0: kábíyèsí ọlọ́run.
1: Ṣẹ́ṣẹ́ nìkan o, wọ́n kọ́ máa pèyẹ lóníṣẹ́. Rọtí ìyá làwùjọ bá ṣiṣẹ́. Ṣèré bóyá.
0: Títóbi èrè ọlọ́run.
1: Àwọn tó lè ọ̀rọ̀ níṣẹ́. Wọ́n rí o tí ó.
0: Gbangba èrè ọlọ́run.
1: Ọ̀nà o, afọ́fẹ́ ìtakọ̀ iṣẹ́. Jílọ̀rọ̀ o, tájùdù kò mú níṣẹ́. Torí Mustapha o, Muhammadu tó jọ jíṣẹ́.
0: Ọba lánàá, ọba lónìí, ọba ní gbogbo ìgbà.
2: Kábíyèsí rẹ.
0: Ọba mi náà ló sọ wa láti àyà àjẹjọ tó fi dùn níyì. Láti àyà àjẹjọ tó fi dùn níyì, títóbi Ọlọ́run o. Òjò ti rọ̀ tílẹ̀ fi tó ti fà mí. Ẹgbẹgbẹ̀rún òjò ló ti rọ̀, ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn lọ́ba mi ìdùnnú ti ká kúrò nílẹ̀. Gbogbo àwa tá a wá ń gbọ́ ara wa tá à ń ríra wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Tá a tún jọ gbọ́ra wa ń jẹjọ, àánú Ọlọ́run ìlà rí gbà o. Àánú Ọlọ́run tá a wá rí gbà tó sọ̀kalẹ̀ lé wa lórí. Láfi ń kí Ọlọ́run púpọ̀ kó se nínú ayé wa. Kí ni tá a gbé fọ́lọ́run gba? Kí ni tá a rí se fọ́ba mi ìdùnnú rí
2: lọ́wọ́?
0: Ọwọ́ àmọ́ wò sùnsùn wípé àníṣe o. Àtúntún dunríra lónìí títóbi Ọlọ́run kábíyèsí rẹ
2: Ọlọ́run
0: gbàngbà rẹ Ọlọ́run ó sì ọba mi ìdùnnú rí ń
2: ṣe.
0: Bọ́ ọ bá sọ pé òní yọ àánú rẹ lórí wa àwa náà sọ pé àní fi mímọ fi gbogbo ògo ẹyìn àwa náà ò ní lè fi sílẹ̀ fún Ọlọ́run láti lè má máa kí Ọlọ́run pé ó ṣe púpọ̀
2: o
0: torí gbogbo ẹrú gbogbo ẹ̀dá tó bá ti lè yọwọ́ tó sọ pé bóò ni ti tọ́lọ́run ó ń bẹ nínú ẹ̀dá nínú ayé.
2: Kò tiẹ̀ sí láyé mọ́ ni.
0: Ó wà nínú ẹ̀dá nínú ayé pé kí ni ń jọ́ Ọlọ́run. Òun tọ́jú ara òun ni.
2: Tó ṣe wù ni.
0: Òun mara òun lò ni. Tóun ọba mara òun lò ni. Òun ò ní wà ní bóun ṣe wà yìí. Bóun ọba lówó ni òun ò ní wà bó ṣe wà yìí.
2: Bẹ́ẹ̀ ni o.
0: Adéagbo.
2: Mo ń jẹ́ o.
0: Àìrìn jìnà.
2: Làìrábùkí ọ̀kẹ́rẹ́.
0: Kábíyèsí Ọlọ́run. Àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ ńgbà tí wọn ò rí ìnira kankan rí. Láti gbà wọn ti bí wọn sí dèdè ibi tó ṣe wà lónìí.
2: Kò tèsìtì ìbànújẹ́ rí.
0: Wọ́n gbà wípé Ọlọ́run ni Ọlọ́run. Ẹni bá rí àdánwò rí ni ó mọ̀ pé Ọlọ́run bẹ láàyè rẹ̀. Ẹni tí ò bá rí fìrìfìrì kankan rí. Ó jẹ́ pé bó ṣe ń jí jì rẹ̀ tó ń jí ó ṣà ń lo ìṣẹ́mí ẹ̀ lọ ni. Gbàgbé o Adéagbo
2: kò ní mọ̀
0: pé

0: ọpọlọpọ ẹni tó ráyé wá àwọn sọ fúnra wa nísìnyí pé wọ́n bí ẹlòmíì ìjíǹjí tó jí báyìí inú ayé ìlọbára rẹ̀ ọbára rẹ̀ inú ọlá ni ọbára rẹ̀ kò ní mọ̀ pọ́lọ́ ń bẹ
1: kò sí lè mọ
0: ó sì ń sègbẹ̀mí ó ń se ìsẹ̀mí ayé
1: ìrọ̀rùn
0: lọ́wọ́lọ́wọ́
1: ni bóni tí a ń kọ́ ń gbà kan ni wọ́n ní kò lè mọ̀ pa ayé ń bẹ kò lè mọ̀ pa ayé ń bẹ ẹni tí ò rá mi wò rí o kò lè mọ̀ pa ayé ń bẹ

0: ẹ dáleto tẹ n gbọ lọwọ lọwọ báyìí
1: o ni lasa jẹ
0: ti mọ wa gẹgẹ bi ise wa ago kan ba ti lu báyìí awọn boys yin to ti wọle nu lori eto iriri ẹda ọgbọn báyìí lo kuku fi n kọ ni
1: igba ẹrun ba n sa lobi ijọ ti ni wọn ti kuro pọnpẹrun mọ ṣalaṣe
0: iriri ẹda báyìí ọgbọn ni fi n kọ ni o lẹnu ọmọ yin ọrẹ yin àbúrò yin olólùfẹ́ yin òkìkí ọlá ayégbọ́yìn tayélolú ọmọ abọ́ládé ìlórúkọ tèmi o èmi a máa sọ pé yìn kankan ò ní sẹ̀mí mi àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ikú ò ní pa láàánú mi àti mi tí n ó sàánú fún èmi a máa sọ pé gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ kọ́ba mi èdùmàrí ó dákun kó jọ kó má jẹ́ kó máa ráyé ọ̀dá mi lákẹ́wọ̀n
2: àmì àṣẹ ìdúmọ̀rẹ́
0: torí pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n ni fi ń kọ́ ni.
2: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ń bẹ kí wọ́n tó máa bẹ bàbá tó ti wà ká tó máa wà ọba arúgbó ọjọ́ ọba dàgbà má pàròyìn ọba dàgbà mọ́ tẹ̀pá ọlọ́run ọba kan lánàá ọba kan lónìí ọba títí ayé àìní pẹ̀kun ọlọ́run ọba tó lejí tó

0: ṣe ní máa sọ de.
1: Alhaji Isi Akajibola láti ìlú New York, bàbá ọba mi Edumari, ọba wa dúró tì yín o, ọba mi Edumari ò ní fi ẹ̀yin náà lẹ̀ ń gbà kọ̀ọ̀kan, ẹ ṣé o. Alhaji Sirajuddin Muhammadola Awal Babala America, a mọ rírì yín ẹkú àdúró tì yín gbogbo ìgbà, ọba mi Edumari ọmọ bá wa dúró tì yín. Mr. Oye wọlé láti ìlú America, ẹ ṣé gan ni a mọ rírì yín o, ọba mi Edumari ọba wa dúró tì yín o.
0: Ẹni tó bá mú sí orogbó òun lọ sí máa pa. Orí
1: tèmi
0: bá
1: gbọ́dọ̀ ìwọ̀ báyé bá. Mrs. Yunis Adele ẹni Atlanta, Georgia. Ìyá yìí ọba tó ni mí ò ní fi kú òjijì gbà yín lọ́wọ́ wa. Ẹ sì ní sunkún ọmọ nígbà kọ̀ọ̀kan. Mrs. Yunis Adele ẹni Atlanta, Georgia.

0: ìrírí ẹ̀dá báyọ̀ gbọ́n ni fi ń kọ́ ni ìrírí ẹ̀dá yìí ẹ̀yìn lábala lábala ni abala àkọ́kọ́ la bọ̀ sí ọgbọ́n òpin síbi kan abala ẹlẹ́ẹ̀kejì láti wá bọ́ síbi pé kí ni ìrírí tiẹ̀ náà nínú yín kí ni ń pọ̀ lẹ́kún kí ni ń pọ̀ láyà tó lè sọ fún ẹnì kankan. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí bá ń ta kókó ta wò pé a tún lè bu omi ọgbọ́n mú bẹ̀ nínú ọgbọ́n òpin síbi kan. Nígbà tá a wọlé a fi ọ̀rọ̀ kan jomitoro ọ̀rọ̀ láàrin ara wa. Ayé asán. Kí ni ayé asán? Tí gbogbo ayé táwọn àgbàlagbà fi máa wá sọ pé lọ́hùn o má jẹ́ mìíràn wá sí ayé asán o. Sádùá ni ayé asán tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún ọ kí lọ yẹ kó o ṣe fún irú onítì. 0912370864 0912370865 0912370865 káyára gba èèyàn méjì mẹ́ta láàyè kí wọ́n bá wa yìnbọn ayé asán
1: òun kí ibi
0: tá à ń lọ gan ayé asán kí ni ń jẹ́.

0: Hello? Hello?
1: Hello?
0: Ẹ mà kú àjẹ́.
1: Ẹ pa ìsìn.
0: Yẹ kí ló kọ yín ìyá wa láti bọ̀.
1: Fọ́sàt
0: ọ̀làdì púpọ̀ láti kú dẹ̀tì.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yà ìyá wa ayé asán.
1: Ẹni tó wá ayé asán. Ẹni tí ò rọ́mọdé. Tọ́ wá bẹ́ẹ̀ tó ti lọ bẹ́ẹ̀. Ẹni tó bímọ. Tọ́mọ òtún gbọ́ tiẹ̀ tí ó tọ̀ gbé ayé asán lọ wá.
0: Kábíyèsí Ọlọ́run. Adé àgbọ̀sọ ọgbọ́n tí àìsọ. Wọ́n lẹ́ni tó wáyé asán lẹ́ni tó wáyé tí ọ̀rọ̀ ma bí. Ẹni tó wáyé asán lẹ́ni tó tún wá bí ma tọ́mọ ọ̀gbọ́. Kábíyèsí Ọlọ́run. Ẹ ti ga ni ìyá wa.
1: Ọlọ́run jẹ́ àwáyé lásán.
0: Àmì Ọlọ́run àmì Ọlọ́run.
1: Àwọn tá à ń wọ ẹkú ẹkú ètò.
0: Àmì àmì. Hello.
2: Ẹkú ohun o.
0: Ẹ mà kú àjẹ̀ ìyá wa kí ló kọ yín láti gbo.
2: Ẹkú àjẹ̀ àbí àyín ọgbà.
0: Àmì ìyá wa.
2: Ẹ mà mọ̀ ọ́ ṣe abilékọ Akórèdé Dásọ́lá ni látàgọ́.
0: Ìyá wa abilékọ Akórèdé Dásọ́lá láti ìlú Àgàn. Ọlọ́run ní
2: jẹ́ gbogbo wọ́n wáyé asán.
0: Ọlọ́run ní jẹ́ wáyé asán.
2: Àní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Gbogbo ẹni tí ọ̀bá ti ní kọ ọrọ̀ rẹ̀ kan tí wọ́n máa fẹ́ lágbájá ṣe dáadáa fẹ́ni bí ò ṣe dáadáa fẹ́ni báyìí. Ayé asán lọ́wọ́ o. Kìí sẹni tí ò bímọ nìkan lọ́wọ́ ayé asán.
0: Kìí sẹni tí ò bímọ nìkan ni.
2: Láti bímọ.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Gbogbo wa ká bímọ.
0: Gbogbo wa kọ́ láti bímọ.
2: Ọlọ́dọ̀ Ọlọ́run kò sí tí ó fi ṣe o. Gbogbo ẹni tí ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ Ọlọ́run wà ṣe tutù ojú fún ọ.
0: Àmì o.
2: Àní wáyé asán o.
0: Àmì.
2: Mo ká ṣe dáadáa.
0: Ẹni tí ò bá rí dáadáa ṣe.
2: Lákùmúrọ́dọ̀ bí o.
0: Yọ
2: bá wọn láyọ̀ o.
0: Àmì àmì àmì.
2: Àti àwọn ọgbà o.
0: Àmì àmì.
2: Irú rẹ̀ ní ìsìn èmi ò lè gbàgbé rẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Nípa inú ayé mi.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ẹ ló jẹ́ ènìyàn máa lo fóònù aláfọwọ́fàì.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Iléeṣẹ́ yín bẹ̀ mo ti àgbà. Ẹ náà gbàgbé rẹ̀.
0: Kábíyèsí.
2: Ẹlẹ́yìn wáyé asán bá.
0: Kò wáyé asán ẹni tó ń ṣe dáadáa.
2: Ọlọ́run ẹ̀yẹ́ ń kó lórí gbogbo wa àpàkàndá.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ẹ là parí ẹni wáyé asán.
0: Àmì
2: àmì. Mo
0: bàdámù wa mo
1: Hello sir.
0: Hello.
1: Alhaji Alhaji.
0: A pàṣẹ.
1: Bàbá o.
0: A pàṣẹ.
1: Kẹ́lu sà. Bàbá o, wọ́n ṣe bá sà. Ọ̀gá Alhaji Agbo. Alayé ńlá.
3: Bàbá àgbàlagbà.
1: Ẹ̀ẹ́dì bàjẹ́. Alhaji, mo kí yín dáadáa. Ọlọ́run ní gbàgbé yín. Lágbọ̀rọ̀ lọ, ẹ mọ̀ tẹ̀síwájú ni. Ẹ̀rí àkọ́kọ́ náà, Ìyáda Sọ́lá. Kí n kọ́kọ́ sọ fún wọn wípé ìtọ́ wípé àtàkàndá àti èèyàn gidi gbogbo wa lè yan gidi o. Ẹ rí pé yóò bá yẹn àtàkàndá àti èèyàn gidi tó gbogbo wa èèyàn gidi àtàkàndá o àti ẹni tí ó kàndá o èèyàn gidi gbogbo wa náà. Ṣé ẹ rí tàbá yẹn ká wò ó lótìtọ́ tọ́ba sọ pé yàn wá sí ayé asán òun lẹni tí ò tiẹ̀ ní nkankan. Tá lè máa fi rántí ẹ lẹ́yìn tó bá lọ tán. Bóyá yín ọ̀bímọ ni o àbí yín ò bímọ o àìmọye ẹlòmíì tí ò tiẹ̀ bímọ tó já sí pé yín tó gbé kalẹ̀ kò lè parẹ́ infact àwọn míì tó bímọ míì gan ò bá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọn ò bá àgbékalẹ̀ rẹ̀ tó rẹ́ pé táwọn èèyàn ń ṣàǹfààní níbẹ̀ lọ́tún lọ́sí tó ń lọ fà á tí ó ti yín. Sòrí tó túmọ̀ sí pé ká máa gbìyànjú kàwé pé kí nìkan tá a lè fi kalẹ̀ tá a mọ̀ pé at least àwọn èèyàn sì máa jẹ àǹfààní lẹ́yìn táwa bá lọ tán. Òun ló máa ń fà tó fi máa ń dàbí ìgbà ẹgbẹ́ ẹlòmíì ó lè lọ gbẹ́ kànga. Ẹ rí bẹ́lòmíì gan bá kú tọ́gbọ̀n wọ́n tún mọ̀ ṣe dáadáa lẹ́yìn ẹ̀ ní orúkọ ẹ̀. Ṣé nítorí pé kó orúkọ ẹ̀ mọ́ bà parun náà ni. Sọ̀rọ̀ ló ní jẹ́ wáyé asán o. Ẹ kú ètò.
0: Hello.
4: Ẹ lè máa kó ètò Ambale Ashish láti Amẹ́ríkà ni.
0: Ẹ ra bàbá wa.
4: Ayé asán. Ṣé ẹ rí ibi tí ó bá kàn gbóso kakú ní òtún wuyì? ṣùgbọ́n tẹ nǹkan tó ṣẹlẹ̀ ní àná ìní ọjọ́ ló ṣẹlẹ̀ sí mo lọ ṣẹ̀ṣẹ̀ ká lọ sí òrò ìgbà tí wọ́n wà ń bẹ̀ wọ́n wá kùn mí lóorun ìgbà tí mo jí mo ìwà àárín yẹn kan máláyé
0: kábíyèsí ọlọ́run
4: nígbà tí wọ́n ti fòkí lóorun yẹn ìgbà tí mo tó jí mo tó mọ̀ pé tí mo sì wà ní ayé padà mo wá fojú kan ìyàwó mi mo wá wò ó pé tí ẹ̀ bá kú mo tọ́ tọ́ sí náà nìyẹn
0: ó tán náà nu.
4: lẹ́yìn gbogbo owó ọ̀rọ̀ kẹta tá a fi ń ròyìn ayé yẹn ayé kọ́ mc ni gbogbo ẹ̀ mc òní ní ayé
0: mc
4: ara rẹ̀ tí wọ́n pè mc láyé kó lọ sọ́nà èkó kó wá bọ́ sí kódà ìjọba jọba tó jẹ́ joyè kó wá bọ́ sáàrin méjì ibi tí ò ṣe é yẹn yọ mọ̀ gbọ́ tí o àwọn ẹyẹ yọ mọ̀ fún ọ̀jẹ́ kankan
0: kábíyèsí
4: náà ni ẹ̀rí ẹ wo olúláyà rẹ̀ mọ́ ó fi àwọn èèyàn mẹ́rin tó ń bá bẹ̀ ó kárí ti kọ́lá ó fi ìyálòjẹ abiodun ó fi adédugbú ó kálá àfin nínú rẹ́kọ̀dù pẹ̀lú ti ogun wọn yẹn àtàrí sukọ́lá àti nífúlá àti
0: òun gẹ́gẹ́ aláàfin gbogbo wọn dà
4: àti adédugbú kò àkìlẹ̀ kan bẹ̀rù
0: kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run.
4: lóòótọ́ da bí ẹwù àárẹ̀ o àmọ́ òwúwárí òwúwábú òun ṣe kéde kan ṣe kéde kan ọ̀ lọ́njọ́ kan.
0: yóò lọ níjọ́ kan.
4: ọ̀ lọ́njọ́ kan ṣẹyẹ tó ṣe ìjọ títù kò wọ́n kò lóun rí.
0: kábíyèsí
4: ìtọ́sítò wọn kò lóun rí ìgbàmú àwù mo bọ́ kọ́ ìpèsè náà pàṣẹ tó ń bí ìta nígbà mú àásùn yẹn tí wọ́n á rí pé lò ló rẹ́ sọ fún iṣẹ́ tó ń ṣe fúnra ṣe bẹ́ẹ̀ ṣe èdè kúrè.
0: wọ́n ṣe kùn yín lóru ẹ wàá rí nǹkan kan mọ́.
4: kò sí ẹ̀kan ayé ẹ má jà kanra wa.
0: kábíyèsí ọlọ́run.
4: èyí ni ọjọ́ pé ọdún àti ọlọ́run bá tó ṣe pé
0: níbo mo wà ẹ́
4: òyìnbó ti lọ òyìnbó ń ṣe ọlọ́run jẹ ní ọ̀gbẹ́lẹ́dẹ́ ọlọ́run jẹ.
0: kábíyèsí ọlọ́run. ẹsẹ̀ gan-an ni. hello.
1: ilé ẹ̀ káàárọ̀.
0: ẹ mà kú àjẹ.
1: ṣé sábà ọ̀rọ̀ bẹ́ẹ̀ fọ yìí ní ilé mi bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ ń bá yìí lórí ebi ni mo bí ń wo ni pé gbogbo èèyàn yí mi láyé òbí ní pé nínú ẹgbẹ ẹrọ ọmọ kan gbogbo náà lè ní láti ọpọ inú ìlú èdè ní ìlú ìyá yìí ìgbà míì lọ wà lọ́dún lọ́dún ló máa ń dá sun fún ìgbà míì ní ṣe kíni nìkan ẹ ó ní ìgbà lọ́mọkùnrin ni inú mi jẹ lọ́wọ́ nínú ìjọ ló ń wájọ́ bí obìnrin tó wá gbà mí kan lára mi rẹ ìbẹ̀rẹ̀ ní nǹkan gbogbo ẹ̀dùnkan fún mi nínú náà ní pé láàrin àwọn àgbà ẹ̀rọ ọmọdé àwáyé asán àbámi ẹ̀rọ ọba màálù àti ẹgbẹ́ rẹ.
0: ọlọ́run ṣe rọrùn a ní wáyé asán.
1: ẹ̀rọ ọba o.
0: hello. badmus ismail.
3: ó bá jẹ́ fún ìgbàgbọ́ ọ̀dọ́ o.
0: ẹ̀mí
3: ṣubú ẹ̀mí ẹ̀mí ṣubú ara o.
0: àmì.
3: àfọ ìpàdé bọ jẹ́ òbí. ọlọ́run jẹ́ ọba aláì lágbára náà ọba. ẹgbẹ́ rẹ̀ ni wọ́n máa fi bàjẹ́ máa ní kíjì ní wọ́n máa gbogbo nǹkan tí ò dáa ni wọ́n máa lé sọmọ ìdẹ́kẹ́dẹ́ ẹgbẹ́ rẹ̀ ayé asán lọ́wọ́ gbogbo tó bá rí ọkọjọ́ ayé rẹ̀ kó jọ ojú ọba bàjẹ́ méjì ẹ̀mí rẹ̀ tó bá dán tán yọ máa bàjẹ́ ni ọlọ́mọdé tí wọ́n bàjẹ́ ọlọ́mọdé àwọn ayé asán ẹ̀jẹ̀ apàtàn ẹ̀jẹ̀ apò òfò ẹ̀jẹ̀ apàdánù rẹ̀ gbogbo
0: hello. hello.
5: ẹ ṣe é ṣe. e ba ku lebe te fi gba tori olohun
6: mo ti kuro nbe
0: ko
6: ri alaja kan la pe gun leye ya tika apeto e ri eto sale o lagara o pa mi ti ka ku poi o pa la yin de mo da lagara la adi tinro ajo ki bi se lagara o igba odun bi odun kan lo ti ma ri e je ko wa ni asan o ga de e mo ti wa ni ti ni kan re gbe se
0: radio yen ka le gbo yin ye dada
6: ẹni tó wáyé tí ò rí nǹkan rí dé ṣe tàbí tó ṣe nǹkan wọn gbà tí ò gbọ́ mi ní gbogbo nǹkan yẹn pátá ó lọ lójú ẹ̀ ní ẹ̀rọ ni là ń pè lẹ́yìn tó wáyé asán tó náà wà láàánú ìdìnnà fún ọ̀yà tẹ́lẹ̀ kan wáyé asán ká má kòkò gbogbo ibi tí ọ̀rọ̀ kálukú kù sí tí ó fi di kó wáyé asán kó lọ́ba ni fún bẹ́ẹ̀ ṣe
5: kókún
6: ni àfi ètò alájà san ni mo lápẹ̀gùn lé ìyá.
5: Hello. Hello. Hello. Hello.
7: Apajo.
5: Ajeni o kilo ko yin lati lu.
7: She from regulation me dojo ye ti o bere oye lowo ba kan tabi joye kan lawe lo npe yin Isola.
5: Ewo ta wa le ti gboye o.
7: Ilé sami ni
5: ilé sami
7: bẹ́ẹ̀ ni mo kí àtisá o
5: wọ́n ti ń gbọ́
7: ọkùnjọ́ mẹ́ta o a kú ayẹyẹ torí kádùn ọtí bàbá o ẹgbà ọdún ọdún kan ló máa jẹ́ o a ó sì púpọ̀ rẹ̀ kò ní jáse ma
5: àmì o ilé sami
7: ọlọ́mọdé ká wá yẹ asán
5: àmì o
7: gbogbo ẹni tó bá wálé ayé tó kọjá bí ejò tí ò nípa lórí àpáta ayé asán ló wá ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ kí nǹkan wa kó sì mọ bàjẹ́ lójú ayé wa
5: kí nǹkan wa má bàjẹ́ lójú ayé wa
7: bẹ́ẹ̀ ni n ti mí àti n ti ò mẹ́ kí sùpò mọ́ fọwọ́ bàjẹ́ kan torí pé gbogbo nǹkan tọ́lọ́run dá dáradára ni nǹkan wa ò ní bàjẹ́ o àmì pasán o
5: ẹsẹ̀ gani ìbá wa kí wọn ẹsẹ̀ àmàrírí yìí o ilé san ní odò ju oyè lọ. Hello ta ló wà ń bẹ́ o.
8: Ọmọ yín ni sà àrùwọ̀ lè ṣe àkàtọ̀ ara mi sí gíláàsì wo
5: ẹgbẹ́
8: ètò ìláyé ọlọ́run ni gba tó láyé tẹwọ́ mo òun bẹ́ẹ̀ ọ má jẹun wáyé àtọ́ ẹni tó wálé ayé àtọ́ ẹni tó má ayé dá lákẹ́ mo bẹ́ẹ̀ ọlọ́run mi mo ṣàṣẹ dá mi lákẹ́ torí pé mo òun kọrin mo níṣẹ́ ọwọ́ lọ́kọ́ wọ́n ti dá mi lákẹ́ ojú torí pé mo ń wa mọ́tò lọ ni mo láṣídẹ́ǹtì èyí tí mo ń ṣe yìí oní kíkọ ni mo bẹ̀ẹ́ fọ ọlọ́run mi wọn jà yóò dá mi lákẹ́ ẹni tó wáyé asán bí bá dá lákẹ́ òun gbọ̀ngàn ló wáyé asán torí pé ilé ayé fúnra ẹ̀ asán ló jẹ́ ẹ pé tó tó ara mi sí
5: gbọ̀ngàn
8: bless you.
5: Ìjà yóò dá mi lákẹ́ o. Hello.
9: Ẹ kalẹ́ o.
5: Ẹ mọ̀ kú àjẹ
9: o.
5: Ẹ kalẹ́ bàbá wa.
9: Àjẹ mi o.
5: Kí ló kọ yín láti bo?
9: Alájìlá wa Salman bọ́ lájú láti New York, America.
5: Alájìlá wa Salman. Ẹ ra bàbá mi dáadáa.
9: Láti America, New York.
5: Ẹ kújọ mẹ́ta sà.
9: Ọlọ́mọdé àwọn ayé asán.
5: Àmì bàbá mi.
9: Òun tó ń pè mí ká mọ̀ wálé ayé asán ni pé kì í ṣe pé ká lówó kì í ṣe ká kọ́dún ìyá jọ. Kéèyàn lápá kí kéèyàn wà ní ẹ̀fún ti dáadáa.
5: Kéèyàn lápá.
9: Àwọn tó wáyé aránṣẹ́ ni àwọn tó wù àbí àwọn tó wáyé asán àwọn ló wù àpò rẹ tí ò bá òun tí ò tún mọ̀ fún máa dé síbi ayé gan. Àyẹ̀kẹ́yìn tún wà kẹta àwọn èrò bílíf ó ṣe ká gbà torí wọn dáàbò gbà ni pé Amẹ́ríkà táwa yìí nìsín àbúta àbáwá sí ní bẹ̀lú bàálù àlùmọ́fà ìkẹtùmẹ́nìkan.
5: Kàbíyèsí.
9: Ṣé mo bẹ́ẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
9: àmì àmì ibi tó rìn dára sí nàìjíríà yìí tàwa. ṣùgbọ́n ọlọ́wọ́ àfọwọ́ ìpínlẹ̀ lágbára ṣé kí wọ́n lè ṣe bàálù kó máa gbà lọ́kàlẹ̀ rí bí ayé kẹdùn bẹ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ọlọ́run ló pàṣẹ kò lè ṣe é ṣe gbogbo ìjàmbá kàkẹ́ ṣé o káwálé ayé lásán táwọn akọ̀ pẹ̀lú nǹkan dáadáa alówó ni o alódìdí alárọ̀ ni àní kankan ni o kátà mi pa tó da tó yẹ kẹta bá lọ tán máa sún parẹ ọlọ́run máa máa gbọ́ pẹ̀lú àwọn àmàlẹ́kà gbogbo tó máa mọ pé ìyẹn wálé ayé kò wá lásán àwọn tí ò mọ̀ ẹ gbọ́dọ̀ mọ́ tó yẹn títí dáadáa wọ́n dẹ̀ máa sọ lọ́títí láéláé ẹ máa bẹ́ tìbọ̀ o.
0: Ẹsẹ̀ gan ni Aaji Salman láti ìlú Amẹ́ríkà. Ẹsẹ̀ gan ni Amariri yìí o. Ọba mi ìlú yóò bá ń dúró tì í pẹ̀lú. Ẹsẹ̀ gan ni.
10: Hello.
0: Hello.
10: Ẹ̀kúẹ̀tọ́.
0: Akọ Àjìngí ló kọ yín láti bò.
10: Àbí ẹ̀kọ́ ẹ̀dì Adébísí láti Olódó mi.
0: Adébísí láti Olódó.
10: Bẹ́ẹ̀ni.
0: Oya.
10: Ẹ̀rí ẹ̀dọ́ba ní Afúnláyé. Oríṣọ́ ẹ̀dọ́ba ní ilé ayé káwá asán ní oríṣọ́ ẹ̀dọ́ba ní kèfé tasán náà oríṣọ́ ṣùgbọ́n ẹ tó lè mọ bàbá rẹ̀ kẹrin ní ìsìn kò sí 2025 láti wáyé káwá tẹ̀sọ́ gbọ́gbọ́n ọdún rẹ̀ nìkọ̀ọ̀kan ló àdá mẹ́rin mọ́ tó gbogbo ẹ̀ tí wọ́n ti kú sẹ́yìn kí ni mbọnẹ wà tí lámì tó ń sọ pa wọn. Báwo àwọn kan nísìnyí lóòótọ́ wọn kan ráyé wọn ráyé wá tẹ́lẹ̀ pé kí wọ́n bá ń dákọ̀ wọn olú Adébísí bí kàn án Adébísí Kọ́lá gbogbo àwọn ọgbọ́n kankan báwọn kí ní nígbà tá a bá fi lọ́dún mọ́ mélòó tọ́rọ ọgọ́rùn-ún ọdún bíi nígbà mẹ́tọ́ máa fi pé a ti gbàgbé díẹ̀ la fi yàtọ̀ sáwọn dábà torí làákà ìtọ́lọ́ fún wa ni ẹ wo bàbá kan tó kó ka wọn mẹ́rin kan kalẹ̀ pé olórin kan kì wọn pé àbúrò wọn mọ́ níjẹ ta mo lọ sí ọjà bá ní ẹnu mọ́ọ̀kì yẹn mo wá wo iye àwọn yẹn ńláńláńláńlá tí ó ti wá mọ́ọ̀kì yẹn rí tí wọn rò sí mọ́ọ̀kì yẹn mọ́ tí mọ́ọ̀kì yẹn sì ń jẹ́ mọ́ọ̀kì lọ níjẹ́ ní ààrẹ wa àná ìgbà kan náà fi ń dùnpò náà fi ń wá tí wọ́n sunkún tí wọ́n ti gbàgbàwò ọwọ́ wọn bà tán wọn ṣàlákọ̀ọ́kọ́ wọn tún wá ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tún jẹ́ wọn rẹ́lẹ̀kì àwọn pétan náà bá gbá tí ẹ bá tún ṣe ẹlẹ́ẹ̀kẹta tí wọn ní lọ àbí kò sí nǹkan kan láyé náà ní ọmọjútu rẹ kò nítumọ̀ ẹranko kékeré ń bẹ nísìn ní ògbó kọ ẹ rí bàbá akíkìní àtàmọ̀tẹ́kùn àtẹkùn kò sí ètí ọ̀dọ̀ ẹranko náà kò sì ju pé tọ́bítàmà pa ẹ̀mí àti ní lè jẹ́ tán tí ẹ jẹ́ ń sọ̀rọ̀ lórí social media nísìn ní ògbó kọ ẹ rí gbogbo ẹranko tó lágbà tẹ́ sí mọ́ dákọ̀ fún wa pé àwọn ẹranko àbìjà àwọn ẹranko àbìjà wọn ọ̀dà pẹ́ẹ́nà yẹn rí tó báyé bí wọ́n yóò ń ṣe bó ṣe wà gan kò kí látàyàn bá pọ̀ tẹ́ bá lè ronú lọ bẹ́ẹ̀ tó sí nǹkan kan láyé mi kódà ẹlòmíràn fẹ́ lè pé ọ̀nà ọ̀run dà bọ́yọ̀run tún da ju ká mọ̀ bẹ́ńdì lọ ẹ kú ètò.
0: Ayé asán ó lágbára púpọ̀ bẹ́ẹ̀ ni ìpè sì ń wọlé ọ̀gọ̀ àwọn èèyàn sì tún ń pè wọlé ó sì wù wá ká yà lọ síbi abala ti ìrírí ẹ̀dá gangan bó wa la ti ń ṣe báyìí bó la ti ń rìn báyìí ó jinlẹ̀ tó báyìí pé ayé asán ó jinlẹ̀ gan ó kẹnu gan kọba mi èdùmarè wọn ní kọmọjẹ ká wáyé ayé asán ìgbòlókọsọdọ ti ẹkú àjìn
11: ní dára fún yín
0: àmì
11: ẹkú ètò mo pẹlú ẹkú ìpalẹ̀mọ́ ti ọjọ́ bíi ó
0: gbogbo
11: ọdún kan náà wọn bá wa ṣe o orúkọ ọdún ṣáájú ọjọ́ náà nínú ọjọ́ náà lẹ́yìn ọjọ́ náà níbi kankan ò ní ṣẹlẹ̀ o ó dára fún yín mo kí bàbá wa Ambali Azeez o gbogbo ohun tí ì bá jẹ́ ọlọ́run gba gbogbo ògo rọ́bà ni bu tútù sí orúkọ ọdún sùn wọn ni aláṣáájú wọn ò ní dẹrù wọn rò náà ó dára fún
0: wọn
11: sẹ́rí.
0: Mo ń kí ọ̀rọ̀ yín lẹ́yìn ni pé gbogbo ohun tí ọba jẹ́ fún Aaji Ambali Abdullahi.
12: wọn bí a ti rọra sọ fẹrẹ nǹkan kì í bẹ
0: nǹkan kì í bẹ
12: ṣùgbọn a dúpẹ lọwọ ọlọrun lórí ayé wọn ẹnu ọpẹ wa ò ní kan àmì fi wọn ṣàwàtì ṣe rí ọrọ fẹ gbé wá yìí àdìtú ni o
0: àdìtú ni
12: pa àbá ń sọ tọdún yìí ò parí a fàmọ sọ lọlọkan ọjọ kan ni ṣùgbọn kinní kan ló dá èmi lójú pé inú ayé tá a wá yìí ìtàn là ń kọ ó dàbò yẹn bí wọn káńsù yìí sí jù bẹ́ẹ̀ lọ àwọn tí wọn ti mọ̀ pé wọ́n ṣe báyìí ọmọ tí wọn ìdí ìyá rẹ̀ yóò tàn padà tìlé kan bẹ́ẹ̀ ni gbogbo tá a bá ń ṣe àṣìṣe pamọ́ ni ká kíyèsí ká ṣe dáadáa ṣùgbọ́n béèyàn bá kú wá wáyé asán pátápátá béèyàn bá wáyé wọ́ọ́rọ́ tó tún kú wọ́ọ́rọ́ kò dáa tó
0: kọ́ wáyé wọ́ọ́rọ́
12: wọ́n bí lóko oko náà ló ti ṣe gbogbo ìṣẹ̀ní rẹ̀ bẹ̀ ló ti fẹ́yàwó bóyá iṣẹ́ oko àbágbà rí àbágbà ṣe àbí nǹkan náà ní í ṣe ọlọ́jọ́ ayọ̀ kan ọ̀rọ̀mọ ṣèfọ́kọ kò rí ìyàwó fẹ́ fọ́mọ gbogbo pálapàla bá wòótọ́kú náà tán kú wọ́ọ́rọ́ náà ni ọlọ́run ní ṣe ọjọ́ ayọ̀ ní ìwọ̀ gbogbo wa
0: ló
12: dára fún un
0: god bless you. Kábíyèsí ọlọ́run adéagbo gbọ́rọ̀ tí bàbá yìí sọ ni kéèyàn wáyé wọ́ọ́rọ́
13: kó tún kú wọ́ọ́rọ́
0: kó tún wá kú wọ́ọ́rọ́
13: àwọn ìlú àwọn ẹja kú wọ́ọ́rọ́ wọ́ táwọn ẹgbẹ́
0: wọ́n ní
13: kọ́mọ̀sáriwo
0: òun rẹ̀ nìkan pè
13: yóò ní pẹ́kọ́ lọ́jọ́ ọ̀dọ́nú kankan
0: kábíyèsí ọlọ́run
13: bọ́ ta láàárọ̀ kó gbé hánà kó tó fàmílì ọlọ́run
0: bá sáré
13: ó sì tó lọ wọ́ọ́rọ́
0: ẹ̀ló
13: láwọn àbẹ̀
0: wàhálíkùn sáré tó láì ẹ̀rà kí ló kọ yín láti ìlú wo abraham johnson
14: ẹkú mara erékádún
0: àmì ọlọ́run
14: níwọ̀n bọ́ mẹ́kẹ̀tẹ̀ mi tí wọ́n lọ́mọ̀jà wáyé àìsàn ètò bí ẹ pé tàwáyé kí wọ́n kí n bá wáyé tọ́rí kí ẹ lọ tó dájú tó kí ẹ rí ibi àgbà ń rí tó ń bá rí dáadáa tó ń pa ẹ̀yìn tí ìpè pé wọ́n kàn sọ lábúrú gbàtẹ́ ní lọ fún bí máa ti sọ lábúrú pa lórí mi ò lórí lára ìta fún mi nítorí tí n bá ní ipa dáadáa láàrin bóyá láàrin ẹbí tàbí láàrin ará tàbí láàrin ọ̀rẹ́ wọ́n máa rí dáadáa wọ́n máa tó máa ti rí dáadáa lẹ́yìn ìgbà tí yẹn mi ń lọ tán tó máa ti dáadáa sọ lẹ́yìn rẹ̀ ó fi hàn pé kò wáyé atún èdè pé kí n wá iye kọ́mọ́rì dáadáa sí kí n tó sàmà sọ lábúrú lórí ọ̀rọ̀ yìí ayé àtẹ mi tó máa gbé tó wáá wáyé tó wáyé tó hàn rí dáadáa sí ọ̀pá rẹ̀ ayé àtẹ ló wà fún ìwọ̀n ọ̀gá ọmọ ọdún tó mi.
0: ẹ ṣe gan ni ẹ ṣe adéagbo tí ní àjò bá rí báyìí ó dá kí ni ìpín èèyàn nínú ayé ọlọ́run mẹ́jà wáyé ayé lásán ó dá kí ni ìpín rẹ nínú ayé kí ni à ń pè ní ìpín ọ̀nà wọ́n ti ní àmọ́ wáyé ayé lásán pé ẹni tó wáyé wọ́ọ́rọ́wọ́ tó wá kú nínú ayé
13: wọ́ọ́rọ́wọ́
0: kò rẹ́nì kankan bá ṣe ayẹyẹ nínú ayé kò tó wá rẹ́nì kankan pè.
13: abolade so ti gbàgbé àwọn ẹja ni ọmọ gbé àwọn ẹja ó kú wọ́ọ́rọ́wọ́.
0: ta ló wà ń bẹ
13: sísọ
15: ẹkú àjẹ o kí láyé gan fún ẹ.
0: ọyẹ ẹ tù fún ẹ
13: dákun
15: asán láyé
0: asán láyé
15: asán láyé
0: kí wà lásán
15: asán láyé gbogbo àwọn tí wọn dárúkọ àwọn ọdà lónìí adébíyí dá àwọn àyè ti kọ́lá dá ẹnìkan tó tó ń ṣe onígbà tó dé mọ́ọ̀sì ó lóun rí àwọn tó ti wá mọ́ọ̀sì ẹ rí mọ́ọ̀sì tó wà ń bẹ̀ mọ́ọ̀sì tó ti kírun bẹ́ẹ̀ dà.
0: lani ń dà.
15: Mari yo da fun yin. Eyin te nbe lo duwa ta so bayi awa ni o lo. Aye o ko ta ba laye aye re lati. Iro o la wa iro ma lo. Oluwa so ba se asan laye. A o mu kan wa a si mu kan lo.
0: Ki wa ni pin eyan ninu aye.
15: Ki a ni pin eyan ninu ti mi lo gan ni. A ni pe kenu aye. Ora mu kan wa de ninu kan lo.
0: A ni pe kankan.
13: Me be ni kan
15: na. A ni kan laye. O gbo ta ti laye wa dara ni.
13: Ara ni.
15: Ara la fi da.
13: Atenu ku oro wo
0: na. A ni pe kankan nu aye.
13: Eh ara ni.
15: A ni be kila kile mu lo ma te ba lo. Ile te ko te mu e ba ko will. Se ba ko will fura yin.
13: Eh.
15: Pe to kan mi ni o. Yo ka bi ya, ka wo ti ka wa yin fun. A san laye.
0: Emi o gba pa
15: ni. Amu kan wa ade, ade ni mu kan lo.
0: Emi o gba pa ni pin. Amu ipin, amu ipin kan emi o gba. Eje ke lomi o se je.
15: Owo ko di, owo do ko se de kan, yi lo ko se mi ri ni aye. E so ba te bere pe oro yo ji ju ba te so yi lo.
0: Aha. E ja gbo to. A gbodo ri
15: ipin. E se.
0: A gbodo.
15: Alagba bi agboro soro, o da ro.
0: E se baba,
13: e se o.
0: A gbodo ri pin kan mu ku mu aye.
13: E me ti sun o. Alagba di agbo mi sun o.
0: E ma e ku aje. Ki lo ko yin lati bo edakan e ba gbo nsoke die. Okay.
16: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Yàwó tó kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ tí ayọ̀ bá wà láàrin oṣù kẹwàá tó ń fẹ́ẹ̀ sílẹ̀ tó lè bá yàn dalẹ̀ lẹ́yìn náà èyí ó fìlẹ̀ àti kó fi yàn lẹ̀ kò sí ìfẹ́ kankan kò sí ìpín kankan láyé.
0: Kò sí ìpín kankan láyé.
16: Lẹ́yìn pé kéèyàn tún tí olúwa fi rán yàn àwọn tó rán lọ́ rán yàn pé kéèyàn ti dáadáa kéèyàn gba ọlọ́run tó ti dẹ́bi bí wàá ti dáadáa ẹ̀. Sọ̀rọ̀ mi yẹ ní ìdìkú sí ìpín kankan ẹgbẹ́ ó ní ọ̀n gbogbo tí ojú mi fẹ́ rí ni mo rí kò sí ojú ojú sọmọ́mọ́ mi fẹ́ rí sí òrùka pátá yẹ wá gbọ́ ó ní asan nínú asan àti ìpínlẹ̀ lókè kò jẹ́ tó jayé ẹ̀rù kò jẹ́ tó lókìkí ẹ̀rù kò jẹ́ tó ní ọrọ̀ àti ọlá ẹ̀ kò jẹ́ tó ṣe gbogbo nǹkan kẹ́yìn ṣe láyé lóṣù ṣùgbọ́n ẹgbẹ́ ó ní asan nínú asan àti ìpínlẹ̀ lókè ẹni olúwa ráyàn ni olúwa àwọn tẹ́ fẹ́ èèyàn má pàdé ní ìrìn àjò ayé tó o bá ṣe láàrin wọn sí wọn ọyá rere lúwá sọ yẹn tí wọn tó sí wọn níbi wà lọ bá lókè ó dẹ̀ jẹ́ pé dáadáa yẹn lọ́sì wà lọ bá lókè níjọ́ tó bá pàdé bó ṣe jẹ́ nìyẹn
0: nígbà
16: ẹgbọ̀ta ó ṣe sọ̀rọ̀ sọ fún mi.
0: Ẹ̀yà.
16: Bàbá tó bú bàbá dé ilé 27 ló kọ́ sí bàbá sílẹ̀ ìṣọ́ ọmọ bàbá.
0: Ilé 27.
16: Kò ṣe ìgbà tó kú ojú ìbálòpọ̀ ó pé wọ́n á kàn rà sí ìpín ìgbẹ́ kò ní kankan lọ kò fún ní gbogbo ẹ̀ ó ẹni tó lè mú orúkọ èèyàn wà ní ìrìnàjò sí láì ní àwọn tó bá ràn lọ́wọ́ àwọn tó yẹ pé nígbà tẹ́ ẹ pàdé ẹ̀wọ̀n mọ̀ sí rere wọ́n rẹ́rìn ara ò ní wọ́n wọn ò sí tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá pàdé láyé ìnira ni wọ́n ti ìnira lójọ́ fún mi àbọ̀dọ̀ mi yẹ yín nìkan wọ́n ṣe ṣe bá ọ̀kan láwọn akáwọ́ náà jẹ́ olùgbà ẹ̀wọ̀n táwọn olóṣèlú yẹn ń dẹ̀yìn òun ni wọ́n lè rántí nínú wọn nígbà tó bá pa wù káwọ́ lọ́wọ́ nìkan lóṣèlú tó gbọ́ máa lọ́wọ́ lóṣèlú ṣùgbọ́n tí nínú ìṣèlú káwọ́ lọ́wọ́ tó dáyé tó tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lóṣèlú ní gbogbo agbọ́n àti ẹ̀sìn àti ìjọba wà láyé àwọn olùbápàdé ní ìrìn àjò ayé ṣẹ́kù ni wọ́n bú sí àbí wọ́n rẹ́rìn nígbà tó pàdé wọn ṣùgbọ́n tó lè mú orúkọ ìlú wà ní
0: àti fanta fẹ́ fàyọ èrò pọ̀ lójú òpó gan ẹ̀ dákun ẹ̀ sí gan. Hello.
15: Hello sir Alhaji.
0: A pàṣẹ.
17: Yes, sir. I could share you.
18: Yeah.
17: Every day we go to town, so you know. Lori, you go buy that. No, no, Dali. Every day we go. It's a good person. No, we see the wife. We know she cut to. I want to see that. No, no, you go see that. Feel ruin. You want to feel not see one. No, you that. See one. She lo. Go that go back. I want me. What to be true? I want it. I feel lo. Won si tun mo awon mo mo si tun mo gbo ninu tan ti won mo lo ti won na ni now yi pe le yi ko tede nso ina leli ta ba ni ka wo eh ipinu aye ko le je ile ko le je moto ko le je omo ko le je gbogbo kan lo aye ti o si pe daada kan na ina to ba se won na lo ma mu lo won ni o je ipin e to ba ti bi to nlo se daada to yan ba se o na lo ba je pin yan o gege bi mi se ro e ku eto
18: e se gade
19: hello
18: hello sir
19: e kwa ji o aji la wa lo tu pada wa o
18: e ra baba mi
19: e ri ta mi si wa o ya so si ra wa wa aji la wa sa mo bola ja ji yo
18: agbo yin dada
19: ani pin laye o ani pin laye
18: aha e so rire baba mi kini pin wa jare
19: ise ta he ara ise ta ni laye n gbogbo ten di wa
18: a ni pin laye a ni pin laye e so rire ajila salman e wo a ni pin laye a ni mu lo ni
19: afọwọ ba
18: file ogbo ni ese ade agba bu ogbo ogbo enikan la nipin laye
13: enikan
18: la nipin laye
13: ki wa ni
18: eh kini pin yo aha hello ta lo wa nbe
20: ero kwaje
18: aje ni o kilo ko yin lati lu o
20: ko ni ni omi kama ojin alamu lati okara ti kete ka su oke ti le jala ro le se yo sa
18: aha o ya baba mi
20: o ni ya na yi yo ja si baba mi
18: ami olohun
20: o gba yi gba ta ba le le ni aye yo ja gbe kare re si
18: ami o
20: mo ja ta
18: ami o
20: ara ni ko ja ni ba si
18: e se gani e se hello, ta lo wa nbe?
21: Ah, hello, Ambale Aziz.
18: Alaji Ambale Aziz.
21: Anipin laye.
18: Anipin laye. Kini pin wa nu aye? Eh. Be ni.
21: Eh, pe ko aye asan. Mi ni so pe aye asan. E ro pe mo da ko le kan ye, won o wa aye asan.
18: Be ni.
21: Eh, aye lo kan je asan. Báwọn èèyàn ọ̀wà yé asán jésù òun náà wálé ayé ọ padà ó fi pa sílẹ̀ ìpín rẹ̀ là ń lòdò ní ànábì muhammad
18: sallallahu alaihi wasallam
21: ṣé bá lóyún náà ló náà lò ó fi ti ẹ̀lẹ́ ìnáà la tó ń lò lọ tó ìpín kan ṣe gbé ìyẹn ṣé wá rí ìpín táwọn àwọn yìí ẹni ó dàbí ilé ọ̀nà ìjọba ìdílé ìdílé ìdílé ya won ti ni ibale la pa bi tan ni na jo ko gbe do won lohun abi ko so yi
18: an ku agboye
21: o wo je todo do awon kan ko nfa ka ti ri se ko ti bori awon kan je awon ko jo to le sai ani se ti won ka to pa yi se ri gugu e lo ko do won lohun
18: o dowo lohun
21: ese
18: yejumbi ta
21: ba kan fe yeju re bi a ta ma tara wa je ni oke nu
18: eyin
21: na we ni to gbe to lo da awon mo lo mo na ju ope yen eyin re o ti ya o na bi ma o lo le oko o ti ma ti o ti lo le oko aye re wa nu
18: kabies
21: ko ko lo ba ko mo je ka la e se pe olodun lo da kini olodun lo de fo kini o si mu e pe o si gbe yin le lori o si lo fi tojo omo ti e le
18: kabies
21: e jo do wo lohun
18: ha a je n pale esi gan ni
13: esun
18: ese
2: Hello. Ita wa nja si ipe wa na la yan o. Oni le ba fe na wo lowo. So ko re pare. Ada wo ko kan be. Ipe to wa. Ipe le le ipe re re ipe bubu. Nga ti la ti da da nu aye. Ko re ni da da nu aye. Ipe re ni mu yan. O ti mo me ni to, mo mo so nka ti. Ìgbà tí má ti máa wà ní ayé tí mo ti fi ìgbà kejì rẹ̀ ìpé burú ni òun mọ̀ sọ ń pa sí ni ẹ̀kọ́ tó ẹ fẹ́ ká kọ́ ní ìrọ̀rẹ́ rẹ̀ pé kí ni ìgbésẹ̀ ní yíyàn tó sì tí ó jẹ́ pé nígbà tí má ti fi màtí ayé mọ́ a mọ̀ sọ ń pa sí ni ni kí lá mọ̀ sọ ń pa sí ni àti ti rẹ kí ni ìpín rẹ ẹgbẹ́ ká yẹ pé rere o ó dàbọ̀.
18: Ah, ese gan ni baba mi ese lati ilu ede e ba wa ki gomina wa o hello
4: afaje
18: eh
4: comrade ile so mi na ni
18: o tojo ni lo
4: mo fe se apere kan
18: oya
4: ni Nigeria yi lo ne ni ilu awe to patent ma Eko mo le ma da
2: fu
4: hello
18: a n gbọ yin baba wa
4: mo le mo da ko papa jawo ni Eko ni Nigeria to ni yi o ile ejo kan o le mo ipin daada ti baba yen yan pelu ise rere to se sile ni orupo re ni o fi pare ti o ni aro yi daada ti eyan ba se ni ipin eyan awon kan ni won be ti won fowo lagbawon atalika duju ti won je awon eyan ni ya ipin ti won ya na fun gba die si ni e to mo n to kere to fi tan n to po na o tan won o si ma so nipa won ipin ti won yan niyen daadaa ta ba se laye ni ipin wa ta yan ta si lo jise fun baba doke
18: Olorun fo wa ni pe ri ya. Ah, a pada lo jise.
13: A lo ji.
18: Fun baba loke je n gbe pe kan yi ki n wa ka wa jo. Hello.
2: E ma je ka ma tora wa je. Hello.
18: Ah, gbogbo aye n gbo yin. Ki lo ko
2: yin? Eh, Samuel bi to yomo ya, ori to n kilo iwa. Oruko ti ni. Ori to n kilo iwa. Ṣé ẹ mọ ní ayé ní sáwàá yìí?
1: alukunle ni pin re sa pin laye emi ni na la wa ti tog tin tori re to lo lo ibo to nbo ti tog ni ta moto ilu na ni emi ilu na ni oku lo wa to ni ogbariwo ohun kan je pariwo lojo kan to lo gbe to lo yuna si oba o wa ni oku lo ni oku lo ni o pariwo ti e na ni ori tog mi ni ilu ni gba to pariwo ti to je se won ma han tele bi gba ta ma na han tele governor awon comforts sama tele eh ni ilu na ni na so ariwo ki won pa lori kaluku won le gba ruwo rere won le gba ruwo buburu o laja na ni e gege ni awon awolowo asitola adedubu maje mi rokun awon na lo gba ti won so bi ile aye e se ri ni e kaluwa du o ni eni kan kewe e to be wipe ta ni moruko ta ye nge aye lo ni wa fi wa tin pa aye lekun aye awo aye ti mu ni ka do fura ini yawo ni ye ti se ka mo di eniyan eniyan ni eniyan ni zeni to ba gun gele o ku aye ni zeni an fi deni de si ni aye ti ba ta ye je aye ti tu ta ye ti eniyan to to aye fun ile aye o fun ni I want you to know that one today mo wa won to adugo kan mo wa mo fe lo sile ti lo wa sin ma ti mo debe mo de ti bi pe adugo ile o ni di wa sin mo debi beri mo debi beri sunre sunre na ni gbogbo e o se ndan no sun buburu nu won o se nikan ti yes it's true mo ti wa lo si sango cemetery mo re nikan ta so pe ah ise to je ni ko doko sunre sunre na ni ate to pada pa yan sunre sunre we are deceiving ourselves lori na kan ra wa je now we no talk the truth God bless you my presenter
3: I think
1: 52 weeks left in keto lodun ẹ̀yìn náà wo gbogbo àyíyí ẹ kárí láyọ àgbàdo yín ni o ẹlòmíì bá máa sùn kó wọn gbàdo ẹ náà ni we are not talking the truth òpùrọ ni gbogbo wa ẹ má jẹ àtúnra wa jẹ ilé ayé tá a wá jẹ àjẹ a máa lù bẹẹ gbígbà bá lù dé balùwẹ wa bá ẹrù ẹni fò dé god bless you wòlíì tó ń kìlọ̀ ìwà samuel ìbí tó yẹ ọmọ ìyá.
3: wòlíì tó ń kìlọ̀ wà ẹ̀dá ọ̀dà ẹ̀ ṣe gan ni.

0: Alhaji Kamaruddin Oyinlọlá yìí kẹ́.
1: Irumu ibọ.
0: Láti Gabon.
1: Ẹran ẹ létí.
0: Ọmọ ìyá mi nǹkan ò ní ṣe yín lágbára
2: ọlọ́run. Ọlọ́run àmì.
1: Ló ṣe lè jẹ́ ìlú sí
0: Bàbá mi Sulaiman ọmọ tó wá sìyẹn bá dé láti.

0: pẹ̀lú ẹ̀ ń bá lẹ́yìn ìgbà ìwò tán a máa gbúre sùúrù fún ọ kò sí sùúrù máa o kò sí sùúrù máa ẹ lọ wò gbòòrò ẹ wo bí nǹkan ṣe dà inú ilé ni a ti ń kọ́ ọmọ níkọ̀kúkọ̀ ibẹ̀ náà wọ́n ti nà ní wo ayé yìí wo ó ti dàrú o àwọn ti dàrú ìwúrí ti dàrú.
1: báyìí bá ń bàbà jẹ́ lọ bí wọ́n bá ń bàbà jẹ́ bọ̀ ká sọ àwọn káwa náà máa dára wọn.
0: ó kálukú bó láti wá ṣe é bó láti ṣe téyìn òfin ní bímọ láyé kó tó jẹ káàbá màláàlìkì àmọ́ bó lèyìn ò ṣe ní dẹni ìyá níwájú ọlọ́run tó di pé bímọ láyé bó lèyìn ò ṣe ní dẹni ẹni lẹ́lẹ̀ ẹni yẹpẹrẹ láàlìkì àmọ́ nítorí pọ́ lọ́run fún lọ́mọ.
1: takula
0: bó la ṣe ṣe
1: takula
0: téyìn òfin ní kú nínú odi ìgbà àṣọ ìṣọ ọlọ́run téyìn òfin ní dẹni ìyá anabi wa muhammad
1: sallallahu alayhi wa sallam
0: wọ́n sọ fún aisha maisha n sunkun pe anabi gbogbo yẹn lọ bẹ lọhùn fún ọlọ́run sì wá gbọ́ tòun
1: ọlọ́run
0: anabi ní kí n ṣe pé ọlọ́run gbọ́ o àdúrà àwọn òsínú tọ́lọ́run kọ̀ ọdún tọ́lọ́run fi hàn ni pé lálẹ́ kìyàmẹ́ nígbà àwọn èèyàn ó kó nù dààmú àwọn bímọbímọ yàmọ̀ dúkọ̀ lábò òjò rọ̀ ní sọ́tòlì
1: azab
0: ọjọ́ táwọn èèyàn kọ́ bẹnu wàhálà ìdààmú ọjọ́ tọ́lọ́run ó dojú àwọn ọmọ kan náà kí ẹ máa lọ náà lónìí
1: ọlọ́run
0: ó wàá sọ bẹ́ẹ̀ àwọn yẹn wà ní àtọ̀hánàlá wà àtọ̀hánà zulu àbátẹ̀lẹ̀ ọlọ́run àbátẹ̀lẹ̀ anabi muhammad
1: sallallahu alayhi wa sallam
0: wà kúburú àná dọ́ọ̀lù náà àwọn tó bí wa àwọn ni wọ́n sọ wá nù àwọn ni wọ́n ráyè tí ó tọ́ ma àwọn tó jẹ́ pé àfi ayé ni wọ́n bá káàkiri aṣọ òde ni wọ́n mú ká ibi ó yẹ wọn ti tọ́jú ọmọ ọ̀ráyè fẹ́fẹ́ rí ti ní ayé tí ó tán ayé tí ò ní sẹ́kù ayé tó jẹ́ pé wọ́n dako èèyàn bẹ̀ wọ́n ló ti lọ lánàá. Oh, Allah akbar.
2: Aji Lukman Ismail Abi Iyodun Youngest Alhaji Ọmọ Imamu.
0: Lálẹ́ kìyàmẹ́.
2: Bọ̀lálẹ̀ ẹ ṣe alhaji mo dá.
0: Oníkàlùkù yàmọ̀ tó bọ̀là sàrà ìr fáàmà làhómi kò wá tí wàlà nàzì ọjọ́ tó láràn ṣe kankan ò ní sí mẹ́.
1: Allah.
0: Ìṣẹ́ láràn ṣe gani ìbàbọ̀ ọgbọ́n o gani ìbàbọ̀ ọgbọ́n aláràn ṣe àdínì
1: ìyẹ́kọ́
0: ala ẹnìkan ò ní ràn ọ́ ṣe ń jọ́nà mẹ́ ẹnìkan ò ní lè gba ẹnìkan lẹ̀ látúnṣirọ̀ tó ń bèlè kúkurọ̀ abánigbẹ́rù kankan ò sí mọ́ jọ́nà.
1: tomitomi lẹ́rù mádìkún
0: kò sí nkàlùkọ́ dáadáa
1: tomitomi lẹ́rù mádìkún tèmitomi lẹ́rù
0: mádìkún.
1: ìjọ ta bá dé kí a ọmọ ọjọ́ ẹ̀sán
0: ọjọ́ gan jọ́nà
1: ọjọ́ tí bàbá òrọ̀ ọmọ rẹ̀ tí ó ní lè pé mọ́ tayọ òrọ̀ ọkọ rẹ̀ tí ó ní lè pé mọ́ ìwọ tẹni kò ṣe dáadáa sójú ẹ̀sìn ìsìláàmù tó ń ṣe bọ́yọ̀bọ́yọ̀ tomitomi lẹ́rù mádìkún tomitomi lẹ́rù mádìkún.
2: bàmọ́kà musa bàmọ́.
0: lọ́jọ́ tá a wí náà lọ́jọ́ tí ó lágbára
2: ẹlẹ́ṣẹ̀ jẹ́ ìdó wa
0: kí ló ń palẹ̀ mọ́lẹ̀ láti lọ fẹ́sàlì kí.

0: little power.
1: Ọlọ́run fi nkan kan ṣe àdéhùn ó fi kí ànábì wa Mahama.
2: Sallallahu alayhi wa sallam.
0: Àdúgbò kọ́ la wọlé máa bo níwà.
1: Torí pé n ti ń jẹ nǹkan mẹ́ta kan Ọlọ́run ní òun ò fẹ́ fún wa.
0: Bá a kú rọ́jú.
1: Ṣùgbọ́n òun dá nítorí wa náà ni.
0: Bẹ́ẹ̀ máa fún.
1: Alákọ̀ọ́kọ́ àlùmọ́rídì àìsàn.
0: Ìyẹn ó ti.
1: Atọ́nidá ni a máa tọ́yìn dá.
0: Ìṣesí
1: yóò tún ẹlòmíì dábẹ́ ẹ máa wò pé kí ló dé òyà dàbá yìí àìwọ ló dàbá àìsàn ni àìsàn òpó lọ́dọ̀ rẹ̀ ń gbà kọ̀ọ̀kan gbogbo ẹni tí sàìsàn pátá tẹ̀sán kì mọ́lẹ̀ táìsàn ń gbó káàkiri mọ́lẹ̀ ọlọ́run bá wa dàdúró fún
2: un
1: wọ́n fàìsàn di àwa náà
2: mọ́lẹ̀
1: wọ́n fi di ọmọ wa mọ́lẹ̀
2: wọ́n
1: fi di gbogbo àwọn aya wa mọ́lẹ̀ gbogbo nǹkan ni wa mọ́ fàìsàn di mọ́lẹ̀ o. Ẹlẹ́ẹ̀kejì tí máa jẹ́ àtúnidá.
0: Òbí lọ́run ìyá bàbá.
1: Ó ní òṣì fàkírù.
0: Ẹ má gbàgbé o.
1: Bẹ́ẹ̀ tí wulẹ̀ kó rẹwà kọ́ da tó sì bá yíyá àdọ́ rẹ̀. Yọ gbà gbogbo nǹkan tí ń bẹ lára ẹ̀ tọ́ da ni ó parẹ́. Wọ́n ló ṣì ò ní mọ́kọ láyà kọ́ márùn-ún
2: ọmọ.
1: Òṣì ìṣẹ́nsẹ́ lómi ìdé ibi kúkọ̀ rántí orúkọ rẹ̀ mọ́.
0: Bí wọ́n sá lè jọ náà.
1: Ìyá ń jẹ́ ibi tán ti ń jẹ́ Ọlọ́run. Òṣì ń bẹ́ ń bi títí ń ta àwọn Ọlọ́run mọ́ ti ta wá.
2: Ọlọ́run
1: o. Àṣìṣóre Ọlọ́run mọ́ fòṣì ta.
2: Wọ́n náà tẹ́wọ́ òṣìṣẹ́sẹ̀rẹ̀ òṣìṣẹ́sọ́kọ́. Àlòṣìṣẹ́ sàdí ni ara ayé. Rọ́bìnrin Ádámì iná Adáni wa Abdulwasi oníṣọ̀lá ọmọ náwó ò sì sọ̀rọ̀ mi o. Ọlọ́mọ náwó ò sì sọ̀rọ̀ wa.
1: Ẹ̀bá ń kí ẹ̀gbọ́n mi bàbá àbèjì ní èṣù pọ̀tọ̀.
0: Ẹ jẹ́ ká ṣeré.
1: A jì ń sí Akàn Láíwọlá ẹ̀kọ́ ìwọ ọmọ náà wọ́n bá wa wò ó.
2: Àmì.
1: Ọmọ náà ò ní kú.
2: Àmì.
1: Táyé lolú bímọ Ọlọ́run ó jẹ́ ọmọ náà ní àlùbáríkà.
2: Àmì.
1: A jì ń sí Akàn Láíwọlá.
0: Orogún tí o lọ bá kọ́.
1: Grandpa. Gbogbo ilé iṣu pọtọ kò ní bàjẹ́. Gbogbo òkè olóògùn pátá ò ní dàrú.
2: Àmì.
0: Ẹgbẹ́ ara ẹ jẹ́ ká ṣeré o.
1: Ẹlẹ́ẹ̀kẹta ẹ ti tẹ́tí pọ̀.
0: Ẹ wá sọ fún.
1: Oǹkalùkù fẹ́ gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta.
2: Mo ṣe ní ìyẹn.
1: Ọ̀dà ẹlẹ́ẹ̀kẹta òun ni kí ni mo pè é. Fìtínà ni ìdààmú. Ọlọ́ni tẹ́kù fìtínà. Alẹ́ fìtínà tù aṣáàdù mínà Ọlọ́run ni ẹ páyà dàmú ìdààmú mi le koko ó burú ju kí n pa yín lọ. Ọlọ́run máa ń pa ẹlòmíì á bò láṣìírí ni tí ò bá fẹ́ pa á wá fira rẹ á máa dàmú ẹ̀.
2: Ọlọ́run
1: máa dàmú ẹ̀. Ọlọ́run máa jàrá rẹ láyé.
2: Àmì
1: àmì máa jà dàmú.
2: Àmì Ọlọ́run.
1: Ẹni tí ń dàmú lọ́wọ́ Ọlọ́run bá a dà dúró.
2: Àmì.
1: Ẹlòmíì tí ń dàmú rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́. Ní ti ń dààmú ẹlòmíì ń bẹ nínú fámìlì ní ti ń dààmú ẹlòmíì ojogún ẹ ni fìtínà tẹlòmíì kó lónìí ti ń bá káàkiri ojogún fìtínà yẹn ni.
0: Lókè ọba nílé àdánù sí
3: ìkẹ́lẹ́ oníga lókè pọ̀ sí.
1: Tó bá ń fẹ́ dẹ́kun tó fi rí dẹ́kun níwájú Ọlọ́run.
0: Ǹjẹ́ bí wọ́n pẹ́.
1: Kí Christian máa ka Proverb yìí.
0: Bá oríjì.
1: 3:5-6.
0: Òkun máa ń gbọ́n ségun.
1: Ọlọ́run ó fọkàn rẹ balẹ̀. Nígbà 44 times.
3: Lókè ọba nílé àdánù sí ọdẹ́lẹ̀ oníga lọ́kẹ́ pọ̀ sùn
0: wò. Kàkọ́rẹ́ rìsọ́ọ̀tì ìsàwọ́ lálẹ́já.
1: Ìdájà ilẹ̀ kàǹtìyí mùsùlùmí.
0: Ẹpẹ́ oníkùnrà ni ni.
1: Já Nasiru lọ́ọ̀yì lẹ́ẹ̀mẹ́ lọ wálé fati wàrà ìta Nasa yàdìkù ló na fi
2: nílẹ̀ àfọwájà.
1: Àfọwájà ń bá débi àfọwájà ẹwà máa ṣe kí ni 99. Ẹwà fìṣàjà ẹ fìṣàdé rẹ̀ lórí. Gbogbo àwa jẹ́ 100 lágbára Ọlọ́run lójoojúmọ́ sí fún ọjọ́ méje.
0: Mọ̀rọ̀ ní ṣọlá kábíyèsí ọlá.
1: Já ló máa wá jẹ́ kò ní jẹ́yìn sáámẹ́.
0: Ìlú.
1: Afúwájà 99 ẹ fìṣàjà ẹ fìṣẹ́ 100 ẹ.
0: Ọbadé wa lè ṣe fí òní mú kí o kádé o.
1: Lágbára Ọlọ́run Ọlọ́run ó tù wá lẹ̀.
2: Àní.
1: Mo ti ń jẹ́ nǹkan burúkú Ọlọ́run ní jọ ṣe wá máa àní dààmú. Àní mọ̀nira ẹ jẹ́ kí n gba ìpè láti lé Bimi Luka. But thank you very much. Anything, anything.
4: 0912 3 17 86 75 0912 3 17 86 75 ilẹ̀ òkèrè plus 234 814 419 106 ipò tó ń bẹ̀ ni sàwárẹ̀kùn. Comrade Isola.
1: Comrade Isola láti awẹ́.
4: Bẹ́ẹ̀ni.
1: Comrade Isola ẹni bàjẹ́.
5: Àní o.
1: Ẹni tẹ́.
5: Àní.
1: Ojú òní ti yin lágbára Ọlọ́run.
5: Àní.
1: Ẹni dààmú. Ẹ bá ń kí bàbá mi o láti awẹ́. Ẹ bá ń kí bàbá mi Christopher Òkìkí Adé àní dààmú lágbára Ọlọ́run.
5: Àní.
1: Ẹ ṣé o.
4: Ẹ bá tẹ̀síwájú o.
1: Àní àní àní bàbá mi. Ẹ ṣeun.
4: Àwọn yòókù wa ń kọ́.
1: Ó wà wá ń bẹ lágbára Ọlọ́run. Ẹ ṣeun. Ẹ ṣeun.
4: Kí bàbá kejì náà o.
1: Ọ̀dà Abdulwazi ọ̀dà ìlú.
5: Alọ́jà ni pé o.
1: Ọ̀dà ìlú ọ̀dà ìlú ṣe àdúpẹ́. Ẹ jẹ́ kí n ṣe ní rébíńjáre bíńjábẹ́. Proverbs 3:5-6 ni. 44 times péré. Ti Mùsùlùmí 73 times.
0: Ọ̀nà Bẹ́ẹ̀ni, Lìjà ni mú káyọ̀ mi, Aládé.
1: Ìpè ti wọlé, sàwálẹ̀kùn.
6: Ìkún sọ̀rọ̀ àwọn ará tó lẹ́rọ̀ bá wọn ká tó.
1: Bàbá mi.
6: Àdìmọ́fọ̀ lè rìn láti sókà ni.
1: Láti sókà ni, yóò dà fún yín.
6: Ẹkún jẹ́ mẹ́ta, bẹ́ẹ̀ ni okun ọlá.
1: Ok, aláyé okun ọlá.
6: Àbúrò síbi.
1: Okun ọlá láti sókà.
6: Bẹ́ẹ̀ni ta.
1: Mo ti mọ̀ pé yín ẹ̀yìn dààmú.
6: Àmì.
1: Ọkàn yóò balẹ̀.
5: Àmì.
6: Àmì
1: tẹ fẹ́ lọ́lọ́run ó ṣe.
5: Àmì.
1: Èyí tẹ fẹ́ ò ní ṣe yín.
5: Àmì.
1: Ilé ẹ̀mọ́ ṣe nǹkan kò ní ṣe yín.
5: Àmì Ọlọ́run.
1: Bí a kì í láwọ̀láwọ̀ la kò há tá.
5: Ìlú Abẹ́lá Àríyànjú.
1: Ẹ ṣe àdúpẹ́.
6: Bàbá Fúlájà tó sọ yẹn kí ẹni ti gbé ìròrí bí ẹ tó wẹ́ ìyàwó ó mú.
1: Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, gbogbo orin ni Ọlọ́run fi ṣe fún Anaba Muhammad.
5: Sọlọ́lọ́wọ́
1: àríwọ̀sán Rébíńjá tó kù.
3: Ó yẹ kẹlẹ́ gbẹ́mẹ́gbẹ́.
1: Ẹ jẹ́ ká jọ ṣe kínní yìí, ẹ mẹ́jà dágùn náà. Sàwálẹ̀kùn. Ẹ ti wọlé kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè.
6: Ọkọ ọ̀dọ̀.
1: Láàrin ìṣẹ́jú ayé.
6: Ọjọ́ tó lé.
1: Àmì kí lórúkọ yín
6: bọ̀lẹ̀. Láti Mọ́kọ́lá.
1: Láti Mọ́kọ́lá.
6: Àmì kó lé Mahim láti Mọ́kọ́lá.
1: Láti Mọ́kọ́lá ẹ̀ ní dààmú. Àmì àwa nìyẹn sà. Àdó àwọ̀ gbà.
6: Mo ní kí n kí n lọ́nà.
1: Ẹ ṣe. Ẹ sà. Jáàná sírù láìní náà kàlí yẹn 73 ni fún Mùsùlùmí. Bẹ́ẹ̀ ni Tẹ́bádé Bíáfú wá ń já ẹṣẹ́ náà ti náà. Ẹ wá fi jáàná sírù láìní náà ẹ fi sáde rẹ̀ kó jẹ 100 ń bẹ̀ yẹn.
0: Àgbà orin.
1: Ẹ pé afúwá ń já 99. Ẹ ń gbẹ́ ẹ bá délẹ̀ tán ẹ wá fi já àná sírù láìní ẹ fi ti 100 ẹ wá parí ẹ. Lágbára Ọlọ́run orí ńlá ìdùnnú tí ò ní tán Ọlọ́run ojú ìjà wa bẹ́ẹ̀ ni kò.
5: Àní o.
6: Ọlálẹ́kùn.
1: Àlékún sáà kí lórúkọ níbo lẹ ti ń pè.
7: Ìdílé Kọ́múradé láti Sápò.
1: Láti.
7: Sápò.
1: Ẹ ṣeun adúpẹ́ ẹ̀ní dààmú. Àmì ọkàn yóò balẹ̀.
5: Àmì.
1: Ọlọ́run bá ń tó yín.
5: Àmì.
1: Wọ́n kà fà bíláì wàkílà.
5: Wọ́n kà fà bíláì
1: sẹ̀yìndà. Wọ́n kà fà bíláì wàlíyà. Títọ́nù kò ní tán lápò wa kò ní tán di wa kò ní tán lọ́wọ́ wa. Sàwálẹ̀ last caller sàwálẹ̀kùn. Ẹ kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè yẹn. Láti. Ok, ohun yẹn kì díẹ̀. Ok, ok, láti Ovas. Ìwúrò ọ̀dà àmúgbọ́yìn. Ọ̀yà àmúgbọ́yìn. Àmì ẹ̀ṣẹ̀ ọ̀dà ẹ̀ṣẹ̀ ìpènyẹ̀ ní jù báyìí lọ láàárọ̀ yìí ẹ̀ ń bá fẹ́ gbọ̀n kankan nípa ń tà sọkalẹ̀ yìí tí ò bá yí wa ẹ pé nọ́mbà mi lẹ́yìn ètò lágbára Ọlọ́run ọgbọ̀n ṣẹ́jú yẹn bí wọ́n náà wà ni mo ti sọ fún yín. Proverbs 3:5-6 5-6. On balori mi ni ama binu. Proverb 3:5-6. 44 times for Christiani. In Asa, in the Sassy no me where I come off your bed. Book going to talk called Jakuru Naimi. Book by Ruga, Naya, Coco Naimi. Ogun fitina ogun damu ara idamu odo ma yare ogun amu ogun amu boko lo ba ka ku nle ja na suru line fun muslimi
0: awon mejeji to loro osimo
1: 73 ni te ba dia bi afuwa nja ni igbeyin kese 99 e wa fi ja yen na suru line fi nle ko je 100 ke wa pari e be
2: fun 7 days be la fi se lagbara olohun ju oni ti wa pe number mi leyin eto en ti o ba gbo ye mo tun ti po nkan po lagbara olohun to lohun ti gbede ogidi ero latodo ogidi oro e mo gbo yen jo mejo ti de ogidi ero ti de latodo ogidi oro gbogbo tin jawo ka ni kankan ni omolegun ma ti o ti de olohun ti se epemi leyin eto e mo gbo bo se sele o ti wa nle be bayi lo ni won tabo lo se yin lo ni ogidi ero lo todo ogidi oro olohun lo se o with a clear number eni damu lagbara olohun abura si dagure fara le
8: alhamdulillah rabbil alamin atpe fun gbe yin olulufe wa ni lokun leyin odi america ni won sin ti pe koni juba le ni agboyosi na na ni to mi si yasi ko ina ki gbeyin lolu fa ja bi le wa si pe atuku mura ta esun to ni o kere du maro ba ko ba ni se loki oluku ni le lu bada ila le ama inshallah
1: ogidi ero 500 na pe
0: ajibu salami le
1: latodo ma ni ma sha won ti de
0: ake ugberu
1: 0 0 0 38 54 54 82 0 0 38 54 54 82 ni number ta pe mi si lori awon naka ni ta ti file ti Christian and ti Muslim la gba lo bi oni to asi sore owo re oni dida kuda oni toro je kan aye ibi bukata to wa nle yi olohun ba gbo amu wole oju oni ti wa won ni wole nu ekun fun wa a ni gbe kankan sin nu won gbogbo asiri wa pata ni o bo pata asiri wo ni tu oba to bo ga lasiri sayati karisiki mani asula tediri olohun ba siri wa oju oni ti wa won ni na ka ngba to mo po lo mo talking lo bi mo fun olohun ni jo won na ka be se a gbogbo bi ta ro kan olohun o pese ore fun wa gbogbo bi ta ro kan a ni ko ni ja won tan mo oju wa o gbe ki o ti ri nkan kan ra fun omo olohun o bu alasi ni a ni da ni egbe kan university e mo sun ko ni de be ni kokan wa omo na o ni de ku ma lowo awa na o ni dida kuda mo lowo accident moto to kara ti mo wa ni nkan kan be oju oni ti gbogbo awon olulufe wa e ni da mo ninu aye ile wo ni dile ekun ko ni dile ose a ni didakuda nu aye bi aki laula wala ko hata illa bilani nazi ogidi era 509 awo ka ni aromani ka ko si ni 0 0 38 54 54 82 o dabo

kọkànlá oṣù kẹsàn-án ọdún 2026. Gbogbo ẹ lọ ẹni tó ni wá ló lẹ̀mí wà. Ẹ mọ̀ pé tí n bá ti bẹ̀rẹ̀ fún ogún ìṣẹ́jú àkọ́kọ́ pẹ́ la máa ń fi dú. Kábíyèsí Olódùmarè. Today is another Friday. We need to praise God first. Ọlọ́run tó ni la akọ̀kọ̀ yin, òun náà la sì fọpẹ́ rẹ̀ fún.

ọlọ́pẹ́ ló lọ pẹ́ rẹ̀ kò ní fọpẹ́ rẹ̀ fẹ́nikẹ́ni oníyìn ló níyìn rẹ̀ kò ní bẹ́nikẹ́ni pín nínú rẹ̀ ológo lólogo rẹ̀ ohun lólogo rẹ̀ bó ṣe wù ní ṣe ń lògo rẹ̀ ogó rẹ̀ síré kò ní fi fẹ́nikẹ́ni agbọ́n má bí wọ́n ní gbé ayé pẹ́ àfi kí n fèsì ayé ó di tiẹ̀ mẹ́rù gbogbo ọ̀rọ̀ ló lé sí gbogbo ọ̀rọ̀ kẹlẹ́ èèyàn fèsì sí torí pé ìjìnlẹ̀ ọ̀rọ̀ ń bẹ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ ẹni tó bá wí lánàá ó mọ bí o kù sí ń gbọ́ tó wá bá a padà pé kó yá ọ ní nǹkan ọjọ́ tí ò ti fún ọ yẹn ló ti máa ń tó wọn ó máa ń tó tó thank god today is another friday ẹjẹ́ sáré yẹn tó ni mí kí n tó yìn kí n fọpẹ́ àti yìn fún orúkọ rẹ̀ olóyè gbẹ̀ngàn láyéwọlá ó yàtọ̀ ẹ̀jẹ̀ mi alájọjẹ alájọmu alájọlọ alájọbọ alájọsùn alájọjí ẹ́ńjìnì tí ń kọ̀ntró màláíkà kan nínú àwọn màláíkà kan ó lè lóòótọ́ ètò yìí. Yes. Ose o kabiyesi olodumaru. Adi Osun Kayode loruko mi. New vision yin na ni padi yin eyan yin. Omo yin eje yin. Oko ya we. Alaya ma lale. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí ni mò ń kí pé Barika Jimoh níbi gbogbo. Aago kan sí aago mẹ́ta àwọn màláíkà kan ló máa ń ṣiṣẹ́ ń bẹ̀. Ó bá ti da aago mẹ́rin ojú ọjọ́ ọjọ́ yẹn gangan àwọn amòye àti àwọn màláíkà kan ló máa ń gbaṣẹ́. Màláíkà tó ń ṣiṣẹ́ fún 24 hours wọ́n tó méje. Aago kan sí mẹ́ta ni irun máa ń wù aago kan sí mẹ́ta lọ́jọ́ máa ń yí padà aago kan sí mẹ́ta lèkan náà máa ń wù aago kan sí mẹ́ta láyé èèyàn máa ń dà aago kan sí mẹ́ta ni ìdàkejì rẹ̀ mò ń bọ̀ mí lè túbà orúkọ lẹ́mi wà ìdájí lèmi o aago mẹ́rin. Àṣìṣe Adémọ́lá la mojú ẹ̀rọ tí mo máa ń ju orin sí mi tí mo máa ń jù sí

0: ọkùnrin ti dábúlé pé ogun ayé yín ti ṣe. Lẹ́yìn wọn tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù.
1: Ayé mi sì lé ti fọ́yẹ̀.
0: Ọlọ́run kankan. Àwọn náà máa wọlé fún ọgbọ̀n ìṣẹ́jú tó tẹ̀lé. Bá mi wòlíì Ọlọ́run òjijì bàbá ọlọ́jọ́ bí ọ̀sẹ̀ yìí.
1: Bàbá
0: ló máa wọlé fún ọgbọ̀n.

0: tiri ama re ba de loruko Jesu ni deni tandu emi re igbe ku gbe won ni gbe ka omo le mama irini si ni se ni lojo mo re oni irini ya o ye gba majo mi foko bale ba majo mi dade tomo tomo era eni ni omo re o e oni gba lejo ran ninu leyen o ati ti yan sodo pe ninu leyen o awa gbe ati aroye do pe ninu leyen o aroye ki la je ki la mo do pe ninu leyen o akuro omo re oni gbe o ẹrù oní wọ ọmọ rẹ lọrùn ọmọ rẹ ìwé tó kà kò ní kàwé jíya o èyí tó ń kó ẹṣẹ yẹjú ọfíìsì iṣẹ rẹ o ajé ò ní fẹyẹ owó yí ire ọmọ rẹ dànù wọn ní pẹ ọmọ rẹ sílẹ lọjọ ire rẹ bá dé lọjọ ire ọmọ bá dé wọn ní pọtì sẹgbẹ kàwọn màmá wọn ní sunkún sínú lórí ọmọ bàbá wọn ní sunkún síta lórí ọmọ ọdọ tọjú ìyá rẹ lọdún yìí ò ní ṣe ayé jẹ o ìṣẹ bójú tó bàbá rẹ lọdún yìí ò ní forí gbẹpẹ òbí iná ogun ọmọ rẹ ò ní jẹ pín lójijì ọmọ rẹ ò ní dọ ní kọndíṣàn ìrètí tó ní lórí ọmọ bọ lálákọwé kò ní já sàsàn àtọ̀sẹ́ àtòrú ló máa fi gbẹ́dùn yùgbà nínú ọdún yìí o wọn ní gbà rọ ọmọ rẹ bá ní gbẹgbẹ́ àti nínú ìpàdé ayé ayé ò ní fẹnu kò láti fi ìyà jẹ ọmọ rẹ nínú ọdún yìí ayé ò ní fi ọ̀rìnrìn bá ọjà tọmọtọmọ ohun tó ń kojú lórí ọmọ kò ní lọ kúrò láyé ayé ò ní lọ ọmọ rẹ ní àlépa lọ́dún yìí wọn ò ní di ọlọ́wọ́ àtijọ́ lórúkọ jésù ni mo wúwé gbogbo iṣẹ́ kùkù nínú ayé rẹ ó tẹrí ba lẹ́nu èyí tó jẹ́ alágídí yóò pọ̀ ra lójijì ẹni járíko ayé rẹ wó lójijì ẹni járèdì kù nínú bíbélì ẹ̀mí wà tó ọmọ rẹ máa gùn ẹ̀mí mẹ̀túnṣe làágùn ẹ̀mí rẹ máa gùn o jésù olúwa ẹ jẹ́ káwọn bí ọlọ́run ò ṣe jẹ́ kí a yóò sọ ìyá ẹ̀ sí òhò.
1: Ọmọ mi ọkùnrin Lazmon mi, àjà ló ti ń ṣiṣẹ́. Ó ní bá ọ ṣe dé orí bíríìjì ńlá yẹn. Bẹ́ẹ̀ ni ó ní bí mọ́tò àwọn ṣe fẹ́ tọ́ǹbù sínú ẹ̀ nìyẹn. Ó ní rin tí ń rin báyìí. Ó ní ló dá mọ́tò yẹn dúró.
2: Jésù Kristo
1: ló bá pè mí mo bá ní Ọlọ́run Bàbá Lábíámọ́ o.
2: Ayé ló wà.
1: Tí mo ṣẹ̀ṣẹ̀ dé látòdìdí ijọ́ mẹ́rin. Ìkan ni mo lọ tó jẹ́ pé orí òkè kan ni mo lọ tó jẹ́ pé gbà máa padà délé. Àárọ̀ ọjọ́ kejì ni wọ́n gun ọmọ mi pa. Ọjọ́ kejì tí mo délé báyìí àárọ̀ ìdajì ẹ̀ báyìí níyàwó ọmọ mi gun pa. Mo wá ní ṣé wọn ò rí pé nǹkan máa ṣẹlẹ̀ ní ṣùgbọ́n.
3: Ẹni sùn ìgbà tó kù ṣé kò kú ṣá.
1: Ó ti kú ọmọ 42 years. Ó ti kú. Mo ṣàdúpẹ́ pé Ọlọ́run wá tún gbàdúrà.
3: Pé mọ́tò wọn ò wọnú ọ̀sà.
1: Kò wọnú ọ̀sà.
0: Ẹjíníà jẹ́ ń gbọ́ ẹ̀rí tuntun gbẹ sókè.
4: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìjẹ́jọ́ ni mo ṣe bẹ̀rẹ̀ bí.
3: Good.
4: Mi ò débí rí.
3: Yes.
4: Mo wá ń sọ lórí ọ́tà pé mo nídi fíríjì o pé mi ò rí fíríjì tí màá fi ta ọjà. Ìgbà tí mo ṣàdélé mo ṣàpẹ̀ gbọ́n mi kan mo ní fíríjì ń dà mí láàmú. Mo sì ti sọ fún wọn tipẹ́ o. Ó bá sọ fún mi pé irú fíríjì wo ni mo fẹ́ mo léyìí tó bá ti rà fún mi. Mo bá ní tó bá ti di Monday bí pékìlẹ̀ Monday yẹn ti mọ́. Inú mi ṣá ń dùn.
3: Ẹ wá lè sùn lóru.
4: Ìgbà tí mo dé bí fíríjì mo ṣá ni 370 mo ní mo ṣàpè ẹ̀gbọ́n mi mo ní 370. Ọba ní ṣé wọn láìkẹ̀ mo ní ẹ. Ọba ní kì í máa gbé lọ. Òun máa transport owó sí wọn mo ní Ọlọ́run Bàbá Alábíámọ́ èmi ló ṣe yín fún. Ọba ní kì í máa gbé fíríjì 370 lọ mo ní
3: ti gbedele ami.
4: Ti gbedele mo ti fi taja.
0: Màmá tó bá ti gbọ́ ìsọjí ọjọ́ mẹ́ta fẹ́ bẹ̀rẹ̀ ní agẹ́gẹ́ ní Wẹ́sẹ̀ tó bọ̀ yìí. Ìsọjí ta gbangba ni tó máa bí ìyanu tó ṣe kí hallelujah sí. Tó bá ti dé ilé pákó ní ìlú agẹ́gẹ́. Ìwọ kan bèrè àmọ́ playground. Buhari rẹ̀ gbà. Fọlọ́bálẹ̀ gbọ́ mi dáadáa ọ̀rẹ́ tèmi ni mo pè ní ọ̀rẹ́ mi ò ní mọ bó ji ọmọ. Kọ́dà bó jẹ́ tẹ́nà ìwọ jáfì kankan ti àdúrà yìí. Kò yú ẹnikẹ́ni sílẹ̀ bó ṣe ń ṣe lórúkọ Jésù àdúrà rẹ yóò gbà o. Ìsìn ọjọ́ Sunday yìí ìsìn agbára ni. Gbogbo ènìyàn máa yí ṣọ́ọ̀ṣì yẹn pọ́ ní 40 times. Tó o bá ti ń dé màá fún ẹ lómi kan lọ́fẹ̀ẹ́. Omi yẹn ló máa dìmú tó o bá ti ń yipo. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Lógún State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ó dàbí pẹ́kìlẹ̀ láti mọ́ ṣá. Bàbá màmá èmi bá ti tú àwọn àṣírí kan fún mi. Orí afẹ́fẹ́ ní ọ̀lànà ní kí n ti tú jáde. Mi ò fi yín lẹ́yìn ọmọ Ọlọ́run. Ọlọ́run Bàbá Alábíyámọ́ o.
3: Ààyè ló wà.
5: Hello, hello, Prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 3034347714. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
2: Ọ̀làdìlú FM 96.7. Lágbèlú FM, jàgàbá gbogbo rétíò.

0: ninu aye oni pojupo ti woni temi to pa je jesus si ma so kale na tori oke leyin ojo meji le logo jesus formation iye pada na kori itodun ye o gbe ni e ti aya ma bo iso uru to ma waye lojo seni september 13 onu yi iyana to wa le ko papa filling station to wa lori bridge wo road na loju ko ja jonku egba egbere woni egbere jo olorun kaka agun mejo ale ni so wo ti bere egberun meji 2000 yen to ba ko de lowo ojo yen ma gba oyin ati ororo ti woni popo na tori oke lo fe awon olorun emi to nbo ni are tari ba tori se nga afi prophet suma ati bebe lo egbe 0902 520 2724 yesu meji re je ka jo pade nibe
1: wa so ni ana pe bi oluwa ba ma ranti eniyan iyen tumo si pe aanu ni yo fi han esa onise iranti oluwa meta ni won I to bi gbogbo won na ni aanu ma tenumo ti aanu daada ni ojo sunday sugbon loni ma fi enu si oju rere ekiyesi sa awon ti o ba ri oju rere ise apere pe oluwa ranti won ni be ni ninu aye yi sa ko ti so ni aimoye igba fun yi pe odaju ni aye eni to ba ri ori ofi olohun ni aye fi oju rere wo inu we study Mordekai fe ki oba ko ranti won Mordekai fe ki oba ko se anu fun awon ju Mordekai o de to eni to le lo ba oba Esa o wa ba aburo re soro Esteri pe mo kan joko tetere lo ba wa ba oba ko le soro wa fun Esteri ndegbon re lo o mo ti won pe ni le oba eye edede lo ba oba baye oju rere nikan lo fi le ri oba bi oba ti to akoko bo la se wa le ri oju rere olodun lo ni oju rere eja lo gbadawe ati adua fun odidi ojo meta ta lo bere fun oju rere bi mo ba ri oju rere ni waju e ma lo esa oju rere la fi le lo ti a de le ri kan gba lowo daju eniyan be ni eyin kan wa nbi eni lo lati gbadua oju rere gbogbo awon to ye kan ran lowo ni won ya odaju nigba kan mo gbadua fun awon eniyan lori radio pe gba ire mi fun mi lowo a o esa bi awon na ti ri na niyan omo iya lo wa ati odaju a o esa òun ní ire rẹ lọ́wọ́ àti fún ọ lódọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n bí ojú rere bá ń ṣiṣẹ́ olóore ó ti gbàgbé pé òun fẹ́ hùwà ọ̀dájú yóò ti kó tó fẹ́ kó lẹ̀nà yóò wà mọ́ pariwo pé inú mi kàn yọ sí ni ó mọ́ kàn rí ojú rere lọ́dọ̀ mi ni a fẹ́ gbàdúà fún ojú rere láàárọ̀ àwọn tí wọ́n rí ojú rere ẹ kíyèsí sà bóyá bi tó ti ń ṣiṣẹ́ o nílò ojú rere bóyá nílé ọkọ rẹ o nílò ojú rere bóyá níwájú àwọn ọmọ rẹ o nílò ojú rere ẹnikẹ́ni tí ò bá ti rí ojú rere ẹsà wọn ò lè fi nǹkan tuntun lọ ẹ kíyèsí kò lè gba nǹkan tó yàtọ̀ ojú rere ló ń jẹ́ kí àwọn ènìyàn ṣàánú ènìyàn ojú rere ló ń jẹ́ kán ràn yàn lọ́wọ́ ẹnikẹ́ni ò ní ràn ọ́ lọ́wọ́ bí ojú rere ò bá ti ṣíwájú ẹnikẹ́ni ò ní ṣàánú rẹ bí ojú rere ò bá ti ṣíwájú and that is why tí mo fi fẹ́ kájọ gbàdúà láàárọ̀ yìí ẹ̀yin tí ẹ gbọ́ ohun yìí ẹ pe orúkọ jésù ẹ pe ẹ̀mẹ́ mẹ́mọ́ o jẹ́ kí ọ̀run ojú rere jẹ́ ó ṣí fún mi láàárọ̀ yìí ọ̀run ojú rere ṣí fún mi ṣí fọ́mọ mi ṣí fún ilé mi ọ̀run ojú rere ṣe fún mi ṣe fún mi ó yá àdúrà
2: orúkọ jésù
1: máa yá dábàrú bàlẹ́ àgàdá yá bàdá jẹ́ kí ọ̀rọ̀ ojúrere ṣe fún mi, ọ̀rọ̀ ojúrere ṣe fún mi láàárọ̀. Ẹ̀dá bárú abadáyà nàdúlé agadáyà, jẹ́ kí ọ̀rọ̀ ojúrere jẹ́ ó ṣe fún mi, jẹ́ ó ṣe fún mi, jẹ́ ó ṣe fún mi, jẹ́ ó ṣe fún mi, jẹ́ ó ṣe fún mi, jẹ́ ó ṣe fún mi, jẹ́ ó ṣe fún mi, jẹ́ ó ṣe fún mi. Ọ̀rọ̀ ojúrere jẹ́ ó ṣe fún mi, ọ̀rọ̀ ojúrere jẹ́ ó ṣe fún mi, ọ̀rọ̀ ojúrere jẹ́ ó ṣe fún mi, ọ̀rọ̀ ojúrere jẹ́ ó ṣe fún mi. Àmì mẹ́ta Jésù Olúwa wa. Mo wà ní ìlú ọba ní ọdún kan, ọmọ mi tó jẹ́ PA mi ní ìlú yẹn, Ẹ̀sà, ó wá ń sọ fún mi pé dádì, ní kọ́ńtì yìí wọn ìṣàánú èèyàn o, àwọn ọ̀dájú pọ̀ bí o. Mo wá nínú ìlú kìí kún fún ọ̀dájú. Ẹ̀sà, tí ojúrere bá wà ní ara ènìyàn, bó tilẹ̀ wù kí ọ̀dájú pọ̀ tó, ènìyàn ò rí tó fẹ́ ṣeṣe. Mo ní wípé Èlíjà ṣàbá ojúrere opó Sárefàtì pàdé. Ojúrere nìyẹn. Ẹ̀yin kan nílò rẹ̀ bí ẹ nílò láti bẹ̀bẹ̀ fún ojúrere. Mo wá sọ fún ọmọ mi yẹn lọ́dún yẹn, mo ní máa wò ó, wàá mọ tí wọ́n ń pè ní ojúrere ń bì. Mo ní ọjà wo ló wà nílùú yìí, ó wá dárúkọ ọjà kan fún mi. Ó ní já lọ ọbẹ̀, ó ní àwọn ọmọ Nàìjíríà pọ̀ bẹ́ẹ̀ o. Ó ní tá a bá ti wọnú ọjà yẹn, tí bá ti rí àwọn obìnrin tán dúró gògògò, ó ní àwọn ọmọ Nàìjíríà ni o, pé wọ́n wá kọ́sítọ́mà ni o. Kò yé mi, mo rò pé bóyá wọ́n ń ta aṣọ ni àbí wọ́n ń ta ọjà. Ó ní no, àwọn aláṣẹ́wó ni o. Àwọn ọmọ Nàìjíríà ni wọ́n wà ń bẹ̀, ni wọ́n dúró dúró gògògò. Ó ní dádì, ṣé o tẹ́ ẹ bá ń wò wọ́n báyẹn, ẹ̀yẹ sáà máa lọ ń ti yín bá a ti dénú ọjà yẹn. Mo ní bo ni wọ́n ti ń ta oúnjẹ Nàìjíríà bí African food. Mo ní mo fẹ́ fi nǹkan kan hàn, ó dẹ̀ náwọ́ síbì kan. Ó ní ṣe rí bí àlàájà kan lóní bẹ̀, mo ló tiẹ̀ dáa já lọ bẹ̀. Bá a ti gòkè báyìí, mo wọ sùtánà mi. Ṣùgbọ́n àti gòkè bí mo ti wọlé báyìí, sọ ọ́ ni mo kàn fi ojú wo ẹni tó ta oúnjẹ lọ́ọ̀kan. Ó sanra àlàájà ni ẹ ti rí eyín mẹ́ta, méjì ló wà ní eyín ẹ̀. Ẹ̀sà, ó bá sáré wá, ó kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì. Mo wá fọwọ́ gbé ní ibi èjìká báyìí, mo ní màmá ẹ̀ dìde. Ó ní àṣà ẹ gbàdúrà fún mi. Mo máa ń wò yín ní orí Facebook, kí lẹ wá ṣe nílùú wa? Mo wá gbàdúrà fún un. Àjókòó à ń sọ̀rọ̀. Ó wá ní dádì, àtúrẹ́ mọ́ sọ pé ẹ kí n jẹun, ẹ jẹun ní ibí o. Mo ń wo Peter báyìí, ó ń wò mí, ó ń rẹ́rìn-ín, ó fọwọ́ sí ẹ̀kẹ́ rẹ̀ báyìí pé bàbá yìí. Mo wá ní ṣe rí ọmọ mi, òun ò jẹun tó agbo wá ni. So ọjọ́ mẹ́rìnlá mo fẹ́ lò ó lù yìí. Ó ní kò sí wàhálà, gbogbo nǹkan tó bá fẹ́ jẹ a máa fún dádì, ẹ má wọ̀rí, ẹ̀yin kọ́ ẹ̀yin náà máa jẹ́ o. Mo ní ìtì lè jẹun báyìí, ṣùgbọ́n ẹ bá ń fún ní oúnjẹ rẹ̀. Ó wá ṣe oúnjẹ èèyàn méjì fún un, ó kó sínú láìlọ́n pé torí àbá mọ̀ dádì lè ní àlejò, pé anytime tó bá ti wò pé dádì nídìí oúnjẹ, máa wá gbóúnjẹ bí ọmọ ọlọ́mọ. 14 days ló fi lọ gbóúnjẹ. Ẹ̀sà, mo wá ń sọ fún, mo ní wo bí n tí wọ́n ń pè ní ojúrere ara ènìyàn ló wà, kò sí ní ìlú. Ẹ kíyèsí sà, ìlú táwọn kan máa lọ tí wọn ò ní rí nǹkan ṣe ń bẹ̀, lẹ́lòmíì máa lọ ló máa rí nǹkan ṣe. Kìí ṣe gbogbo ẹni tó wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lóríire kó, kìí ṣe gbogbo wọn àìmọye bàbá Èkó sà tí wọn ní kankan lọ́wọ́, torí pé kò sí ojúrere lára wọn. Ẹ jẹ́ àgbàdúrà láàárọ̀ yìí, náwó ojúrere sára tèmi náà, náwó ojúrere onímájẹ̀mú, náwó ojúrere sí ara mi láàárọ̀. Ó yẹ àdúrà Adeli Adagaya Barua Bahada, náwó ojúrere, náwó ojúrere sí ara mi, náwó ojúrere. Gbogbo ibi tí n bá wọ̀ kí n rí ojúrere. Láyé Adébárú Balẹ̀ Agadáyà, ẹgẹgẹdẹ rọba gbaya dẹdọlia dawa o dawa o dawa o dawa o dawa o dawa o dawa o dawa o dawa o dawa o dawa o dawa o. Lẹ́wọ́ ojúrere àyáda rúbílẹ̀ àgàdá yàbàrọ̀ dẹ̀lẹ́dẹ̀ ẹ̀jẹ̀ bàrádà lẹ́ àgàdá yàbàrọ̀ lò. Lẹ́wọ́ ojúrere ọba Angẹ́lì àti ènìyàn àmì mẹ́ta Jésù Olúwa wá. Mo ní mo ti lọ oríṣiríṣi bí tó jẹ́ pé bí wọ́n ṣe tíìtì mi ò lè tẹ́ mi lọ́rùn. Àwọn ọmọ mi a máa bínú, màá sọ fún wọn pé ẹ má bínú, ojú rere la need. Ẹ̀sà ipò tí ayé ò tí tò ọ́ sí ò tí rí ojú rere ẹ̀ ni. O nílò láti bínú. Ẹ̀sà tí mo ń sọ yìí tó bá wà lára rẹ, gbogbo ibi tó bá dé ni wàá ti máa pàdé ẹ̀. Ẹ̀sà tó bá dé airport wàá pàdé ẹ̀, tó bá wà ní hospital wàá rí. Ibikíbi tó bá dé sà, mi ò mọ ibi tí wọ́n lè gbé ọ dé tí ojú rere bá ń bẹ lára rẹ. Àwọn ènìyàn mọ̀ pé ojú rere lélẹ́yìí. Obi mi ò nílò láti wọ sùtánà, ṣùgbọ́n bí n bá débì kan sà, ẹ rí àpẹẹrẹ tí wọ́n ń pè ní ojú rere. Ojú rere kì í sí ní ìlú, ara ènìyàn lójú rere ń gbé. Ẹ kíyèsí, ẹnìkan ni yóò ṣàmì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ayé yìí kò gba ojú rere. Ṣèbí Ẹ́stẹ́rì àti Mọ́dékáì ni wọ́n jọ gbààwẹ̀ àti àdúà. Ẹ̀sà kí ló dé tí Olúwa ọba òwà ránṣẹ́ sí Mọ́dékáì? Nígbà tí Mọ́dékáì ti ẹ̀rí ojú rere ọba gan, kí ló dé tí ọba ò pè sínú ààfin? Lo ìwé ìrántí la ṣí fún kì í ṣojú rere. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí, ojú rere ló ní ìdí o, kí ọkọ rẹ lè fún ọ ní ẹ̀tọ́ rẹ. O ní pé kò tọ́jú rẹ pé àwọn aráàta ló náwó fún. Ǹjẹ́ o ti ẹ̀ ti gba tí wọ́n ń pè ní ojú rere? Ọmọ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ò fẹ́ rí ọ rárá. Ǹjẹ́ o ti ẹ̀ ti gba tí wọ́n ń pè ní ojú rere? Ọjà tí àwọn èèyàn kó mílíọ̀nù mílíọ̀nù wọ̀, o ní wọ́n ti lọ tajà tó pa 10,000. Ǹjẹ́ o ti ẹ̀ ti béèrè fún ojú rere? Ẹ kíyèsí sà, ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí, bí wọ́n bá jẹ́ kẹ́ ẹ ṣàmì àmì ojú rere yóò ní ara rẹ. Àmì ojú rere máyá na dúbìlì àgàdá yábẹ̀ rúbìlì àgàdá ọ̀sà, àmì yẹn lára rẹ. Ìlú yẹn náà ni mo wà, tí àwọn ọmọ mi tí mo ti ń gbàdúà fún lórí Facebook kí n tó lọ, wọ́n wà máa bá mi pé àwọn òrìṣẹ́ ìlú, àwọn òrìṣẹ́ Peter ló ń bá ń gborúkọ wọn lẹ̀. Ọjọ́ kan mo kàn wá sọ fún ọmọ mi yẹn, mo níwo bí mo fẹ́ lọ bá wọn wáṣẹ́. Ó ní dádì kìí ṣe bẹ́ẹ̀, kò dàbí Nàìjíríà, kò sẹ́ni tó mọ̀ yín bí. Mo ní ṣé o ti gbàgbé pé ìjẹta oníjẹta ló bẹ̀rẹ̀ sí jẹun bíi wàkílì bíi? Mọ́ di ọlọ́run mi o. Ó ní òótọ́ ni, bóyá òun bó tiẹ̀ ríṣẹ́, mo ní ìbọ̀ wáṣẹ́. Àwọn tó kọrúkọ wọn lẹ̀ ó ní mò ń wáṣẹ́ fún. So ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Sunday, ọjọ́ Sunday nílùú wọn ọjọ́ iṣẹ́ dẹ̀ ni. So gbogbo èrò tèmi ni pé àkọ́kọ́ lọ church, tá a bá ti kúrò church a wà padà lọ sí ibi tá a fẹ́ lọ. Ó ní Friday làwọn máa ń ṣe church tàwọn ní ibi òní bíi Sunday tiwọn, pé ṣùgbọ́n àwọn ní program kan lónìí ní church pé àkànṣe program ni pé kí n já lọ bẹ̀. Mo dẹ̀ lọ bẹ̀, kò sẹ́nì kankan tó mọ̀ mí. Mo ra dúó ibi tí mo wà jẹ́jẹ́. Níbi tí mo wà ni wọ́n ti ní kí wọ́n ní kí n wá minister. So kí n tó lọ bẹ̀, ọmọkùnrin kan wá bá mi. Ó ní dádì mo máa ń wò yín lórí fọ́nrán, ṣé ẹ wá gbàdúà nílùú yìí ni? Mo ní bẹ́ẹ̀ ni. Gbàwo lẹ ti dé? Ó sọ, mo sọ fún, ó wá sọ fún mi pé ó dẹ̀ wò ó kó ta mi lọ rẹ̀. Ẹ sà o de fun mi ni 10,000 dira e kiesi millions of naira e wo bi ibe yen ni Peter ti sumeyin fun mi pe no ki soju lasan ko to lo mo ni baba owo te fun mi mi o ni lo re mo need nkan kan lowo yin o ni ki ma wori pe ki ma ba do awu je ki gbowo ilowo ohun o ti ba wa fe ki so fun mo ni awon omo mi wa se ni mo de fe ku obi lati lo mo ba won awon arabu ni pe mo fe kan fun awon omo mi nse o ba rerin o ni daddy ki se be o ni ki ma wori melo ni won mo ba muwe jade won lo bi 24 o ni awon ti poju pe o wa mu mejo ninu won o wa fun won nise mo lo ti try mo ni mejo na emi na ti gbiyanju o si ba fun won nise e kiyesi sa in tan pe ni oju rere ko ju be elomi awa ninu church ya fun mi ni 50 dirham elomi awa fun mi 100 Peter lo ku gbogbo eda ni ngba ta fi dele o ti ku owo e o wa so fun mi pe daddy emi gan ti mo wa lu yi lapojo e in le kwile ijo losu kan mo ni ti se e gbadua fun mi fun oju rere e wo bi in ti won pe ni oju rere oju pe eyan le fi agbara sise lo in ti won pe ni oju rere oju pe eniyan le fi agbara kaka wa nkan no pe eyan li eno eyan le sare bere nkan re o ko kan oju rere ju be lo e kiesi sa pe mura sise oju be lo oju rere ju be lo e ti o gbora si gan ni won wa gbe sipo a wa dabi pe won soju saju won o soju saju oju rere la nso nipa e mo fe gbadua fun o laaro yi nipa oju rere emi to ran mi lo ran mi si o mama bo ba shame ni bi gbogbo to ti nilo oju rere amena bi balia kadaya barua bahada mo bi olohun obi ewu mo so tele aye re ko gba oju rere aye re ko gba oju rere aye re ko gba oju rere aye re ko gba oju rere ni waju omode ni waju agba ni waju okore ni waju obere aye re gba oju rere meji pere loku te gba e bere gan eleyi ni ke koko gba eni ti oju rere sa fun oluwa yameya eni ti oju rere ti ko sile eni ti oju rere ko fe ri e yameya eyi ta re ti to e pe wa niya eni ti oju rere sa fun eni ti oju rere ko sile e yameya o ya adua me ya na baru ba le ada ba ya ba eni ti oju rere sa fun eya meya eni ti oju rere o fe ri eya meya aya ba na da le ada ba ya ba ru ba le ada da eni ti oju rere sa fun eya meya aya ma na ba ru ba le ada da ya ba du dia e de ba ru ba le ada ye ga da ya Ame meta Jesu Oluwa wa. Esa obi o le je wi pe a fe fun oni re ye gan sugbon to joko ti oju rere o fe ri. And that is why to fi buru gan te yan ba fe obere ti oju rere o fe ri esa oju rere o le wole ye. Ti obere ba lo fe okore ti oju rere o fe ri sa e wo bi a ma fowo re kowo dani tele nigba to ba fi okunre ye a di onigbese tori oju rere o fe ri eni to lo koti ebi o mo ti Abraham ri to fi dide lojo kan to fi so fun Lot pe gbogbo to ba fe ni ko gbere agbodo pe ya lode mayada baruba lia kahadaya mo so tele eni ti oju rere korira eyi to taku to ba re bi o ba sabe oluwa pe yin niya elekeji leleyi e je pe oruko Jesu e pe ememema e kede oju rere fun mi olohun kankan e kede oju rere fun mi e fun mi ni kede oju rere e kede oju rere fun mi kí gbogbo ojú kó rí ó yá àdúrà ayabalu abada ayabalu abada ẹkẹni ojú ere ẹyẹlẹ tó ní agada yàda egeberu abada yagẹdẹlẹa egeberu abada yà ẹkẹde àmì mẹta jésù olúwa wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́, mo láyọ̀ láti sọ fún yín pé ní ọjọ́ Sunday ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí, òbí ni Olúwa rán mi bọ́ọ̀lẹ̀ látorí òkè, ó máa ní agbára o. Mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ ju báyìí lọ láàárọ̀ yìí, ṣùgbọ́n wo bí láti ogójì ọjọ́ lé méjì ni Olúwa ti rán mi sínú ìjù yìí fún àdúà àti àwẹ̀ tó ní agbára. Òbí, bí mo bá ti ń bọ́ọ̀lẹ̀, màá máa wọnú ìpàdé ní ọjọ́ Sunday yẹn pẹ̀lú ogunlọ́gbọ̀ àwọn ènìyàn. Òbí, kìí ṣe àjòjì mọ́, gbogbo ẹni tí ó ń gbé nílùú Ìbàdàn ni wọ́n ti gbọ́ eléyìí pé ìpàdé tí ènìyàn ò gbọ́dọ̀ mọ́ wà lọ ẹni. Bàbá mi rán mi sí ayé, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ní Ìbàdàn, ẹ wo bí ìpàdé tó gbọdọ̀ fi àkókò rẹ̀ lẹ̀ fún láti darapọ̀ sí ni ní ọjọ́ Sunday láti aago mẹ́jọ alẹ́ títí di aago márùn-ún ní ìdájí kùtùkùtù ni ìpàdé yẹn yóò máa wáyé. Ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́, ẹ wo bí ìsà, ohun tó dáa jù ni pé ìwọ náà wọnú ìpàdé yẹn. Olúwa rán mi pé ọmọ ìwọ ni wà fún àwọn ènìyàn ní òróró àti oyin ní ọ̀fẹ́. Gbogbo ẹni tó bá wọnú ìpàdé yẹn, mo láyọ̀ láti sọ fún ọ pé ìwọ náà wà á gba òróró àti oyin yìí, wà á dẹ̀ padà wá fún ẹ̀rí. Bẹ́ẹ̀ ni sà, ẹ kíyèsí, ẹ̀yin kan wà bí irú ìpàdé tó yẹ kó wà ní ẹ. Ẹ jẹ́ ń sọ báyìí pé òru má ní gbàgbére o. Gbogbo ẹyin tí wọ́n dá iṣẹ́ yín dúró, òbí wọn ò jẹ́ kí ọjà rẹ lọ bó o ti fẹ́. Wọ́n ti sọ iṣẹ́ rẹ di gbèsè mọ́ ọ lọ́wọ́, o ò ṣe wá gba oyin àti òróró ìlọ́wọ́ mi. Ẹ kíyèsí sà, ẹ̀yin tí wọn ò jẹ́ ẹni ọkọ, wọ́n fi àlè sí ara rẹ, o ò ṣe wá gba òróró àti oyin àdúrà ní ọwọ́ mi. Ogójì ọjọ́ lé méjì ni bàbá mi ti rán mi pé kí n máa gbàdúrà sí i, òun fẹ́ tún ìyàyàn mọ́yàn fún àwọn ènìyàn yìí. Ohun tó ní agbára ni ìwọ náà wọ ọbẹ̀, ọ̀fẹ́ ni wọ́n máa fọ ní ọjọ́ Sunday ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ sọ báyìí, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ráàyè láti lè jókòó nínú ìpàdé yẹn, màá gbà ọ́ níyànjú pé kó o tètè dé. Nígbà àti aago méjì ọ̀sán ẹ sà ní àwọn èèyàn ó ti máa wọlé sínú ìpàdé yẹn. Bẹ́ẹ̀ ni sà, ó di aago mẹ́jọ alẹ́ ká tó bẹ̀rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n nígbà tí ó bá fi di aago mẹ́fà ní ìrọ̀lẹ́, gbogbo àga yẹn yóò ti kún fún èrò. So tí wọn náà bá lórí ọ̀fẹ́, jẹ́ gbà ọ́ níyànjú tètè débi ìpàdé. Ó máa ní agbára, ìpàdé má ní gbàgbé ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́, ẹ wọnú ìpàdé yẹn kẹ́ wo tí adániwáyé yóò ṣe ní ọjọ́ Sunday ní ìlú Ìbàdàn. Ó máa kún fún agbára Ọlọ́run. Ẹ jẹ́ júwe fún ẹ̀yin kan kí n tó pe nọ́mbà tí ẹ lè máa pè fún ìjúwe ní ọjọ́ Sunday ọ̀sẹ̀ yìí ni o, aago mẹ́jọ alẹ́, ìpàdé májẹ̀mú tó papọ̀ mọ́ ọjọ́ ìbí wò yìí. Now ẹ wo bí gbogbo ẹ̀yin tẹ́ bá darapọ̀, ìwòrò òdùlẹ̀ ń bọ̀. Now tẹ́ bá ti dórí bíríjì ìwòrò, má ṣe mistake, kìí ṣe under bridge, orí bíríjì ìwòrò lórí bíríjì lókè. Now wàá kọjú bí ìgbà téèyàn lọ sí ọjọ́, wàá máa bọ̀ bí pò lọ sí General Gas, bí pò lọ Express yẹn ṣe lọ sí General Gas tó lọ sí ọjọ́ yẹn, wàá máa bọ̀ wájú bẹ́ẹ̀, wàá kọjá ilé epo Rosuale. Bẹ́ẹ̀ ni sà, wàá wá délé epo ẹlẹ́ẹ̀kejì Paul Platt filling station. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ilé epo yẹn ni street church wà. Wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn, wàá ti rí àwọn èèyàn tán lọ church, àbí kó béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé chọ́ọ̀chì ọlọ́run kankan ni mò ń lọ. Wá júwe fún ẹ, wá náwó ẹ fún ẹ pé o nìyẹn lọ́ọ̀kan. Ìwọ náà darapọ̀ ní ọjọ́ Sunday ìṣọ́ọ̀rù ni, aago mẹ́jọ alẹ́ sí aago márùn-ún ní àárọ̀ kùtùkùtù. Ó dẹ̀ máa kún fún agbára. Gbogbo ẹ̀yin ará ìlú Ìbàdàn, rí i pé ìwọ náà darapọ̀. Nọ́mbà yìí ló lè pè pé wòlíì, ẹ júwe fún mi bí màá ti débi ìpàdé 0902520 27 24 090 25 20 27 24. Thank you. God bless you. Oruko mi Woli ati ajirere temi tope eje Jesu. Mo ma bole latori oki ni ojo 13 osu kesan.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti bó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ jímọ̀ jímọ̀ olóyè gbogbo léo ẹ dìde ńlẹ̀ mo kí yín tológun tológun ẹ dìde ńlẹ̀ mo kí yín tẹlẹ́sọ̀ tẹlẹ́sọ̀ ẹ dìde ńlẹ̀ mo kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Thank God is another Friday. Pastor Dekunle Epaphras, Wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ò ní lọ́jọ́ kọkànlá o, nínú oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án ọdún 2026. Bí àwàdà bí eré, oṣù náà ti ṣídi ilẹ̀ ń lọ. Bí ogbó ṣe ń jẹ́ ti Ọlọ́run ọjọ́ Sunday ni agbára ẹni tó láyé àtọ̀run, ó ní àṣekágbá, ó ní pọ̀pọ̀ sísìn ti ọjọ́ ìbí àti 7-7 special ti ọdún 2026, òun láò ṣe àṣekágbá rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ní ọ̀la ọlọ́la yìí, gbogbo àwọn tó ń gbá Epaphras Cup, wọ́n ó wà kó pẹ̀lú ara wọn ní orí fíìdì tá a pè ní Odogo Barak ní ọjọ́ nílùú Ìbàdàn. Ó ti fa kíkì, mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run generally. Gbàtí ọba fi di ọjọ́ Monday, màá mọ́ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run. But Sunday ni àṣekágbá, wẹ̀jẹ̀ wẹ̀mú, àti ní gbogbo Sona Church ni o. Àwọn Sona Church ò nílò kí wọ́n wá bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Gbogbo ẹ̀yin ará ìlú Ìbàdàn àti gbogbo agbègbè tó yíká, ọjọ́ Sunday làṣekágbá. Ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ kí n mọ̀ fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Gbogbo ibi tẹ bá ti ń gbọ́ mi, o tún rí jímọ̀ mi. Weekend mìíràn, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí Facebook ẹ mọ̀ tẹ́. Thank God is another Friday. Thank God is another Friday. Ẹ máa bọ̀ níbi pẹpẹ, ẹ jájọ lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Kí n tó bọ́ sórí Facebook, YouTube àti TikTok. Ẹ dọ̀bálẹ̀ dáàdì ẹ kúnlẹ̀ mọ́mì. Mọ́mì àti dáàdì ẹ mọ́ bá mi tẹ̀ sójú ẹ̀. Mo dúpẹ́ tèmi Ọlọ́run. Ẹnjìníà, ẹ pe Pastor Mrs. Temitayo, káwọn náà mọ kọ́lá ní fẹ́rẹ́ ń jogi.

0: mami e yi ka otu e yi ka osi eni baba mo dupe pe wo lo se mi dada mo dupe bi to ba aye mi de mo dupe bi to nba mi lo eyin ara ile e se dupe lowo olohun fun aye woli odekun le papa e ba n dupe e ba n so pe jesu o se fun woli morning devotion la n se e ba n ki e ba n ge emi gan ba wo dupe mama mo bo dupe lori awon omo to fun o won da olamu olohun fa aye re wa la iwo gan oni baye eyan se le wa la aye eyan olohun ti o fa aye re wa la re agbega titi lai lope wa lodo re a o si ma dupe lai lai ni ogo ni fun jesu gbogbo eyan omo olohun e wa dide le ka to ki haleluya la mejo ati ogo meta emi oluwa ni ki n gbadura fun yin pe ki won olohun ko se weekend fun se bo ni ni ojo jimu oloyin oni lojo friday eno wo mejeji yen soke wa eni baba nitori iku jesu ati ase re se weekend fun mi loruko jesu olohun ninu ipa ati agbara nla re se weekend fun mi se fun awon omo mi yo si wa lonara in the name of Jesus Christ egbe ese kan siwaju ma e pe oruko jesu le kan gbogbo nti n ba fowo kan laye olohun jo ma dun femi na wa ni oruko jesu gbogbo nti emi odekun le paphras omo titi layo debora ba fowo kan laye olohun jo ma dun fun mi bo ba mo pe da ko mi bo ba mo pe da ko ko foko mo mo re si e so dadu abe olohun israeli gbogbo nti n ba fowo kan laye emi atomo gbogbo nti n ba fowo kan olohun jo ma dun ase ti mo je ko dun lowo eni olohun jo ba le mi in the name of Jesus Christ egbe ese lekeji si waju gbogbo eyan omo olohun bi owo mejeji si ori mo joko loju kan bayi aya fi to ba wa nu moto tabi ti o wa ni hospital egbe owo yen sori agbara ti mo fi akoko eda sofu majemu ti mo fi akoko eda sofu ofa ti mo fi akoko eyan sofu because ikan ninu awon ti mo fa akoko eyan sofu oni ofa aye ti ofa ba wonu agbo eyan mo ri sister kan ti won fi ofa were danwo igba ti o fi gba iwosan o ti lu odun mesan so mo gba awon yoku e ti yaale e gbadua nibi te wa yen eke ofa ti mo fi akoko eyan sofu mo ji obolu mi mo ji obolu omo mi mo me gbadua laaro yi e pe jesu be e ki bi e soja duwa be oruko jesu ofa fi akoko eni sofu olorun ninu ipa ti agbara mo ji obolu mi mo ji obolu omo mi in the name of Jesus Christ eyan omo olorun bi ese keta siwaju mo fi majemu olorun so tele gbogbo eni to ba gbo mi in the name of Jesus Christ you will not waste time and time will not waste you eni fi akoko sofu akoko ni fi yin sofu in Jesus name o di ase o di edidi loni e wa tewo e gbe ese number 4 siwaju olorun ninu ipa ati agbara ba se n gbara adi fun isin ase kagba ojo sunday ni ma fun gbogbo awon omo olohun patapata ni anointing oil awon ti o ti ni awon kan ti ni ojo sunday awon ti o ti ni yo awon na gba ti won ipade we je we mu ni gbogbo eyin so na church e ma wule le n bo nbadan mo ti fi onje mo ti fi ati gbe awon onje ati gbe ranse si gbogbo so na church gbogbo so na church na la anointing oil wa e ti owo yen si waju oba so ekun de ri oba ti mo yi teda pada igba to ba wo eyin ko to di september odun tin bo mo fi gbogbo ase enu mi ati gbogbo ipe olohun lori mi so tele si aye pe ipe irawo re yo ti yira in the name of Jesus Christ wa wo bo se n ba lo iko to dale eyin wo le nigbagbo bi ese number 5 si waju ore ofe niyan mo mo ko ti rin jina bayi mo mo ko ti lo waju jina olohun ti mo fi gbogbo ojo aye mi kesi mama ati baba ti n gbo mi ti n se ami aso tele ni pe igba ti o ba fi di ago mesan lale awon alati owo to fokan si awon owo to ro yo ti bere si wa fun o olohun yo jo gba iroyin ayo ko to dale in the name of Jesus Christ ire ni gbogbo iya ire ni gbogbo abala o de ba olojiji e lo serere e lo tayo e lo rowo mu ki adua re ko gba in the name of Jesus Christ say louder amen eyan ayan fe agun meje ta ba ti bere si ni ojo sunday gba ti o ba fi di agun mo kan labo yo mo wale. Mommy mo invite yin e wa ba mi yo. Daddy mo invite yin e wa ba mi yo. Ki wa se yen gan ni koko. Ibi ti mo ba adua de ni ale ojo Monday si Sunday ibe la pari e si. Ipele awon marun ni ma pe jade lati gbadua fun. Le kan si to ba di ojo Sunday. Eni kan ni ipele marun be ni. Oluwa ni ki so di mimo fun pe iyi pada nla to lami la ka yo de ba o. Bi ogo se nje ti Olorun. Tin ba ti fi yo leyin lowo boya to ba ti di next week. Awa bere si si aso loju oro yen. Emi ti lo iyo but a bere si lo anointing oil. Eni kan ni woli omi 77. Mo ti so pe ki won gbe die die lo si awon Sona Church. Ni won ti o sele bayen ri. Ati anointing oil a ni die na die ni omi 77. Omi 77 ki jade. Ohun Olorun ni. But nitori awon kan to ati bi gbogbo situation se ri ni ojo Sunday ojo Monday mo ti ni ki won mu die die so alagbara Olorun ni gbogbo Sona Church yo wa nbe ni wema yo wa nbe anointing oil yo wa nbe ati yo owo nkan ti o ni vi se didi to dun ni and gbogbo eni to ba tele o di dandan ke rowo mu o di dandan ki adu e o gba eje nse bayi engineer eja gboroyin ayo laaro yi nti nse mi ni yen eni kan ni e fe gboroyin ayo be ni wa kigbe ma gba iroyin ayo wa fikun emi gan so wi ayo in Jesus name.
1: Oruko mi ni Ajani Azizat mo wa lati Iwo Road ide ope ma la kokon ni pe ni 2022 August won pa pe mi ni pe ki ma gbo po re daddy mi so gba tun ma fi debe ojo keji won ti ku
0: won ti ku
1: be ni sir so ojo to pe 6 months ba nja kara won ti na se prayer fun won atu grandma mi not too sick atu go hospital awon not too ku na to pe 6 months gangan ma to tu pe to fe pe won ye
0: grandma na to ku
1: mommy mi not too ku
0: ah o di melo
1: o je awon meteta
0: awon aje n pase o ogun akufa eje won awon to le se ami ko ni bele le yin o eni ti won ni oran lowo ti anase ku dandan si jo se ami bi oba wa loruko Jesu Olorun o ni pa o iku o ni pa laanu e e ki be iku o ni pa laanu mi yes
1: so leyin ba to ku to mo wa wo pe ah awon ti mo ri na pe ti ma mo ri won mo po ko ni se mi awon lo ti ku yi ki lo wa ku fun mi mo se ko wa buro mi niyan late ko ba yi babadan wa niyan pe let's come and start a new life there
0: let's come and start a new life
1: eh ni bi tenibodi o ti mo wa pe to da mo tuto kun ti wa a fi everybody le family ile job everything akon feel even moto awa wa si badan pe let's start a new life bi de se de badan mo wa ni mo pada si school mo lo se change mi bo mo mo pe ti ba lo dojojumo ko ni rorun fun mi so mo apply fun part time mo ma lo ni forole won wo pe kini mo tun le ma se odun egbon mi jeyan to duro ti wa wo je ka mala so ma to wa di mo ni je ki lo ko se mo ma mo mo ma se tele tele mo wa ni je ki lo for upgrading mo wa lo for upgrading so mo ma lo ni e ni bi 10 aro ti ma ti we farm bro mi wa ti lo si school ma wa ti di 10 ma lo si bi se to wa ti di 4 ma pada si school to wa ti di 6 bi se se ni e ti ti ti mo sa se pari ise ti mo nko ma ti mo wa pari ise to wa ma wo pe se mo ti ma joko di oro ti yan ko ma wa gbe to ma wa si shop fun mi ni pe let me start from somewhere be je ni be ka embrace our new our small beginning so mo ni nle wetin mo dey by 3 bedroom mo wa ni pe tiny mi yen mo wa set up mo ra chair sibe mo ra small cabinet ti mo pa won ise mi si mo dey ra won ko kekeke ti mo wa ni di fun ise mo sa sise lo nbe mo dey beke gbo mi mo because to ba mo ma so pe ah to e pe ta won to e pe won ni ero gidi ba wa nko to ba wa se ta fun yin ko won sa nbe mo to fun pe ko le si wahala o wa ni o ke pe ki lo wa shop shop ti mo gogo ri won ni pe ase mi fe ma teja din din ni po ti kere ju now mo ni pe aye ki be lati bi ko won no ti o victim mo fe fun e sori boruko ni big for you o ye ko ma dream big ni now mo ma ni pe okay no problem pe ma wa nla mo sa wa shop nla lati gba ti mo ti gba shop yen titi ti mo fi pari e mi o te ni idaduro kokan gbogbo e ko n lo fast fast ni
0: mre go fast
1: mo ti pari e gan mo ti send e si awon media ti mo fi bere shop yen ti mo fi pari e fast fast gbogbo si ko ti mo fe nbe ti ko si
0: ninu shop
1: be ni
0: e ile n ta nbe
1: e stylist ni mi mo tun lo mo fa fe fu kan mo tun lo ko lash bi pe ki ma ko lash extension ki ma
0: eyi e ma se keke se shop yin ni
1: be ni sir
0: anawo e ke n pase awon ma keke ki aye se ti yari o ọba tó ń gbẹ́kún aládùn àkọsọ iṣẹ́ rẹ̀ rí ńlá. Ẹgbẹ́ ọwọ́ lórí. Ṣé ẹ mọ tí èṣù ṣe fọmọbìnrin? Ó ṣe bí tóun bá pa gbogbo igi lẹ́yìn ọgbẹ tóun bá fà wọ́n tù pé ẹ̀sìn dé. Bọ̀ pẹ̀lú gbogbo bó ṣe ṣèkà rẹ̀ tó dúró, ọmọ yìí sì tọrọ náà lọ. Mo nawọ́ sí ọ bàbá, mo nawọ́ sí ọ sísà yìí. Bó o ṣe kéré tó yẹn, bó o ṣe dàgbà tó yẹn, Ọlọ́run yóò di ọ̀rọ̀ náà lọ. Kí iṣẹ́ rẹ ó padà gbéra. Sit down, sir. So àwọn nǹkan tẹ́ ń ta
1: ni. Mo ń ṣe lash, mo ní Nuse Saloon ni mo gba àwọn bábà tó ń gẹrun, mo gba Leotech, bọ̀ èmi tèmi kan tí mo bèzìlè ní irun ṣíṣe àti lash ni mo bèzìlè. So lẹ́yìn ìgbà tí mo pa ṣọ́ọ̀bù yẹn tán, àwọn family money mi sọ fún mi pé ẹ filẹ̀ lẹ́yìn ọdún kan a tó rí dáàmú mà tó bá ní kó lọ wáwọn ẹbí ìyá ẹwà pẹ̀lú bàbá ẹwà a wá wà.
0: Gbogbo ẹni tó gbé nájì ò lè fi lọ́tí fi númbà ọjà kan sí àmì wọn á ya wèrè. Ẹ kíbẹ̀ ní ẹ ya wèrè. Ṣé ẹ ráyé? Wọ́n pa ìyá, wọ́n pa bàbá, wọ́n pa igi lẹ́yìn ọgbà rẹ̀, wọ́n tó ń lérí sọmọ. Ẹbí tí ò mẹ́ra ẹni ẹni ní ṣe ni gbogbo ẹni tí ìgbéga rẹ̀ ń bínú. Ọjẹ́ ṣe àmì ṣe léyìn. Kẹ́mi mímọ́ náà ń ṣe dé tòru tòru. Sidan.
1: So lẹ́yìn ìgbà tí mo ṣí ṣọ́ọ̀bù yẹn tán, mo wá gba ẹnu wá di pé wọ́n á wò pé kò sí kankan tí fọ́lọ́wọ́ tiẹ̀ ti ṣe fún mi, jẹ́ kí n kúkú tayẹ máa dúra.
0: Ṣé ẹ ti márì?
1: Rárá sá.
0: Ẹ ti lọ́kọ.
1: Mo ti ní ẹtí mo fẹ́ fẹ́ bọ́ mo ti márì.
0: Ẹ ti márì, ẹ wọ àwọn ọmọ kéékèèké, ìyá àti bàbá lójú òyì. Fún mi ní àwáwí kan tó fi máa ṣiṣẹ́ aṣẹ́wó. Sísítà ẹ̀yin ọ̀ma aṣẹ́wó ṣe ni.
1: Rárá o, ibùdó kan tó wáá di pé kò fẹ́ sówó lọ́rọ̀ mi báyìí, máa tó fọ́lọ́run pé ibi tí ó bá wù kò ti gbá mi gbé àánú jáde, mo ò fẹ́ ṣèkọ́ tí àwọn kan sọ fún mi pé àìfilẹ̀ oyún ló máa gbé wá sádùúgbò padà, tí má dẹ̀ padà sádùúgbò báyìí gan sí i. Wọ́n máa ń fi ojú olówó wò mí ni, kò sẹ́ni tó lè wá bá mi pé kìbọn èmi ń rò pé èmi náà, èmi tó ṣe pé màtí mò ń lọ́wọ́ sọ pé oògùn owó tó ṣe ló dà léyà wàsà àbáwọn olórí yẹn.
0: Àwọn
1: abẹ́rẹ́ ta òkè wọ́n wà òkè gan tí má dárúkọ wọn níbà ìyàwó yẹn máa mọ pọlítíṣàn ládì mi kó tó di pé okun wọn ti ń rò báyìí pé ẹ̀sìn náà ló máa gbé wa àbúmọ̀lẹ̀ ẹ̀dúpẹ́ tí má yẹ ládùúgbò wà ń sin iyì ọmọ akọ̀ wò pé ẹ bá màrá ọmọ àwọn ọmọ bàbá náà ló ti wá di ẹni tí ẹ pé.
0: Ògo rẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Ṣọ́ọ̀bù rẹ yóò di méje. Àṣẹmú bẹ́ẹ̀. Gbogbo ẹyin ọmọ Ọlọ́run ẹ wọ ọmọ ẹ wo sísítà kéńkélé yẹn. Ọlọ́run ló pa kádà rẹ dá o. Bàbá ti kú, ìyá ti kú, ìyá ìyá ti kú. Wọ́n wá dá àwọn ọmọ sí láyà. Ọba tí mo ń báyàn gbẹ́rù ó sì bá gbé kan. Gbogbo ẹyin mọ̀mọ́ bàbá ẹ dìde. Olúwa mọ̀ pa mí fáwọn ọmọ mi. Ẹyin ọmọ ẹ gbàdúrà mọ̀ pa ìyá mi fún mi. Nígbà tí ìyá tàbí bàbá bá lọ, ìrìn àjò ọmọ á sì le. Àfitàánú bàbá dá sí. So wá gbogbo ẹyin tẹ́ ẹ̀ ní bàbá tàbí ìyá wà wá mọ̀ kígbe. Àánú bá ń dá sí. Àánú bá ń dá sí. Gbogbo ẹyin ọmọ Ọlọ́run níbi ọba dúró sí. Olúwa mọ̀ pa ìyá mi lẹ́kún. Mọ̀ pa ìyá mi, mọ̀ gba ìyá mi lọ́wọ́ mi báyìí. Mọ̀ gba bàbá mi lọ́wọ́ mi báyìí. Ká pé wọ́n ti wá gbà mọ̀ kígbe. Olúwa bá mi dá sọ́rọ̀ mi. Jẹ́ èèyàn láyé. Ẹ mú ìka tó gùnjù náà wọ̀ yín. Ẹ fi kan àwùjẹ yín. Ìyẹn ni pé the longest finger. Wá fi touch, just use that to touch your forehead. Fi kan iwájú orí ẹ báyìí. Mo pàṣẹ àmì ìrànlọ́wọ́ kò bọ́ sí ọ lára. In the name of Jesus Christ. Mo ń lọ sórí YouTube. Láàárọ̀ yìí, Ọ̀dẹ́kúnlé Epaphras. Ẹ bá mi gbé iyọ̀ ní aago mẹ́fà àbọ̀. Àwọn èèyàn ń gbàdúrà sá. Lórí YouTube ní aago mẹ́fà àbọ̀. Facebook àti TikTok. À ń dán bẹ̀bẹ̀ wò. A bẹ̀rẹ̀ sí lo iyọ̀ yẹn láìpẹ́. A sá ń gbàdúrà sílẹ̀. A fẹ́ gbé Ọlọ́run dìde náà ni. And mo fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí pé ní ọjọ́ Sunday, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ ní àǹfààní láti máa gbóhùn mi. Pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ ó ní àṣekágbá ọjọ́ ìbí wòlíì Ọ̀dẹ́kúnlé Epaphras.

0: 107.
1: Olúwa gbọ́kọ̀ ẹ̀wà ọ̀ ẹ̀rí àwọn wòlíì alágbàwí gbogbo ẹ̀dá ipá tí ń bẹ lẹ́yìn mi agbára tó gbé mi ró ó mà káka ìtàgórí ẹka ẹnìkan dẹ̀ gbọ́ mi ìjì ayé tó ń jà ọ̀tọ̀mọ̀tọ̀mọ̀ yẹn ìjì yẹn ẹ̀mí ní mọ́tò pè sí ìjáta nílá ìkàgbóríà ìjì gbèsè yẹn olúwa ní sọ bẹ́ẹ̀ rẹ́kà tí wàá ẹni bí gbèsè náà fi ń bá ọjà ìjì yẹn lórúkọ jésù ẹ̀mí mọ́tò pè sí obìnrin tí àìsàn wà nígbà yẹn rí yàkàtà bá ìkà tó nílá kẹfẹ́ àdàlẹ́ ìbí ọwọ́ sígbà àyà yẹn wọ́n mi gbàdúrà fún ọ ọfà burúkú tó wọnú àgọ́ rẹ̀ ó yà jáde in the name of Jesus ọba tó sọ fún omi tó ní kó dákẹ́ ọwọ́ ẹgbọ́ àábíyámọ̀ ìjà táyé ń fi ná ọmọ ju ẹléraléra olúwádẹ̀ ní gbàdúrà fún ọ ọmọ òtúkú mẹ lọ́wọ́ mi báyìí ni mo sọ ní orúkọ ọlọ́run àwọn ọmọdún ẹni tó ti ẹ̀tọ́ ayé ń dùn yìí ìjì máa ní ìjì kó máa kù bẹ́ẹ̀ kó bọ̀ sí ìjì máa lè kó má bà ìjì máa fà kó má tó rà ìjì máa dùn kó máa gbọ́ yẹn báyìí ni mo sọ lórúkọ jésù òfídésì ká máa bọ́ ìdáná ọ̀gbìn lọ́fọ́ ọ̀kẹ́ balẹ̀ o ẹni yìí wọ́n ní kí n sọ fún ọ gbogbo tó ń dánwọ́ lè kò sílẹ̀ tó wọ ìyẹ̀dú wa bọ́ sórí àṣà ìjì ni ìjì ìjì ni òkúdésì ìdọ̀ ní mọ̀ bìrẹ̀
2: kí
1: ló ń pè ní
2: ìjì
1: ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ òdì
2: ọwọ́ afẹ́fẹ́
1: ọlọ́run dá fẹ́fẹ́ káfẹ́fẹ́ lè máa fẹ́ sí wa kára má bàa ní ènìyàn àmọ́ níbi tó bá ti di ìjì ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ òdì ni ìdì kì í ṣiṣẹ́ rere kan bí òṣì
2: òdì
1: báyìí ni mo sọ gbogbo ẹni tí ìdí sanwó òdì sí nàyàkà àìkàgbóríà lónìí ìṣẹ́gudé jẹ́rìbà bí ìdí bá bẹ̀rẹ̀ tó ṣe ọwọ́ òdì nọmba wá tìrẹ tó bá gbà ní ilé kọjá a ṣí orí ilé dànù olùdarí àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé tọwọ́ ìdí bá wọnú òdò nígbà tí ọba máa dá báyìí láti rí pé ọ̀pọ̀lọpọ̀ ilé náà ti ṣí pàmì ẹ̀ ẹ̀wọ́n ti ṣírù pẹ̀dànù ìjì ló ṣọwọ́ òdì ni ẹ wá gbọ́sà ìjì tó ń ṣọwọ́ òdì rẹ ẹ̀mí mọ́pálẹ́nu yẹ fún àṣírí kan
2: fún
1: àfi ìjì tó wé pàánù wé ìjì tó ṣí olórí ilé dànù ẹ̀rì balẹ̀ lé mi ìjì ti jà ó ti gbókú òlórí
2: jẹ
1: ìjì máa ń jà tó máa ń gbé okùnrin kò lé àwa a nílé tó dáa lọ́mọ tó dáa ìjì obìnrin ló máa jà obìnrin ni a wá gbé sọ́dọ̀ a lọ máa fọhún tí ò yẹ kó tẹ a lọ máa jẹun tí ò yẹ kó jẹ máa kìyàwó ẹ wá sọ́dọ̀ mi sọ́kàn nígbà tó bẹ̀rẹ̀ ètò dádì ẹni tí ó tó lógbó ọkọ lọ́wọ́ abc ló bẹ̀rẹ̀ ètò ń ṣe ìpè yẹn tó ṣe lórí okùnrin yẹn mo wá wò títí mo ní gbàgbọ́ ìtura èmi máa sọ pé tọ́wọ́ bá dọ́dọ̀ wò lì ìwọ kọ́ ló máa sọ ohun tó ń ṣe ẹ̀mí mọ́ báyìí ló máa máa tún àṣírí ogun bí obìnrin yẹn ṣe wọnú program mo ní madam mo ní ìdìkan ti jà nílé ní o ti gbọkọ yín jìnnà olóbìnrin tí ò tó nǹkan ni kìnnìkan mo ní bí agbẹ̀dùà nígbà tá agbẹ̀dùà mo rí wípé ìjì ló gbókùnrin yẹn lọ mo ní mo ń sọ fún ẹ lẹ́ẹ̀kan ó fi ń ṣèpè lókùnrin lórí ibi tó bá rẹ kò wú ìjì ló ń jà lẹ́dí amádé lóhùn ó ti fẹ́ràn obìnrin tẹ́lẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òkè jẹ́ ó máa ń ṣe díẹ̀ díẹ̀ ni eléyìí ló tẹ̀ wá gbọ́ báyìí ó wá fi lélẹ̀ pátápátá kò fá ọmọ lówó mọ́ kò fún olówó mọ́ kò ṣe kankan ìjì ni nígbà tá a bẹ̀rẹ̀ gbèsè àdúrà nígbà tí ọlọ́run máa darí okùnrin wálé ẹkú kíkọ òun ó lò ó mọ bí ìrìnàjò yẹn ṣe ní ọwọ́ àṣẹ àti agbára la fi tu sílẹ̀ ní ìjì yẹn fi dákẹ́ ẹni tó wá di ọ̀rọ̀ gan ẹni parí iṣẹ́ àti ẹni tó parí iṣẹ́ wọ́n jìjọ ká bàmọ́ mọ́ gbẹ̀dúà tani ìjì ti gbọ́kọ̀ ẹ̀ lọ tani ìjì ti gbéyàwó ẹ̀ lọ tani ìjì ti gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ ò mú mi rántí wú màá yẹn mo sọ ẹ̀mí mọ́ dìde mọ́mọ́ yẹn ọmọ náà ń lò fún
2: ọmọ náà
1: wọ́n kàn àwọn mọ́kàndínlẹ́gbẹ̀ẹ́ gbàgbé ẹ̀ ṣé wàá lè tó dùn mí dùn ni pé eléyìí tó rí ṣe tí ogun wọn dààmú lé lórí wípé àwa máa ran àwọn tó kù lọ́wọ́ òun náà lọ́wọ́ sí obìnrin ló kẹgbẹ lọ kò tí ẹ fẹ gbọ ti yà mọ káwọn àbúrò bá lọ bàbá ẹ kò tí ẹ fẹ gbọ ti wọn ètò bí ìbínú ló fi lé wọn kán fi ayé òun sílẹ wọn ti sọ fún fún àwọn ẹbí ní ìṣòro wọn ti sọ fún fún àwọn àbúrò lọ táwọn mo sọ àwọn kan náà ń bá sòrò yẹn pàdé ìjì yẹn kọ́ ìdẹ̀mí mo bí
2: bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ìjì nígbà mìíràn sà kò ní gbé olórí ilé lọ ohun tó lè dùn òun dùn ló máa ń gbé lọ
2: ohun tó lè dùn òun
1: dùn bẹ́ẹ̀ ni àkàgbé lọ àbàjẹ́ kẹ́rí ìjì mi wà sà kò ní gbé ilé àwọn ilé lérí ohun tó dáa
2: ni àbàjẹ́
1: àbọ̀ ògbò ẹ̀jẹ̀ ìjì tó lòun ó gbògbò jẹ tó lòun ó bá yọ ọmọ olóògbé jẹ tó lòun ó bá ṣẹ jẹ tó lòun ó bọ̀ náà wá jẹ ẹ̀mí mọ́kànlẹ́ ìdẹ̀ni mọ̀ jù
2: lọ
1: sẹ́rí ìjì máa ń da ọkọ̀ nù o ma kiri fa se ni bi beli awon me yin jesu kristi o bayi won di jesu gori oke lo
2: gori oke lo
1: di jesu to pada de awon meji awon yin ti wole sinu oko won te si nte si waju nigba ti won ma da ni meji ni ijiba sowo ju si oko oko ti fe gboju de mami ijiba o o lo mura si mami amo pe ite ku ni sa omo te yen bi ya le lori
2: ite ku
1: to ja ko to ye ka jere
2: kabiyesi
1: lo wa ti ijiba lo wa lọmọ tẹ wa mọ yin laje daddy o wa la te se lori omo
2: wa la po
1: ti te ri kankan mo ma ti se ise mo fi ma nja yi awon ti ti la se wa la se wa la se wa la akoko ti e ku jere se yin idamu ni o tun ba n pa
2: bi nbe
1: iji ma nja yin ti de wipe gbogbo nkan to dowo ni ko ni sase lori kankan nigba to fe fi ji gbese ja family ilu oyinbo na fi lo omo
2: wa
1: to to je ni documentation ati everything ṣugbọn nigba to ya oh my god ti aye lowo si oro
2: yi
1: omo yen o won lo di don kennedy ni america bayi won de gba pada si
2: nigeria kabiyesi
1: lai sese kankan won yesu kan won lo ju enikan won lo fura si ko lo enikan ṣugbọn fingerprint ki se teni yen won lo ju eni won lo lagbe gbọn to yin won gba pada lati gba yen igbesi ọtun igbesi osi won papọ won na fi ran omo yen o pada de oru gbese de oru aisan de oru idamu de gbogbo ba fọdun pọ oru ade ni gbọdun ọfọ ni aye akabo ori ati ipa aigbe tete eyan gbe titi aye fi n dọlẹ ni ha nibe inú ẹnìkan wá sọdọ mi di ọdá tẹ onílù òyìnbó náà ló lọ nígbà náà mo lójú ẹmí oní ẹwọn suspect
2: yẹ
1: oní òpé ogbé gbogbo
2: olóró
1: nígbà tó máa ṣe gbogbo tẹkì sí àìsàn ló gbé wálé
2: àìsàn
1: ìjì tí ẹnìyàn àìsàn yẹn pátá o tó bá ṣe pé ọlọ́run mọ́mí òun la ṣe fẹ́ gbẹ̀dọ̀ ẹ jáde àfẹ́ gbẹ̀dọ̀ ẹ olúwa sọ ní ṣòwò olúwa ní gbogbo ẹni tí kì í ẹni tí kì í ja ilé ẹ ẹni tí kì í ja iṣẹ ẹni tí kì í ja ọmọ ẹni tí kì í ja àgbo ara ẹ wíwá ní ká gbogbo sí àdúrà
2: ìgbésí àdúrà
1: ó ní agbára
2: ẹ
1: á gbogbo sí àdúrà
2: ó lágbára
1: ní 2006 ní
2: ẹlẹ́lùú
1: ní àlàkíá 2006 ní ẹlẹ́lùú ní àlàkíá ní bí farmers pure water ibi kan wà tí à ń lò ń báyìí ó kọjú sílé ìyá aládìyẹ ìyá àjẹsà àwọn tó bá wà nìbàdàn mo ti dúwe ibẹ fún yín wọn gbé obìnrin kan wá ìyàwó pásítọ ni ìyàwó pásítọ da blood ni bẹẹni tọọsì
2: da blood
1: gbogbo owó ti kú tán gbogbo ojú ẹ ti yí sókè gbogbo ẹsẹ ti tutù dé dáyà nígbà tí wọn rùdé olùmọṣẹ dúwe kẹyìn èèyàn lè mọ ibi tí mo sọ nígbà tó ru obìnrin yẹn dé alẹ pátápátá ni
2: alẹ pátápátá
1: mímí ẹ ò sí mọ ó bá everybody
2: lójú ẹmí ti lọ lára
1: ẹmí àwọn wòlíì nígbà tá a gbọdú àtọ olúwa nílò ọmú òróró báyìí báyìí ó ní kí n fún ẹni tí ò lè ọkọ ẹ àtàwọn tó wà ń bẹ ni wọn fọ sí ẹnu ẹ là òun mo ṣe gbúwò ibi tó ti ṣẹlẹ abá fọ sí ẹnu àfisùn ti ọwọ bọ ní àwọn kó lè wọlé sí àfihàn oríra ẹsẹ nígbà tó máa tún ṣẹjú rẹ mélòó kan obìnrin yẹn bì jáde ó ṣe wìrì ó bì jáde àgbo ara bẹrẹ sí ṣe kàdà ó dìde
2: ó dìde
1: àwọn èèyàn bá bẹrẹ sí dé wọn ló sọ pé ẹlẹ́lu alákíá nìbàdàn bí ni àwọn èèyàn bá bẹrẹ sí wa wàhálà wa jésù ní òróró òróró 1 litre péré ni lójú ká ẹjọ ẹbá mi kan sí mo bá gbé òróró pamọ mo bá bù díẹ pamọ mo bú sínú ìgbógóyà ibi mo ti tóbi mi ò rí àwọn ẹrù tá a páàkì nígbà yẹn tá a kàn jọ́ọ̀pù síbì kan nígbà tá a ti kú ní olúwo mo wá ń wá kankan ni mo kọ òróró yìí níbẹ̀ jésù òróró yìí le òróró tí a fi àmì ọdún gbàdúrà sí tí mo máa ń lò lẹ́ẹ̀kọ́ ẹ̀mí yẹn wá sọ pé kọ òróró yìí sínú àwọn òróró kò fáwọn èèyàn mo bá kọ òróró yẹn o mo bá fún èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn mọ àwọn ètò wánìjọ tá a gbèrè wọn ni bá bẹ̀rẹ̀ sí sọ pé èmi ò ní mo ti kan mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọ́wọ́ mi kó tó di mo pé mo lò ní ẹlẹ́dùn alákíá ní 2006 àwọn èèyàn tó ń gbọ́ máa ṣe yé ẹ̀mí mo wá nídìí mi ó yà fún àwọn èèyàn kan
2: lò
1: mo tún fún wọn lò ẹ̀rí tún jáde ìbẹ̀rù ẹ̀mí mi ti ní kí n dà sí òun ní mo wá dì sẹ́yìn pé òróró yìí o mo fẹ́ ta 20,000 lọ́wọ́ ni rárá fún àwọn ènìyàn díẹ̀ fún àwọn káwọ àwọn ṣe aláìní àwọn káwọ àwọn wọn jẹun ṣẹkù débi tí wàhálà àwọn káwọ àwọn rí orí ọfẹ gbà débi tẹlẹ yọ 20,000 olúwa ní pọ iṣẹ òun lele àwọn 100 àkọkọ tí tó bá kọkọ dé òórò tí mo mix yẹn kí n fún ọ ní orúkọ òun náà yé maigo àwọn tó wá stamp gbèmí wọn dẹ rí àwọn èèyàn ńláńláńlá tó wá
2: lọ
1: fún mi lọrẹ olúwa tí ń ṣe bóun lòún wà nídìí ẹ kémi náà ṣe ìrànlọ 100
2: ní
1: òun ló fi dá wípé lóòótọ́ mi ò yí padà ìrọ̀rùn òní kì í fún ni lóòórùn ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ 100 péré náà ni màá pín. 100 yen na pere ni
2: ogbon
1: ni ojo 98 la me ni toje ni o lati ago mejo asale toje on the 10 yi ti mo so yen leyin na ni o
2: ojo ba
1: won 40 pere to ba kokon de lagbo ba to laye ato ba fun mo ro yen lo
2: si
1: oro yi se o te yan fi se that's why awon to ba wa ni abekuta lagbo ba to laye ato lojo kije to bo ma to won na ni 20 20 to ba kokon de
2: ogbo
1: to ba di ojo monday
2: ojo aje monday
1: ojo monday awon 20 to ba kokon de ni sango ata ma to won na ni 20 to ba wa di ojo wednesday awon 20 to ba kokon de ni shaga eh no da sabo bi ma to won na ni 20
2: ogbo ege
1: ojo monday awon kali baba you know what shele awon to ku ma ra ni gbagbo ba to la ya to 20,000 na
2: eh
1: awon sa nigba ti obirin ye dide
2: abi
1: o royin bi to ti ba de
2: eh
1: oluwa so je ki mo wi pe iti ku odidi lo fe ja le
2: iku odidi
1: oh my god o fe pon ko fe pa ya
2: abi
1: o mo pada ku lo so ṣugbọn ya o se die after so many bi odun mewa obirin ye se ku mo so iti to nja to fe pon mo lowo iti to nja to fe pa ya me lo iti to nja to fe pon ko mo lo iti to nja ni wa di le ya jesa oh my god ke so pe yawo pa to wa ni church baba da blo ati olorun ji oh my god le yin gba ye awon to fa wa lara won awon ori siri sono ni won lo ti e da mi so ruko yin ati bi ti e ti wa sumo bi bayi e sumo bi bayi oruko yin ati bi ti e ti wa gan ati n tolo wa ta mata ti se fun e so lo soke
0: emi ni o si fun safa mo wa lati ofa garage ni osu to koja mo wa sibi
1: wa bi losu to koja
0: ni ni
1: ni program ta se ni
0: osu ta so koja ye mo ti e pe morning because me ni big so that is se ni da tan se tan so igba ti mo de odo won wa ni ka ke lo ra omi ati ororo an si se ise fun mi mo si gba adura ti so ese ni what ni mo wa complain fun mi pe ese yen a fẹ́ fi ìdààmú ọlọ́ta mi ṣùgbọ́n ìgbà tí mo ẹ̀sẹ̀ ń dẹ̀ ń bẹ́ẹ̀ because in ti bá rìn láti bí láti dọ́ṣọ̀ débí máa gbọ́kàdà padà ni.
1: ní tẹ̀bá rìn báyìí níwájú ọlọ́run àti ẹ̀sẹ̀ ìjọba pé jẹ́rìí èdè èmi ò ń bẹ̀ ẹ̀rí èké ọdún lórí ìdájọ́ èmi ń bẹ̀ ẹ̀rí èké ọdún àti èmi o.
0: ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe prayer ìtàn mo lo fún ọjọ́ méjì ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ẹ̀dọ̀ mi sí bowras tí mo máa ń bọ̀ máa wọ̀ máa gbọ́ ọ̀kadà délé mi.
1: lẹ́nu bíi sí bẹ́ẹ̀ ni
0: bẹ́ẹ̀ni
1: lẹ́nu gbọ́kadà
0: bẹ́ẹ̀ni because máa máa fi ìfẹ́ǹsì yẹn so ìgbà tí mo wà lómi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rì dé bowras mo ń padà bọ̀ mo ń padà wá léde àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi mo wá ní kí n pè wọ́n kàn sí lọ́wọ́ kọ̀ mo láti rìn padà rìn padà ní ọjọ́ ẹgbẹ̀rin ní ọjọ́
1: ẹgbẹ̀rin
0: kí ni o ní o tó bẹ̀.
1: bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níwájú ọlọ́run àti
0: èmi ọ̀hún. bẹ́ẹ̀ ni mo máa fi ìfẹ́ǹsì ẹ̀yìn nínú mo ti sọ fún mọ̀mọ́ tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa pé yìí mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá.
1: lórí iṣẹ́
0: kan tó ní àtúrò àtàmátàtì àti pe nkan báyìí tí mo rí ni lẹ́yìn ìgbà tí mo lo omi tí wọ́n fún wa ta ṣe prayer mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mo rí gbígbàdúrà lọ́wọ́ ẹni ọlọ́run ò ní lọ́wọ́ ọlọ́run
1: àtàwọn
0: ọlọ́run ò ní ba iṣẹ́ ẹni jẹ́ oṣù ẹni fọmọ ṣe
1: sáré
0: ẹni fara ṣe
1: sáré
0: ọlọ́run ó túbọ̀ máa gbé yín lọ́wọ́
1: sókè
0: iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́lọ́run ó máa
1: gbé yín
3: lọ́wọ́
1: lórí ìgbà tẹ ẹ débi kí lẹ
3: ṣàkíyèsí. lọ́wọ́ ìgbà tí mo fi dédé láàárọ̀ yìí ìtura ti ìtura dé sí mi ní àgọ́ ara torí nǹkan kan tí mo ṣàkíyèsí lọ́gbà tí mo dé níbàárẹ̀ láàárọ̀ yìí tó bá ti tó dé aago mẹ́jọ àárọ̀ kini bayi ti jeun o gbara mi
1: o
3: to ba se to bi agbo meja ro kini bayi ti jeun o gbara mi o ma gbon si e kini ataro ti mo ti kese bo di leyin omi irapada ta nse mu yen mi ti gbe ni ti mo de
1: la go so ba
3: ata wa mo wa oke agbara agbara
1: o ta ba jeun tele ti tagu mejo la ro ni rorun
3: ma ma gbo
1: e ma gbon
3: ara mi o ni lele
1: so e ba mi kan se ago ago mejo mesan mewa mokala mejila ago kan o ti koja wakati mefa ti tele ara yin o de ti gbon e de wo oke ba
3: ara mi ni itura ara mi ni itura inu mi gbon senti yato
1: ni se je bi le ni
3: wa
1: so lo wa ni
3: ta ko ko ti mo ni ba ko ko je bi le ni ni ojo ana ko ri be da ji ni Friday mo mi nda mi lo wo isi wa won ni bola tin bo mo ni lati ru wa mo ni igbagbo sodo olorun yi pe tin to wo ibade yi ni ana ara ni ota mi de bi wi pe omo ti mo wa ba gan mo yi pe ara ni ni be na won gba ti mo fese bo bi ni aro yi mo ri pe itura di agbo ara yi olorun ori oke ko wa tun bo ba mi se
1: mo sawo ti kan bere pe bawo ni ori soro ye ijina ninu ijile e sewo ijina ninu ijile e sewo ijina olorun lo jele
3: e
1: titi ni
3: o si lo be
1: ri awon wo ni agbara olorun wa gbadun olorun
3: mo ma ti mo wa ri ni e wa fun mi ni omi meta ati olowo e wa da po fun mi eni ki lo mule kan na mo wa dele omo mi ni a se ba ni ta mule kan na mo ni bo mo se fe mu gugu e le kan na ba pe ah mo no da mo no se ko gugu e niyan mo ba mu ma tutun bo do so nja go mo mi mo ba mu mo ma se ma ya ni wa ri pe mo ba ni ma tutun wa le mo an so pe mo ma ti njira mo ní gbogbo tí wọn máa wọlé yẹn máa ti lọ ẹsẹ ní bọ pàápàá mi ò lè tó báyìí tó láti dìde báyìí wọn ni kò sí mi ò lè bẹrẹ rárá mo máa fi amọ́ lára mi máa ti dìde
1: ní ìgbà sọ́wọ́ bí òjì ọ̀hún ti fọ́lá kan yín
3: mo máa
1: ń lórí omi mẹ́ta àti òróró
3: ó ní mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni tó má tó wá ya mo tọ́ tó wá ní ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ yẹn ìjọ náà ló dà pé ẹ̀wà èmi àti ẹ̀wà ó ní mà tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ńjọ ti ẹ̀wà wá lórí ṣe débẹ̀ yẹn báyìí lọ sọwọ́ kan lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn
1: tọ́mátì ìwà sí ìrìnàjò
3: bẹ́ẹ̀ ni ká
1: orí tó bá lọ́dọ̀ wò ní ìwọ̀ kọ́ ló yẹ kó sọ
3: pé báyìí bá tó náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ lọ́dọ̀ ìgbọ̀gbọ̀ pápá nǹkan ṣe kọ́kọ́ sọ fún yẹn ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ó ní mọ́mì ni ó lẹ̀ gbọ́n kan ti máa ṣe iṣẹ́ tó bá ní ìtòsí tó ju tẹ́sí àti ìbẹ̀rẹ̀ rìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀ nípe pé kí ni ó hàn kan kó ní ọkọ ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ tó jáde dúró sí wọ́n ní lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí ọmọ ẹ̀ dẹ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó ń sọ tó kò tẹ̀ tó tẹ̀ fẹ́ kó kò lè rí ṣe kò lè dúró lé ọkọ kò lè jókòó lé ọkọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rẹ̀ ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú mi ò wá sí mo ti rò ó tún bí ọmọ ọmọ náà mo tún gbẹjọ yẹn torí màá tó wá sí ilé ní ètò wá ṣe nǹkan yìí mo wá ní
0: a gbọdọ jọ da awọn daji o mo tori pe ati lo dupe ni odo awọn daji so mo gbọdọ gbe omo wa lati wa fi dupe lodo awọn daji ka le mo ri oju wa
1: haleluya tun ma sele ni awọn to ba tete de won la afani ati ri mi bi woni emi de ma so wipe to ba dodo
2: eju
1: ni ko lo so to ba emi mo no ma tu asiro
2: ko re
1: oh my god wa ri wipe ohun to n pe logun yen o je kankan wa gbo eleyi o láàrín èmi fàìdè lọ múra báyìí olú oṣù àwọn tó jẹjẹ lọ́dọ̀ lọ́dọ̀ olú oṣù wà ní tó jẹjẹ lọ́dọ̀ gbogbo ẹni tá a lè di lọ́wọ́ ẹni tí di ìjà ó ń soge nínú ìjì ó mọ̀ pé ìjì fẹ́ pa ọ́ rẹ̀
2: ló
1: bu ìjì yẹn lónìí ẹ̀mọ́ balu ìjì làárọ̀ kọ́ akọ̀wé ló ní ẹgbẹ́ ti bí mẹ́fà ó ń fẹsẹ̀ gbà sí
2: kí
1: ìjì làárọ̀ mọ́ bí ẹgbẹ́ báyìí àjò lọ pàtúkẹ́ ti tọ́nu ẹgbẹ́ dání kò sí
2: ìdájọ́
1: ẹyẹ bí ẹmẹ múra gbogbo àkọ́bí pátápátá
2: nínú
1: kí wọn náà ti ní ohun tó mú kéèyàn sọrọ àbúrò orúkọ jẹ́ tòbí oníjà ìjì burúkú ni gbogbo àkọ́bí mo fẹ́
2: yẹ
1: gbogbo ìyá àkọ́bí mo fẹ́ yẹ gbogbo àwọn tó jẹ́ ìjìrẹ́ ọmọ ìbejì mo fẹ́ rí gbogbo àwọn tó ń dání mo fẹ́ rí oh my god máa ní ìtàwọn èèyàn ṣùgbọ́n àwọn fọ́ọ̀tì àkọ́kọ́ yẹn ti máa fún látọ̀ ṣòro ìbò ló ń bọ̀ ibùdó agbára àánú
2: àtàkùn
1: ibùdó agbára àánú láàrin èmi fàìdè lọ múra báyìí o ìwọ rò ló ti máa wọkọ̀ olú
2: o
1: wà á ti máa rọ́kọ̀ tó ń polú olú ẹ̀wù wọkọ̀ olú o bí kẹjẹ sí olúwo junction
2: olúwo junction
1: ìwọ rò sí olúwo junction tó bá ti wá lólúwo junction gòkè sókè o ní àtàmátàsí
2: lóye àtàmátàsí
1: ìwọ rò sí olúwo
2: junction
1: ìwọ rò sí olúwo junction sí àtàmátàsí ẹ ń bọ̀ láti ọ̀nà bẹ̀ ọkọ̀ tó bá ṣáàtì gbé ọ ní kó jẹ́ sí olúwo jọ́sùn
2: olúwo jọ́sùn
1: olúwo jọ́sùn tó bá jẹ́ olúwo jọ́sùn ìwọ gòkè sókè
2: ẹ
1: níbi ẹgbẹ́ fámásì o ní ọ̀kadà máa gbẹ̀bọ̀ láti àmọ́tàṣe
2: àtàmọ́tàṣe
1: ìwọ́rọ̀ sí olúwo jọ́sùn olúwo jọ́sùn tó àtàmọ́tàṣe. máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí a máa fọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a lọ ọlọ́run àtàmọ́ta sí onísàn máa sàn pàmílà máa là. máa nìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ jésù ó lọ bẹ́ẹ̀ wò kàn bẹ́ẹ̀ tó sílẹ̀ àṣẹ sínú bẹ́ẹ̀ jésù olúwa wa. ara ìwọ gan náà lè rí kàn báyìí o mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí mo fẹ́ gba.
4: ẹ̀rí ti mo rí ìwé pé ìjọ tí mo fẹ́ kọ́kọ́ gbọ́ program àti mi máa ń gbọ́ ọ́fíìsì ẹ̀ka yìí program ibi kọ́ pé nọ́mbà pé ká ṣe pẹ̀lẹ́ àánú àkáǹtì nọ́mbà lọ ẹ̀ka pé gbọ̀kọ̀ tó lọ níbẹ̀ mú láti ṣe 1000 naira nínú àkáǹtì yẹn mo láì jáde mo lọ bí ṣe ń jọ ẹ̀ ẹni ẹ̀dẹ̀ ti jẹ́ mi lọ́wọ́ láti bí 5 years 5 years bí fẹ́ yẹ fàyẹ ẹgbẹ́ ó bẹ̀ fẹ́ ìjẹsùn ní ìjọ yẹ ìpẹ́lẹ́ dọ̀lọ́ pẹ́lọ́
1: ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fẹ́ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀rí èmi yóò gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálu-oore fún àwọn ènìyàn méje kan lónìí ayálu-oore tí wọn bá pàdé rí ni ayálu-oore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu-ìyanu tó kọjá òye ènìyàn lọ múra lẹ́mí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ lẹ́yìn ìwé ìjọ́hánú orí karùn-ún onígbàtí angẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́tẹ́ wọ́n ní tábàkà méje wá tún méje kà ẹgbọ́ta ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ olúwa ní òun fẹ́ ṣe ìta àjálù ìjà ní òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣeé fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lẹ́yìn ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má bẹ̀rù kan ti dúró lórí ọ̀rọ̀ wọn Oh my God. Ẹgbọ́ ilẹ̀kùn olè ṣílò.
5: In the name of Jesus.
1: Amen. Ó gbé èèyàn. O tí ìfẹ́ rẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ pẹ̀dá mẹ́wàá. O fẹ́ san rẹ̀ rẹ̀. Oh my God. O dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀. Ẹgbọ́ àti àwọn tó wá ní bábá lè lo 8,800 bí èdìdí bò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí. Ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn jẹ́ fẹ́ ní àkàn nọ́mbà. Káwọ ẹni méjì àkọ́kọ́ náà. Àká nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ̀ sí. Àtọ́rẹ ìdíbí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀. UBA. UBA ni o. Ó yá 10 2 4 34 77 5 0 50 80
2: 80
1: UBA UBA gbọ́nlẹ̀ kan sí 10 2 4 24 77 5 0 50 80 Kẹ́sà sílẹ̀ àti àmàtà sí ló máa bá pàdé rẹ̀. Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ lọ́nà àtàrun tó borúkọ nínú ẹgbọ́. Wo bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe iṣẹ́ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá ni ẹ. Ẹgbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni. Àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wà á dẹ̀ ṣeré. Ẹ wá wo Yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò débi ó lọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méjì àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló kù. Mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tó kọjá. Èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa ti sọ ọrọ̀ ìrúbọ lẹ́nu. Mo ní ilẹ̀kùn in the name of Jesus.
2: Amen.
1: Go account number now like a UBA 10 2 4 34 77 5 0 50 80 Oruko to ma yin be Christ ati ere atamata se 10 2 4 34 77 5 0 50 80 Akan number náà nìyẹn. Bó o ṣe ń dá síbẹ̀ ọ̀nà ìṣẹ́jú. Ogun rẹ̀ ṣe. Orọ́nà. Tẹ̀sán nọ́mbà kò máa pèsè. 070 0 0 0 35 35 2 3 23 1 4 14 1 7 Bọ́lá àkẹ́tọ̀ 070 0 0 0 35 35 2 3 23 1 4 14 1 7 Tó máa lọ. Bí aláàárọ̀ ìbáyìí, àárọ̀ èmi fẹ́ jẹ. Olúwo tó wà lọ́nà tó lè jẹ ẹgbẹ́ dáná bọ̀. Olúwo tó wà ní tó lè jẹ ẹgbẹ́ dáná. Bẹ́ẹ̀ni àtọ́ bá ti lólúwo jọ̀ṣọ̀. Gòkè sókè. Níbi olúwo jọ̀ṣọ̀. Kò sọ pé àtàmátà sí lóòjọ́. Ìwé ló sí olúwo jọ̀ṣọ̀. Olúwo jọ̀ṣọ̀ sí àtàmátà lẹ́nu. Ìwọ tó o bá ní tó lé. Tàbí olúwo tó dàrú náà lójú. O fẹ́ lu tó fẹ́ béèrè sọ́ni lé lórí. O fẹ́ kẹ́ Omiyan bẹ di awa
5: si.
1: In the name of Jesus. Olúwo ló ń bọ̀ lọ́nà tó gèètì ẹgbẹ́ dábàdàn. Olúwo tó wà lọ́nà tó gèètì ẹgbẹ́ dábàdàn. Kazilati wo road ní kó jẹ́ sí Olúwo junction. Tó bá ti di Olúwo junction. Gòkè sókè oníkọ̀ọ̀kan bàbá gbé ẹ̀bọ̀ ní àtàmátà sí. Ìwọ road sí Olúwo junction. Olúwo junction sí àtàmátà sí. Jẹ́ kí n sọ lọ́ka náà bàyẹ̀ lẹ́ẹ̀kan sí. UBA.
5: UBA. 10 2 4 34 77 5 0 50 80
1: Àpẹ̀rí ló kàn. Àníkú.
2: Àní.
1: Ẹ̀fọ̀ ò ní gbà wá.
2: Àní.
1: Ọdún òmìnira.
2: Àní.
1: Jésù lolúwa.
2: Àní.

0: dojúkọ ọ̀pẹ ìṣòro wo ló kà ọ́ láyà tó wá dàbí ẹni pé ìbọn nìkan ló wáyé dojúkọ fọkànbalẹ̀ ìpàdé májẹ̀mú kan máa ń wáyé ní gbogbo ọjọ́ kẹwàá láago mẹ́wàá àṣálẹ̀ níbi májẹ̀mú ìyàsọ́tọ̀ a monthly prophetic prayer and covenant dije ẹni lẹ́ńtọ́ angelus to testify kò fún ohun tí ẹni kẹ́ni ìgbéwọ̀ mi májẹ̀mú yìí gbogbo agbára àwọn tí ń bẹ lórí wọn bàdàn ní gbogbo ọjọ́ kẹwàá oṣooṣù tó máa ń bá wọn jáde testimony ló máa ń gbẹ̀yìn ìwọ náà darapọ̀ lọ́jọ́ kẹwàá lóṣù yìí ní ìlàgùn mẹ́wàá àṣálẹ́ lábẹ́ ìpè ọlọ́run lórí ọ̀pọ̀ wòye rẹ̀ níbi tí àṣẹlú ti máa pẹ̀lú prọfẹ̀tà gò pẹ̀lú prọfẹ̀tà àìkọ àjíríyà pàápàá bàbá àti màmá ẹ̀rí àlàyé jáde sáyé gbogbo èèyàn fún wọn náà láti lè gbogbo agbára àánú láti ìgboro tàbí ìpínlẹ̀ ọ̀ṣun ló wẹ gbẹ́dá ni ẹ máa bọ̀ ibẹ̀ yẹn ti béèrè ìgbogbo agbára àánú lóṣù yìí ni o bó bá wà wà á sọ fẹ́
1: Lagelu FM, Jagaba Gbogbo Radio.

ẹ̀kú òjúmọ́ ìròyìn yìí kàgbá ńlá ayé ló ń dé sétì gbọ́ yẹn láti kànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ilé ìta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn. Ṣeun Àríbìkọ́lá lórúkọ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Alákòóso fún olú ìlú ilẹ̀ Nàìjíríà ló ti buwọ́ lu àtúntò ètò alágbára lẹ́ka ti ohun èlò lẹ́ka ètò ẹ̀kọ́ nílùú Àbújá. Peter Obi ló ti pe àmọ́ pé àwọn ò lo ẹ̀rọ eléyìí tí yóò lágbára àti máa tẹ èsì ètò ìdìbò jáde lọ́dún 2027. Ẹ̀rọ agbórí afẹ́fẹ́ jà tilẹ̀ ti Russia ló ṣe ìdíwọ́ fún fífò lókè. Ààrẹ tilẹ̀ ti Ukraine yóò Zelensky. Ìjọba àpapọ̀ ló ti san owó tí ṣe $100,000 fún àwọn agbábọ́ọ̀lù lóbìnrin yún the Tigress lẹ́yìn tí wọ́n tún gba ife ẹ̀yẹ ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́. Ẹni tí ó jẹ́ alákòóso fún olú ìlú ilẹ̀ Nàìjíríà Yesan Wike ló ti buwọ́ lu àtúntò àti ìyíriwò lórí àwọn ìwé kíkà àti ohun èlò míì lẹ́ka ètò ẹ̀kọ́ ní tìbútòrò ti ìlú Àbújá. Nínú àlàyé ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé fún àjọ náà Dókítà Danla Adihayo ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ nígbà tí wọ́n ń ṣe ètò tí ó jẹ́ 121 rú ẹ̀ tó sì ní í ṣe pẹ̀lú ìwé kíkà tó wáyé lẹ́ka ti àjọ náà nílùú Àbújá. Inú àlàyé ọ̀rọ̀ tó sọ ó ní ìṣèjọba tí ń bẹ lóde yìí ló fẹ́ kí tíkéré tíkèrè àwọn èèyàn tí ń bẹ ní olú ìlú ìlú Àbújá láǹfààní sí ìwé kíkà kí ó sì jẹ́ eléyìí tó mọyán lórí. Ẹni tó jẹ́ akọ̀wé ọ̀hún tó sì jẹ́ wípé adarí lẹ́ka ààtò gbogbo ni oṣojú ẹ̀ ajé àti Títílayọ̀ Aláyàndé ló ṣàlàyé wípé ìyíriwò fún ètò ti ìwé kíkà náà ló wà níbàámu pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ àti eléyìí tí ó wà ní ìbámu pẹ̀lú ìlànà tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀. Ẹni tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ń gbà kárí tó ń ṣojú ààrin gbùngbùn ẹkùn ìdìbò ti Kaduna Shehu Sani ló ti rọ ẹgbẹ́ òṣèlú ti alátakò láti dẹkùn àti máa lọ sí ilẹ̀ Amẹ́ríkà àti àjọ ìṣọ̀kan ti ilẹ̀ Europe lórí ohun tó ní í ṣe pẹ̀lú kí wọ́n gbé ìgbésẹ̀ ti ẹ̀ka ètò ìdájọ́ lórí àwọn àti máa ṣe bọ̀ ààrẹ Bola Ahmed Tinubu. Ó sọ̀rọ̀ níbi ètò ìròyìn kan nílùú Àbújá. Sani ló ṣàlàyé wípé títa ẹrẹ̀ sí àwòrán ilẹ̀ Nàìjíríà lábẹ́ wípé jíjẹ́ ẹgbẹ́ òṣèlú ti alátakò ni ó jẹ́ ilé tó burúkú jáì tí ó sì dáa tó fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí ń gbé nílẹ̀ òkèrè. Ó ṣàlàyé inú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn orílẹ̀-èdè tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ń sátọ̀lọ́ yìí ni ò ní ìfẹ́ kankan sí ìdàgbàsókè ẹ̀ka ti ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà. Ó wá pe àwọn ẹgbẹ́ òṣèlú ti alátakò ọ̀hún níjà láti gbé àwọn ìwé ẹ̀rí máa jẹ́mi ìṣó àti ìlànà eléyìí tí wọ́n fi ṣẹ́gun ètò ààbò tí ń ṣòjòjò yálà eléyìí tí wọ́n ń gbé jáde tí ó sì ní í ṣe wípé wọ́n fẹ́ fi ba orúkọ tàbí ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu jẹ́. Inú àlàyé ọ̀rọ̀ tó ṣe síwájú bẹ́ẹ̀ ló bẹnu àtẹ lu ẹni tó jẹ́ igbákejì ààrẹ ń gbà kárí ilẹ̀ Nàìjíríà Atiku Abubakar ní bó ṣe gba ẹ̀ka ètò kan láti máa ṣe ìwádìí alágbára lórí ohun tó ní í ṣe pẹ̀lú ààrẹ Tinubu yún ìwà tó ti wù sẹ́yìn. Nínú ìpabèyàbìdún ọ̀rọ̀ rẹ̀ ó ní ààrẹ Tinubu ni wọn ti ẹ̀ fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ tàbí kí wọ́n dájọ́ fún tó sì rọ̀ wọ́n kí wọ́n dẹkùn àti máa gbìyànjú táẹ̀rẹ̀ sí àwòrán ilẹ̀ Nàìjíríà. Ẹni tó jẹ́ ọmọ oyè lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC sípò ààrẹ lọ́dún 2027 Peter Obi ló ti wípé ara ọ̀tọ̀ ní ètò ìdìbò ọdún 2027 yóò wà nígbà tó jẹ́ wípé ẹ̀rọ tó láǹfààní àti máa ṣe ìkásílẹ̀ ìsìn ìdìbò ńlá wọn náà ó lò tí ó sì wà níbàámu pẹ̀lú àlàkalẹ̀ àjọ tí ń ṣètò ìdìbò ńlẹ̀ yìí INEC. Ọ̀rọ̀ náà lọ sọ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò inú ẹ̀rọ móhùnmáwòrán kan lọ́jọ́bọ̀ níbi ó ti wípé àwọn ikọ̀ ọ̀hún ni wọ́n ṣe àmúlò ẹ̀rọ atọpinpin tọ́lágbà tó sì jẹ́ wípé wọ́n lò ó láti máa ṣe ìkọsílẹ̀ àwọn èsìn ìdìbò bí wọ́n ṣe ń dì í láwọn ibùdó ìdìbò gbogbo. Ẹni tó ti fi ìgbà kárí jẹ́
gómìnà ní ìpínlẹ̀ ti anambra ọ̀hún ló fìdí ẹ̀ múlẹ̀ pé ilé táwọn fẹ́ lò ní àwọn ẹ̀ka tàbí àjọ tó jẹ́ aládàáni tàbí tí ò rọ̀gbọ̀n kú mọ́ ìjọba náà láǹfààní láti lò láti jẹ́ wípé bí wọ́n bá ṣe ń kéde àwọn èsìn ìdìbò náà yóò jẹ́ ilé yìí tí ó jẹ́ ògidì láti àwọn ẹkùn ìdìbò tí wọ́n ti ń dì í ẹni tí ó jẹ́ ọmọ òye lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ndc náà ló ní akitiyan àti jẹ́ kí ètò ìdìbò náà kó mọ́yán lórí kó sì jẹ́ ìlànà ti pínre láre tí ó sì fi àpẹẹrẹ orílẹ̀-èdè ghana àti àwọn orílẹ̀-èdè míì ṣe àpẹẹrẹ fún wọn òbí ló tún ṣàlàyé wípé ètò ìdìbò ọdún 2027 ni ó wà láàrin àwọn ọmọ ilẹ̀ nàìjíríà àti ìjọba tí kìí sì ṣe ti ẹgbẹ́ òṣèlú nìkan ni ó dalẹ̀ lórí. ìròyìn láti ilẹ̀ òkèèrè àwọn aláṣẹ ti orílẹ̀-èdè ti moldova àti norway ni wọ́n ti ṣàlàyé pé ọkọ̀ ojú òfúrufú ti ń gbé ààrẹ tilẹ̀ ukraine yún volodymyr zelensky ni ó ní ìdádó díẹ̀ nígbà tí wọ́n ní ẹ̀rọ agbórí afẹ́fẹ́jà ti orílẹ̀-èdè russia ni ìran bàbà lákòókò tí wọ́n ní ààrẹ ilẹ̀ ti ukraine ló wà nínú ọkọ̀ òfúrufú náà tó sì fẹ́ lọ síbi ètò ti ìsìnkú kan nílùú ti oslo zelensky àti ìyàwó rẹ̀ olena ni wọ́n wà nínú ọkọ̀ ojú òfúrufú ayárafẹ́fẹ́ náà nílùú ti chisinau ni tí ó jẹ́ olú ìlú ti orílẹ̀-èdè ti moldova síwájú ètò ìsìnkú ti ọba orílẹ̀-èdè ti norway yún harald karùn-ún nígbà tí wọ́n ṣàlàyé wípé ọkọ̀ òfúrufú náà ni wọ́n fẹ́ kọjá ní ẹnu ibodè ti moldova ẹ̀wẹ̀ ẹ̀rọ agbórí afẹ́fẹ́jà tí wọ́n kẹ́ fín pé ọgbà orí afẹ́fẹ́ kan ló jẹ́ kí ọkọ̀ òfúrufú ti ń gbé zelensky kọ́ láǹfààní àti wà lójú kan náà fún bí wákàtí kan kó tó di pé ó gbérafò ìgbérafò ọ̀hún ni wọ́n ṣẹ̀ṣẹ̀ buwọ́ lò lẹ́yìn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rọ agbórí afẹ́fẹ́ jà náà ń lò ti wálẹ̀ tó sì súnmọ́wájú níwọ̀n kìlómítà bíi 100 nígbà tí wọ́n tàkòtò ìbéèrè sí i lọ́jọ́bọ̀ ẹni tó jẹ́ olóòtú lẹ́kùn bẹ̀ kremlin ló ṣàlàyé wípé ọkọ̀ ojú òfúrufú náà ni kò sí lábẹ́ wàhálà. lábala ti aré ìdárayá ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ètò ìdárayá nílẹ̀ nàìjíríà ló ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ìjọba àpapọ̀ ló ti san owó tó tó 100,000 dọ́là fún agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tí ń bẹ nínú ikọ̀ àgbàjẹ́ lóbìnrin tí agbábọ́ọ̀lù ti ń gbà sínú apẹ̀rẹ̀ yún the tigress gẹ́gẹ́ bí ẹ̀bùn iléeṣẹ́ ààrẹ eléyìí tí ó ti piyamọ fún wọn nígbà tí wọ́n jáwé olúborí nínú ètò ọ̀hún ti ọdún 2025 àjọ ọ̀hún ló tún fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n tún sanwó tí ó ní í ṣe pẹ̀lú iye kan náà tí í ṣe $100,000 fún ìkọ̀ọ̀kan àwọn tó jẹ́ òṣìṣẹ́ nínú ikọ̀ náà àwọn agbábọ́ọ̀lù ọ̀hún àti àwọn tó jẹ́ òṣìṣẹ́ ní owó wọ àpò òṣùwọ̀n wọn lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 tó sì jẹ́ wípé wọ́n ní gbogbo àwọn èèyàn náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti rí owó gbà ikọ̀ agbábọ́ọ̀lù àgbàọ̀jẹ̀ lóbìnrin tilẹ̀ nàìjíríà ti ń gbà sínú apẹ̀rẹ̀ ni wọ́n gba ife ẹ̀yẹ ọ̀hún ní ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì tún jẹ́ ẹlẹ́ẹ̀keje ní ọdún ti 2025 àjọ ọ̀hún ló wá fìdí ẹ̀ múlẹ̀ wípé sísan owó náà ni ó jẹ́ iṣẹ́ àṣeparí nínú àwọn ìlérí tí ààrẹ bola ahmed tinubu tó ti ṣe fún wọn. kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ẹni tó jẹ́ alákòóso fún olú ìlú ilẹ̀ nàìjíríà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣe ìyíríwọ̀ ọ̀tún sí àwọn ohun èlò tí wọ́n ń lò láwọn ilé ẹ̀kọ́ peter obi ló ní ìlànà ló ti wà lójú ọ̀nà báyìí láti lo ẹ̀rọ tí yóò máa ṣe ìkọsílẹ̀ àwọn èsìn ìdìbò lọ́dún 2027 ẹ̀rọ agbórí afẹ́fẹ́jà tilẹ̀ ti russia ló ṣe ìdíwọ́ fún ọkọ̀ òfúrufú eléyìí ti zelensky tó wà nínú ẹ̀ ìjọba àpapọ̀ ni wọ́n ti san owó tí í ṣe $100,000 fún ìkọ̀ọ̀kan àwọn agbábọ́ọ̀lù àgbàọ̀jẹ̀ lóbìnrin tí ń gbà sínú apẹ̀rẹ̀ tilẹ̀ nàìjíríà lẹ́yìn tí wọ́n gba ife ẹ̀yẹ ọ̀hún lẹ́lẹ́ẹ̀karùn-ún ní tẹ̀léńtẹ̀lé
fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde. Ẹlẹ́kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí lò pé ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti kànnì Lágelú 96.7 FM. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Ìbùkún Olúwa Ọ̀làgúnjú Ṣeun Àrèbèkọ́lá ẹ̀ ló ti ń ròyìn. Akú Ọlá Ajímọ̀ a sì kó ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, kò ní ọ̀sán wa ṣeré.

0: láti ká polówó ọjà wa gbogbo. Mo ń ṣàdéhùn fún yín pé tá a bá ti tà àwọn ọjà tán mo tó ń padà bọ̀.
1: Ọmọ wa ti sọ̀rọ̀ ẹ̀jẹ̀ wa lọ jẹ́rìí fún.
2: Agbára rẹ̀ ga, owó ti jẹ́rìí.
0: Kábíyèsí Olódùmarè ọba ńlá tí agbára rẹ̀ ga.
2: Kò sàgbára ayé kan tó lè dúró wájú.
0: Àṣẹ tó pagí lè pààyàn.
2: Ṣé mi bọ́ yóò lọ? Ó máa sá.

0: ẹ̀tà ayé bó bá dùn mọ́ yàn tán. Èèyàn ni iná ti pé ayé ń tàn yàn tí yóò lúwa rẹ̀ ó fi kó kòtò.
1: Olórí ayé ọba àwọn
0: sọ̀rọ̀ àfẹ́tàn.
1: Akọ́jà ayé.
0: Àfojúdi nísìnyí bí.
1: Bóyá ọba bí Ọlọ́run kò sí. Ẹ̀kí gbà bí. Bóyá ẹ̀ sọ̀rọ̀ ọ̀dọ̀ blọ́ọ̀rù. Bóyá ẹ̀ sọ̀rọ̀
0: ọ̀dọ̀ blọ́ọ̀rù. Àtùgbà àtẹ́pọ̀ rẹ̀ ò tán ní ìtàn.

0: ore laye fi nwa o kiri bi o ba ti si lowo ore mo to ba se ori ofe lo te bo sonu lowo ore aye o tun gbo si bo mi
1: oluwa kabiyesi olodumare oba to janana bi owo aso
0: bo wa bo si alaye osaye
1: olugajo ode orun alafi
0: aye ri o ni won pe o bi won ba ri omo won o pe lo mi I love that guy. Mo fẹ́ràn ètò ẹ̀, mo máa ń gbádùn bọ̀bọ̀ yẹn. Wọ́n tọ̀ ni o. Bó o bá sí ń bẹ̀ mọ́, wọ́n ó gbé rédíò wọn bò mí. Hello, Mr. Adeosun, máa ń tẹ̀lé yín, a máa ń gbádùn yín. Ẹ jọ, one of your fans ni kò sí nǹkan tá a máa jẹ. Wọ́n tọ̀ ni. Àwọn tí ń tọrọ lọ́wọ́ rẹ níbí yìí, àwọn wọ́n tún.

0: wọn ṣe tó ń package ara rẹ pé wọ nìkan ni wọn ń tàn ni o.
1: àǹgbádùn yín.
0: ẹni tó lè ṣe ju ohun tó ń ṣe lọ yẹn ṣì wà. òòràn ti mose àtàárọ̀ nì.
2: ló padà mi o lórí ayé mi o jésù nìkan.
0: oko tó sì ṣe ọlọ́run ti fi extra lẹ̀ dì ọ́.

0: 0912300875. Ẹjẹ́ ń gbà pé bí méjì sí mẹ́ta láti lé.
1: Ìbéèrè ti jẹ́ kó.
0: Ṣùgbọ́n tí gbogbo ẹ lọ.
1: Ìyàn búburú yóò máa.
0: Àfojúdi.
1: Ẹni tí a gbà tó tún.
0: Sọ tẹ́lẹ̀ pé agbọ́mọ bí wọ́n ní gbé ayé pẹ́. Àfi kí n fèsì láyé di ti ẹ̀mẹ́rù. Gbogbo ọ̀rọ̀ ló lé sí gbogbo ọ̀rọ̀ kọ́ là ń fèsì sí o. O bá ní ibi tó ń lọ ò gbọ́dọ̀ mọ dáhùn gbogbo ọ̀rọ̀. Ibi tó ń lọ yẹn kò ní jí o débẹ̀ tó bá ti ń fèsì gbogbo ọ̀rọ̀. Ẹni tó lérò pé o lè róore látara rẹ̀ lónìí. Oore le padà wá látọ̀dọ̀ rẹ̀ lọ́la. Mọ̀ ṣe fojú di ẹnikẹ́ni. Ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà níwèrè.
1: Ẹ̀jẹ̀ ń.
0: Ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́.
1: Ẹni àtọ́.
0: Àfidálẹ̀ ẹ̀fẹ̀ ilẹ̀ ẹ̀fẹ̀ nìkan kọ́ la ìdálágelú ẹ̀fẹ̀ gan. Orí pé.
1: Ayérayé olódùmarè ọba mi ajílé dé ajílé.
0: Ọgbọ́n ẹnìkan sòro ìmọ̀ràn ẹnìkan ò jọ́bọ̀rọ̀. Ìmọ̀ràn tẹ́nìkan ti ń gbà látẹ̀sín.
1: Kílé mọ ṣògbó.
0: Orí asán ló padà wà á já sí.
1: Tàbí ti ọ̀gbẹ́ jẹ́
0: o. Sáfọ̀ àfojúdi.
1: Láti fi bí.
0: Big Man Presenter mọ́ fojúdi mímọ́.
1: Ọbí ọwọ́ aṣọ.
0: Ọ̀rẹ́ ni wá.
1: Bá mi arí ni bá ní ṣe mú bàbá yìí.
0: Lóòótọ́ Nákìn tiẹ̀ le ju tèmi lọ. Báwo lówó jù mí lọ lónìí sẹ́yìn ti sọ fún pé mi ò ní lówó lọ́la ni.
1: Ìbáṣepọ̀
0: àfojúdi.
1: Èrò ẹgbẹ̀rún mẹ́ta ìbájúdó.
0: Àṣìṣe Adémọ́lá yìí fojúdi ọ́ o.
1: Jẹ́wọ́ lẹ́ni àkọ́kọ́ ló jẹ́ kí náà.
0: Orí pé n tó o ní. Yàtọ̀ sí tèmi ni. Ibi tí wọ́n gúùdù sí èmi lè má gúùdù síbẹ̀. Ibi tí wọ́n máa rìn sí èmi lè má máa rìn síbẹ̀. Ẹ ti ń bẹ̀lẹ̀ gbé ọ̀dọ̀ ọ̀rẹ́ méjì tẹ́jọ́ ń bára yín rìn. Ẹ lè lówó bákan náà. Ẹ lè kọ́lé bákan náà. Ìmọ̀ àtọ́gbọ́n yín ò lè rí bákan náà. Ẹ jọ fọgbọ́n kún ọgbọ́n ẹ jọ fi ìmọ̀ kún ìmọ̀ ni. Wọ́n fojú di ẹni tó lè là ọ́. Wọ́n fojú di igi tó lè gbà gòkè. Àkàsọ̀ tí ń bẹ́lẹ́gbẹ́ ọ̀dọ̀ ẹ lè padà wúlò fún ọ. Mọ́ ge igi rẹ̀ dànù kó olóòfẹ́ lu èso bẹ̀ fún nǹkan mi. Àfojúdi. Àfojúdi. Orí Facebook lágbélú ẹ̀fẹ̀ rẹ̀ jẹ́ ń kẹ́yìn ẹ̀yẹ̀ ń bẹ̀ mo ti rí yín o. Ẹ ti débẹ̀. Ẹ dẹ̀ ti wà ń bẹ̀. Kamarudeen Oyinlọla Oyè Nìkẹ́. Láti Gabon. Johnson Dinobu Ogunse Itanu. Àkànwọ́ Abídèmí Olúwa ṣe wọ́n ní.

fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn bó ṣe wù kó le tó láyé ìrọ̀rùn ló máa máa bá dé ọ̀dọ̀ rẹ mo fi gbogbo ògo àti ọláfẹ́ni tó ṣẹ̀dá ayé àtọ̀run ọlọ́run tó ní àná àtòní ọlọ́run tó ní ọjọ́ gbogbo gbogbo ẹni tó láǹfààní láti rí mi lónìí gẹ́gẹ́ bí ìran gbogbo ẹni tó ní lálé orí ọ̀fẹ́ àti gbọ́ mi gẹ́gẹ́ bí ohun mo wá síwájú yín ní òní gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run rán torí pé a fi ọ̀rọ̀ rán mi a fi àṣẹ àti májẹ̀mú rán mi mo wá dúró níwájú yín lónìí mo sọ ọ̀rọ̀ náà jáde gbogbo ohun tó kù kù ti parí lórí yín kí iṣẹ́ yẹn kó bàjẹ́ mo wí lónìí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ mo wo iná orí pẹpẹ yín lórúkọ jésù kò ní kú lójijì mo bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ gbogbo ọmọ tẹ́ ẹ kójọ láyé ọ̀kánkán nínú wọn kò ní sọnù mọ́ yín lọ́wọ́ ẹgbọ́ sáà ẹgbà ń bẹ lọ́wọ́ ayé ayé ò ní fẹ́ gbá wọn nà yín ìyá ń bẹ lọ́wọ́ ayé ayé ò ní fìyà wọn jẹ yín ẹ̀yin ni mò ń bá wí gbogbo ẹ̀yin tẹ́ ń sàmí ẹ̀yin ni mò ń bá wí gbogbo ẹ̀yin tẹ́ ń fetí kó ọ̀rọ̀ mi ibikíbi tó bá wù kó wà lónìí mo béèrè fún orí ọ̀fẹ́ ọlọ́run ìrànlọ́wọ́ rẹ̀ tó kọjá ọgbọ́n èèyàn ó yá kó dìde fún ayé yín mo gbàdúrà fún president wa mo gbàdúrà fáwọn gọ́ọ̀nà àtàwọn sẹ́nítọ̀ ohun rere tí ń bẹ ń wájú yín yìí yóò bọ́ sí yín lọ́wọ́ ẹgbọ́ eléyìí lẹ́nu mi àánú júdà yóò mọ bá yín ṣiṣẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé yín yóò máa pọ̀ sí bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú apatẹrẹ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè

Esa mo gbadua gbogbo emi a fi bi solore to nbe lare emi ati eyin eje Jesu o ya ko ti danu laaro yi opolopo awu eyan kan wa sa ti won ba sore won ma yin je bi kan ni egbo mi ye dada yi se pe nti won se ni oda yi se pe ore won lowo kan kanu tori yoruba mo npa owe pe mo sore kan ko gbe ni o lowo kan kanu ni rara se be ranti Joseph nile ajeji e wa so fun mi ikawo ni Joseph se iyawo oga e ni ko gbonsu ologa re o fi mu fi o le mi lo bi n ba ni ki n bo osun isele ti o da lo ma sele o le mi o le ba osun iyawo ogba gbe gbogule Joseph wi pe emi o le ba olopo o afi ki n sa fun o mu aso Joseph igba to gade ki lo se fun Joseph ki lo fi sa fun Joseph ati mole ewon sugba je ki n so fun o gbogbo re to ba se ti an fi bi so fun je ki o toro fun bo ba so re ti an ba fi bi san fun o re yen pada bo legbe won na o gba re yen pada Joseph o ti tori re ko stop o re se o nigba to de ni ogbe won awon eniyan meji to pade nibe Joseph ma so tun ma la won asawon ti Joseph so tun ma la won awon na la won na ma later ti an ma gbe Joseph jade ninu ogbe won tubu oga re jo kini ana to ti Joseph mo gbe won oga yi na ma to wa pada se yesa fun Joseph oju lo pe si boda omo odo na ni baba mo gba dua gbogbo iwo to ti sore sugbon taye da olebi loni emi mi mo yo san pada loni se be yin ri Davidi oh Davidi joba da man so e ro re ti Davidi se fun ile Israel ni inu we 1 Samuel chapter 17 o lo soju ogun ki se soja o kan fe lo gbonje fa won soja ni lo ba n gbo ti Boko Haram kan ale niyan wi pe jade wa te ba jade wa ma pa yin niyan gagagana bi 20 feet n so pe enikeni to ba jade to ba lemi e oba ni ta ni o wa gba wa okunrin ti n jade lati 40 days a le segun re 40 days yen gangan re ojo yen gangan ni ja ma pari ti Israel o ba ti le jade si Goliath ojo yen ni won so pa won Goliath won ti win ni Israel sugbon lakoko ti ireti won pin David de o ni n ba yin pa ke le fun mi won ni to ba le pa David to ba le pa Goliath a fun o ni omo oba oba odale atona re meji eyin ara mi ibere re gbogbo yin na le mo tan David ati Goliath ke la wa fun David lojo ti Goliath subu kaka be ohun ti a se fun David ni pe won fe pa lojiji won le kaakiri o lo odun meta nínú igbó níbi ta ti ń le káàkiri wá ìtorí òkú tó gbé wáyé màmá mo gbẹ̀yìn mo gbàdúà gbogbo ẹ̀mí àfibi sólóore nínú rẹ lónìí lórúkọ Jésù ó yà kó jáde gbogbo ìwọ tó wá ti fi iṣu olóore máa gbọ ẹsẹ bíbélì méjì kan ó mọ lágbára ẹsà mo máa kà fún yín àwọn kan wà tó bá fún wọn lówó àló ti ṣẹlẹ sẹmínárì wọn bá fún lówó inú mi dẹ máa ń yọ sí ẹniyẹn ni o tọ́ba dẹ ti béèrè nǹkan màá dẹ fún bá béèrè kékeré màá ràn sí ìbá béèrè ńlá màá ràn sí nígbà òdìyàkọ́lá ní ìgbowó lọ́wọ́ yín máa ẹ máa fún lówó mọ́ owó ológun ológun ni ojú mi pọ́n mo mi rí báyìí nígbà wá dẹ̀yìn ọdún méjì sọdún mẹ́ta ló tún padà dé ẹjẹ ẹ mọ́ bínú ẹ mo sì sọ ni àmúlùwẹ̀ bí wọ́n mọ̀ pé o sì sọ ẹ wo sà náà aṣọ orin jẹ̀bi wàsà orin ló ṣe ṣùgbọ́n ẹ̀bi ònà gbélé ọlọ́wọ́ ṣùgbọ́n mo bí ọlọ́run ọba tí màá tó ń pín tó mọ̀ níbi tó o ti sọ lóòótọ́ ṣùgbọ́n tí a ṣe kà fún ọ níbi tó o ti gbó lóòótọ́ pẹ̀lú ọkùnrin yẹn ṣùgbọ́n tó jẹ́ ọ̀tọ̀ni tó fi sán olóòótọ́ ló jẹ́ pẹ̀lú obìnrin yẹn ẹ wá wo nǹkan sà ẹyin ẹ máa wo nǹkan méjì tí máa ń mú kí èyàn ó regret téèyàn bá sore o number one tó bá jẹ pé òun retí wípé kẹni tó o sore fún kó wá san padà gbọdá wàá regret o òun retí kẹni tó o ṣe lóore kó ni wàá sí ìwọ lárán sí a lè mọ̀ràn òun sí wọ number two tó o bá gbóore tá tó o jókòó tì ṣe tiẹ do your own and leave the rest má jókòó tì má jókòó tó rè so ṣe ṣe tiẹ kó o mọ bọ́nà tiẹ lọ number three tó o bá fẹ́ sọ ẹni tó o ṣe lóore dẹrù rẹ nítorí oore tó o ṣe o fẹ́ máa mú bí ajá ẹ̀sà o ti tán oore a máa dìbì lákòókò tí mi ò tí ì láǹfààní àti travel káàkiri àgbáyé mo dọ́dún èèyàn olókìkí kan mo ní ẹ̀rìn mi náà lọ́wọ́ kí n lọ south africa kí n travel out of the country ẹ̀gbọ́n tí a ń sọ wọ́n ní màá kọ̀ nẹ́ẹ̀tì ẹ̀mẹ́nìkan ní south africa ṣùgbọ́n o pastor gbọ́ o kó o bá ti lọ south africa tó dé anything tí a bá fún ọlọ́run á jọ pin ni o ẹlẹ́ẹ̀kejì tó o bá ti lọ south africa tó dé gbogbo ìgbà tí n bá ti pọ̀ fún ministration o gbọ́dọ̀ máa wá o láti wá sí yẹsà mo ní mo ti gbọ́ nígbà mo kú ń bẹ̀ tán mo ní mi ìlé ìṣerú ẹ wá wò ẹni tó fẹ́ mú mi lọ south africa kò tí ì kọjá south africa títí lónìí èmi ti lọ country 37 nígbà tá a ní ọlọ́run dé ṣebí 2012 ni mò ń fagídí wá káàkiri ìbòde 2018 àánú rẹ̀ dé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹnìkan tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ ọlọ́run máa dé sọ́dọ̀ tiẹ̀ náà àánú rẹ̀ ó máa dé sọ́dọ̀ tiẹ̀ náà
e wa wo mi sir iwe owe chapter 17 verse 13 oni enikeni to ba fi bi sire ibi ko ni pu lodo re iwe psalm 35 verse 12 oni so the same thing eni o ba fi bi sare oni ibi ko ni pu ni odo re e wo mi sir ma fi bi so lore ta lo ran olowo ma fi bi so lore mo wa si abule igba bostor mo wa ri igi osan kekere kan laarin omi omi ti fe gbe lo ninu gutter o lo bi odun marun bayi mo wa ko sinu gutter awon eyan ni e ma ko sibe mo ni mo fe ran igi osan yi lowo mo wa tu ti koro idi e mo wa gbe jade mo wa gbe wa si ori oke no mo wo igba ti mo gbe do ori oke no mo wo mo wa gbe ile legbe kan mo bu mo be mo bu omi si mo n toju igi osan kekere 5 years ago iwo na wa sori oke no mo wo e wa wo igi lasan bo se n san ore fun mi pada osan to n be lori re bi mo se n soro yi o le ni 100 meta igi lasan o sajo pada e wo sa teyan ba wa mo pe be ni igi o sajo pada ta kuku ma sore fun gi o sa ju egbegberun omo eniyan lo sugbon semi ki fa bi sa fi bi solo re ibere yi o de ko ma bere ni owa ara re gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori facebook mo ma wa lori facebook ni agogo meta abo loru e gbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori tiktok e ma pade mi lori tiktok lori youtube ati lori instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin e wo mi sir afi bi so lore pelu gbogbo ose ti jesu se lore lori re gbogbo oya ti jesu je lori agbelebu ki lo fi san pada ibese na ni o tun na legba keji temi o ki sa fi bi so lore si wo ki sa fi bi so lore asore jebi jesu ma sore faraye o ku nitori ese won na won pa loju ege meje jade lara re sugbon at the end of the day e wo iya to je kaka be ka ronu ku wada ise la tun lo sin kan mi ti ki so lorun atun lo fori balẹ fun ti ki so lorun boda nibi olo to fe yi pada to ma to mo pe jesu ni ona otito ati iye ko se n to le dodo baba bi o ba se ni pase re mo gbadua o fun gbogbo eni to n sami lato ni lo ileri ati majemu olorun bi o se fun aye re ma ya fi bi so lore o ma ya so re fi bi so lore o aso re jebi mo fe so fun o ka gbogbo wahala re laipe ni gbadua iranlowo olorun yo tete fun wa gbogbo eni to n gbo mi eni gba pada seyin ileri olorun yo se fun o ẹjẹ jesu mo fi bu adua yi mo fi bo ni o gbogbo bi e ba ti ya si e lo mo si riri lorukọ tọmọ atẹmínímọ mo gbadua ìlérí ọsẹ fún yín bẹẹ ló máa rí ẹ lè pàdé mi ní ọ̀gànjọ òru ní òru àwọn áńgẹ́lì 330 lóru ní sà ní orí no more war prayer hour lórí facebook no more war ó wà lórí youtube ẹ gbóòrò orúkọ lọ́wọ́ èmi ò wá máa súre ẹ máa rí mi live lorukọ jésù ojoojúmọ́ ní 365 days ní ìsọ̀rọ̀ aago mẹ́ta àbọ̀ lóru ní òru àwọn áńgẹ́lì ìrètẹ́ mú lọ́wọ́ kò ní bàjẹ́ o God bless you and it shall be well with you in Jesus name no more war Jesus is coming soon. Oluwa ẹ ṣeun.

0: Ìyàna sanyo bẹ́ yàn gbẹ́ mọ́tò débẹ̀ kó mọ́ wulẹ̀ gbọ̀nà bẹ́ o. Ìyàna ti pé ibẹ̀ já olúǹde.
1: Máṣe bí ó ṣe òmù kan tó kù sínú ìgò tí.
0: Ẹ bá ti dé junction ẹlẹ́yẹlé gangan. Ẹ bá ti rìn díẹ̀ sọ́nà wájú lọ́nà power line. Ẹ bá ti kọjá bí power line síwájú kòtò lókù tẹ́ mọ kàn. Wọ́n ti dọ̀dá abẹ̀ rí ṣùgbọ́n kí ló dé. Àwọn ìyànà kan ń bẹ̀ ń bẹ̀ sẹ́ pé rọ́lù mi rọ́lù ọ̀ni.

0: ọlọ́run.
1: Ẹ bá dúró lórí ta mọ́ ní yàtẹ́ yàsọ́nà yànanú ewé. Ẹ ní lọ bí ìgbà tẹ́ ń lọ kí ẹ lé o ẹ padà báyìí. Gbogbo títí ibẹ̀ ò da alága àjọba àbílẹ̀ kí ẹ lé dákọ̀ ẹ bá ń sànú wọn.
0: Ìyànjú ẹni rí mi tó yọ tí kọ́ rí mi tẹ̀lé.
1: Bó wa ni báyìí.
0: Máa ń wo pẹ̀lú wa.
1: Gbogbo alókẹ́sàn tán bá fún yín àsìkò òbò ní ń bọ̀ yìí. Àríṣe aríkà aríkà ni bá bá a rè gùn. Ẹ̀yin ará ayé gún ẹ kú farada o. Kòtò kan ń bẹ ní fẹ́ràn Jésù báyìí. Ó lágbára díẹ̀. Ẹ bá tún ti kọjá bẹ̀tẹ̀ tún súnmọ́ sálẹ̀. Ẹ tún kan àná dákòtò mi. Wọ́n ṣe títí wọn parí ẹ̀. Wọ́n dọ̀dà kò délẹ̀. Wọ́n ṣe gan bẹ́yìn bá lọ ń lọ ayé gún olómi ní ìsìn. Àfi bí ìgbà wọn kọbẹ̀ síbẹ̀. Ó mọ̀ lágbára o. Mi sàdúgbò tí lórí Facebook Lágelú FM 96.7.
0: Iye sọ orí lo ẹbọ iye.
1: Ó wà lágbólé àbẹ́tẹ̀ báyìí.
0: Fi opportunity ni.
1: Ẹ̀yin tèmi. Bọ́ọ̀lù ọ̀dọ́ yín gbogbo gbèrè. Gbèrè orí yan gí múrí alágo ń kọ́ńbẹ o. Múrí alágo wisdom nìyẹn. Lólòròró ló gbèrè orí yan gí. Ẹ bá ti kú òǹbẹ̀. Ẹ bá ń bọ́ bàbá ńlá. Kò rángó ń sẹ́ kan bàbá ńlá kan ni. Bàbá sọ̀rọ̀ kọ̀rọ̀ gúnṣẹ́ ni bàbá ńlá.
0: Ìran
1: àwọn èèyàn Spencer. Àwọn èèyàn ti Miller.

0: Ọlá Olú Òbí kún lẹ́nu. English ń kọ́. Ààrẹ mi ń kọ́ ńbẹ̀. Ẹyin ti kò rán gúnṣẹ́. Bó ni ẹ̀yin ti dé arẹrẹ? Dédé lù péjú. Ṣé lo òjé lọ́dọ̀ ya bọ́sẹ̀ lóje? Ẹyin ti bá sọ̀run mi ìfojúdi yóò.
1: Kò bá mi jẹ.
0: Oríta bá sọ̀run gangan tẹ́ dójú ọjà.
1: Bọ́ mi yé.
0: Ẹyin tọ̀jọ́ orí yín wà ńbẹ̀.
1: Alájàdá.
0: Ọlọ́run.
1: Ọjọ́ orí mi. Ṣùgbọ́n a gbọ́.
0: Ó jọra wọn pọ̀ lọ́jọ́.
1: Ayé ó tó di pé báwọn.
0: Ẹyin dalẹ́ ẹlé mo kí yín o.
1: Bàbá mi yan iṣẹ́ mi.
0: Ẹlẹ́yẹlé.
1: Ẹ mọ̀ o.
0: Nínú kòtò.
1: Ẹ mọ̀ o.
0: Lábẹ́ igi níbi tán ti ń pẹja àyè tán ti ń jẹja àyè. Àríṣẹ́ Jasper ń gbogbo oríta mẹ́rin ògbìnrin tí ó yà ń kọ́. Bá ń tọ́jú ìyá Lọ̀ndọ́nà. Àríṣẹ́ Jasper, àríṣẹ́ Kọ́tì, àríṣẹ́ Lówó, àríṣẹ́ Lọ́mọ. Bá ń tọ́jú ọmọ ẹ̀ṣọ́ tèmi.
1: Ọ̀dọ̀ ẹ̀jẹ̀
0: ẹ̀yin ti fátúsì mi ìfojúdi yín ẹ̀já mi sáàdù.

0: challenge di odo eyin ti da ni malete eyin ta kile ni challenge eyin ti ya dare gangan ni white house eyin todo gbogbo felele mi foju di yin ori ana felele lo ngari tu ale yin o
1: orin asa esin bojo ni alajo
0: omo finance abasi confidence
1: kari aye ma
0: ni state state street street baba eyan tasisi ademola tu ale jo o momo finance
1: orin jata ye
0: abasi na npe be abasi confidence ni state street baba suli omo olajire finance gangan ibare eyan ti kabiru yaro kabiru yaro eyan ti ghost power eyan ti baby lawyer eyan ti lambe n gbogbo foko en ti nbe lon ki beyan en ti nbe lon e beyan eyan tabi odun ayomaya eyin temi gbogbo abeta mi o foju di yin twale o olorun ni o mo ojo lohun kabiyesi olodumare eyin to do dudu ibayin o awon abeta yo se foju di eje mi o mo mura ti mo lo wọ́n ti gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nínáwó lọ́sẹ̀ yìí ó máa jásáyọ̀ fún yín ẹ̀yin tẹ́ ẹ lókù àgbà àgbàlá gabriel à ń bọ̀ lọ́la mọ́ nìkan irí àtayọ̀ láàfin pàdé adéọ̀sùn káyọ̀dé lóko mi gbogbo ń tẹ́ ẹ pè wá fún ẹ̀yin tàlájì top striker mo kì yín o
1: ayọ̀ ẹ̀mẹ̀lẹ̀
0: ẹ̀yin tó dò dúdú ìsọ̀kan ìbáyín ìbọn lọ́hún olóyè gbẹ̀ngàn láyéwá ló yàtọ̀ lólóòtú ètò yìí mọ̀ bá àyàn jà ọmọ tó kó béèrè pèlò ni wọ́n ń gbé balẹ̀ ti débẹ̀ kó tó mẹnu ẹ̀ béèrè o ọ̀sẹ̀ yìí máa pé wa wíkẹ́ndì ayọ̀ ní ká ṣe kọjá ààyè rẹ bẹ́ẹ̀ bá ti mú ẹ mọ́ wakọ̀ ẹ bá dẹ̀ fẹ́ wakọ̀ ẹ má wulẹ̀ mú ẹ bá ti dóde mọ́ gbìyànjú tájú fóònù ẹ wọn bá jí fóònù ẹ lọ mọ́ pé nọ́mbà tèmi o tá a bá filẹ̀ lọ́wọ́ kinní kan máa ń tó irẹ́ àtayọ̀ láàfin pàdé kò ṣẹlẹ̀ rí àkọ́kọ́ láàárọ̀ yìí thank god it's friday ẹ bá lóhun kó tẹ́ fẹ́ bá mi sọ lóye gbẹ̀ngàn láyéwọ̀ lọ́ yàtọ̀ lólóòtú ètò yà sísẹ́ ẹ̀dẹ́mọ́lá lájọ máa ń ṣe 08034867571 wà láì jimo olóyin lónìí aláàjì top striker ti dé ó dàbò.

0: 我赢。gbogbo bí tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí o ìkànnì ti lágẹrú rèé. lágẹrú 96.7 fm òkè gajò kẹ ilé fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ̀ nílẹ̀ ìbàdàn ó yá jẹ́ kọ́mọ̀lẹ́tò ìròyìn eré ìdárayá ní tìbútò ọ̀rọ̀ àgbáńlá ayé lórílẹ̀‐èdè wa nàìjíríà nípínlẹ̀ ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni àdúpẹ́ fọlọ́run ọba àánú o. eléyìí tó sọ ọlọ́láyọ̀ àti àlàáfíà ìyẹn lánàá àdẹ̀tí wá darí padà sórí ètò láàárọ̀ tèmi ọpẹ́ ni forúkọ rẹ ìyìn ni forúkọ rẹ alhamdulillah kẹsíra bákan náà lénìí èní gẹ́gẹ́ lọ́jọ́ kọkànlá o ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún 2026 gbogbo àdáwọlé kálukú wa ló máa yọrí sí rè gbogbo agbọ́wọ́tọ́ la máa ránu ọlọ́run gba o nínú bíbọ̀ wa òní bí aráyé nú a ò dẹ̀ ní báráyé fọwọ́ tí ìjà imú wa ọlọ́run ò ní fi síbi tó nira bákan náà gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ ẹsẹ̀ pátápátá bóyá nu ilé àbílẹ̀ ìwòsàn ni ọlọ́run ọba àánú lọ́ba ìwòsàn àmùyín láàdá ẹsẹ̀ ayíǹbà ilẹ̀ fìdìde èmi ni gẹ́gọ́ mo wà lórí ètò láàárọ̀ tèmi o azeez adémọlá aka granny zaka ó gani mífìdá wa tí ó máa jẹ́kẹ́ lọ́fà tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tó dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìyàlẹ̀ swagosi nìyẹn ọlọ́rìàm zá lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ń bá ti wá ń gbá sí lábí ọmọ ìgbàlágbà bí ọmọ àfetí kó gẹ́gẹ́ bí ọmọ èkó lágbọ́dọ̀ yín bẹ̀ yẹn mo nígbàgbọ́ kó máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ogun síwájú ohun gbogbo god bless nigeria olúwa gbóòbù kó léde wa naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí bó kàdà ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni ó yá pápá láti ibẹ̀ yẹn aswidego ẹjẹ́ gbéra ká bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè poland ìdíje fi èyí àgbáyé ti ń lọ lọ́wọ́ láàrin àwọn ọ̀jẹ̀ rẹ́tọ́jọ́ orí wọn bẹ̀ lábẹ́ ogun ọdún tó jẹ́ ti obìnrin fifa under 20 female world cup poland 2026 ó tẹ̀síwájú lánàá o nígbàtí kólédé wa nàìjíríà wọ́n wákò pẹ̀lú orílẹ̀-èdè china ní ìfigagbága wọn lẹ́ẹ̀kejì léyìn tó túmọ̀ sí wípé ìfigagbága kejì wọn yìí wọ́n gbọ́dọ̀ gbáradì dáadáa wọ́n múra wọ́n mọ̀gbẹ́ mọ́ bọ́rẹ́lẹ̀ o ní ẹ bá mọ̀ pé ní nǹkan ṣe nínú ìdíje yìí kí gbogbo ẹ lọ wọ́n tásọ̀ tó tásọ̀ sí nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn méjèèjì òjò rí àwọn ara wọn o odo odo ó ní ìfigagbága ọ̀hún lọ́láǹfààní àti parí sí léyìn tó fún orílẹ̀-èdè china ní àmì mẹ́rin báyìí tí nàìjíríà wà ní àmì ẹyọ kẹdòndò orílẹ̀-èdè spain ló ń lékè tábìlì pẹ̀lú bó ń ṣe pa orílẹ̀-èdè new caledonia tó paálẹ̀ bí ẹran pẹ̀lú góò tí ń lọ bí mọ́kànlá mọ̀ ni tọ́ ẹ máa wo gbẹ́ńbí ọ̀rọ̀ dédú òye kí ni ọ̀nà àbáyọ fórílẹ̀-èdè nàìjíríà wẹ́ ọ̀nà àbáyọ ń bẹ̀ torí pé wọ́n sì máa mú orílẹ̀-èdè mẹ́rin gẹ́gẹ́ bí best loser ìyẹn nínú ìsọ̀rí mẹ́fà yẹn wọ́n á mú orílẹ̀-èdè mẹ́rin ní ìsọ̀rí mẹ́rin gẹ́gẹ́ bí best loser àǹfààní ìlókù tí nàìjíríà ó máa wò lójú bí wọ́n bá fi lè fìyà jẹ orílẹ̀-èdè caledonia àjẹyí pé wọn náà ní àmì mẹ́rin yẹn 4 points tó ṣeéṣe kó gbé wọn sí ipò kẹta wọ́n tún wá lè ṣe ipò kejì o ẹ mọ́ fọ́ o torí orílẹ̀-èdè china ń gbà tó kojú new caledonia goal 5-0 ló fi na caledonia tiẹ̀ ní wìlé china àtòlédè ti spain wọ́n mọ wákò bọ́bá dọjọ́ sunday àkókò kan náà tí nàìjíríà àti new caledonia náà mọ wákò ìyẹn lọ́jọ́ sunday tọ́ bí china ò bá rí nkẹ̀kẹ́ ṣe níwájú orílẹ̀-èdè spain tó bá fara rẹ̀ lẹ̀ tí spain bá fi re fi tí spain fi yà jẹ́ yóò sì remain ní àmì mẹ́rin rẹ̀ náà ìyẹn 4 points ẹ o wa ku sowo ye go ti nigeria to ba fi boju caledonia je len to tumo si gbe ma ja gba osi nbe no excuse fun nigeria yen fa connect lati na olede caledonia ti kaluku nlu bi eni lu bara yi spain lu china lu marun sodo spain lu mokan la sodo adaku wa ni excuse ti nigeria wa so po sele ti won ofini le pa new caledonia le sugbon doga ku ni ki won je ki go won po wo si ma reti pe boya lo nle ni ki olede spain ko fi yaje olede ti china to ba ti fi yaje olede ti china to aje igbe 44 point won jo ni o sese ki nigeria ko pada wa ni ipo elekeji e bi oba wa sin po keji ipo keta yen na e yo fe oyi pelu go re to ba po dada e ipo keta na o pada work your work fun e bi nkan se je ni ojo sunday ni ifi gagbaga awon ati new caledonia ma waye bi nkan se ri niyan lapa be yen o ya papapa idije league olede wa nigeria yo ma tesowo waju iyen lo pin ose yo boti ajagbe ko 3 years di oluyole warriors ohun awon oni gba ball an ti wa lolede tunisia won gba radi fi gagbaga ti o waye lojo sunday igbese la keji awon ati cs fasen iyen ni olede ti tunisia banfa ni ba wa agba ipe lati olede tunisia eyin banfa ni yen ba yo lati mo bi ti nkan de duo ta ba so nipa iko 3 years agba ipe ni ati olede tunisia banfa ni ba yo ni mo so fun yin o bi oba wa yo aje pe boya to ba dago 12 ba dago 12 bo ni igbo ni gbara dide de duo ati awon nkan mi ka ma bere lowo won bi nkan se ri niyan o Femi Williams ave so nipa evi gagbaga le olelu Nigerian professional football league Euro match abi
1: be yan tokun e kojumo
0: akojumo
1: idije Euro match NPF yen Nigerian Premier Football League ele ti o ma wa ni opin ose yi Doma United won ati yin ba ni Abia Warriors won ati Koroju City Bara FC won ati Richards Beast Benden Insurance won ati Kun Khalifa Kwara United won ati Kazna United Nine Chadonados won ati Plateau United ni back on Rangers Rivers ati Shooting Stars awon lo si Continental ni ko si journey
0: all right bo se journey yen lai de na panu life ota gbe gege bi mo se so fi ago mefa ni role ojo sunday iko 3 years di oluyole warriors won ma na te bi owo pelu cs fazen ni olede ti tunisia eyin e ma fo mo so fi mo ni eriwo gbo be ba se riwo olorun o si nrorun lori era ilujara ni o ero lori era ilujara iwo to ba ti follow Niger Sportsman aben jekama fan family you follow re jekama fan family bakan na iwo to ba si lori telegram Niger Sportsman blog mo fi link yen sori Facebook lana to ba ti join Niger Sportsman blog nibi ti awon iroyin to ni se pelu iroyin ere idaraya ba se njade ba awon breaking news awon breaking news ti o ma jade gbogbo gba ko la n wa lori afefe abaku lori afefe aimoye breaking news ni ti o jade e ti ma gbo ni yajo Niger Sportsman blog ni e ti wa ti ma ri ni gboro aye telegram e ti wa to ba wa lori telegram ye and is your ma bale be bakan na ifi gagbaga ta n so yi opolopo awon ifi gagbaga na ni o ma lanfani ati bale be te ma wo life and direct bi nkan se ri niyan lapa be yen o ya papapa lati be yen se ka roju oja na ni asiso oni ka roju oja awon eyan be lori ero ayelujara bo ba idarapo mo wa re idarapo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ti kà ní lágẹ̀ló 96.7 FM lórí jẹ́kẹ́mọ̀ fan family àwà ń bẹ̀ ọ̀làlẹ̀ wọ́ mọ́lẹ̀ rogoso ọ̀làlẹ̀ wọ́ wúpìlà lápá abẹ̀yẹ bákan náà lórí tiktok @topstriker100 ìyẹn náà tó lọ fún àgidi gan ni o okay all right oya let's go there ìdíje san cyprian super league Cyprian Super League o ti wo ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì báyìí o ọ̀sẹ̀ tó kọjá lọ bẹ̀rẹ̀ ok ẹ máa gbọ́ o bó wọn ó tún ṣe fọná síra wọn lójú lópin ọ̀sẹ̀ bàbí níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí tọ́rọ́jọ́ sunday ọ̀túnla ni ó tún máa wáyé akínrẹ̀mí àti umbro fc ni ọkọ̀ sí gbada lórí èṣù láàárọ̀ kùtù hàì advance òun àti arena warriors ni o ewenje fc àti ali fc mighty fc àti omuyes fc elite fc àti adéwọyìn abiola fc àti active ni o ademola fc tonti golden fc wọn jọ máa lọkìtì pé gbogbo ẹ pápá àṣẹrẹ saint cyprian super league pápá àṣẹrẹ saint cyprian tó wà ní agbègbè olúyòrò òkè ọfà páàdì nílẹ̀ ìbàdàn tí a níbẹ̀ ni ti ń wáyé ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì yóò tún dùn gbẹ́gbẹ́ ọ̀kẹ́ sí ó yá láti ibẹ̀ pápá àṣìlẹ̀ go Glorious Sports Promotion, The Super Fight, Feast of the Great, yóò wáyé lọ́jọ́ Sunday tí ń bọ̀ lọ́hùn-ún, kìí ṣe Sunday ọ̀túnla o, èyí tí ń bọ̀ ogúnjọ́ oṣù tá a wáyé September 28th, ogúnjọ́ gẹ́gẹ́gẹ́gẹ́, ọjọ́ yẹn ló máa wáyé. Ṣẹ́fẹ́ gbọ́n, ago méjì ọ̀sẹ́ nìjà ó ti bẹ̀rẹ̀, ìjà ti ń lọ bí oríṣi mẹ́jọ sí mẹ́wàá, tó máa wáyé lọ́jọ́ yẹn o. Ṣùgbọ́n pàbá ń bá rí yẹn gẹ́gẹ́, ìjà táwọn èèyàn ń dúró dè, lélẹ́yìí tí ó wáyé láàrin Top Striker àti Mr. Sport, yóò lé pọ̀ yóò dùn gbẹ́gbọ́n ọ̀kẹ́ sí i. Ìgbáradì ń lọ lọ́tún lọ́sì, wà á ti máa gbọ́, wà á ti máa rí lórí ẹ̀rọ ayélujára. Ó lọ fún àga o, bọ́ọ̀ fẹ́ ra tíkẹ́ẹ̀tì ó lè ríra online. Pápá àṣẹrí Ọbáfẹ́mi Awolowo, Liberty Stadium tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ti wáyé. Ago méjì ọ̀sán ni gbogbo dédé náà, àjàkú akátá láàrin àwọn abẹ̀sẹ́kù bí òjò, àwọn ọmọ tó lógo gẹ, ògo ọ̀la, tólédè Nàìjíríà, nípínlẹ̀ Ọ̀yọ́ àtólédè Nàìjíríà, ẹ̀wà fojú lóúnjẹ, wọ́n jókòó kalẹ̀ ńjọ́ Sunday, wọ́n fi ìrònú para rẹ̀. Tó ibẹ̀yàn bá ti dá jókòó tí ò rí nǹkan kan ṣe lónìí nìkan, tí ń bẹ̀ ńlẹ̀ oríṣiríṣi lè yàn mọ́ ro, ìwọ náà jáde, èé dunra rẹ̀ nú, èé fojú lóúnjẹ, ìdùnnú, olóúnjẹ ojú, bójú bá rí dùnnú, yóò wá tari rẹ̀ sí ọkàn. Ojú bá ti ń rí ìdùnnú báyìí, ó yọ́ wá tari ẹ̀ sọ́kàn. Lọ́kàn ìyẹn wá ni ọkàn ó máa fi gbéra. Téèyàn ò fi ní BP. Àwọn tẹ́lẹ̀ bá dájọ́ kó lójú kan pé gbogbo ẹ̀tí ẹ̀ wá súyàn. Oríṣiríṣi ìròrí burúkú ní ọ̀mà wá síyàn lórí o. Ó ṣe jẹ́nu o, ọkàn dájókòó, ọ̀rẹ́ nìkankan bá sọ̀rọ̀, ọ̀bá ọmọ sọ̀rọ̀, ọ̀bá ìyàwó rẹ̀ dọ̀wẹ́kẹ̀, ìwọ nìkankan dájókòó, ọlọ́run bá tún bá fi ìyàjẹ̀ kò tún ní dẹ́tà lórí fóònù. Èròkèrò ọ̀hà bẹ̀rẹ̀ pẹrẹwu, ìròkúrò ìròrí burúkú ni ọmọ wá síyàn lórí kọ́lọ́run ọ̀sán. Bó ṣe jẹ́ nìyẹn lágbàbẹ̀, ẹ jẹ́ rojú ọjà ká padà dé, káṣí ẹ̀ lónìí. One million naira. Play 3 ticket, get 30 ticket. Bónọ́ọ̀sì. Àṣé wọ́n lọ gba 1 million. Gbẹ́mi dáadáa Skipo, gbogbo United Kingdom. Brọ́dà mi dáadáa Agali. Mohammed Sani Agali, gbogbo America. Àní mo fi èèyàn mímọ̀ sọ̀rọ̀. Mr. Olúkunlé láti Scotland. Wọ́n ló ti sẹ́ẹ̀tì. Ọyẹ́ ìjà lójú ọjà ká padà dé. Bá a bá dé kí n gbé yín débẹ̀ ní ti káṣẹ. Ẹ kú kalẹ̀.
2: Ara sọ́ọ́ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kọ́mọ látẹnu Top Striker.
3: Lágilu FM.
4: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around. Evangelist
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
6: Oh, your favorite pen?
5: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: With well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified, and God-fearing tutors. Iginlala Soma Luma, and wa oma yin wa si Asalam Community Group of Schools. Ki wale die kan la lo jo waju. Admission is on in Greg, Nursery, Primary, and College. Nitori pe ke oma yin tuto jade, what he ha odidi alukurani sori. We are government approved. Asalam Community Group of Schools is at Keshiro Drive, Pelele Street End, Challenge, Ibadan. Call us now on 080-53-08-8007 tabi 080-34-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54-54

0: ènìyàn mi ẹ káàbọ̀ sí ìkànnì mi lónìí wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò golden mon aládùn tó kún fún mílìkì máa kọ́kọ́ da golden mon mi sínú abọ́ lẹ́yìn náà lóò bomi tó lọ wọ́ọ́rọ́ sí i máa wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú
1: dúró náà nígbà wo ló fi mílìkì sínú rẹ̀
0: golden mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò mi ò nílò àti tún fi mílìkì sí mọ́
2: ìyá mi ó mà dùn gan ni
3: golden mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá ẹ̀rà fún mọ̀lẹ́bí yín lónìí golden mon tan gbogbo èèyàn dín wúrà
4: ìlera lọ́rọ̀
5: kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án bó o bá kẹ́ fún àìlera bíi àìróorun sùn ara títa sangun sangun kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́ àìlè ìgbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tójú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapáí kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
6: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
7: 0701015255
6: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí.
8: Ara sọ́ọ́ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ́ látẹnu top striker.
9: Lagilu FM.
10: Ẹ̀ka àbọ̀ padà látojú ọjà. Ìkànnì Lágelu náà ni Lágelu 96.7 FM. Òkè gájò ké ilé fún alávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ kán mọ̀ lè tòrò yeré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹgbẹ́ nǹkan sí. Bọ́bá ipá yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Kákúkú lè wù 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ̀yin ẹ̀sán ti lọ ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti ìkànnì ti Lágelu 96.7 FM. Lórí Jẹ́kẹ̀mọ̀ fanfami ìyá wà ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100 at Top Striker 100 ìyẹn lórí TikTok. Ọ wà ń bẹ̀ ọmọlẹ̀ rokoṣọ́ lálẹ́ wò ó pílà lápá bẹ̀rẹ̀ náà. Ọ̀ya let's go there. Pápápá láti ibẹ̀ yín àṣírí kò ó. Káṣẹ́ we go again láàárọ̀ yìí lẹ́ni yìí àkọ́kọ́ jẹ́ ń gbé ọdẹ bẹ̀ gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ látọjọ́ Monday títí tí ó fi di èní ó máa wà eligible ntọ́ka sí rèé fanfani ìwọ tó jẹ́ yí pé èéṣe lójoojúmọ́ wọ́n bá ṣe bíi méjì àbí mẹ́ta láàrin ọ̀sẹ̀ try láti activate tíkẹ́ẹ̀tì rẹ lónìí o ó lè jẹ́wọ́ lọ́gba mílíọ̀nù kan o gbọ́ mi dáadáa ìjọba àtàlò ọ̀gbẹ́ni Rauf Raymond owó tútù nù o ìjọba àtàlò Ala Madrid ni ẹ ẹ̀yin ti Man U up my you sábà Mr. Loverman.

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjì ní ogójì transformation ìyípadà làkúrí ìbánú yìí o gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ 7 September 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge world lálójúkọ ajájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ìyá alẹ́ kan bóò ní ṣáájú wá lónìí.
3: Bọ̀dá Ṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ìyẹn tí ìtàn kankan kí wá làwọn ọmọ jẹ láàárọ̀ làbáyé.
2: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yí kàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wà láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ta láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégede pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ. Nọ́mbà yìí ni o pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.

0: sori ibi ta isofise buba alareda lo mu alara pe online mo nisan meso sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo nisan meso ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobio Jojo Alara Pion Lime Onisa Mesa Ni Okasi
1: Fífi ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣòro ẹnu ó gbọgbọ́n ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
2: Bẹ́ẹ̀ni barrister Sarafadeen Abiodun Ali àti igbákejì rẹ̀ Honorable Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí láti bí ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀ láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Barrister Sarafa Abiodun Ali atófisí ogun han ọmọlúàbí ènìyàn olóyè tó lóye ìṣèjọba olóyè tó níran gidi ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀ ọjọ́ ti pẹ́ yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ tó bá dépò gómìnà.
2: Ẹ jẹ́ ká dìbò wa fún Barrister Sarafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa
3: APC
4: BSA
3: aṣíwájú rere ìran tuntun.
5: Wow, mommy, today's golden morning is milky.
6: Mine too.
7: Marvel the year. Well done. But please, he's been managing the milk small small now.
5: It's so meal. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
7: Milk already inside? Since when?
8: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
9: Ọ̀rẹ́ afẹ́mọ̀ kó má jáwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí léèmọ̀. Karaw máa tà mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ. Nǹkan máa rìn tàbí gbùn mi jẹ káàkiri ara. Ara ń máa yún mi. Bàbá ń bari ẹni ti pajápajá. Tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa. Mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀.
10: Ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá lélẹ̀ yàbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣọ́rọ̀ ògbọ́ nípa BNC capsule ni. Egbògi tó jẹ́ òní gbogbo èèyàn lò. Tó bá ń di pé ara ń tani, ara ń yún ni, ara ń já ni jẹ. Nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax pharmacy Adamasinga, Tanimọ̀lá pharmacy Òkè-Àdó, Aslam pharmacy Mọ́kọ́lá roundabout, Boston pharmacy Àpáta, Solution pharmacy Agbeni. BNC capsule wà nínú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ, àti nínú Ògbómọ̀ṣọ́ tàbí number 30 Adékọ̀yà house, Àǹfààní road roundabout, Ring road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103369434.
11: Ladiluwa FM 96.7 Edokiri.
12: Bọ̀ padà láti
13: ojú
12: ọjà.
13: Akinyin ẹ ṣeun.
12: Sade
13: tẹ̀lé wa ẹ̀.
12: Wọ́n bá ti sí ìlú ti sí náà.
13: Bẹ́ẹ̀ ni kò ṣe é wù òun lójú.
12: Kí Sokoto ròyìn ọmọ tún ya gbàǹsó lóde.
13: Bẹ́ẹ̀ni ká máa tẹ̀síwájú ló dẹ̀ kú.
12: Ọ̀dà o ìwé ìròyìn Daily Post ní àìní wọ́n ti kọ́kọ́ gbé ńlẹ̀ níbi tí ẹni tí í ṣe ọmọ oyè fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ìyẹn Peter Obi tó ti sọ àsọtúnsọ rẹ̀ wípé ṣe rí ààrẹ Bola Ahmed Tinubu tẹ̀ ń wò ó wà wà lórílẹ̀-èdè Nigeria. Ó ní kò ní ìgbàgbọ́ tó gúnmọ́ nínú kí orílẹ̀-èdè Nigeria kọ́ jẹ́ yọkan ká sì dúró sírímú bó tilẹ̀ jẹ́ wípé àpèrè eléyìí tó ga gàrà jù lórílẹ̀-èdè Nigeria ibẹ̀ náà ló jókòó sí o. Obi ló ní òun rántí dáadáa bí Tinubu yan ààrẹ Bola Ahmed Tinubu bó ṣe sọ nígbà kan wípé òun ò nígbàgbọ́ nínú ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé ààrẹ Bola Ahmed Tinubu náà ni ẹni wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún o ní ìwé ìròyìn This Day ní oṣù kẹrin ọdún 1997 tó sì sọ wípé òun ò nígbàgbọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ẹyọ kan ṣoṣo ní àsìkò ìjọba ológun orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí. Wọ́n ní ààrẹ Bola Ahmed Tinubu náà lọ jẹ́ ọ̀kan lára àwọn èèkàn eléyìí tí ó dúró tandi tí wọ́n sì tó wà nínú ẹgbẹ́ kan tí ó ń pè ní NADECO eléyìí tí ó ń pèpè fún ìdápadà ìjọba alágbádá nílẹ̀ yìí. Wọ́n ní ẹgbẹ́ ọ̀hún náà sì dálẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 1994 tó sì ń kó aṣọ mọ́ àwọn ọmọ ológun lọ́rùn wígbé àníṣẹ́ á padà sí ìjọba alágbádá ni. Wọ́n ní bá ti wá padà láti ọdún 1999 ṣebí náà ni ààrẹ Bola Ahmed Tinubu lọ padà di gómìnà ní ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ iyan Peter Obi lo wa salaye oro wi pe ani are eleto e pe ko ni gbagbo ninu mimo je yoka ti sokan orilede Nigeria sugbon sa are na n lo pada je nile yi o ni ohun ranti daada wi pe are Bola Ahmed Tinubu fure lo gubernator ara re so abo lo mu so o ni nkan ti eyin ohun kere to won oju bi obodun meta si merin lo gba na e le ku aso re mo lorun bakan na ewe moto sese wo inu we royin daily post bakan na won ni latari eto dibo odun 2027 ile tan wo lo kan yi ni ahin ni eni ti se igba keji omoye fun ipo are lati nu egbe oselu NDC iyen Rabiu Kwankwanso ni lo ti fi oro lede o fun eni ti se omoye fun ipo are lati nu egbe oselu olowo bowo ADC iyun Atiku Abubakar pe wo eyen ba re ririn ka mo to toro ba re ni so so toro dele ka so funra wa oni yowo Joseph oda kuro ninu erongba re po fe je are baba de odun 2027 ko wa se gbogbo atileyin eleyi toto fu egbe oselu NDC Kwankwanso ilo fi oro amaran lede o ni ojobo Thursday nigba ton gba lejo awon ti won je omo egbe awon Fulani danadaran iyen Fulani Farmers Association nilu nile re eleyi tin be nilu Abuja o wa fi oro lede o yi pe iri Atiku Abubakar rora so wi pe o ronu mo o fun ipo are orilede Nigeria ko wa to seyin egbe oselu NDC oni esi wa ma wo ohun se leri fun o ere lohun fowo so ke segun o pe ba ba di are tantan ba de ku are gbogbo nkan to ba fe ti awon fi mojuto dada n la won se ni Nigeria o
13: oya halele emi na ti wa inu weroyin to the nation eleyi to wa ni waju temi fun iroyin edo ki ti taro toni ki lo sele nbe won ni muso muso o ni iroyin lo bade fun orilede wa Nigeria o nitori wi pe awon kan eleyi ti won so ra won di kan ajangban lorilede wa Nigeria ti won so ra won di agbesun mo mi ti won o si fe je ki alaafia ko joba won pe ni bi iroyin ti se njade awon igbese eleyi ti ijoba orilede America ti gbe pelu orilede Nigeria won pe yo fi opin si pinpin pe awon onito won o ti an so ra won di oran lorilede wa Nigeria gege bi iroyin ohun bo ti se tesiwaju won pe opolopo awon nkan jagun eleyi ti awon mogun oju ofurufu lorilede wa Nigeria ti won nilo won pe lorilede America won ni amo ti gbe opolopo awon nkan jagun ohun wole ni ketiketi ni leyi to fi ja wi pe awon mogun oju ofurufu won la anfani ati ma samulo re ma fi dana ya won iyun ni ninu ko awon ti won sora won di agbesun mo mi ti won fe je ki alaafia ko joba lorilede wa Nigeria ani lona tun ti mu ki oro gbogbo to ni se pelu eto abo nile yi ko du ore ati lona tun ti mu ki ajosepo ile eto gun mo ko fi ese mule laarin orilede mejeji iyun ni orilede America ati orilede wa Nigeria leyi ti won fi mo jo dawo po mo gbegun ti awon ti won pera won ni agbesumo mi nile wa Nigeria won pe awon nkan jagun ohun eleyi ti won gbe wa lati inu iko omo ogun oju ofurufu lorilede America ti igun ti 17 re eleyi ti won pe kini ohun o bale to si je wi pe ni ifowo so wopo ninu fifi enu ko so kan pelu orilede wa Nigeria ati ile yi o na ni awon nkan jagun ohun lo fi waye o gege bi oro ohun bo to se tesiwaju si won pe iko kan eleyi ti o nbe fun oro gbogbo to ni se pelu ile Africa to si je pe ni orilede America o ni kini oni ko hun wa won pe won ti wa kede re ya ti an kede re yanya iyen ni ojo opo ti X eleyi to je ti an lana nibe ni an ti salaye oro wi pe oro gbogbo to ni se pelu eto abo lorilede wa Nigeria laarin orilede mejeji won ni ewo won ti jo mu gege bi ise ti won si jo ma sise papo lori e ni o ninu itesiwaju iroyin ohun oro di mimo fun ni wi pe awon ti won je iko mogun lorilede America ohun to je pe iko mogun oju ofurufu ni won won pe won ti dide o ti an si ti setan bayi lati se ajosepo eleyi to gun mo fun awon iko mogun lorilede wa Nigeria papa julo awon mogun oju ofurufu won ni lowo lowo bayi se ri awon agbesumo mi eleyi ti won so ra won doran lorilede wa Nigeria eleyi ti won wi pe awon sa mo ba nkan je ni won ni kini won ni rowo mu kankan mo nitori wi pe awon nkan yi eleyi ti oje nkan jagun ti awon omo ogun oju ofurufu ti won nilo lorilede wa Nigeria lati fi dekun iwa wahala ati iwa ipa eleyi ti awon agbesumo mi n gbe won pe won ti ko wole o won ti ko wole o lagba olowo olo asigbagbo pe dudu o na ni osan ni o pada so
12: ba mi ko ni so kikan fun a
13: ami o
12: o da je kin se be kin tu ti ayin gbe nle iwe royin di gaja ina lo tari e to di royin laaro toni
13: okay na o
12: lori oro eto dibo gbogbo odun 2027 na 2027 gan eti e njagi
13: ah ah ni le ta wa yi and down core lojojumo
12: 2027
13: ko si kaji lojojumo ka mo so pe 2027 ami o olorun ba mo so pe ku ni soro
12: lojojumo
13: gbogbo wa
12: ami o ni ayin won ni ajo eleyi ti se olominira ti seto dibo nile yi INEC won ni e mo ti bere ilana mimo samilo ogbon atoda iyen artificial intelligence ai lati mo kefin ibi ti ayuyo abi ipasipayo to ba ti wa ninu esidibo eleyi ti a fe se ibo ba di odun 2027 ninu oro re eni ti se alaga fun ajo olominira ti seto dibo nile yi ojogbon joash amupitan sanunu ni lo fi oro mu lede o nigba ti ngbe oro kale ni ilu ti pe ni otawa ni orilede Canada nibe na ni o tin fi oro lede o ninu imo samulo ogbon atoda iyen artificial intelligence ninu eto odibo ewe bo tile je wi pe awon ti won je ojini ti won mo nipa eyin to je mo imero ayelujara odi oni won ni lawon na ti npepe pe ah egbo se ri o mo da ka mo samulo awon imo odi oni lati je ki eto odibo orilede Nigeria ko mu yanyan si o ninu oro ti e eni ti se are egbe ohun ni orilede Nigeria omowe Emmanuel Ayola ina lo yan dana re wi pe ilana te lere o to bi je wi pe oju opo ti ajo lominira INEC ti ma tari esidibo si yo ko lori bi ti akan ti ma wo esidibo lasan oni awon kankan wa ta tun le se to je pe yo tuju kankan mo we esidibo lo o ti eto dibo wa yo tun fi mu yan yan so waju amupitan ninu oro ti e oni awon ti se tan lati ma samulo ogbon atoda ki eto dibo orilede Nigeria ko tun le mu yanyan so waju si kan mo Nigeria kan si le ba tewogba kan mo ki baba ti kede wi pe bi esidibo se ri ni won si gba san lenu nigbati alaga ajo won mo te waju ninu oro re oni e wa mo wo ke se pe baba ti wa fe lo ai a wa di pe awon eyan wa ni lowo ninu bi esidibo won si mo lo lori ayelujara mo ni ra ko sin tojo o pe gbogbo nti ai oba mo se ogbon atoda un oni awon omo niyan ina ni won mo mojuto awon ati e won jo mo soro won so nti o se fun jo si mo gbe jade fun oni pelu eleyi tin lo yi eto dibo orilede Nigeria awon lo AI si o ogbon atoda nko si pada mu yanyan lorilede Nigeria ninu eto dibo so won waju si o
4: edo ki ni Wajiluwa FM 96.7.
6: Alashipe. Ipadadu anoshu beta beta fonse beta li anjo beta beta. Tumwale ni osu kesa fondu 2026. Ninu ijowa Christ Apostolic Church, Seed of Joy. Afe yanu of Kotola Philly Station. Elere ru awo shushu akwate bada. Bre lati Monday ojo to kaye ninu osu kejo. Si Wednesday ojo keji ninu osu kesa. Fonse akoko. Monday ojo keje si Wednesday ojo kesa. Ti shoro alashipe yosu wa yini Friday. Ojo kokola fonse keji. Monday ojo keje la si Wednesday

0: ọjà rẹ o nítorí àkókò ìbùkún rẹ ti dé fún àlàyé lẹkùnrin rẹ 08032070858 gbọ̀ngàn ilé ìjọsìn wa ní ìsọjí yóò ti wáyé dnc òkè ṣẹ́gun ìgbàlà lójú headquarters opposite new garden market new ife road ìbàdàn má fi àkókò dọ́là wá gba ìyanu rẹ jesus is coming back.
1: Ẹni aṣẹ́lò orin tí ò dúpẹ́ ní ọlọ́sà kónílẹ́rù lónìí. Ìdí ẹ̀rí tí balógun gbogbo ilẹ̀ Ìbàdàn His Royal Majesty Ọba Barrister Tajudeen Abimbola Ajibọla fífẹ̀mí ìmoore hàn sí gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbà wọn fún ti ìrántí ogójì ọdún ìpapòdàyà wọn àtayẹyẹ ọjọ́ òbí.
2: Ẹ ṣeun adúpẹ́dúpẹ́ o.
1: Lọ́wọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Olúbàdàn in council Ọba Hamidu Ajibade Ọba Dauda Aziz Agaga Gugu Ọba Akola Adegbola Engineer Dotun Sanusi Barrister Sharafade Ali Jagun Balógun ilẹ̀ Ìbàdàn Mọ́gàjí Wọlé Arísekọ́lá Mọ́gàjí Olúbọ́dún Ìbàdàn North East Traditional Council Mọ́gàjí Asimeyu Ariori àti gbogbo mọ́gàjí yòókù oníládùn tìlú ládùntán alákínyẹlé alákanrán alájíà aláyùnrẹ́ olóyè ọdúnadé mọ́gàjí Búsàrí mọ́gàjí Egunjẹmí Aláàjì Ògúnrìn gbogbo ẹbí Ajibọlá Lágbéni Àdìtú Solidarity Group gbogbo ẹ̀yin ara ọ̀rẹ́ àtojúlùmọ̀ gbogbo yín la kí o ọwọ́ yóò ní kẹsàlẹ̀ àpò àjọ pẹ́ fúnra wa o. Ọba Tajudeen Abimbola Ajibọla balógun gbogbo ilẹ̀ Ìbàdàn ló ń dúpẹ́ orí o.
3: Lajilu FM 96.7 Ẹ̀dọ̀ kíni
4: ọ̀padà látọjú ọjà lọ́hùn o ẹ̀yin èèyàn wa ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa óyá ìròyìn eléyìí tá a pè lẹ́dọ̀ kí yẹn olóṣì ń tẹ̀síwájú ẹja gbéra tán pẹ̀lú ìròyìn kan eléyìí tó wà ń bí o ìròyìn yìí tó jẹ́ alábẹ̀kọ́ ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ti Adéṣeun Ògúndòyìn Polytechnic ti ń bẹ ní Èrúwà òun náà ni ẹ̀mọ̀ ti kéde o wípé tó bá ti di ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹsàn-án ọdún 2026 wọ́n ní ọjọ́ ọ̀hún gan òun ni ìwọlé fún àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọn àwọn akẹ́kọ̀ọ́ tuntun àti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ fún sáà ètò ẹ̀kọ́ tuntun tọdún 2026-2027 academic session ìkéde yìí òun ló wáyé lẹ́yìn ìgbà tí àwọn aláṣẹ àti ọ̀nà gbogbo eléyìí tí wọ́n ń gbà ato ààtò ní ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ọ̀hún tí wọ́n ti yẹ ọ̀nà ọ̀hún wò tí wọ́n sì ti jókòó láti wo bóun ni nǹkan ó ti ṣe lọ bẹ́ẹ̀ náà òun ni àwọn aláṣẹ ọ̀hún fi wá kéde wípé tó bá ti di ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹsàn-án ọdún eléyìí tá a wà ńbẹ̀ yìí òun ni àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọn òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wọlé o tí ètò ẹ̀kọ́ ìgbaniwọlé gbogbo tí ó sì máa tẹ̀síwájú ilé ẹ̀kọ́ ọ̀hún tó jẹ́ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ti poli eléyìí ti ń bẹ ní ìlú Èrúwà òun ló fi orúkọ síta báyìí o gẹ́gẹ́ bí orúkọ àwọn èèyàn gbogbo eléyìí tí ó tọ́ láti wọlé fún ètò ẹ̀kọ́ ti national diploma tá a mọ̀ sí nd àti higher national diploma tá a mọ̀ sí hnd ìyẹn ò ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n sì ti rí wípé wọ́n ti yege láti wọlé fún ètò ẹ̀kọ́ ọ̀hún báyìí àwọn tí wọ́n wá jẹ́ ìgbìmọ̀ aláṣẹ ní ilé ẹ̀kọ́ ọ̀hún òun ni wọ́n ti wá rọ gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ eléyìí tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ tí ó mọ tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀ àti àwọn tuntun míì eléyìí tó ṣẹ̀ṣẹ̀ wọlé wípé kí oníkálukú wọn tètè dìde kí wọ́n sì jígìrì kí wọ́n mọ̀ wípé ètò wọlé ọ̀hún lọ́jọ́ náà gan òun náà ni yọ́ bẹ̀rẹ̀ o tí gbogbo àwọn ètò ìkẹ́kọ̀ọ́ yóò sì máa lọ ní pẹrẹwu gẹ́gẹ́ bọ́rọ̀ ti ṣe tẹ̀síwájú nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta wọ́n pe àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tuntun àti àwọn míì náà eléyìí tí wọ́n mọ̀ tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ wọn ó ní ìrètí wà pé oníkálukú wọn ti gbọ́dọ̀ gbaradì kí wọ́n sì rí dájú wípé àwọn owó ilé ẹ̀kọ́ wọn gbogbo èyí tí ò ní pagidínà ètò ẹ̀kọ́ wọn ìyẹn nínú ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ sí ní san tí wọ́n sì san gbogbo rẹ̀ wọ́n ní ìyẹn ní ọjọ́ eléyìí tí wọ́n bá wọlé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe à ń tẹ̀ síwájú wọn pé ààyè sì ń bẹ̀ o fún oníkálukú wọn láti máa san owó ọ̀hún lọ ìyẹn owó ìkẹ́kọ̀ọ́ wọn àti àwọn owó gbogbo eléyìí tó jẹ́ pé ó yẹ kó wà fún ilé ẹ̀kọ́ ọ̀hún o nígbà tí ẹnìkan eléyìí tí ó jẹ́ pé òun gan ni adarí nílé ẹ̀kọ́ ọ̀hún tí yóò máa ṣàlàyé ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Jéhò Adédọ̀kun ó gboríyìn ó sì kí gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tuntun eléyìí tí ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ pé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé wípé wọ́n mọ̀ kú oríire ètò ìkẹ́kọ̀ọ́ tuntun eléyìí tí ó mọ̀ ṣẹlẹ̀ ìyẹn ní ilé ẹ̀kọ́ ti Adéṣeun Ògúndòyìn Polytechnic ti ń bẹ ní Èrúwà bákan náà ni ọ̀jọ̀gbọ́n Jéhò Adédọ̀kun ni tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ o wípé gbogbo ẹ̀yìn akẹ́kọ̀ọ́ tuntun eléyìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé sí ilé ẹ̀kọ́ ọ̀hún ó náà lẹ́kú oríire tí ilé ẹ̀kọ́ àti àwọn aláṣẹ sì ń wò láti rí dájú wípé ẹ ṣe àṣeyọrí nínú gbogbo ètò ẹ̀kọ́ eléyìí tí ẹ bá wọlé fún léyìí tó sì ti jẹ́ wípé ẹ̀yin gan náà inú yín ó dùn nígbà tẹ́ ẹ bá kọ́ ẹ̀kọ́ ntán nítorí wípé àṣeyọrí eléyìí tó nítumọ̀ òun náà ni ó padà jáde o wọ́n ní ṣe wá fẹ́ gbọ́ nínú ètò sáà ètò ẹ̀kọ́ tuntun eléyìí tó jẹ́ tọdún 2026-2027 academy year yìí wọ́n pẹ́ wò ó kí gbogbo akẹ́kọ̀ọ́ àti àwọn òbí àti àwọn èèyàn gbogbo tọ̀rọ̀ ọ̀gàn kí wọ́n máa fojú sọ́nà fún un tó da eléyìí tí ó padà jáde nínú abd o.
5: ó dára jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n tún mú eléyìí ní àhín wọn ni àwọn adarí tó ń ti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú onígbàlẹ̀ apc pàápàá jùlọ tẹ́ mọ́ àwọn tí ń jẹ́ olólùfẹ́ àti olùtẹ̀lé olóyè bayo adélábù lágbọn ìjọba àbílẹ̀ àríwá ìbàdàn north local government ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni nẹ́ẹ̀mọ̀ ti ṣàsọtúnṣọ rẹ̀ wípé ẹ̀ wò ó bí èèyàn bá sọ tí ẹnu òní ya pẹ́gẹ́rẹ́ bíi gbá o pé bábá ku ìràwọ̀ ẹyọ kan ṣoṣo báyìí lójú ọ̀run pé ti ẹgbẹ́ òṣèlú apc iná ni àwọn ọmọ ṣe o kò sí òótọ́ olókan nínú àhesọ̀rọ̀ eléyìí tí ń jà ràn-ín bígbà tí ẹsẹ̀ bá ń kun àti láabi pé àwọn o pẹ́pẹ́sẹ́ o àwọn ti di gbádìí ẹrù àwọn o inú ẹgbẹ́ òṣèlú onípákí ìyẹn allied people's movement apm pé ibẹ̀ làwọn ń lọ wọn ni ẹ̀bọ́ lẹ́ńbẹ̀ ẹ tún dànù wípé kò sí òótọ́ olókan nínú ẹ o nínú àtẹ̀jáde eléyìí tí ẹgbẹ́ ọ̀hún tí wọ́n fi léde wọ́n ní níbẹ̀ náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn adarí àwọn lídà àwọn nu ìlànà kéde o wípé àwọn sì dùn ó korì nínú ẹgbẹ́ òṣèlú apc ni o àti wípé àwọn ti wá rọ gbogbo àwọn ṣẹ́jú olóyè ẹgbẹ́ láti wọ́ọ̀dù jẹ́jọba àbílẹ̀ tóbi dé ìpínlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wípé múlẹ̀ ni o ìní ọ̀rọ̀ tí ń jáde káàkiri wípé àwọn fẹ́ fi ẹgbẹ́ òṣèlú apc lẹ̀ pé àwọn fẹ́ lọ rèé gbé pákí káwọn sọ ìgbálẹ̀ sínú gọ́tà dànù kómi ó gbé lọ pé kò sí òótọ́ olókan nínú ẹ̀ wọn ni ẹgbẹ́ náà ni ló tún tẹ̀ wájú o nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀gbọ́ gbágbágbá báyìí ń làwọn ń ṣe àtìlẹ́yìn o fún àwọn adarí ẹgbẹ́ òṣèlú apc wọn ní kódà gan àwọn tún ń ṣe àtìlẹ́yìn eléyìí tó gbọngbọ́n fún ààrẹ bọ́lá ahmed tinubu tẹ́ mọ́ sẹ́nẹ̀tọ̀ sharafadeen abiodun ali tẹ́ mọ́ gbogbo àwọn ọmọ oyè fún ipò ilé-ìgbìmọ̀ asòfin àgbà ni o ilé-ìgbìmọ̀ asojúṣòfin tẹ́ mọ́ ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n wá ní àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú apc ọ̀hún iná tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn pé ẹ mọ̀ gbani ẹ mọ̀ làjà níbo náà ti rí ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí tí ń gbé káàkiri wọ́n ní kò sígbà kankan eléyìí táwọn nílé róńgbà wípé àwọn fẹ́ kú nínú ẹgbẹ́ òṣèlú apc pé wọ́n fẹ́ lọ rèé darapọ̀ mọ́ apm wọ́n ní káwọn èèyàn bọ́ lẹ́ńbẹ́ o wọ́n ní wàjí o àwọn bá ké sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc gbogbo àwọn olùtẹ̀lé ẹgbẹ́ òṣèlú apc tí ẹ máa wọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti gbogbo aráàlú nípínlẹ̀ ọ̀yọ́ kálékáko wípé ẹkọ tí ọ̀gbẹ́ni o sí ọ̀rọ̀ tí ń kiri kí pé àwọn fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc pé àwọn ìtì fẹ́ ṣetán láti lọ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apm wọn ní gbogbo bí nǹkan ó ṣe lójútu tí ẹgbẹ́ òṣèlú apc yóò jáwé olúborí wọn ni làwọn dúró fún o lára àwọn èèyàn tí wọ́n wá jọ kó pọ̀ tí wọ́n jọ buwọ́ lu ìwé àtẹ̀jáde yìí lára àwọn ńlátírí aláàjì abiodun ismail eléyìí tí gbogbo èèyàn túmọ̀ sí ajetumọ̀bí lára àwọn ńlátírí ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú apc ní ìjọba àbílẹ̀ ọ̀hún ìyẹn honorable tirisaka tẹ́ mọ́ ẹni tó ti fìgbà kan jẹ́ kansilọ̀ ní àríwá àbàdàn ìyẹn ìbàdàn north local government honorable rasheed abimbola tẹ́ mọ́ honorable popoola honorable aliu adisa àti abilékọ abiodun afolasade wọn ni pé kò sí ntọ́jọ́ o àwọn òkú ò nínú ẹgbẹ́ òṣèlú apc níjọba àbílẹ̀ àríwá àbàdàn àwọn ọlọ́nu apm bíi ti wuli ọmọ.
4: ó dá ìròyìn míì eléyìí tó tún wà ní iwájú tèmi òun náà ló máa ń ṣàlàyé ọ̀rọ̀ jáde o láti ẹnu ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ onígbàjámọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ eléyìí tí a mọ̀ sí the Oyo State Barbers Association tí àwọn èèyàn tí wọ́n tún máa ń pè wọ́n ní atoríṣe ìròyìn òun náà ló máa ṣàlàyé ọ̀rọ̀ wípé ètò ìrónilágbára kan òun náà ni wọ́n ti gbé kalẹ̀ báyìí o eléyìí tí yóò jẹ́ àǹfààní fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tó sì tó jẹ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tí wọ́n ń fi ojú sùn fún ètò ìrónilágbára ọ̀hún òní òní dín ní 3,000 àwọn ọmọ ẹgbẹ́ onígbàjámọ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ni abala àkọ́kọ́ òun náà ni ètò ìrónilágbára ọ̀hún tí wọ́n sì ní àfojúsùn fún àwọn ọmọ ẹgbẹ́ tí ó jẹ́ tí ó lé dáadáa ní 3,000 eléyìí tí ó kọ́kọ́ jàǹfààní abala àkọ́kọ́ ọ̀hún lọ́nà eléyìí tí ó ràn wọ́n lọ́wọ́ láti mú kí ètò iṣẹ́ wọn ètò okòwò wọn ìgbáyégbádùn wọn ìmúyányán wọn lẹ́nu iṣẹ́ káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó tún ràn wọ́n lọ́wọ́ láti mú kí kiní ọ̀hún múyányán sí i o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ti ṣe jáde síta láti ipasẹ̀ ẹgbẹ́ ọ̀hún wọn ni ẹgbẹ́ náà eléyìí tí ẹni tí ń ṣe alága ẹgbẹ́ ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ni olóyè sàbìtíù jẹ̀lílì tí àwọn èèyàn túmọ̀ sí jẹ̀láàdì tí wọ́n pe ó dúró gẹ́gẹ́ bí òpó kan eléyìí tí ó mójútó ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìrónilágbára ọ̀hún wọn ni ìrónilágbára náà èyí tọ́jọ́ wípé ẹni tí ń ṣe alága ọ̀hún yún ni sàbìtù jẹ̀lílì tí ó dúró fún òun yẹn ní sekretariat ní ìlú ìbàdàn ibẹ̀ gan ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún jẹ̀lílì nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí ń sọ oníṣẹ́ ìfẹ́ gbọ́ ìgbésẹ̀ eléyìí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ ti ètò ìrónilágbára fún àwọn tí wọ́n jẹ́ onígbàjámọ̀ ni ó jẹ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ ni láti ran àwọn ọmọ ẹgbẹ́ onígbàjámọ̀ lọ́wọ́ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ láti mú kí ètò ọrọ̀ ajé wọn kó dúró déédé sí i láti mú kí ìṣọwọ́ ṣiṣẹ́ wọn kó tún rọrùn fún wọn léyìí tó jẹ́ wípé yóò tún mú kí okòwò wọn kó tún fi gbòòrò sí o gẹ́gẹ́ bó ti ṣe ń tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ oníṣẹ́ rí ìgbésẹ̀ eléyìí tí àwọn gbéhun òun náà ló ní í ṣe o pẹ̀lú ẹnìkan eléyìí tó ti jẹ́ wípé òun ló jẹ́ alága fún ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ kó tó di pé òun wọlé ó ní àwọn méjèèjì ni àwọn jọ fi ọwọ́ sowọ́pọ̀ tó sì jẹ́ wípé àwọn mọ̀ ń pa rẹ̀ òun náà ẹni tí ń ṣe alága tẹ́lẹ̀ òun náà tún mọ̀ ń pa rẹ̀ láti mú pé kí ayé kó de àwọn ọmọ tí wọ́n jẹ́ onígbàjámọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n mọ̀ ń ṣerun tí àwọn èèyàn tún mọ̀ pé wọ́n látórí ṣe ó mú pé kí ayé kó lè rọ̀ wọ́n lọ́rùn o wọ́n ní yóò sì jẹ́ àǹfààní fún gbogbo wọn jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tó jẹ́ alága ọ̀hún náà lọ ṣàlàyé ọ̀rọ̀ ó ní nínú ìgbésẹ̀ eléyìí táwọn ń gbé fún ìrónilágbára ọ̀hún òun ló ti jẹ́ wípé ohun tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí kílíbà wọn eléyìí tí wọ́n fi máa ń gẹ̀rí wọ́n ní ìyún yóò lé ní 1,000 èyí tí ó wà ń kalẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n máa jàǹfààní rẹ̀ wọ́n níbẹ̀ náà tún ni àwọn ohun kan eléyìí tó jẹ́ irinṣẹ́ kan tí wọ́n pè ní sterilizing machines eléyìí tí yóò tún wà ńlẹ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n tún jàǹfààní rẹ̀ wọ́n ní ìyún ó lé ní 300 kan ní tiẹ̀ wọ́n níbẹ̀ náà ohun tún ni díngí eléyìí tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n máa lò nínú ilé ìṣọ́ wọn gbogbo bẹ́ẹ̀ náà tún ni àwọn fáànù eléyìí tó wà ńlẹ̀ tí ọmọ fẹ́ tó jẹ́ ti solar powered fan wọ́n ní ìyún náà ó lé ní 300 bákan náà ni wọ́n tẹ̀síwájú wípé lára àwọn nǹkan èròjà tí wọ́n kó kalẹ̀ gẹ́gẹ́ bí èròjà tí ó mọ wà ńlẹ̀ fún ìrónilágbára fún àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún wọ́n pé àwọn ike eléyìí tí wọ́n máa ń da ìdọ̀tí sí ìyún ó tún lé ní 1,000 tí ń bẹ ńlẹ̀ báyìí o eléyìí tí ó jẹ́ àǹfààní fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ní tẹ̀síwájú tó fi ń sọ̀rọ̀ oníṣẹ́ ìfẹ́ gbọ́ agbala àkọ́kọ́ eléyìí tí ó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ìyún ó ní àwọn ibì kan eléyìí tí ó jẹ́ pé agbọ̀n bẹ̀hùn òun náà ni yóò ṣe ni ó dúró sí gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tí wọ́n mọ jàǹfààní ẹ̀ wọ́n ní lára àwọn agbọ̀n agbègbè eléyìí tí ọ̀rọ̀ yẹn kàn lórí àwọn ọmọ ẹgbẹ́ tí ń bẹ lágbègbè ọ̀hún òun láti rí ìjọba ìbílẹ̀ ti lágelú wọ́n ní ìjọba ìbílẹ̀ ti ọ̀nà àrà náà bẹ́ẹ̀ náà ló tún jẹ́ pé ìjọba ìbílẹ̀ onídàgbàsókè ìdó inú kan LCDA wọ́n tún ní bẹ́ẹ̀ náà tún ni àjòrósùn náà LCDA òun náà ń bẹ lára agbègbè eléyìí tí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ti jàǹfààní tó sì jẹ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ náà wọ́n lé ní 3,000 bó ṣe wá ń tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ̀rọ̀ ó sì yán ọ̀rọ̀ ọ̀hún wípé ṣe fẹ́ gbọ́ àwọn nǹkan tí wọ́n fẹ́ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn irinṣẹ́ eléyìí tí wọ́n kó kalẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ èyí tí ó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ atóríṣe tí wọ́n jẹ́ onígbàjámọ̀ tí wọ́n máa ń gẹrun wọ́n ní kiní ọ̀hún kì í ṣe ọ̀fẹ́ o wọ́n ní ṣùgbọ́n nǹkan o ọ̀nà láti mọ̀ bí wọ́n ṣe máa rí àwọn owó ọ̀hún gbà padà díẹ̀díẹ̀ ní oníkálukú tí àwọn nǹkan èròjà yìí bá ti bọ́ sí lọ́wọ́ wọ́n ní wọ́n ti ṣe ètò rẹ̀ léè tó sì jẹ́ wípé yóò rọ̀ wọ́n lọ́rùn láti máa dá owó ọ̀hún padà ńgbà tó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí jẹ̀lílì ti ṣe ṣàlàyé oníṣẹ́ ìfẹ́ gbọ́ àtìlẹyìn ìjọba eléyìí tó jiná ńbẹ́ o lórí àwọn èèyàn eléyìí tí wọ́n ṣe tán láti jàǹfààní ọ̀hún nínú ọmọ ẹgbẹ́ èyí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ onígbàjámọ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì tó jẹ́ wípé yóò jẹ́ àǹfààní fún wọn tí yóò mú kíṣẹ́ wọn kó tó rọrùn tí wọ́n ó sì jèrè lórí àwọn iṣẹ́ wọn gbogbo eléyìí tí wọ́n ń ṣe.
5: ọ̀dà omi náà tún rèé ní ọwọ́ mi ní àhín wọn ni ẹgbẹ́ eléyìí tó ń ṣe ìpolongo láti ojúlé dé ojúlé ẹ̀yìn níwọ̀n ni wọ́n ti wá lu ọ̀nàrẹ́bù adẹ́rẹ̀mí òṣèèní lọ́gbọ̀n ẹnu o èyí ẹni tí í ṣe ọmọ oyè látinú ẹgbẹ́ òṣèlú apc fún ipò sẹ́nẹ́tọ̀ ẹ̀yìn ní ẹkùn ìdìbò gúúsù ọ̀yọ́ ìyẹn ọ̀yọ́ south senatorial district wọn ni wọ́n lu lọ́gbọ̀n ẹnu o tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún bí ṣe ń fìfẹ́ hàn sí àwọn aráàlú ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tí tẹ́lẹ̀ tó sì jẹ́ kí wọ́n máa ní ìgbàgbọ́ tó gúnmọ́ nínú rẹ̀ wípé ẹni tí àwọn dìbò fún lọ́dún 2023 àbíkọ́ ya tún túbọ̀ kó dìbò kó tún wọlé ní àsìkò ni o nítorí pé ń fìfẹ́ hàn sí ọmọ nàìjíríà lọ́pọ̀lọpọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wà ní àhín wọn ni ẹ wá máa gbọ́ o yín ni kẹ́ni ó lè ṣe mí wọn ni irúfẹ́ ìgbésẹ̀ yìí ni àwọn túbọ̀ wá ń ló túbọ̀ ń ro ìjọba àwa ara wa ń ro lágbára ni nítorí pé olóṣèlú eléyìí tó gbéwọ̀n iná ni ọ̀nàrẹ́bù rẹ̀mí òṣèèní ẹni tó fi ìmọ̀ wà lọ́fíìsì rẹ̀ máa fi sin àwọn aráàlú ó ní kò dórí ẹsìn kó sì pàkọ́lùké ó ń ṣe dáadáa sí àwọn aráàlú bó ti tó àti bó ti yẹ wọn ni wọn tẹ wájú o nínú ọ̀rọ̀ wọn wípé ó tún fi hàn gan nígbà tó lọ rèé kópa níbi ètò kan léyìí tí wọ́n pè ní ọjọ́ agbẹ̀bíyan agbẹ̀bídè níbi tí ó ti wòṣùṣù pé ẹ̀yìn alára wa kí lè rò pé a tún lè ṣe fún iná o wọn ni ọ̀nàrẹ́bù rẹ̀mí ò sí lọ́ba ní ẹ̀gbọ́ mọ̀ pé ọ̀rọ̀ wọ̀ mi ti yan gúgúrú fún eegun ẹ jẹ́ kí n fún yín ní mílíọ̀nù lọ́nà ogún náírà 20 million naira ká fi kọ́ ilé ilé tẹ̀ fẹ́ kọ́ wọn làwọn ẹ̀bá ó wọn ní náà ni wọ́n sọ kọ̀ǹgọ́sílù tí wọ́n sọ sẹ̀kẹ̀rẹ̀ sókè pé èèyàn rèé wọn ni ọ̀nàrẹ́bù rẹ̀mí ò ṣe ni wọn ni náà ló ti ya bátànì ọ̀pọ̀lọpọ̀ nǹkan kalẹ̀ tí sì ń ṣe fónílé ṣe fàlejò wọn ni omilẹ́gbẹ́ àwọn sí àkànṣe eléyìí tó jẹ́ pé bílíọ̀nù gbé bílíọ̀nù pọ́n náírà iná ló ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ni ẹ máa wò ó lára rẹ̀ ni mímọ pèsè ẹ̀rọ amúnáwá transformer fún àwọn agbègbè tó ti pin lọ bẹ́ẹ̀rẹ̀bẹ́ wọn ni bákan náà iná ní pèsè iná ìtànsórùn iná tí ń lo ìtànsórùn lẹ́gbẹ̀ẹ́ títí street light solar street light nù tẹ́ ẹ mọ́ ìmọ̀ pèsè kàngádẹ̀rọ bọ́ọ̀lù fún ọ̀pọ̀lọpọ̀ agbègbè wọn ni wọ̀nyí ni díẹ̀ lára ẹni tí ń ṣe àfihàn rẹ̀ wípé adarí rere eléyìí tó ní àfojúsùn tó dáa ẹni ọ̀nàrẹ́bù rẹ̀mí ò ṣe ni o wọn ni ẹ wá mọ́jà kí àwọn débẹ̀ nǹkan dákẹ́ wọn ní sẹ́ mọ̀ wípé gbogbo àwọn tí ń jẹ́ haúsá community eléyìí tí ń jẹ́ àwọn èèyàn wa láti àgbọn ara wa eléyìí tí wọ́n ń gbé ní ẹkùn ìdìbò gúúsù ọ̀yọ́ ọ̀yọ́ south senatorial district wọn ni àwọn náà mà tún dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù rẹ̀mí ò ṣe ni wọn ni làwọn náà fi wá ń dúpẹ́ lọ́wọ́ wọn o wípé gbogbo tí rẹ̀mí ò ṣe ni ti ṣe sọ́dọ̀ yín tí ẹ̀yin èèyàn wa láti àárẹ̀ wá tẹ́nà wa ti ń sọ̀rọ̀ pé bọ́ bá ku ìràwọ̀ kan lójú ọ̀run tí ọ̀nàrẹ́bù rẹ̀mí ò ṣe ni iná ni àwọn ò ṣe o bọ́ bá di àsìkò ètò ìdìbò ìṣe làwọn ò dìbò rẹ̀ eléyìí tí ó kún kẹ́kẹ́ tí ó tún máa ṣẹ̀dá lẹ̀ wọ́n ni gbogbo àwọn tí ẹ jẹ́ àárẹ̀ wá community eléyìí tí ẹ ń bẹ ní alápàtà àpẹtẹ àwọ́tán àti agbègbè tó yípo wọn ní náà ní ẹdúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù rẹ̀mí ò ṣe ni ó pé ẹ̀gbọ́ ẹ̀yìn yín ni kẹ́ni ó lè ṣèmí àwọn ọ̀pọ̀ dọ́wọ́ bo eléyìí jẹ torí pé ọ̀làgbà pọ̀ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n wá jùbọ̀ fi ọwọ́ bọ̀ tí wọ́n sì gbé síta fún àwọn oníròyìn ìyẹn comrade alabi caleb comrade kehinde adegoke comrade joseph abiodun ọ̀nàrẹ́bù wọn ni ọ̀nàrẹ́bù rẹ̀mí ò ṣe ni iná lọ́mọ ti pèsè ẹ̀rọ amúnáwá transformer eléyìí tó tóbi 32 transformers fún àwọn agbègbè jágbègbè ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni ẹ̀sìn wa mọ̀ wo àwọn eléyìí tó ti sọ fáwọn èèyàn pé òun ó pèsè fún wọn nínú àwọn transformers wọn lọ jẹ́ 32 transformers wọn ni nínú rẹ̀ iná ló ti pèsè 32 wọn ni ẹni tó sọ wípé òun ó ṣe 42 transformers tó ti wá gbé 32 lẹ̀ ó ní ẹ̀ka ṣàìmọ̀ wípé iṣẹ́ mẹ́yẹ ẹ̀bọ̀ lápò ni wọn ni ẹ̀sìn wa mọ̀ wo àwọn agbègbè méjì kan àwọn náà tún ti bèrè fún transformer wọn ló sì ní pé nígbà tábàbí ránṣẹ́ mi jí ẹ fọkànbalẹ̀ wọn ò gbé dọ́dọ̀ yín ẹ sá pèsè àyè tí wọn ò gbé ẹ̀rọ amúnáwá sí wọn ní ẹ̀sìn wa mọ̀ wò ó ti pèsè ajílẹ̀ èyàn fertilizer kódà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ìní ọ̀sìn ń gbádùn tí wọ́n ń sùfèé lọ sórí oko wọn ló tún ti pèsè fọ́ọ̀mù eléyìí tí ṣe ti ìdánwò aláṣẹwọlé sí iléèwé gíga UTM form ele to ni to le ni egberun meji o ti pese re fun awon akeko ni agban gusu oyo koda gan won ni form idawo waek ele to le ni egberun kan ati abo ele ti pese o fun awon eyan te mo GCE form ati opolopo scholarship eto eko ofe lo ti pese fun orisirisi omi lengbe awon awon akeko ni agban gusu oyo won ni kawon ka die kawon menu dake mo ni ninu nkan ti remi o se ni to ti won ni bo se nse leyin dun ma won o tori pe nfi ife han sawon ara adu o
4: iroyin kan o sare de iwaju mi mo si ni koni da ki awon to ni iroyin ohun ki a mo gbo ninu we iroyin ti Nigerian Tribune oni mo ti ri iroyin yen ni oju ewe keta won pe awon ti won je akeko lorilede wa Nigeria ah iwo ti ku nle eko o se yi o won pe awon ti won je akeko lorilede Nigeria won pe lati ojo kini ninu osu kewa odun ele ita wa nbe yi oro ti di muso fun won o nitori pe ijọba apapo ti setan lati ma fun won ni data lofe data of 100 MB free data daily ojojumo ni won mo gba 100 MB ni won pe lojojumo ni won be si ni ma gba bayi o ti won si ma samulo re fun eto eko won eni to je alakoso fun eto eko nile yi dokita Olatunji Alausa ona lo salaye oro hun ninu eto kan eleyi ti won gbe kale eleyi ti o wa fun eto lati ma se igbelaruge fun eto eko lorilede wa Nigeria o je korod kodi mimo wipe ijoba apapo lorilede wa Nigeria ona lo ti setan o lati bere si ma fun awon ti won je akeko lawon ile eko gbogbo ni data ofe leyi to je wipe 100 MB ona ni won ma gba lojojumo lati ojo kini ninu osu kewa odun eleyi ti a wa nbe yi o won ni ijoba apapo in lo pe o se dandan o si se pataki fun awon ti won je akeko yi lati ma ni anfani si oro eleyi ti nbe nle yi o won ni koda gan awon akeko eleyi to je pe ojo ori ti won won pe o kere si odun 24 won pe won mo bi won o se se oro ti won hun leyi to fi ja wi pe oro ti won na yo mo ni se pelu a nlo data nitori pe oro gbogbo to ni se pelu eto eko lori ero ayelujara ati loju opo agbaye gbogbo won lo se pataki fun won lati je pe ki awon na ki won le ba awon akegbe won ki won le ba won lagbaye leyi to si je wi pe won mo samulo re lona ti o fi mu ke eto eko won ko ni tumo gan iroyin yagun gan sugbon mo ra mu lerefe wi pe ikanni lagelu ko ni da ka e ma fe ti koru iroyin yen nibe
5: Amadide ṣugbọn yi are Bola Ahmed Tinubu won ni saju eto dibo gbọdun 2027 ina lo ti ro awon ti won je adari elesin kristiani pe e gbọ o e ma lo ori pepe yin lati ma fi soro to le da arin iluru o e ma soro ile ti yo ma je itutu okan fun omo Nigeria e si ma ba won soro ko da yin gan e ri daju pe ko pa o ninu eto dibo eleyi ti nbo ni okan yo won ni are Bola Ahmed Tinubu lo fi oro hun lede ni bi eto ile ti won pe ni International Synod of Charismatic Archbishops
4: okay
5: won ni eleyi to waye ni ibi ti won ti nse eto ohun eleyi ti won ni National Christian Center lo ti waye ninu Abuja e to si soju are Bola Ahmed Tinubu nbe ina ni eni ti se akowe ijoba apapo orilede Nigeria Senator George Akume won ta si salaye oro wi pe e ma lo pepe o lati soro to le da
4: e ja ma rele ewe ja nfe yi gba won ni egbe osise lapapo lorilede wa Nigeria ti fo hun le fun awon ti won je igbimo alase eleyi ti nbe ni olulu le wa ni ilu Abuja wi pe awon ti won je oluko won ni ki e ma gbe eto kan kale ka ma so wi pe baba re eyan ta gba wole igba na lati mo ba se se fun lase fun yin ni promotion lase fun yin ni agbega lenu se won pe mo gbe yen wa fun awon eyan yi nitori wipe ojo meje pere lawon fun yin lati se atunse fun awon nkan kankan to ye ke se won ni lara awon atunse ti won si fun awon ti won je awon o ti won je alakoso o na ni wipe nko eto sisamulo awon eyan ti ojo ori won ba to odun 5 ni 60 ni ye pe ki won si wa lenu se pe ki e na wa lara awon eto ti won se won ni kori be gbogbo awon tawon kale oro
5: so meji ti ko
4: ja mo lo le wa
5: ja lo eh bi a ba ti dide Amiru Lukman Tinchan
4: aji ti de
5: eh ni e ma pade ni
4: be ni jimo lo yin ni adupe
5: titi eh spider sọ́dà ló lùmẹ́ ṣe
4: ìsìnkìdì
5: rẹ̀ fẹ́ ṣe rí ẹ̀fẹ́
4: ni lọ́nà
5: sọ lè ka náà tẹ́nẹ́dẹ́lẹ̀ tó bá ní ọkà ẹ̀ṣẹ́ yóò ní àfúwájá
4: kò lè kíyàn lé
5: o lè ka yà sí
4: sọ pé kò kíyàn lé
5: rárá
4: ó yà gbẹnu sí kò sọ pé
5: ẹ kò túmọ̀
4: gbogbo lé o
5: yà sí titi wa gbadan ko abidemi lo ko temi o akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se lo ro bo ba pe ti a ma se lojo ale seun o oni yo san wa si daada
4: ami ase dumare ere gbogbo o tun di osan lagbara lowo olorun oba lori iroyin eleyi ta pe ni gudugbe ago mejila sa ago kan ni titi wa digba na mo nki wa wi pe ojumo toni ojumo ayo na ni o je fun wa o ire gbogbo yo si to wa wa folashade ajala loruko temi ti mo nje eseun tembo

0: Ẹ̀rí àpèjúwe ànábì sáwájú ọlọ́run.
1: Fàjírò lọ́kọ̀ bàbá.
0: Kò yàtọ̀ sí àpèjúwe ànábì Ádámù àléyìn sọ́lá tí wà sọ́lá.
1: Ó láwùn gbọ́ àrùn rárá.
0: Èyí tá a dá tí ò ní bàbá tí ò níyà.
1: Ọba tó dára ẹ̀ tó fi ra ẹ̀.
0: Àgbà lérò pé èèyàn kan máa bẹ lókè èpè tá ẹ̀dá kan wà lókè èpè tí ó máa jẹ́ èèyàn. Ádámù lórúkọ rẹ̀ ọ̀jẹ́.
1: Àṣẹdá sọ ọmọ.
0: Ara ìlakọ́ ó ti jáde.
1: Ọtún tẹ́lẹ̀ pẹ́.
0: Abo tara rẹ̀ jáde.
1: Nǹkan kò mọ ibi tó pín sí.
0: Ìran oníranran ó ti ara tiẹ̀ jáde.
1: Ọmọ ẹ̀yẹ pè ya ọba
0: rẹ̀. Ẹ̀yà ó sì pọ̀ látara àwọn àrọ́mọdọ́mọ rẹ̀.
2: Tí ò rí èèyàn ló mọ̀.
0: Láti bẹ̀rẹ̀ ayétayé ó sì fi dópin lè yóò fi máa bẹ lókè.
1: Mi ò rí irú Ọlọ́run èyí.
0: Síbẹ̀síbẹ̀ báwọn méjèèjì ṣe jọra wọn. Sẹ́nìkan ta lè fi ṣàfiwé Fílí Dùmọ̀rì.
1: Mi ò rí irú Ọlọ́run èyí rí ọba tó.
0: Wàhálà nínú iṣẹ́ rẹ̀. Nínú ìṣesí rẹ̀. Nínú ìròyìn rẹ̀.
1: Ọgọ́gọ́ Ọlọ́run ìyanu. Ìjì ìjì Ọlọ́run kọ̀ọ̀kan.
0: Láà.
1: Ọba tó ń kọ́ba dépò mọ́ kọ́rí.
0: Ààrẹ nìkan títí ẹjọ́ ti Fílí Dùmọ̀rì rárá. Ọmọ èdè yẹn ni kó ṣẹ̀ wá. Ó sì wá tọrọ àforíjì ká sì foríjì.
1: Oríbalẹ̀ máa.
0: Ẹlòmíì tún burú nù wa kì í tún foríjì.
1: Fákìkì òṣùpá mi fọ́ba olórin kì táwọn ayé ń kì láwọn orí.
0: Wá wo ibi tádá ni wáyé ti wá yàtọ̀ sọ́mọ èèyàn.
1: Ṣùgbọ́n àdékàwọ̀ ìpìlẹ̀ máa. Tàbára kàmú làlàkà.
0: Ìwọ́ ti ń fẹsẹ̀ jẹlẹ̀ pé kó má kí mọ́ láéláé.
1: Ìṣàrè.
0: Ọ̀tá ọ̀run lọ tá a ti ò lè bá sọ̀rọ̀ mọ́. Dáni wáyé ló sì tún pèpè fáwọn tó ṣe é pé wá túbà.
1: Kókì tó ga jù ní kìkì.
0: Kàlí wá foríjì wá sọ́dọ̀ mi. Àwọn tó bá tún wá ṣe bẹ́ẹ̀ tó tún wá foríjì lọ síwájú Ọlọ́run.
1: Àti báwọn àwọn òní mú kí mò ń gbọ́.
0: Yàtọ̀ fún Pọ́lọ́run ó tún foríjì wọn. Àjùlọ Tọ́lọ́run ní pé yóò tún wá padà kẹ́ wọn.
1: Ọba tó tọ́ Ọlọ́run yọ.
0: Kábíyèsí Elédùmọ̀.
1: Ṣẹ́mi Ọlọ́run onírántí olóòtú ayé olùfarati.
0: Lorúkọ Ọlọ́run ọba yìí mo fi ń kí wa láàárọ̀ yìí.
1: Ajagunṣẹ́gun tí kìí ṣeun tì.
0: Àpò ìwọ̀ ọjọ́ ńlá.
1: Tí kìí panitì àdìgbà ọba sáàtì.
0: Ẹ̀ka àbọ̀sáyàjọ ọjọ́ Jímà mí ìjímà olóyin inú ayé.
1: Bàtà tó tún lápìtì ẹ máa ro kúrò ọba tó kù tì.
0: Èyí ò ní já ṣe mọ́ lágbára Ọlọ́run.
1: Aṣọ ló ń sọ̀rọ̀.
0: Èké àti gẹ̀ lórí akẹ́yìndé gbẹ̀gbẹ́.
1: Bẹ́ẹ̀ni mo kí olùdúró ti.
0: Pin àwọn òjíṣẹ́.
1: Débí wọn mo fẹ̀yìn tì í. Ehe láǹtí láǹtí.
0: Ànábì ta ròyìn ẹ̀ títí tà lé ròyìn ẹ̀ tán.
1: Láì ló ní ibi tuntun ọba tó ń dání láyé mo fẹ̀yìn tì í. Ọ̀tá tó fẹ́ràn láyé ló ń bá ti. Èmi á máa gbádùn lọ títí.
0: Àwọn àgbà fà á pè ní alayé lọ́run.
1: Báwo ti kì í jọ títí àwọn tó bá mọ̀ ọ́ lólùfẹ́.
0: A lo dáúlà àti ẹ̀nú ayé. Gbogbo adarí orun tó bá fẹ́ nífọ̀kànbalẹ̀ lókè èpè pàápàá jùlọ àwọn onígbàgbọ́ òdodo.
1: Bẹ́ẹ̀ àti lọ, ọba aláṣẹ láyé àti lọ.
0: Àfikájọ tẹ̀lé lànà rẹ̀.
1: Àwọn àfọlọ́run kò sẹ́ni náà tó tún lè sọ lọ.
0: Láyé ó ṣe rọrùn àti gbé.
1: Yàyà fọlọ́run.
0: Tó bá tó wá dọ̀wọ́n àláhírà.
1: Àsọ̀rọ̀ má ta ṣe má lọ lọ́run.
0: Òun náà ni gbogbo ó tún lọ ké bá.
1: Ọlọ́run ilẹ̀ jẹ́ méje èèmọ̀.
0: Báwo a bí Ọlọ́run kó ṣèdájọ́.
1: Wá méje ẹ̀wọ̀ Ọlọ́run.
0: Òun náà tún lólùṣepẹ̀.
1: Ìlà ń ṣe fún Ọlọ́run méje ìṣẹ́ fáwọn àríwá.
0: Ọlọ́run ṣe o.
1: Wá dámọ̀ òkùnkùn wa lọ́run.
0: ogun am baba wa imamu ka kiri agbanla aye baba wa agba imamu ile ibadan ti council

Peter. Alaja,

ẹ lórúkọ gbo àwọn tó ṣe pé wọn ni ọjọ ohun ayọ ṣe lópin ọsẹ yìí abakaloku ọjọ ayọ ni dọjọ ẹkọ àwọn tó lọ́jọ́ bí lọ́nà tàbáwọn tó ń ṣe ti wọn lọ́wọ́ òkú ọmọ lọ́jọ́ bí inú oṣù kẹsẹ̀ gẹ́gẹ́ bí lúpọ̀nà ọmọ tìjà àtàwọn tó kùn náà lágbára elédùnmọ́ lọ́nà ọmọ tìjà ni mo represent September 15th by his grace ọ̀ṣẹ́gun tó ń bọ̀ ní àwọn tó mi àjẹ́rì ìkà September 30 ọjọ́ ìsinmi ajamda láti ọdún sí September 27 ọdún wá sí ọmọ mi

àgbà nílẹ̀ Yorùbá. Olókùn kan ò ní gbùngbùngbùn kó mà níbi tá a ti fà á wá. Ló jẹ́ tàwọn àgbà. Èyí tí í ṣe ọ̀rọ̀ pọ́nbélé òdodo ọ̀rọ̀ nípa ó ń ṣe Ọlọ́run ló ń gbọ́ yìí. Àwọn tó jẹ́ ànẹ́bí Ọlọ́run. Mo ṣe àwọn nǹkan kan fáwọn kọ̀ọ̀kan wọn tó kọjá òye irú wa lè gbé. Ẹlòmíì ò ti máa wónú làákàyè ara rẹ̀ pé wọ́n ó ṣe operation fọmọ kékeré. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sì rán ibẹ̀ yóò sì gbẹ fúrú padà. Ọlọ́run gbẹ̀gẹ̀ gan. Fojú tayé àti bí wọ́n ṣe mọ wò. Àwọn àtòjíṣẹ́ rẹ̀ la máa ń sọ ń pa rẹ̀. Ní màá ṣọ̀rọ̀ dókítà àti nọ́spírí àdúgbò tí ń la màá sọ pé wá ṣe. Àwọn màláíkà Ọlọ́run. Ǹkan tá a fẹ́ kọ́nú ẹ̀ náà ni pé ní kì í ṣe tí wọ́n fẹ́ kíta yóò kọ́. Ọlọ́run dá òjíṣẹ́ Ọlọ́run tẹ́dá tó pé tí kò ní kínníkínní ẹnikẹ́ni nínú. Wọ́n tí wọn ò bá fìdí ìtàn yìí múlẹ̀ ó máa wò pé ẹyẹ́bẹ́ yẹn ló náà. Wọ́n náà máa bínú ọmọ làkè yìí yé. Wọ́n náà máa ṣọ̀tẹ̀jọ́. Wọ́n lè sọ pé torí pé wọn ò dá sí Nàìjíríà. Wọ́n bá wọn ṣòṣèlú Nàìjíríà yóò ṣọ̀tẹ̀. Rárá. Kò mọ̀ bá nírú ìròyìn yẹn kí ìròyìn bí ò mọ̀ bá kàn nẹ́bí. Jẹ́ pé kékeré ládání wáyé ti fọ igbá ìyá rẹ̀ mọ́. Àkìtàn ni tó gbàdọ̀ ti mọ́ra. Onísùúrù ni tẹ̀lé tán. Alámojúkù tí kìí ka ẹ̀bí tí kìí ka ìwọ̀sí tí kìí ọ̀. Alámojúkù tí máa mójúkù bí àìṣedédé ọmọ ilẹ̀ kejì. Lọ́kàn àánú lànẹ́bì tí máa gbé nǹkan fún yìí. Ṣáájú ẹ̀dá lọ́kàn àánú lójú àánú kìí fẹ́ romijé lójú ọmọ làkejì. À á gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń pa ó ń ṣe Ọlọ́run tí ó ṣe é lè. Ṣùgbọ́n ohun tó ń gbọ́ lẹ́ni tó bá gbọ́ ohun tó padà rìsọ́ọ̀tì sí wàá kí elédùnmá.

0: Oṣu karun wọn bi yin. Ṣugbọn splash le ti jẹ ta kọkọ.
1: Bẹẹni.
0: E wa gbori wole ni lagenu lele keji. Melo le play la re.
1: Pakole ni a.
0: Bere.
1: Eyo kan pere.
0: Ṣugbọn ko le ti ko. E ti gbọ ye nje bayi o.
1: O ta mi bọ.
0: E gbọ. E ti gbọ pe ta lo wa le gbe yin. Mami ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn náà ń gbọ́ báyìí.
1: Àwọn náà ń gbọ́, àwọn náà wà ní pẹ̀lú mi.
0: Ọlọ́fà o. Alhamdulillah.
2: Ayọ̀ ṣe o.
0: Ẹ káàárọ̀ máa o.
2: Ẹ káàárọ̀ wà. Ẹ káàárọ̀ sà.
0: Àkó ojúmọ́ o, congratulations o.
2: Yes, sir.
0: Ojàrí ẹ. Yes, ma.
2: Akọ́lá Jíbòrò.
0: Adúpẹ́fọ́lọ̀.
2: Láyọ̀
0: lágbára ọlọ́run. Ayà, o ti jẹ́ sáyẹ̀, yóò kí láyọ̀ ń Eyi ti e lo jima gan tele yo lo toni.
1: Ah, yo se lo.
0: Oda, congratulations Mr. Ridwan, congratulations. Congratulations. Eh so to fi je pe 500 naira le play, ngba ta so pa anfani meta nbe.
1: 1000 ni owo yen. O play ko ti slash, o play ko flag.
0: 1000 le ni lowo. Abi
1: owo aburo mi toro 1000 naira ro yi
0: e toro lowo aburo yi
1: bo o wa pay 3000 fun mi 1000 please afi 2000 ku guide me
0: every guide e fe fi 2000 yo ku guide so e wa yin enna 500 because it's splash enna kan si lagelu okay da congratulations eyin le je 1 million na eyin le je 1 million naira congratulations won ma pe yin laipe yi e si wa ba e pada yoju lojo tuesday won ma salaye everything fun yin won salaye everything fun yin so bo se je niyan lagba be yen lead me to my destiny bo se je niyan o ko wa tan sibe o ko tan sibe o tori pe to ba di ago meji la losan ní ìkànnì ti splash 105.5 lórí ètò ta lọ́ta láago méjìlá lọ́sàn-án yìí 500,000 tún wà ó ọ̀jẹ̀ láàárọ̀ ọ̀sọ́ ipò ò ní jẹ lọ́sàn-án o ó ti á tún jẹ láàárọ̀ ọ̀sọ́ pò ò tún ní jẹ lọ́sàn-án ibi ọ̀rọ̀ káàsì ẹ̀ wà ní ẹ̀kọ́ mẹ́nibọ́dì rí ìgbìyànjú lè já gbà ẹ gbìyànjú ẹ̀ bọ́bá dago méjìlá lọ́sàn-án ké 500,000 nìkan àwọn owó míì náà tún pọ̀wọ́lé ṣùgbọ́n tó gara jù lọ́sàn-án nìyẹn bó ṣe máa jẹ́ nìyẹn títí ọ̀sán lago méjìlá tá a pàdé ní ìkànnì splash 105.5 fm lórí ètò ta lọ́ta ọ̀làwálẹ̀ amzat náà ní tọ́ striker ilé ètò gallant gan.

0: fèjì sọ̀rọ̀ yín rèé mímọ́ lọ́ṣọ́ ọmọ àti ìṣọ́lá nílùú ìwò lódò ọba àtẹnibọlá àtẹnibọrẹ.
1: Gbèsè mi lọ.
0: DJ Spider ló jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi.
1: Ọba lè dùn.
0: Mo ní gánmọ́ná lágbára lọ́wọ́ ìṣẹ̀dá.
1: Mo dìgbà, mo jẹ́ tó ń dàgbọ̀n. Mo
0: tún ti ń jáde lọ láàárọ̀ ìlọ sẹ́nu iṣẹ́ àwọn kan ti wà nídìí ọjà àwọn kan ti wà lọ́fíìsì.
1: Jẹ́ kí n dé, kó mọ́ fi.
0: Ọlọ́run dakùn mọ́ jẹ́ sọ kó pàdé ara wa nígbà tá a bá padà wọlé.
1: Ẹ̀fọ́
0: lánàbì lọ́dọ̀ rẹ̀. Sọlọ́sẹ̀ tó lọ nígbà tá a parí ìtàn ànábì isa.
1: Àìmọ̀.
0: Ànábì Musa.
1: Ìtú àìmọ̀.
0: Alẹ́ ìsọ́látù wa sálá.
1: Ojúmọ́ tó.
0: Lágbára Ọlọ́run lónìí, a bọ̀ sínú ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam.
1: Tó ti mọ́ lọ ní.
0: Adéwálé Àyìndé káàbọ̀ sórí ètò.
1: Ìrúkọ
0: tẹ wà lójú òpó ti ìkọjú sí mi ìkọjú sí ọ Facebook ti kan ní lágilú mo kí yín ẹ ṣe bẹ ti wà ńbẹ ojú òní ti yín Ọlọ́run ló wà pẹ̀lú ẹ̀yin náà.
1: Àwọn tí wọ́n yà lọ́dọ̀ mi jẹ́jẹ́ ni.
0: Bá a bá dé bí iṣẹ́ ṣíṣe là á ṣe bàbá wa ti wà níkàlẹ̀ láti inú ilé olúniládé.
1: Ẹgbẹ̀ṣẹ̀ o kọ́láwì kò mú yà lọ́dọ̀ mi.
0: Lọ́ládé Sunday mú ìwá.
1: Ẹ bá dé.
0: Ọmọjọ daddy thank you so much for being there.
1: Ìkọ́ta àkájẹ́ wá mi wá ojúmọ́.
0: Abẹ́ báńkì gbogbo lé ẹ̀sìn dárúkọ yín ẹ̀sọ́ bíi tẹ́ẹ̀ tí wà lẹ́kùnrẹ́rẹ́ ká tó wọ ní ètò bismillah yàṣẹ.
2: Alhamdulilayi minna sayyidani rajim bismillahi rahmani rahim wasalaatu wasalaamu ala asrafil mursalina sayyidina habibina wa rasulul karim sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallim. O kọ mi ni Mokada Abdul Qadir Abdul Latif Olunlade.
0: Àgbàlagbà Ọlọ́run di ẹpẹ́ fún wa. Dárúkọ yín àfa.
2: O kọ tèmi ni Mokada Latif Gasali Olunlade.
0: Ọlọ́run di ẹpẹ́ fún wa. A rí yín pé bàbá gbogbo àtàbá pè yín lẹ máa dá wa lù bẹ́yìn náà bá ń pẹ̀lú nǹkan oníkọ̀ fún yín. Ọlọ́run náà bí lọ́dọ̀ lọ. Ta ni Muhammad Rasulullah.
2: Sallallahu alayhi wa sallam.
0: Ta ló bí? Ta ni ìyá ta ni bàbá ẹ̀? Irú èèyàn wo ló jẹ́? Bó ti ẹ ti jẹ gan? Ṣé ànábì náà ni? Bó la nábì tí ẹ ti jẹ́ bó ló ti rìn? Bó la bí sí? Ọmọ ìlú wo ni? Ọdún mélòó ló fi jíṣẹ́? Ìgbà wo la bí? Ìgbà wo ló kó? Ẹ jẹ́ káwọn tí ò ní mọ̀ púpọ̀ nípa Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam kí wọ́n tún kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Al-Qur'an lẹ́nu yín bàbá. Bismillah.
2: Adáwọ̀pẹ́ fún Ọlọ́run.
3: Alhamdulilah.
2: Adáwọ̀pẹ́ fún Ọlọ́run.
3: Alhamdulilah.
2: Àtọ̀rọ̀ kí á jìgẹ̀ fún Ànẹ́bíwá Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
2: Àti Ọlọ́run àti Ọlọ́run kọ́ lọ máa bá Ànẹ́bíwá Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
2: Àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀.
3: Ami.
2: Kọ́ wa mọ̀ lórí Ànẹ́bí nìkan kọ́ lọ bá gbogbo àwọn tí a tẹ́lẹ̀ ojú ọ̀nà ti Ànẹ́bíwá Muhammad.
3: Àlọ́ Àbíbàláyì jí tàn ṣáàdàtà.
2: Bàbá náà àkọ́ra sí bí mọ́jọ́ tó ṣe láéláé. Aláfíà ara gbogbo ọlọ́mọ bá ní ṣe fún wa. Bàbá àgbẹ́ ńlẹ̀ ọlọ́run ẹsẹ̀

0: bẹ̀rẹ̀ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ànẹ́bí wa mahama
1: sallam.
0: Bẹ́ẹ̀ bá ti mẹ́nu bá ọ̀rọ̀ ànẹ́bí
1: sallam.
0: Ọba tó dá wa gan nínú sámà inú rí ó sì máa dùn.
1: Alhamdulillah.
0: Bẹ́ẹ̀ náà ni àwọn mọ̀lẹ́kà àwọn náà wà sọ pé ọya ẹ̀yin yòókù ẹ̀ wa máa gbọ́. Ọ̀rọ̀ ànẹ́bí ni wọ́n ń sọ. Inú wọn wà á máa dùn pé bí ẹni pé ànẹ́bí ti ń bẹ níwájú.
1: Alábí bàlá ìjì tán ṣáàdàtà.
0: Àwọn wòlí ọlọ́run kan bẹ ní ìsìn bá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ànẹ́bí. Ẹlòmíì nínú wọn yóò tilẹ̀kùn mọ́ rínú ilé ni. Tí ó ti máa fara gbolẹ̀ fọlọ́run tí ó máa wárìrì ara bíi pé kó fojú ka ànẹ́bí lójú.
1: Àìsàn
0: tẹ́jẹ́ ànẹ́bí ò sí lára rẹ̀
1: o.
0: Ọ̀tá ló ń pilẹ̀ ń bá ànẹ́bí sí tẹ́lẹ̀. Pàtàkì ànẹ́bí ò sí lọ́dọ̀ rẹ̀. Pàtàkì ànẹ́bí ò sí lọ́kàn rẹ̀. Kódà gan kò sí nínú ayé rẹ̀.
1: Ànẹ́bí sì jù bẹ́ẹ̀
0: lọ. Ànẹ́bí wa Muhammad. Bíbí ànẹ́bí bíbí kan tó lágbára ni. Tó sì yàtọ̀ sí gbogbo bíbí ayé pátá. Bàbá tó bí ànẹ́bí wa
1: Muhammad.
0: Ọ̀njẹ́ Abdullahi. Ìyá ànẹ́bí wa Muhammad ọmọ wa ń jẹ́
1: Aminatu.
0: Bàbá tó wá bí ànẹ́bí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ilé ẹbí máa sọ pé wọ́n bí ànẹ́bí ní Wulida Liyatima. Wọ́n bí ànẹ́bí ní ọmọ òrukàn tí ò ní bàbá. Níjọ́ tí oyún ìyá ànẹ́bí bọ́ ti yẹka bẹ́ẹ̀ náà nu tó ti dúró sí ìyá wa Aminatu la tí ìyá ànẹ́bí wa Muhammad tó bàbá ànẹ́bí tó ti sìnrìn àjò lọ Sam. Oyún náà ni bàbá ànẹ́bí gbọ́ pé ìyá wa Amina lóyún nú. Sallallahu alayhi wa sallam. Bóyún ti develop. Bó ti ga oṣù kejì oṣù kẹta báwa ti máa ka hun ṣe é mọ̀ pé nígbà náà iye tí ń ka oṣù àwọ̀ ọ̀mà bẹ́ẹ̀ náà lè iye tí ń ka ọjọ́ àwọ̀ ọ̀mà ẹ̀yọ ní ìsìn lọ́lọ́run ní kọjá kọdé ká máa kà á kọjá rọrùn ìgbà náà tí ń bá ní ẹ lo 1000 years iye ẹjọ́ tí ń fi lo àmà tí ń bá náà lo 3000 iye tí ń fi lo àmà ti sin ìlà lè sí fúnra ara wa tí wọ́n ó ṣòro sí fún wa. Torí tá a bá ní a máa sí ìṣẹ́ lọ́wọ́ fẹ́ wà ń bẹ̀. Látara pé kí ni ànẹ́bí wa Muhammad. Bàbá rẹ̀ wá lọ sí Sam torí ọlọ́jà ni bàbá ànẹ́bí ẹ ti lọ́mọ ìtajà ni bàbá ànẹ́bí
1: sínra
0: tí ń tà ni bàbá ànẹ́bí kátàkárà ni ojú ọ̀nà iná ni lílọ tí bàbá ànẹ́bí lọ bàbá ànẹ́bí ọ̀darí
1: wọlé
0: mọ́. Iná ni ita dé sí ìyàwó Aminá wà ń dá nǹkan ìgbé. Ìyàwó Aminá wà ń bá bọ̀. Ìyàwó Aminá ń bá bọ̀. Ìyàwó Aminá ń bá bọ̀. Nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n lọ kí ìyàwó Aminá nígbà tí ń bẹnu yóò ànẹ́bí tí ànẹ́bí fi yàtọ̀ sí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run mẹ́wàá ni.
2: Ànẹ́bí ọlọ́run mẹ́wàá.
0: Bí a lọ kí ìyàwó Aminá. Bí a lọ kí pé ọkú ìmúra ọmọ ti ń bọ̀. Tí a lọ fi wẹ́ ẹ̀kọ́ ọmọ ànẹ́bí wa
1: Muhammad.
0: Láì ṣe pé ànẹ́bí ti dáyé. Aláàkọ́ òní ànẹ́bí wa Adam.
1: Aago
0: kan ni wọ́n ó sì lọ. Lọ́sọ̀ pé mo wá kí ọ wọ ìyá ànẹ́bí
1: torí
0: ìwọ kọ́ la wá kí àlejò tí ń bọ̀ kú palẹ̀mọ́. Ẹlẹ́gẹ̀ẹ́jì òní ànẹ́bí wa Ibrahim.
1: Aleṣọ́látù
0: wa sàlá. Òun náà ti lọ kí ìyá ànẹ́bí ó kú mọ́ra ọmọ tí ń bọ̀. Ọmọ àlùbáríkà ọmọ àdùnnú ọmọ rẹ pé kò sí irú rẹ̀ láyé gbogbo wọn lọ kí ìyá ànẹ́bí wa Muhammad bẹ́ẹ̀. Ọmọ tí wọn ò tíì bí ni o. Sọ́lá ànẹ́bí wa Muhammad sọláre wasala tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ yóò mọ̀ sọ fún màmá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan ò ní ṣe yín
1: abúlé
0: ò ní ṣe yín sọláre wasala nínú oyún náà ni nínú ànẹ́bí tó lè gbé ọlọ́run ṣẹ̀dá ìròyìn ànẹ́bí tá à ń sọ yìí lónìí ànẹ́bí yàtọ̀ sí gbogbo èèyàn.
2: Bàbá nínú parí ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ kan o ẹ dákọ̀ ẹ jẹ́
0: sọ́dọ̀ ọ̀tajà sọ́dọ̀ ọ̀tajà sọ́dọ̀ ọ̀tajà
2: ẹ jẹ́ ntajà náà yẹn èèyàn mo mọ̀ pé ti ń dùn ọmọ yín bí ṣe ń dùn mímí náà kákẹ́lá pàdàdé ta tẹ̀síwájú ẹ kó kalẹ̀.
3: Ó ti gbìyànjú o. Ilé ẹ̀kọ́ girama United Christian Secondary School Omi Adio Ibadan ti ṣètò láti ṣe ètò ayẹyẹ àádọ́ta ọdún ìdásílẹ̀ iléèwé náà láti fi ṣe ìrántí iye ọdún tuntun ẹ̀kọ́ tó yanrantí ti ń wáyé ní ilé ẹ̀kọ́ ọ̀hún àti ipa tó ti kó sáhùn gbòòrò ètò ẹ̀kọ́ tó ń ti ìdàgbàsókè àwùjọ. Ayẹyẹ ọ̀hún tí yóò máa wáyé fún ìdí ọ̀sẹ̀ kan gbáko ni yóò bẹ̀rẹ̀ látọjọ́ ajé tí ṣe ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Àìkú ogúnjọ oṣù kẹsàn-án ọdún 2026. Àwọn tí wọ́n retí níbi ayẹyẹ náà ni àwọn akẹ́kọ̀ọ́ jáde àwọn olùkọ́ òbí àtàwọn ẹ̀ka àwùjọ míì láti jọ kórapọ̀ sí ìrántí ayẹyẹ àádọ́ta ọdún ìdásílẹ̀ iléèwé girama United Christian School ibùdó ayẹyẹ ni gbọ̀ngàn ilé ẹ̀kọ́ ọ̀hún títún yóò sì máa bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́wàá òwúrọ̀. Ilé ẹ̀kọ́ United Christian Secondary School. Ti won da sile lodun 1976 lo ti kopa pataki. Ti dagbasoke awujo to isirapare ninu aye awon akeko jade. Ti ti oko to ye poro ko si dawo duro. Ni won fi kesi gogo awon toro kan. Lati wa ba won se aye adoso odun idasile. Fa se yori alailegbe.
4: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is gonna get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
5: Ow. Top true. That one means say I go get full supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
4: Yes, so whether they support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you're not going to like miss. For more information, make a quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this so don't get offer.
6: Oh no, my pen has stopped.
7: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
6: Oh, your favorite pen?
7: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
7: And writes up to 3 kilometers. That's why I trust it.
8: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.

0: Arimode yi Apolori omo Salami Lagelu FM 96.7 Felele lawa ta tin pase bi oba
1: Ẹyin temi nile loko lona oja e ma gbo eto Olaiwola o emi Saidu Supa Saidu P ti gbo aye mo na eto Olaiwola ni mo ngbo Benga o yato ju
2: aye kon lo aye o duro
3: ọjọ́ ìwádé àjẹkọlá lorúkọ mi ò sunday dagburu gbọgbọ náà ni ò gbogbo ẹ̀yìn olólùfẹ́ ilẹ̀ pátápátá gbogbo ẹ̀yìn olólùfẹ́ orí ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí ajọ máa gbọ́ ju ó yà tẹ̀.
4: mo máa ń tí màá ń ṣe màá ń ṣe.

0: agbo osere o nilage nu radio jibra o benga laiwa la lagbo osere ma na ni o ba so bi o so hun we se bo yen ko ko se lere ibele ti le gbo gbogbo to sele ni pa gbogbo lere nigeria gbadagbata lagbo osere la bakala gata lagelu
1: ẹyin tèmi fẹ́ máa dúbáyọ̀ lórúkọ tèmi èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí jẹ́ pẹ́ẹ́kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágẹ̀lú ẹ̀fẹ́.
2: láì ti bá kọjá bàdàn ṣe mú máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣe mú máa ń ṣó o irọ́ tí má lọ ní gbọ̀rọ̀ ṣe mú máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mú ni ṣe bẹ́ẹ̀yìn rẹ̀ fún mi tí bá lọ fún bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: ẹyin tèmi lágẹlú la tún wà sí lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan musa arígbérí wàbẹ nígbé síbẹ lágẹlú náà ń gbọ.

0: gbòógì lọ́lọ́tú ètò yìí. DJ Spider. Lamojú ẹ̀rọ fún Sàtàwá
1: yìí.
0: Ọmọ ogun kọrọbítí kọrọbítí. Adé Ọ̀sun Káyọ̀dé lorúkọ tèmi. New Vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀. Lórí ètò fótó ní aago mọ́kànlá sí méjìlá. Gbogbo ọjọ́ Friday. Ilé ètò lágbo ṣeré máa ń wáyé. Àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ tún máa gbọ́. Àwọn ìròyìn kan ń bẹ tí máa já yín sí yàjó yàjó. Mo máa gbé yín débẹ̀ láàrin olórin méjì ẹ máa mẹ́nìkan nínú wọn. Abala àbò. Ta ló gbà fún nígun ti ẹ mò ń bọ̀ o. Ṣùgbọ́n kí n tó lọ́nà ìròyìn gan. Ẹjẹ́ ń sáré já yín sí káàṣì ẹ̀ báyìí.
1: Ọ̀la lọ́lọ́ àṣẹ sí ẹ.
0: Mo ṣe kí n mọ́tàn ẹ́.
1: Àdúrà kan gbà. Mo lè jí lọ́rùn kan ṣe.
0: Ọ̀nà méjì.
1: Mo lè dọ́sán.
0: Lẹ fi lè ta káàṣì ẹ̀.
1: Àwọn ọ̀nà hallelujah méje kò lè ṣe pé. Ẹ̀kọ́ lọ́dún ló máa ń lásán àṣọ báyìí sí wọ́rọ́.
0: Bẹ́ẹ̀ bá lo kóòdì tẹ́ ju kóòdì síbẹ̀.
1: Ọ̀nà ara ló ti ṣe sí káyìn ìwé. Báyìí sí ọ̀nà ìyanu ló ṣe lè tòkó káyọ̀.
0: Tí kóòdì ò bá

0: *1004 *2#. Ọ̀nà kejì ẹ gbọ́ dáadáa.
1: Ìjọ́ máa sọ rí ọ̀tọ̀ tán ní oníkálùkù ló ti fọ́ àtọ́hùn.
0: www.cashier.ng ìyún ló ọdún ìsì gan àmẹ́ta network da kíní kan da ẹ bá ti ní fóònù tó jẹ́ tí èsì tanná sọ́bẹ̀ www.cashier nìyẹn. Ẹ bá ti sẹ́ndì ẹ̀ ó máa gbé yín bá gbogbo.

0: tẹ̀mí lórí Facebook Lágẹ̀lú 96.7 FM. Mo rí yín bẹ̀mí ìfojúdi yó. Ẹjẹ́ sáré kí n tó lọ nú ìròyìn sánsán. Mọ́gàjí òjò ti já ní mo kí yó. Wọ́n kí wa.
1: Ẹ̀wò ti mẹ́nìjà ilé sẹ́kù.
0: Tájùdín ni Adésínà Adé Ọ̀sun.
1: Ẹsẹ̀ òṣèré, ó wà lọ́pọ̀ sórí torí pé ó ń ṣàlùbáríṣẹ́.
0: Láti Lékùrọ́.
1: A ní kó máa ṣe bá bẹ́ẹ̀ tún ní
0: kọ́. Àwọn náà kí wa.
1: Tọ́mọ ọ̀rọ̀ ju wọ́n túbọ̀ ń lọ́yà sí lọ. Ẹni ní ilé iṣẹ́.
0: Fẹ́mi ọ̀rọ̀ wálé. Good morning, sir. Náà sọ.
1: Sẹ́kù tún mú mi rárá. Pẹ̀lú inú tán.
0: Mariam títí lọ pé Mustapha.
1: Ọgá ẹ̀ rẹ̀ ni.
0: Ẹkúṣẹ́ ẹ̀kú ètò náà sọ.
1: Pẹ̀lú iṣẹ́ àṣekúndórógbó. Mo tún ní ìbàdàn rí ọgá ẹ̀ rẹ̀ ni.
0: Ọlánìyí Maruf Alao.
1: Ọlọ́run ni ó dá.
0: Àwọn náà ń kí wa.
1: Oúnjẹ Dàbáyọ̀ ni ó dá. Dandan ni.
0: Orí Facebook Lágẹ̀lú 96.7 FM. Mo ti ń kà yẹn. Lọ́sẹ̀ tá a lò kọjá yìí. Àwọn ìròyìn kan ń bẹ tó ṣẹlẹ̀ lágbọ́lé Fuji.

0: wọnú ògo ọpẹ wọnú ọpẹ lọdún tó kọjá
1: orílù ìlàyò bàbá tèmi náà jẹ gómìnà tó ti ẹ ọmọdé.
0: Olórin ńlá kan tẹ mọ̀ sí màláìka.
1: Bẹ́títa ti ṣe fún mi ìdáyẹ lórí mọ̀ nínú pẹ́ wọn.
0: Ilé Bọ̀gìnì, ilé Bàbíà, ilé Àwòsífìlà. Lọ́lọ́run ti pàṣẹ rẹ̀ kọ́ fún àwọn òbí rẹ̀ yàn lọ́dún tó kọjá. Ó bínú tán lọ́dún yìí kọ́kọ́rọ́ mọ́tò. Ló fi lé màmá ẹ̀ lọ́wọ́ nígbà tí ìyá ń sọjọ́ òbí. Wàá gbé bàbá mi ẹ wá gbà ṣùgbọ́n ìyá kò fún o. Lọ́mọ pé tọkùn níyà. Gbogbo àwọn èèyàn wá ń ṣàjọyọ̀ bẹ́ẹ̀ bá rí àkàrà òyìnbó. Tí màlá lọ gbé báyà rẹ̀. O lágbára òun ìdí ẹ̀ mọ iye step tá a bá pè.
1: Bẹ́ẹ̀ni ọdọ́

0: bẹ́ẹ̀ lókun lé ìwé grace feed bẹ́ẹ̀ lówó ilé ìwé ò fani lápò yàrá ilé ìwé grace feed ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kò kàrí ìdánwò àṣẹ wọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec grace feed wà ní number 9 sọfúnmadé close ladepo avenue off idi mango soka ìlú ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 grace feed private school àti grace feed college ọ̀gánikan láwùjọ òkúta.
1: Javis PR Eye Care Foundation lo n logun tatata wi pe ti yin melo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to luwa da daada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta n gba lo ra wa o ma n sokun fun arun lọkan ojo kensago ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Javis PR Foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapọ mọ eto ayẹwo oju to n lọ lọwọlọwọ ni Javis PR Eye Care Foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale kun mu nira dani 1000 naira pere lowo kaadi ofe si layẹwo oju reading glasses lọfẹ fún gbogbo ẹn bá nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹn tó bá fẹ máa bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ ọmọ dẹni tí wọn ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọn máa lọ tààrà lọ ṣàyẹwò ojú rẹ ní number 94 opposite unity bank Charity Consult building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 0701-022-55
1: ojúlọ bara òní dín dúró mọ́ wọn lágbárí.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.

0: alágbò òṣèré lẹ́tọ̀ tẹ́ ń gbọ́. Kí n tó padà sórí ìròyìn.
1: Bàbá ló ṣeré lórí.
0: Mo ti já yín sí àwọn nǹkan kankan tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa káàṣì dáadáa. Kò sí bẹ́ẹ̀ ṣe táńtẹ̀ ilé jẹ́. Àtẹ̀lò kóòdì USSD code. Àtẹ̀lò online. www.cashier.ng. Mo sì ti sọ fún yín pé káàṣì yẹn kìí ṣe sí ló máa bẹ̀rẹ̀ rẹ o.
1: Ẹ sọ fún mi lẹ́wìn.
0: K-A-S-H-E ni.
1: Adilawa yóò tẹ̀lé mú kẹ́.
0: Ẹ sọ ń bẹ̀ jẹ́ sáré yí. Ẹjẹ́ ń fi 50,000 kan ta. Kí wọ́n padà sórí 25,000 naira. Kẹ́ ẹ lè mọ̀ pé kíní ọ̀hún gbéra dáadáa. Ta ló ni nọ́mbà yìí? 090. Ló bẹ̀rẹ̀ rẹ̀ ó parí pẹ̀lú 4-3.

0: 437 ló mọ̀ gbẹ̀yìn 50,000 naira mọ̀ rí. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello, ẹ̀ka sàn.
0: Ẹ wà káàárọ̀.
1: Ẹ̀ka àárọ̀ sà.
0: Lájẹ́lú FM ni mo ti ń pè yín. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ tèmi. Kí lorúkọ yín? Ah, o ti rí.

0: gbọ́tọ̀ ẹni ẹ ṣe fóònù ẹ̀tútù ní òlọ́mọ́
1: bóyá tán bá ti gbọ́ pé ṣe dán ṣeré àwọn obìnrin
0: 50,000 naira lẹ jẹ́ bẹ́ẹ̀ bá ń gbọ́
2: mi.
0: Ọlọ́run kò gbà
3: hello
0: sir. Bàbá ta lẹjọ́ ń jà tó fẹ́ sọ wà sóyún dídẹ lómi. Kí wá ló dé tí fóònù yín kú tí ń pa náà báyìí.
3: Network ni.
0: Igbo lẹ́ta mélòó lẹ́ta.
3: Ojoojúmọ́ ni mo ti dá mẹ́fà láàárọ̀
0: yìí. Ṣé ẹ jẹ rí?
3: Kò ti jẹ rí.
0: Ẹ ti jẹ rí èlò lẹ jẹ.
3: Ojoojúmọ́ jẹ láti 150.
0: 150 lẹ jẹ last. Bàbá ẹ mọ̀ tó ti jẹ 50,000 naira báyìí.
3: Nà ọlọ́run ṣe.
0: Ẹ di máa bẹ́ẹ̀ ṣe mẹ́nu ẹ̀. Ẹ mọ̀ rìlẹ́ǹtì. Ó tún kù. Orúkọ yín àdúgbò bo.
3: Orúkọ mi ta ẹ̀dọ̀ mọ́tò sọ.
0: Láti bo.
3: Apẹtẹ.
0: Ó ti yé mi.
1: Oyin olórin tó borí dé Germany.
0: 50,000 nìyẹn ó tún kù 50,000 naira mi. Ẹ n so n bẹ.
1: Oyin olórin tó.
0: 25,000 naira náà sì tún wá o. Ẹ jẹ́ fún ìṣẹ́jú bíi márùn-ún sí mẹ́wàá sí.
1: Owó ojú jà ló.
0: Ìròyìn tí mo wá ń bá bọ̀ lẹ́ẹ̀kan ẹgbọ́n mi dáadáa.
1: Orijinaliti nínú Fuji
2: music.
0: Ìmáàmù tó wò sọ̀sọ̀sọ̀n.
1: Kìdí la fi dá dúró.
0: Ẹni tí èèyàn kówó sí lọ́wọ́. Pé gbàbá ń tọ́jú rẹ̀.
1: Tó dà tí mo kìdí la fi dá dúró.
0: Tó kó sí lọ́wọ́ gan tí ò tí ì pẹ́ tọ́lọ́jọ́ wá dé. Tó sì tún jó lóòótọ́. Ẹ jẹ́ sójú òpó lẹ̀ tó ń bá fi èèyàn ká mọ̀ ti ẹ̀ sọ tì máàmù ká mọ̀ sọ ti pásítọ̀. Sheik Imam Tajudeen. Àrẹ̀mọ́ Mustapha Adéwùmí. Wàláì. Kí ògògó tó lè kówó sí ìyàn lọ́wọ́. Wọ́n yẹn tún pé owó yìí bó bá ṣèwọ́ sí ó máa jó lóòótọ́ ṣá. 25,000,000 naira. Ẹ jẹ́ ń gbà pé méjì lérí ọ̀rọ̀ máàmù igan.
1: Ní
0: tó gògó ṣe.
1: Àwọn kàdé dúpẹ́ lọ́wọ́ ó fà.
0: Bó sọ fún yàn bí ò sọ fún yàn á mọ̀.
1: Tún
0: wá mọ̀ pé bẹ́ẹ̀ èèyàn bá ti sùn tí ò jí mọ́ tó bá dọ lọ́jọ́. Bí wọ́n bá ń kírun sí làwọn níta ló jẹ lówó. Àbí ta ni èèyàn tí ẹ̀tọ́ bàbá wa ń bẹ lọ́wọ́ rẹ̀. Ó bá ṣèwọ níṣẹ́ mi yìí ò ní kó sí ọ nínú. Pé ẹni tó ti kú ti kú járe. 25,000,000 naira.
1: Ayíǹde náà.
0: Ọ̀rẹ́ a máa pọ̀ rẹ̀ rẹ̀ nítorí owó gan.
1: Ayíǹde
0: o. Wọ́n bá da bísínẹ́sì papọ̀. Ó yà lówó tí ò rí san.
1: Àpàjẹ́ lọ́la.
0: Àìmọye.
1: Èyí tó ṣe.
0: Sábàbí.
1: Bándòwòlà.
0: Àmọ́ ni ẹ jẹ́ ń gbà pé méjì kí n tẹ̀ kọ́kọ́ gbọ́rọ̀ nípa màámù yẹn. Ẹ gbọ́.
1: Tilẹ̀ ló wá.
0: Gbọ́n bá fi àwọn èèyàn dá mẹ́wàá sáà lé eré èèyàn márùn-ún rú bàbá yìí. Ẹ jẹ́ ń gbà pé mò ń bọ̀. Ẹ ló.
4: Ẹ ló ẹ káàárọ̀ dá.
0: Ẹ mọ̀ káàárọ̀.
4: Ògògó náà, àwọn náà ti rí ìmáàmù yìí lẹ́yìn gbogbo orí òótọ́ ni wọ́n gbogbo di pé ó kó kẹsí wọn lọ.
0: Ògògó ti mọ̀ pé kì í ṣe máàmù tó lè dalẹ̀.
4: Bẹ́ẹ̀ni, a wá dúpẹ́ lọ́wọ́ máàmù náà. Ìrú máàmù bẹ́ẹ̀ sọ wọ́n.
0: Ó sọ wọ́n.
4: Bẹ́ẹ̀ni.
0: Ó ti yé mi tí mo fẹ́ fàyọnu.
1: Fuji music.
0: 25,000,000.
1: Àlọ́mọ.
0: Ìwà níwà lẹ́lò mí ìhù tó bá dọwọ́ rẹ̀.
1: Lọ́mọ definition.
0: Kò ní kíyàn mọ́. Ẹ jẹ́ ń gbà pé bíi méjì sí kí n tó kú mẹ́. Hello.
5: Hello.
0: Ẹ gbọ́.
5: Gbàfárí ẹ̀kọ́ Yemí láti ìlú Sẹ́yìn ni o.
0: Irú èèyàn wo ni ká pè máa mú?
5: Ẹ pé ètò.
0: Yes sir.
5: Mo ti dá náà nìyí gbà mo ti ṣe yẹn dà. Ẹlòmí mi rẹ̀ pé ó kò sí lọ́bẹ̀ tí èmi jí fẹ̀. Àmọ́ yẹ kí èèyàn rántí pé bẹ́ẹ̀kì mi náà kú báyìí o. Kẹ̀kẹ́ kí èèyàn máa rántí nílé o.
0: Ẹ
5: pé ètò kò ní gbàgbé.
1: Àsẹ́mílẹ̀ èdè.
0: Tó ìtún pè wọ́n.
1: Ìkọ̀ sọ̀rí kọ́.
0: Wọ́n bá ní owó mọ́ọ̀kì ló fóun ta ni ó bá fà á.
1: Ṣé o ní fàájì ní bó ṣe mi?
0: Hello.
6: Hello sir. Ẹ káàárọ̀ sir.
0: Yes ma. Yes
6: sir. Aṣọ mi àjì.
0: Ó yá màmá.
6: In fact, mo láìpẹ́ lè má mú yẹn nǹkan tó ṣe yẹn ó dá gan ni. Nǹkan bó ṣe yẹ kó ṣe gan ló ṣe ṣe yẹn. Ó wù ẹni tó ní Imani. Yes, ó try dáadáa gan ni. Irú ẹ̀gbọ́n ti ṣẹlẹ̀ sí èmi náà rí. Alájà kan kú ládùúgbò wa. Mo ti fún lówó mínírààtì, mo ti kógò sí lọ́wọ́. Ọjọ́ kejì ló kú. Nígbà máa gbé ṣọ́ọ̀bù láàárọ̀ ọjọ́ kejì. Ẹ lè bí pé Alájà ọkọ wọn ti bá mi kó mínírààtì. inu shop ni sori ani mo fi like awon islam yen mo like gbogbo awon ton se muslim dada gan ni mo mi dun gan ni ti le mamu yen se laaro
0: o ti yemi se mo pe to ba gbe ma mo tan kowo le si lowo ni

0: mo ti n bọ lori ti ka ṣe si mo fẹ mu 25,000 naira. Ẹ jẹ́ ń gbà pé kan sí kí wọ́n kò lábàá.
1: Hello.
0: Hello sir.
1: Ẹ kò jẹ́ pé èso. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ, irú máàmù yẹn ó pọ̀ nínú ìlú, ṣùgbọ́n ká tó rí ẹni rí bí yẹn ó máa ń pẹ́ ni. Ẹ̀dá bí ikú máàmù tó jẹ́ àwọn tí òṣèlú máa ń fi pásọ̀, wọ́n wà ní ìlú, kò ká tó rí wọn, ó tó wọn náà ni. Nípàdé lè tó yẹ ká sẹlẹ̀bírẹ́tì máàmù yẹn number one. Ìmọ̀ràn tèmi fún ìjọba ìpínlẹ̀ Ògùn ni pé ọ̀tọ́bà fọ́ọ̀sì ń bọ̀ yìí, ó yẹ kó nọmiléètì ọ̀gbẹ́ni yẹn kó fún ní àwọ̀ pé ọmọ ìpínlẹ̀ Ògùn rere. Ẹ kú ètò orúkọ tèmi ni Aláàjì Adéníyà Ìdílà Ìṣàpẹ́tẹ́wá.

0: Ọlọ́run gangan tó fẹ́ dágbéra nínú ayé onígbòjúgbò. Níwò ni tèmi tó gbẹ̀jẹ̀ Jésù ṣe máa sọ̀ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation. Ìyípadà là kórè ìtọ́nú yìí o. Gbogbo ènìyàn tún ẹyẹ máa bọ̀. Ìsọ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́bù pápá filling station. Tó wà lórí bíríjì wóró lálójúkọ Jájọ̀ Nkú. Ẹgbẹ́ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgọ́ mẹ́jọ alẹ́ ni ìsọ wọn ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì. 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gbá oyin àti òróró tí mo ní ìmúmọ́ látorí òkè lọ́fẹ̀. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Ẹ̀rẹ̀ tẹ́ríba Tóríṣe. Yẹnja Avin. Prophet Zuma. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Ìyá Lẹ́kan, bí o ní ṣáájú wá lónìí?
2: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyìí?
1: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́ pé lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yí kàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o. Torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wà láti rà. Ibikíbi tó wù kó gbé sí kó ti máa ń tà láàrin àdúgbò. Bíbò ń wó bo. Bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀. Fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀. Tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 0902-542-7551. Lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
3: Níjọ́ ní Ìlànjúwe Aslam Unique International Schools. Pé ka ẹ máa ma gbẹ̀kọ́ ìpìlẹ̀ tó yẹ kóroko. Àwọn tó ní gbàgbọ́ lórí ọ̀rọ̀ tó wọ̀ sí ẹ̀mẹ́jì. Àwọn ọmọ wọn ti kàwé yege. Aslam Unique International Schools. Àkọ́kọ́ ilé ẹ̀kọ́ gíga aládàáni nílẹ̀ Nàìjíríà. Tó ṣàwárí ìmọ̀ nípa science and technology. Láti ṣe agbára solar, sensor dust, and control of home electricity. Nípasẹ̀ ẹ̀rọ alágbèéká. Ètò ìgbaniwọlé tún ti bẹ̀rẹ̀. Báyìí curriculum and Arabia curriculum and writing legibility training, allocution training, expository training, ICT training, robotic training, perfectionism training and nurturing. Bẹ́ẹ̀ kọ́ ọmọ tí ẹ bá jẹ́ ológun, ibi tó tọ́ ni ó mọ́ ọmọ lọ. Aslam Unique International Schools. Ilégbèé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ààbò. Ọkọ̀ ńlá ń bẹ tó ń gbọ́mọ láti bùdó dé bùdó. Àyíká tó wuyì. Yàrá akẹ́kọ̀ọ́ tí ò fún gadigadi. Forúkọsílẹ̀ báyìí ní Aslam Unique International Schools. New Garage, Àpáta Express Road, Olúyọlé Extension Ìbàdàn. Telephone 0701858-8219, 0703 4778747. Ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ sì ń lọ lọ́wọ́.

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọlọ́run kò lè ayọ̀ fún un ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀ràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Rizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra ilé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsùn 0917060593 tàbí 0916503950 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ọlọ́wọ́ pọ̀pọ̀ rọrùn is turning things around.
2: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is going to get the enough for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun,

0: ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí ń bẹ̀ ń bì í.
1: Ẹni aráyé bá lè ń bẹ láwùjọ.
0: Ọmọ tún dé ògún dìmú. Ó ń tọrọ. Ó sì ń ṣàlàyé àwọn nǹkan tí ń là kọjá.
1: Akonde bá débi odò orí fẹ́ẹ́sọ.
0: Ìlérí kánsà yìí náà ni o.
1: Ó ní pé olóbí ò ní ìgbà mọ́.
0: Olóhun fẹ́ ìgbé ayé àlàáfíà. Gbogbo àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀. Àwọn alájọjẹ alájọmu. Ó wá ń bẹ̀bẹ̀, ó ń rawọ́ ẹ̀bẹ̀.
1: Iṣẹ́ ọpọlọ ni.
0: Tẹkútẹkún.
1: Akonde ni.
0: Pé
1: ọ̀gá ló tẹ̀.
0: Ẹ̀yin tá a ti gbàlẹ́ dìde.

àwọn alágbára ní sọjọ́ òbí nínú rẹ̀. Ó dọ̀la lọ́jọ́ òbí gbẹ̀ngàn Ọláyíwọlá ó yàtọ̀ ire àtàrà láàfin pàdé ò ẹ ṣé.

0: agbara
1: oni agba
0: mi te je mo pe ngba ti mo wo ina pe ah an wo ni
1: o wa ndo
0: traffic warden ti
1: seri bi ko si traffic warden
0: so traffic warden amo bi pe yellow visa la ba ku nja
1: yellow visa a ma nse awon afiwe nkan kan ti o sa to la fun kan o gbo asi mo pe yellow fever ke se nkan ti oro yellow ke sai san kan ti
0: ti ma de fi yen le so a mo pe yellow fever ta mo kan mo awon o gege aso won ke se yellow mo na se adi yellow fever
1: ewo pe mo ba ti ro mo bayi
0: okay ti e bo okay iye bo boro
1: aisan yellow fever gan
0: ke lo
1: yo jawo
0: Mm.
1: To ba le mo.
0: Mm. Mm. Vile.
1: Je o ko wo bo we bayi. Ti o si yo to ba san.
0: Mm.
1: Awo mo.
0: Ah. Lo fi di ye lo fi.
1: Ti panti ran.
0: E ko ma ro.
1: Ko ja ye, mo ko ja ye ara re lo nje be.
0: Mm, aye jo wan ni.
1: Ah. Mm. Ni kini?
0: Mm. E ba ti mo ya pe.
1: Oda. O wa isi.
0: O gbe jira la wa.
1: Mm.
0: I guess up.
1: Ah. En kan si rojo kikan kikan laaro e pe.
0: E rawo to ke
1: so.
0: Mo to ga number kini mi.
1: Number
0: ki. Ah,
1: ti number ya to.
0: Ya kin. O ti gba number, o ti gba number. Ah, o ti mu mi number le kan.
1: Iyan mo ti ah, oda.
0: Kini, ti mo. To wa fi ku mo le wa ki
1: ji. Mo ba fe try. Mo po lo na.
0: Mi ti try mi ni moto.
1: Mo
0: si moto. Di yellow fever, to wa lo fe mu ru mi, o fe si mi. Gomo gomo igbe.
1: Okay, gbe bi o. O kan mo te.
0: Eni
1: eleni.
0: E tun ku lori asiko yo je eyo lelufe wa. Ni wo re ti lanfani ati mo gbo wa loso tun ni. Gurugbe royin, o na da se be la gbe kai mo ri amo sa tun le da fi mo so wi pe eh imo wa re ni. Ina ni mo leke ogbon eni o to leke be eyan ba mo ara re. O se se kirufe ni be. Ko kaabuku bo wa ni eyan se ni kaabuku ka mo wa re ni na ni o ke mo se ikojaye won la fi gbe gudugbe royin kayin mo leke le mo bi nkan tin lo ni ayika ati ayira yin awon ti an ti kojaye awon ti an gbe gbese ti oye mu gbe ti won se nti enikun o seri ti oju won wa ri nti oju enikun o riri tayo mo bere pe ara adugbo to tun mo tun ele mo le tun ti gbele iwa to le la fi gbele yi kayin mo le a se ki fun pa yin le ba mo lo si okay pere bi ti wu ki ni ma fe gba bi ki mo ni se yo do wo si ara
1: ko se je boya iwo pa yo jala
0: ya lo ba te wo ba pe le ko ti e le jawo fun a
1: kini yo se fa wa
0: mo ba le jawo ke ah
1: ah
0: eh wo ba pere aparo aja ko ah lasa ni mo se bi yen lo fifa fifa
1: yo lo mo gba ni lo fifa
0: fifa la mo wa o wa gbe fifa fifa mo wa o fifa mo gba o fifa ta le ri ni fifa awon ni ballu defa ef abi de mi lo ko temi akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se lo ro bo ba pe diti a mo se lojo ale mi a mo ni bi na ba jo ma sa jade le boju ro ma kidi bo le bi mare jo ma mo sa fun
1: o mo sa fe jo bo se
0: bayi omo ko ti binu ya foko loju popo ni o
1: iro ni o
0: olorun ba o ni victor pe ni kankan wa esa mi ke gbe to adura
1: o ti e feran le elomi so pe ti ma ku nbe ko po ma le ni mi
0: ah
1: iwo le se yen
0: mo le ni ti ma ku nbe kan bi mo le daji mi mo so fun o le bi mo
1: ọkùnrin yóò gbádùn bàbá o bàbá mo bí mọlẹ
0: ọmọ
1: tuntun náà tẹsán àtẹsán wọn ti bí mọlẹ yẹn
0: náà ọmọ tẹsán bílíọnù ẹnu wa ni wọn wá bímọ mí yẹn ọmọ tẹsán bílíọnù gẹ ti grandpa grandma yẹlẹran tukutukẹ.
1: Yẹlẹran tukutukẹ
0: bàbá yìí sáà gan ní ìsìn gangan ti lọ ní ìsìn gan 2000.
1: ṣé tó jẹ́ bàbá wọn.
0: 2006 lọ́nà ọmọ olùkọ́ ndádì ni ẹ ìlànà ẹ fi máa ṣe mí pé a bó wa ni yóò ṣe wá wà tí ò ní lóbi láyé nǹkan lọ sànù
1: ọ̀rọ̀
0: akọ́ta yóò kò ní àmì kò lóbi kankan kò lóbi mọ́ wàláì kò lóbi
1: ọlọ́run ó sànù gbogbo agbára lọ́wọ́ ọlọ́run. àwa ń sọ fún yín láàárọ̀ nígbà tá a fẹ́ kú lórí ìròyìn eléyìí tá a pè lẹ́dọ̀ kí ń gbà yẹn wípé ọ̀sán ni kẹ́ ẹ jẹ́ ká pàdé tó bá ti dago méjìlá ọ̀sán pé ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ yẹn a máa mú wá sí etí gbọ̀n yín adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bọ́lọ́run ọba kọ̀kọ̀ lérí o àwọn ìròyìn yẹn ó sì wá balẹ̀ níwájú wa ní bàgẹ́ tí a sì bẹ̀rẹ̀ sí ní máa já sí etí gbọ̀n yín lọ́kọ̀ọ̀kan ìjèèjì ni adúpẹ́ o àmọ́ rírì yín bẹ́ẹ̀ ti ṣe tẹ̀lé wa látàárọ̀ tẹ́ ẹ̀ kúrò ńbẹ̀ ojú òkùnkùn ni tẹ̀ nìkọ̀ọ̀kan wa pé kò wá ṣẹlẹ̀ lọ́nà ọ̀dọ̀ tí kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn
0: ìgbọ̀n
1: ó mọ̀ ń ṣẹlẹ̀ àbọ̀ ọlọ́run ọba òun ni kò mọ̀ dájú lórí wa o kò ní kálukú sì tún mọ̀ ṣe gan ni kò náà tún mọ̀ ké sára bí ẹran ara bó bá ń tì ọ̀ ní tìkùtì láti fẹ́ kọlu òfin sọ pé rárá
0: ẹlòmíín
1: mọ̀ dá lóhùn
0: ẹsẹ̀ kẹta bú tẹ́lòmíín gbé kí yóò mọ̀ tí ni pe ọmọ eke ọmọ eke
1: ọmọ
0: eke ọmọ eke
1: bí
0: sẹ ẹni tẹ ń ṣẹjú sí ọ
1: wọ́n bá
0: ọ lọ ò ní débọ̀rọ̀ o sì ní ríse
1: ṣèbí tí arsenal wá fẹ́ gbá bọ́ọ̀lù ní ìsinsìnyí ọwọ́ lọ bẹ̀ tó lọ viewing center tó lọ ọ̀rọ̀ bẹ̀ tí ó bá tí kiri yẹn tó bá ń tiẹ̀ pé kò mọ̀ ṣeré kò tó wá lọ tiẹ̀ tí tìkùtì lọ́jọ́ ọjọ́ kan wà wá wà nú ayé bí ìgbà tó yẹ pé
0: òṣùnú ayé
1: ọmọ kan
0: in the world inside the world
1: ní tá n sọ ni pé kọ́díkálukú mọ̀ jára rẹ̀ gbà kúrò lọ́wọ́ ẹran ara tí sọ wípé kò mọ̀ ṣe wọ́n ran wọ̀n ran kò mọ̀ lè gbà tó ayé
0: bí ọmọ ẹran
1: kí ló dé ìwọ jára rẹ̀ gbà kúrò lọ́wọ́ rẹ̀ ni pé mi èso ọmọ ẹran
0: o ìwọ ìwọ ẹ̀mí èso
1: pátálẹ́yìn
0: ni ọwọ́ ọmọ gbọ́ sátani
1: olú
0: àgbélé ọmọ bòbò ní jẹ ó ní sátani olúwa bá ẹ wí dẹyìn lẹyìn mi
1: yé
0: dẹyìn sátani dẹyìn lẹyìn mi yìí o ẹsẹ kẹta mi mọkò mi wọgbó.
1: ìwọ ìtì ẹ ti já láyé
0: báyìí lẹfẹ sẹrẹ àdá
1: gbáǹkó. wọ́n fi kọ́ ọmọ súnmọ́ ọmọ mẹ́ta ọmọ ọdún kiri.
0: ọ lọ ò ní débọ̀
1: kiri yẹn fẹ́ kó bẹ́ẹ̀ ni
0: yóò kó bọ̀
1: sórí nígbà tí wà tí ẹ̀ bá wá jọ wá ń gbébi tí òjò tẹ̀ yín lọ́rùn
0: bẹ́ẹ̀jọ wà bẹ́ẹ̀
1: kò
0: ní rántí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́
1: ọwà ní wàpò wà láyé mọ́
0: gẹ̀ kíní yẹn ẹnìkan ní bíi nudus ọ̀rọ̀ tí pé bẹ́ẹ̀
1: mọ́
0: ní ìsọ fáwọn ẹgbẹ gbogbo ọdà ọdà ọdà káwọn ẹtì ẹ mọ pé obìnrin mr ajala ti wà mẹ ọ wájà máa mú kínní lẹẹkọ kejì ṣe mọ pé bẹẹ ti ń gbọ àná rẹ láǹfààní láti mọ wá lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo social media platform lọ́sọ́rí lórí facebook lagilu fm 96.7 lẹ́fì wá ẹ wájà ẹ ti àyín gbélẹ̀ ìwé ìròyìn the punch rèé o ní bẹ́ẹ̀ ni gúdúgbẹ̀ ròyìn eléyìí ńlọ ti jálulẹ̀ gbà bí òdi ẹyìn wọn ni àwọn agbébọn eléyìí tí ẹnikẹ́ni ọmọ bí wọn ti wá ọba òkèmọ̀ sánú ẹni wọn ni wọn gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn kan láti tí wọn bẹ ní agbègbè ìpínlẹ̀ sakoto kódà ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ olómìnira elétò ìdìbò inec wọn ni wọn palẹ̀ rẹ̀ mọ́ o níjọba àbílẹ̀ ẹ̀bọ ló ti ṣẹlẹ̀ kí lọ́wọ́ adé gangan ọba òkèmọ̀ sánú ẹni sọ wárí kébé tẹ́ni kíní ti ṣẹlẹ̀ ìtòsí ibi tí mo ti sáàfù ni ọlọ́run sẹ́ni ló rírí.
1: àmì o àmì o ìròyìn eléyìí tó wà níwájú tẹ̀mí nínú ìwé ìròyìn punch ni mo ti rí ìròyìn yẹn tó jẹ́ ìròyìn gudugbẹ̀ ọlọ́run ọba kọ́ sàánú ẹni àwọn tó yá pé tiwọn lè mọ́ gbé wá fún yín lóye ìlú kìíní pọ̀ àpá ẹ̀yìn ni yóò jò náà yóò jò ṣe kọ́lọ́run ó sàánú kọ́ mọ́ ìjà sí yẹn ìkọ́ tí ẹ wà
0: lókè kẹ́kẹ́ ọ̀rìtọ́ mọ̀ kẹ́lómi mama sukura àní wọ́n fẹ́ ẹ̀sìn lórí irun
1: ẹ̀múra sí àwọn òsì lórí irun kíní yẹn kọ̀kan
0: lẹ́yìn báwa lórí irun ó lè máa pàtẹ́ ọkọ̀ sí.
1: àwọn onímọ̀sẹ̀gbọ̀n ẹ̀bọ̀ wọ́n pé dọ́ọ̀gì burúkú ni kíní ìdìsẹ́nu wọn.
0: wọ́n ní máa
1: sí àbí ìdìsẹ́nu báwo
0: mo sáà mọ mi níbi ṣe mo sáà mọ rí tí wọn sá ti fi
1: hàn. ní dààmú wọn pe drọ́ọ̀gì dín ní o wọn ti bá mú ọmọ ẹ hàn rẹ
0: lẹ́nu. sinadaki
1: ọfẹ níbo ni wọn ti fọwọ́ sí.
0: sinadaki
1: wọn ò fọwọ́ sí kéèyàn bá sọ pé òun bẹ́ẹ̀ sí ní nìkan tẹ́nu àbí oríkìrí kan wọ́n lu papọ̀ fóun ìwété ìwígi ọ̀sà ń da gbogbo ẹ̀ jẹ ọ̀sà kó bá wọn mọ̀lẹ́bí rẹ kọ́lọ́hún ṣàánú ṣe rí ìròyìn yẹn wọn rò papọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọn ní lórí alágbo mímu alápòpọ̀ tí àwọn èèyàn tí wọn máa ń gbé lura gbódà kọ́pẹ́yìn kọ́sàfilè àti kí ojú kò file kílíà ojú kílíà rokoṣo wọn ní ṣe rí ìṣẹ̀lẹ̀ eléyìí tó wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo báyìí ní lọ́wọ́lọ́wọ́ ìròyìn jẹ́ kó di mímọ̀ fún ni wípé àwọn èèyàn tí wọ́n ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe láti pasẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbo eléyìí tí wọ́n pé wọ́n ń dà jẹun ó pé àwọn èèyàn tó tún ti dágbére fáyé ó dìgbà ó ṣe bá ti ń lọ bíi mẹ́tàdínlọ́gbọ̀n. wọ́n ní kódà gan ìjọba nípìnlẹ̀ ọ̀hún ti ń gbìyànjú láti ẹ̀ ti pinwọ́ gbogbo àwọn alágbo gangan wórówóró aláǹdàjẹ́ láwọn agbègbè ibi títẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ pé wo kóró wá pé bẹ́ẹ̀ nìkan bá pé òun òun o àbẹ̀gẹ́ alágbo kan nǹkan máa ṣẹlẹ̀ o
0: ẹ máa
1: gbọ́ròyìn yẹn lọsan toni kan ti ma jabe ki alagbo ko mo ni pinle ondo
0: moto ogbayin won sarada eh won jini o aye pe nti ohun na ba lo nto lo fura re e bi mi are olo fura kuko
1: ni ah mo ti like caption to fun yin olowo fowo ra ku
0: rich man use money but
1: debt gbe bo lo titi ni igba ti joba n pariwo fun wa pe ka mo case ara gbogbo n ta ba fe mo gbelura won pe ka mo case ara agbo te ro pa won baba baba yin ti lo ni igba na opolopo nkan lo ti
0: wo bayi mo ma te so pe nkan to ba ni won ti
1: won ske yo mo
0: ba ti e wa lu
1: agbo so mo pe awon agbo mi gan wa gan to je pe boya ninu ru oko ti won ti lo ja awon agbo yen wa boya awon kan to fe lo le be won ti gbe fiko fiko re be pe oya e fi gbogbo
0: nto mo to so mo to la ba
1: sugar
0: bi so ri temi o sa so
1: ni
0: gbogbo ti e ba ta fe lo
1: a fe ki awon afeki awon gbogbo gbogbo awon gbogbo igbo yin kankan awon igbe igbe igbe yi ati awon ewe afeki won jona mole oye fin si won wa fin si niyan iwo o demo o de ti bo sibe wa ja wa gbere le ore ona sa ma si aja si
0: ti bi sa ni bi de ba sa se ko sa je tun mo iwo tun mo si
1: eh eh o se
0: tun mo si
1: ojo ni ti wa o ya
0: ja so mo pe an soro awon akuma moju di bi eja sufuku
1: to
0: je pe ese kete lomi mo
1: imati gbangban
0: ti eti wo eh oko soko green and black okay green and ti o ro pe black
1: fire o da pe green ni
0: ti o fi lo eh ti o fi lo abulongo tabi ti won fi ru lo si agodi
1: o nikan ni o wa da wa
0: o nikan ni
1: to je pe iru bola se sere fun wa nisi ti abi mo nisi to je pe a ko oka je ni ti mo nisi ohun o le men to bi mo de bi
0: pe yo mo bo lo ti fe gbo
1: ibi ti o ti lo je
0: o mo
1: ta wa nsa fun yin niyan ka e le sago ni di gbogbo awon kan dra
0: sori freedom keyan le rin lati bi kan si bi kan o jowo lo o
1: ah ah
0: tori o pada fi wa owo
1: abi o
0: okun kan re o babe ni odun meji le ni ogoji
1: okay now
0: alignment okan ile ti finally koko
1: agba tantan yan
0: eh nipin ile ogun won ni o lo se be o o pe won fe lo san ni won ni o sa fi pa jeran sunkun si lara omo odun mejila hey won ni ati gbe o ati pe kile fe so li aye da gan wali asiri aye ori bayi tele omo kekeke rin bo ti wo eyan fo mo so yan ama sa o gbogbo en ba le wa ko tona yo le gbe bi ti oto lorilede Nigeria won ni gbe o omo odun mejila lo fi tipati kuku jeran sunkun si lara re le wa sala yoro pe si owon epo ni abi ta irowo ra
1: mejila
0: imo nti o fe
1: ebi na la to kale
0: mo do fe gba
1: o jare emi ti kuro ninu iwe iroyin punch mo si to ti wo inu iwe iroyin Daily Post ele to wa ni waju temi won pe enikan to ja omo obirin eni odun mokandin ni ogun oni ojo ori re ugo rejoice won pe o ti bere si ni bebe ni oruko baba re wi pe ah eh ewon ti an fe ran baba mu ki an dakun ki an jo oni bo se je pe omobirin na lo ti so fun won tele tele ni bi toro ti kan won wi pe nkan o baba ahun o na ni o fi tipa ti kuku bo oni ajosepo iyen ni ibi ti awon wa ni ipele Eko won ni koda gan fun opolopo odun lo si pe baba awon ti se gini ohun ama ngba to ro lo to tun ro bo wa o pa oro to ni se pelu pe ki baba awon lo si ogbo ewon yi ah ki won mo fi oju anu wo gini ohun o iroyin ese pada ro po sa ni ipele Eko lo ti sele gaga bi iroyin gudugbe losan toni shoki bayi ni iroyin yen lo ma bo si mi ti gbo ti ni o
0: sori awon ti won lu apotan mo sakisi nkan ti joba ba se test si opolo won kan to so won se won o ye won ma sakisi pe kokoro kan nbe nu emi o ro pe eyan le ma runu taraki
1: kokoro kan ninu opolo
0: se o ro pe ba si kokoro ninu opolo yan pe
1: se o mo pe awon okunrin kan gbagbo wi pe nkan ta won fi le ma tura ta won fi le ma toka won fi le ma bale o na ni gbo orisirisi ele ti won ma nse boya bi kasa so pe boya won fe tura sa
0: eh ai
1: sugbon ta wa fe seru e se lona ti o to lo ye ko je
0: o meke when a minor cannot give a consent ko ti o ba ti dagba omo wo to so si bo ba so bo pe boda kini e se bo ba ni o se
1: be ni
0: o re se o comment nso
1: o to
0: bo ba so ke oloso wi pe kin se eh kini kankan yin fagidi mu ki lo jo ri e
1: o ko bere lowo re
0: ko je pe ola ni oporu mejidilogun o lo kere manje o ni de boro je mu yi oje iwe royin di punch na lo ko o won ni olodumo sanu eni o
1: mi o
0: eh ile ise olopa emi gbe fun yin o mo bere eje kokoyo
1: ah won
0: ni mo be koyo ni nipele kasina so ri ni mo be won nipele kasina won ni eyan meso ototo yen ni won ti mu o ni kini mo fun woni awon onje asara lori te wo pe won fi sowo si awon eyan ti won ri nkan re saje won bi pe eyin se wa ri bayi gbe eyin olohun kan lara won pe won onje odun won la pe ijoba wa pe soje pe e lo ri mo gbe fun awon eyan mo pe fun o woni awon tun opia ba won ba lo ta kini ni awon oja kasuandaji pe kai wa le ore ti mi akweku di palapala awon ta yo di owo re wa pe e ka sele amuyi
1: ari
0: onje tan ri ka lo gbe awon eyan
1: ode muyi
0: kan le lere leti e re lo ta won na ti mu lati olodumo sanu eni o sanu ni abe sabatu sa lo
1: ah iyen na pe ni poverty mentality ise ohun osi ni to ti wonu
0: mentality yen yo wa
1: ti wonu ero
0: yo
1: ti wonu ise
0: yo tele won
1: ti wa gbagbo pe be yan se le saye ti o na fi le tete ri ona bayo ni
0: ko gbe nkan tan ni won lu fa won eyan kan
1: ko ni nkan
0: ko le pamapo
1: yeye o
0: odi e ma bo
1: ah ko bo ke yo bo tan yanyan ni o ya alele ni nu we royin to the nation oni royin eleyi lojo ko si gaga bi royin gudugbe kini to si to sele won ni enikan o tu ti dagbere fun aye pe o digba o se nigbati awon meji mi ti won fi ara pa yanayan na o leyin igba ti ile alaja meji kan to dawo gbi won pe ile alaja meji ohun won si o si wa lara ile ti won fe tun se won ni so pe awon lemi tan ma fe tun won se abi ma fe tun ko won fe won fe fo won won fe da won wo won ni won ile ohun won wa lara ile ti won ti dawo lapa kan won ni apa keje bayi wuwa lo sa da gbogbo ilu le nibi ti eyan kan to fi dagbere faye pe o digba o se ni agbegbe alimaso ni ilu Eko ah olorun ba ko gba ni o ni royin yen so losan to do ti di royin ta wa pe ni gudugbe o ekun rere bayi shoki inu etigboti ohun lo ma bo
0: iwe royin di gaja ni ayin ti e ba so pe ebe mi mo ni omo mi be bi n ba na lowo keni kankan mo gba ni owo ohun bo ba lo omo lona ti o lu ijoba lona mo o
1: e file
0: ijoba lo ni o
1: ko mo ni
0: enikan re won ni baba ohun won ni olopa ti gbe won ni omo re omo odun meta okun won o ke omo ohun inu e le po o wa sora yoro pe ai okan omode eni were disi e gba si ni ohun o fi le wonu salanga lo won ni asiko yi won ni yo wa mu omo won lo mu omo ohun ana fe pa won lo si so lapa so lese o wa koju re so run o wa na ni na gidi ni pele abia won ni so be pa omo ni bi olodun ba ni obi se wo lo le mi e ni won na sa si fi kele ofin gbe bayi ni se pe bo baba ti we won nitori omo re
1: to iroyin yi to tun be bi olodun oba ko gba ni lo nso iroyin yen inu we royin to the nation oni mo ti ri to se je pe ikole ekiti oni isele yen lo ti sele won ni ni adu ekiti gan ni omo konrin kan won ni o nse lo mu iyawo re o si mu iyawo re o si mu oni eleni o si han le mo koda o ya da si ni
0: eh

0: wọn ní oyún àdásí débi wípé gbogbo ara ọmọbìnrin ọhún ńlọjọ pé ó jẹ kìkì pọn tó bò gan tí gbogbo ara rẹ tó ti di yánmọyànmọ wọn ní ọmọkùnrin ọhún ní tiẹ báyìí lọwọlọwọ báyìí wọn ní ọrọ ó ti di gudugbẹ mọ lọwọ ní ìpínlẹ èkìtì o níbo wá ní ọrọ rẹ dé gan torí ìyàwó rẹ ní ọdún mẹẹẹdọgbọn tí wọn pé ó súnmọ wọn ní ó mú obìnrin ọhún hàn lè mọ ní tẹni ẹlẹni tó fi dágbére fáyé pódìgbò ṣe lọrun bá kọdà kọkọ ṣàánú ẹni mọ ìyáre ilé ọkọ lọrun àpapàdé
1: ọlọmọjà sífẹ àtọkọ àtayá pé bọdọ ti mọ pé orí mi mọ wọn jẹ báwọn fọkàntàn tó ń bọ àlùsí ọkùnrin
0: àtòlà olùkọbìnrin náà
1: gbogbo
0: wọn kọlọrun ṣàánú
1: ẹni ọlọmọjà sífẹ
0: ó ga o
1: spider gbé wa níbẹ
0: gúdúgbẹ.

0: sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà là kò ní ìtọ́nú yìí o gbogbo ènìyàn tún yẹ máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́bù papa filling station tó wà lórí bridge borough ládojúkọ jájọ nkú ẹgbẹ́ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọjá lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni láre tẹríba tó ń ṣe yínká avin prophet zuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 0902520 2724 jésù méjì rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Kalalẹ̀ ka kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlàrọ̀ wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀ gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base 1 plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
0: Ẹ̀mí àwọn wọ̀nyí. Ẹ̀mí àwọn wọ̀nyí yóò tún ní ìrìn àgbàrá nínú ìrìn àjò àwìn àtàrà.

0: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn làwọn olú nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn di tàjẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là olú right information nìkan ni eyín kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ́ wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kínní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú
1: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálélórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo làwọn tó make ẹ ṣe make ẹ.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ eléyìí tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndogójì rárá.
0: bó o wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún ìyẹn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà là ń wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation eléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing ni eléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that show selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. and we are launching in the city of Ibadan, that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075 10 10 04.

0: bẹ́ẹ̀ ni iṣẹ́ elédùnmarè pọ̀ láyé wa.
1: Ojú ọ̀run tẹ́.
0: Ká ìka tán lórí rẹ̀.
1: Láì fara gúnra wọn.
0: Lórí rẹ̀ tó ṣe fún wa ó pọ̀ kò ṣe é fẹnu sọ o.
1: Ojú ọ̀run tẹ́.
0: Ọba tó sọ fóòrùn lọ́jọ́ sí ó ní pé kó máa gbojúṣe ọ̀sán sọ fóṣùpá pé kó máa gbojúṣe òrùṣe.
1: Mo gbeje.
0: Nílé bàbá kò ní titi ìyá ẹ̀ mọ torí ẹ̀ ló kọ́ lọ́gán bá mi fi ṣòro kì fáwọn tí ò mọ̀ ọ́ lọ́lọ́run ni.
1: Mo gbe.
0: Ìgbà wa tá a mọ̀ lọ́lọ́run a pé kábíyèsí lọ́sàn-án yìí. Káàbọ̀ sórí ètò ti yín pàtí yín lórí rédíò.
1: Oyinbo wa.
0: Lórí rédíò Lágelú 96.7 FM Ìbàdàn. Ìṣòtò àpè ní ó wà ń bẹ̀. Ibi àti mo gbá látùgbà ara wa.
1: Ẹni tó dúró rẹ́kùn ìdúró. Ẹni tó jòkó.
0: Sáńtọ́lọ́ngọ́ bá mi òkè òṣòro ìfọ́àfẹ̀yìn ò bá ní tí òun ò tó ọba tó ṣe fọ́kùnrin ló ṣe fóbìnrin.
1: Má lè roko.
0: Ó ṣe fún ọmọdé ó ṣe fún àgbàlagbà.
1: Bàbá Túndé ń ṣeré lọ. Ọmọ ṣe sọmí ló gbèdé.
0: Ó ṣe fún ẹni tí ó kúrú, ó ṣe fún ẹni tí ó ga, ó ṣe fún ẹni tí ó pá lórí, ó ṣe fún ẹni tí ó nírun lórí. Sẹ́ńtọ́ lọ́wọ́ bá mi òkè òṣòro fún o.
1: Ẹni tó dúró.
0: Kókójọba nílùú Ìgbẹ́dọ̀ aláǹtakùn jọba láwùjọ tòun bàbá àbí Popsi táwọn bí dára tó tó fòwò aláǹtakùn ránṣọ.
1: Ẹni tó jókòó. Ẹkú ìjókòó.
0: Káṣẹ́ àwọ̀ ọ̀gá ni.
1: Àwọ̀lẹ́dẹ̀ yọ. Ẹni ẹlẹ́ni.
0: Gàlá láǹtakùn nù kátàwù ṣùgbọ́n láti ọjọ́ tá láǹtakùn tí ìtàwù tí ẹ̀ kò sẹ́ni tó fi òwò aláǹtakùn kò sẹ́ni tó fi ránṣọ rí. Àwọn tí ń ta bíìdì gan. Èéfín ta bíìdì.
1: Edumare.
2: Àwọ̀lẹ́dẹ̀ yọ.
0: Àwọn sẹ́ẹ̀tì àwọn lízì ní èéfín ta bíìdì.
1: Ìkò ìgbà ṣe ìṣe.
0: Káfọ́pọ̀ ọ̀gá lalákan jẹ́. Ṣùgbọ́n kò sẹ́dẹ̀ èèyàn kan tó tó fi ipò alákan síbẹ̀.
1: Ètò ọkùnrin.
0: Ṣé náwó ló ń lè fi ṣe éèdè plé.
1: Pẹ̀tí bá Ìbàdàn.
0: Gbogbo nǹkan ló lè ṣe.
1: Ẹnu ò lérò.
0: Ìrún pọ̀ àwọn ará Ìbàdàn. Àwọn ará Ìbàdàn yìí ṣá.
1: Òrè tọ́lọ́run ti ṣe fún mi.
0: Sẹ́ńtọ́ lọ́ngọ́ bá mi òkè òṣòro fún àfihàn ó bá ní tí òun ò tó.
1: Àdó ṣe ìgò.
0: A ò ní ṣàṣedànù ńgbà kọ̀ọ̀kan.
1: Àdó ṣe
0: ìgò. Inú kakọrin kápèdè tó dùn sí tí aráyé ọ̀gá ni ẹ̀fọ́n jẹ́ o. Ṣùgbọ́n láti ọjọ́ tí ẹ̀fọ́n ti ń kọrin títí pèdè àdídùn sí tí aráyé. Kò sẹ́dá tó fẹ́ mọ gbọ́ ohun ẹ̀fọ́n. A tún pàtẹ́wọ́ fún bá ẹni pé ó gbìyànjú. Ṣùgbọ́n àwa dúpẹ́ pé bá a ti ń ṣètò ní ìkànnì yìí.
1: Ẹ fẹ́
0: máa ń gbọ́ ìhùn wa sétí, ẹ fẹ́ máa ń gbọ́ ọ̀rọ̀ wa sétí, ẹ fẹ́ máa ń gbọ́ ròyìn wa sétí, ẹ fẹ́ máa ń gbọ́ àwọn ètò àdédò. Ìròyìn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn entertainment program wa lóríṣiríṣi ẹ fẹ́ máa ń gbọ́ sétí. A dúpẹ́ o. Ọlọ́run ọba ni kì í ṣe èèyàn. Kókó olóòtú ètò yìí kẹ́nẹ́ ètè gun èjè èké bugi. Mo fi ń kì í kú dédé àsìkò yìí. Damilola Kelvin ló wà lójú òpó ti Facebook tẹ fẹ́ wa wò kẹtẹkẹtẹ. DJ Spider lọ́lọ́wọ́ bọ́tìnì fúnṣà àtàwà yìí. Tunde Adegbero àmọ́ ó ti pì bọ̀ dáa pọ̀dà.
1: Bọ̀
0: dáa pọ̀dà ni mo ń.

0: ṣàtá ọ̀bá mọ́mọ dé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkànnì Lágelú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà. Ẹ
1: bá òun gbọ́dọ̀ yí gbẹ.
2: Jàǹgbàlà jùbúrí jùbúrí jùbú jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
3: Lágbàlá ìyá àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: kaabo pada latojo oja te ba se ndarapo omo wa ri kan yi la gelu 96.7 fm no la wa yi ibi la wa ta tin gba latun gba ara wa weekend ti bere lapa bi peru awon eyan ile ati today e le mo salai mo ba won pade n party
1: easy motion
0: so foran video te mo wo ka ka kin party un e ri imi mura daada to fine ge ni o se daada o yo si mo kun je sinu ora jeran lori iresi mo finu ora
1: mama mosika
0: e ba lo party e wa party e jeun ounje tan ba sa fun yen mo lo le ni opolopo ti si won ti so di ariya ajaja bo ba tun a feju won ti so di bi tan tin lo se shopping
1: won ti le ko mama si le
0: di lo le bi eni kan lo se shopping ni
1: won ti ti le ko mama si
0: e ko ri be se be lo e ko se ri sha
1: ole ma wole
0: eni kan so pe ki lo wa buruku ju nbe ngbo je pe n to mo se ni 0912370675 0912370675 lati le okere plus 234 8142419106 plus 234 8142419106 noju opo te pese ta fi lanfani ati dasi eto hello
2: hello
3: hello
0: ai ka basori eto
3: Okay,
0: so. Oh, kọyin bi la tin pe yi.
3: Olugbade Ajibade.
0: Mi o gbọ yin.
3: Olugbade Ajibade lati Olorun Sogo.
0: Lati Olorun Sogo mo n gbọ yin bayi.
3: Bẹẹni. Ah, ewo ni ki o ma di. O ma di lode. Mi o mo pọlọ wa.
4: Eh, le seru eko.
3: O le ni seru e.
4: Mo le ni ati awon eyan o gbọ wa o.
0: Awon eyan o gbọ wa, omo Nigeria o gbọ
4: wa.
0: O
4: gbọ wa o. Eh, le seru e yin.
3: Mo ti ẹ̀rù náà nìkan.
4: Ẹyo.
3: Àpò gan náà ti máa bí lọ àpò.
4: Àpò.
3: Ẹ àmà là pé padà wà tán wá bá
0: tó.
3: Wọ́n àmọ́ mú ẹ àìsà jẹ́kù náà wọ́n máa gbà sí yàn.
0: Ó dà ẹ ṣeun.
4: A ti rí ti bò.
0: Ẹ ṣeun wọ́n láwọn ní mọ́mí.
1: Ẹgbẹ́ yẹ ni wẹ̀ o.
0: Hello. Hello? Eh, oja. Eh, kaabo sori eto wa nbe lapa bi. Hello?
2: Hello?
0: Eh, ka so ko yin bo le tin pe yi.
2: Eh, ka so pe to.
5: Yes sir. Oruko yin bo le tin
2: pe. Ola gilo mi jina.
0: Ami.
5: Ami.
2: Oruko mi ni Baba Fresh. Lata yi gbon leyo.
5: Eh, kaabo sir.
2: Ose se. Yari. Eh, se ri ita ba laye titan
5: to
2: ba wa loku
5: to ba wa loku
2: gbogbo awon ke se ru yen na eh o su de bi kan ni ko lo da ko mo fu si soro wa
5: ami ami
2: ko wu awon na wallahi eh o olorun ma je yo jenje o te yan o
5: ami olorun o
2: pe yan ba ri pe yan je wallahi yo de ni o te yan
5: yo be pe kile
2: ni eh kile ni nbe yen Ọlọ́run tó láyé tó lò ní a kọwọ́ la gbogbo ibi tẹ́ fi ń ké wútúbà lónìí dakùn mọ́jà rí tá a fi máa tọrọ jẹ.
5: Má
2: ṣe wá lẹ́ni tí ọlọ́kàn ju àdébi pé ìjọ tí wọ́n pè sí ibẹ̀ ní ọ̀yọ́jú
5: sí ní ọlọ́mọ àtàkà. Kì í ṣe gbogbo èèyàn ní orí nǹkan jẹ àwọn ẹlòmíín wà tó jẹ pé lójú kòkòrò
2: ọ̀kan jù ni wọ́n. Kódà mo rí ẹnìkan tẹ́sí pọ́ ọmọ Ododa. Ṣùgbọ́n ń ká bá ti ẹ̀ẹ́fẹ́ rí bàbá ọ̀nà yẹn gbé. Ń máa bẹ́nu nǹkan míì tí máa jẹ́ ààbò fọ́mọ. Kọ́lọ̀ mọ́ gbé ààbò wa gbàdí tí a ti di oníyẹ̀yẹ́
5: fún
2: ọmọ wa.
5: Àmì Ọlọ́run.
2: Ìgbogbo ọmọ ìyá yẹn ló dúdà. Ṣùgbọ́n nígbà tí kan náà ọmọ yẹn ń bá wí, mo wá pè wọ́n ṣàkíyèsí pé ẹ wá. Ó ní àti ìyá yìí ṣe ni ò dọ́gba ìtìjú yìí mọ́ra ẹ bá rí ayẹyẹ náà tó yẹ sí ọlọ́run kẹ tó gbogbo ṣe rí ààrẹ kọ́lọ́n kó sànú wa ni ọmọ gbé ìrìn àjò wa gba bí táàtì yẹyẹ
5: àmì ọlọ́run ẹ ṣe ń
2: gbé ìṣẹ́lá jẹ́ lónìí gbọ́nà ẹ ṣe
5: o.

0: sórí ètò yìí. Hello.
1: Hello, ẹ káàárọ̀, orúkọ mi ni Fatai láti Àkóbọ̀.
0: Yes, ẹ káàárọ̀ sórí ètò.
1: Yes, orí ètò fẹ́ mú wá lónìí. Ó gbà kí gbogbo ètò ó gbà kí èèyàn máa ní ìtẹ̀lé ọkọ ni. Béèyàn bá lu kò kán dandan kó máa dìgbà nílò kó bá ti jẹun fún ọ̀pá.
0: Ayò.
1: Ó máa jọ. Ó múra máa lọ. Ọ̀tọ́jú kòkòrò lẹ́lò mí.
0: Kéèyàn má ṣojú kòkòrò.
1: Bẹ́ẹ̀ni àìní ìtẹ́lọ́rùn ni tó fi ń kí lọ ni. Tó orúkọ mi lẹ̀ fẹ́ àtà ẹ̀. Ilé iṣẹ́ lábẹ́lú òde tó náà lágbára
0: ọlọ́run. Àmì ẹ̀pọ̀ ẹ̀ ṣe
1: wọ̀. Ẹ̀ ló ń tán lágbára ọlọ́run.
0: Àmì
1: àgbàdo ọlọ́run á tún máa rí ní bá. Wà á náà lẹ́nu ọba òun lámà.
0: Àmì o, àmì ẹ̀ ṣe wọ̀. Oríṣiríṣi là ń rí láwọn ọba títà lọ lásìkò yìí.
2: Ó yí birípo, birípo pọ̀.
0: Ẹlòmíì wo ní fìwé pè é patí irú iṣẹ́ táwọn Túndé ń ṣe yìí àti àbúrò rẹ̀ ní. Irú iṣẹ́ táwọn méjèèjì ń ṣe náà máa ń ṣe ń patí. Má bá ti dé patí báyìí. Wọ́n ó tún múra jọ ń patí gan lọ. Bó ń patí ò bá sọ́ra ẹ rò páwọn ni wọ́n ń ṣe patí ni. Ẹlòmíì gan ti wò pé ṣé kì í sáwọn bí àbúrò ń patí lé tó ń lọ fún wọn lẹ́ńfílóòpù pé owó òde rèé o. Ẹ̀lọ́.
3: Mọ̀mọ́ ká fún ẹ kó ètò kádìrí òní bàjẹ́.
0: Àmì.
3: Orúkọ tèmi ni Ọ̀kẹ́ Olúwalótìlórúwá Kọ̀ntín Aríṣe Ààrẹ Alájà Àpáta Ìbàdàn. Wọ̀ndúkú ọ̀rìbìà ló máa ń sọlẹ̀ ní nígbà tó ti jẹun tó ti gbé níbi ìnáwó tó tó wá ń jí oúnjẹ tó sínú àpò.
4: Pàápàá jùlọ
3: ìwà ìbàjẹ́ ènìyàn ẹni tó wà ní sí ìlọ síbi ìnáwó tó tó wá lọ síbi ìnáwó òdú gómìnà lówó tó bá tẹ̀ wá fún nínà lówó. Mo bá fi owó ọjọ́ àti jẹ oúnjẹ.
4: Mo bróòkì
3: dé. Tó ìyá burúkú wà tìjú ni wọ́n ti gbàgbé pé kámẹ́rà ń wọ ẹni. Mo rò pé kámẹ́rà rẹ̀ gbogbo tó ń pe wọ́n ń wọ̀.
4: Ìrọ̀lẹ́ ń pa kò sí
3: kámẹ́rà ń wọ̀ bẹ́ẹ̀ kò sí
4: káwọn
3: dé. Kámẹ́rà wà ń bọ̀ wọ́n lè fi kámẹ́rà ń wọ̀. Mo bẹ̀rẹ̀ mọ́ wọ̀ tí tó ń wò sí. Fún òyìn
0: ẹyin ti rí ti ẹṣeun ẹyá lọ tajà lọ tí a bá padà dé ètò ń tẹ̀wájú ìrìnàmẹ́ ikú kẹlẹ̀.
5: Olagilowo FM 96.7. Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bólo ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LNDE, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue Ikeja, Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria, West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago 9:00 mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
7: so country people of Nigeria, tori dey for town. Sisi Chiki Toduru don't come again with Ogbonge program where he call Truth Talk Sunday. Hey, Chimo, as man take pass man. Now so program take pass program. Truth Talk Sunday. Make I talk aloud, make I talk and clear. You no go like make man pikin tell you the tori. E better make you take your ear, collect them as in the heart. Inside over the world for your family, for your compound, for your community, even inside your shop and your office. Hey, Chine Kele. This program, if no be say I get mind, I for cry. Hey, if they do my head, dada. Elderly people don't talk and say truth in their life. But many people still they dodge the truth. But we must talk am with the CC Chiki Toduro. He go the waka come your domoto. Anytime when 10 o'clock in the morning, knock chok come Sunday. Waka go jam 12 o'clock of afternoon. Sunday, get the whim. Truth to the bitter, but it's their life. Oh, yes. Hey, he go the come your domoto on top. Lagelu 96.7 FM.
8: Country people, the Ember Motors and don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a light to

ṣọpọ ẹnu owó pẹlú dẹra o inú àlàáfíà àìkú ti ṣe baálẹ̀ tọrọ bọ́ọ̀bá làbáyọ̀ ọ̀rọ̀ pọ̀ bọ́ọ̀bá wa fẹ́ tà báyìí ọ̀ọ́tọ̀ wọ́n gógó gbogbo ara ló fi ṣàjẹbí ìṣẹ̀ṣẹ̀ for happy birthday to you ọ̀pẹ́yẹmí orí kọgbó olúwa tó sì ẹ̀dùn

Hello, I can't sound. This time, you can't go for that.

0: Hello.
1: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí, màá.
1: Ẹ káà sọ pé ètò.
0: Yes, màá.
1: Ṣé ẹ lo mi? Bọ́lá ní fọ́lọ́ ìṣọ́ ni láti sàn. Ẹ lo mi ìyàwó jẹ́ sóyè yìí. Ìwọ̀ra tó ti tó ti wọ̀ wọ́n lẹ́wù. Tó bá bẹ́ra ti máa ń tì èyí tó bá ti bàjẹ́ ni wọ́n mọ wá ká. Mo ní wúmọ̀ kan lébọ̀ wa ni. Ta bá lọ bí ìnáwó tí ní àti bá kù. Wọ́n wá ní tí kálukú ti gbé bàjẹ́ sí ń lọ lé o. Wọ́n wá mọ wá MTK ẹ̀jìká. Bó ṣe 10 lítà ló bá rí àti oríṣi kí mọ́ pé olówó. Wọ́n bá sọ oríṣi mẹ́wàá ló kù bẹ́ẹ̀ ni ó lọ sínú ike yóò tàbí kò ń gbedele. So ìwọ̀ra ó ti wẹ lòmí lẹ́wù. Ilé pé yà ń jẹ ìwọ̀ra.
0: Oda ẹ ṣeun o. Òtọ́ lọ̀rọ̀ tọ́ sọ o. Ẹlòmíì ló wú, ẹlòmíì tó bá tún wú ẹlòmíì, ó tún gbọ́kọ̀ wá ni tí ó tún ṣe irú nǹkan báwọn. Ìwọ̀n wọ́ra. Hello.
2: Ẹ máa ká sọ.
0: Yes sir, orúkọ ibi láti ń pè yìí.
2: Láti sọ ká mo ti ń pè Mr. Sunday.
0: Ẹ káàbọ̀.
2: Ṣé rí ọ̀rọ̀ tẹ gbé wá lónìí?
0: Ayo.
2: Gbogbo orílẹ̀-èdè wí. Ó sì gbọ́mọdé àtọkùnrin àti obìnrin wa wí. Ó bá jọgbọ orílẹ̀-èdè náà wí. Bí o bá ṣe bí ìlú ṣe rí ẹ̀mí kọ́pọ̀ èèyàn máa sọ pé ó kọ́ mẹ́rin ní ìsọ̀kú lọ sí ìlú ní láwọn tí kò sí kankan lọ́wọ́ wọn. Ẹgbẹ́ ní òtí bí bá ṣe ń sọ ẹlù ní òtí kì kankan sẹ́ni. Látàárọ̀ kò tí jẹ kankan. Ó sì ń wá tẹ́ kò rí tẹ́. Bẹ́ẹ̀ bá sì débi sí àwọn olówó ìgan nígbà tí àlò ojúdé ni wọ́n yàn gbà tán bá ń lọ́wọ́ ní gba 1000 kọ́ fi ṣọwọ́. Yẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀ ilé ayé tá a bá sọ pé ìwà tán wú òjá àtijọ́ àti mo ló dá gbogbo ẹ lẹ̀. Ìjọba orílẹ̀-èdè jalè pẹ̀lú àwọn òṣèlú
0: ta tẹ́lẹ̀. Ẹni sùúrù sà, ọjọ́ inú mi dùn fún ti ẹ̀ ń sọ. Ṣùgbọ́n ní tá à ń gbìyànjú láti sọ ni wípé pati tán ń ṣe. Pati oní pati ti sáfù wọn ló ń jẹ tẹ́lẹ̀, wọ́n ti jẹun o. Wọ́n tún ṣe ìlọlé.
2: Bàbá
0: náà ló tì wọ́n tán fi lọ ń dì lọ́lé.
2: Bàbá Ọlọ́run jẹ́ ká rí dààmú ayé nípa àti àti mi.
3: Àmì.
2: Ọlọ́run jẹ́ kẹ́ rí ẹyin náà sì ní rí lágbá Ọlọ́run máa tọ́kọ tọ́kọ. Ilé iṣẹ́ yín bò ní rí. Pẹ̀lú jábá lẹ́yìn ọ̀pọ̀ òdìdí pẹ́ńtà gẹ̀ẹ́jú lónìí. Tó bá yọjú síbi tí wọ́n ti ń ṣèlọ́wọ́ ń bẹ̀ jẹ́ pé aṣọ ẹ̀kọ́ náà gbẹ̀gẹ́ la yóò lò fi ṣe. Wọ́n ò ní sọ pé bọ̀ ní ìlú mọ́. Sẹ́rí ayé yìí, ibi tí ayé ń lọ, ojú ìṣèlú ti sálẹ̀ lọ́wọ́. Kò ṣiṣẹ́ lóde, kò sówó, kò sẹ́ni tí oúnjẹ ń wá àròúnjẹ rà. Sẹ́ni tí ò ló ń lọ́wọ́ bá ló ṣe fẹ́ oúnjẹ.
0: Oda ẹ ṣeun
3: o, ẹ ṣeun.
2: Ọmọ àgbo ti yìí, ọ̀rọ̀ ńlá lẹ gbé.
0: Ẹ ṣeun o, ẹ ṣeun o.
2: Ọ̀rọ̀ ńlá lẹ gbé wá.
0: Ẹ ṣeun gan sa.
2: Ọmọ àgbo ti yìí.
3: Ẹ ṣe gan sa o.
0: Àmì ẹ ṣeun o, ẹ ṣeun o. Ẹja ṣe bí báyìí lápá àbí ẹja wo abala ẹ ọ́dà. Túnde kí ló wà lọ́dọ̀ rẹ?
3: Mo gbé àṣàrò elépo rẹ́dẹ́rẹ́dẹ́ mo gbé wá lénìí.
0: Ìlú ti tọ́.
3: Ọkọ sí àṣàrò nìkan mo gbé wá o. Àmàlà funfun wà, àmàlà dúdú wà, èèyàn wà. Ṣé bá èlí kí ni wọ́n gbé wá ń bẹ̀ ná?
4: Ẹwà tagbadó.
3: Ẹwà
0: ẹwà tagbadó.
3: Ìgbà kan ni grandma mi máa ní òbó ṣe ń ranjú bí ẹwà lágbàdo. Ṣé ó tọ̀dọ̀ tiẹ̀ ò ranjú sá? Ó yẹ pé wọlé kẹ ọ́dà
0: o. Ìtẹ̀mí ni ń bí. Ọ̀fadà mọ̀ ń bẹ́ ń bí.
3: Ṣé lóòótọ́?
0: Oríṣiríṣiríṣi àwọn àgé máa wọ bọ̀rọ̀kọ̀tọ̀.
3: Bẹ́ẹ̀ fẹ́ àwọn Chinese rice yẹn.
0: Kò sí ní tẹ́ fẹ́
3: basmastic
0: ó ń bẹ́ ń bí. Oi.
5: Hola.
0: Ọmọ náà gbalẹ̀ yìí. Ẹ káàbọ̀ sórí ètò yìí.
5: Èmi nǹkan tí mo fẹ́ iyan.
0: Ok.
5: Má tó funfun báláwọ̀ ẹ̀fọ́ olóṣìṣẹ́.
0: Iyan lẹ fẹ́ àbí? Àti kí lẹ ẹni sùúrù ẹ̀fẹ́ iyan kí lẹ wá fẹ́ lè.
5: Iyan àtọbẹ̀ ẹ̀fọ́.
3: Àtọbẹ̀ ẹ̀fọ́. Kí lẹ fẹ́ fi jẹ́?
5: Tí n bá wá jẹ tán.
3: Ẹ yo.
5: Máa wá mu ẹlẹ́rù.
3: Ẹlẹ́rù fùú. Àwọn èèyàn ti a rèé. Ẹlẹ́rù fùú. Yóò kàn yín la.
6: Adájọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ ògidán.
0: ẹsìnbọn gbé tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọ abala yìí bá a bá ti pé hoyi ẹ pé hola ẹ bá ti à ń ṣe ẹ̀lú ajá yín ni o ẹ mọ̀ bínú o pé tẹ́ ẹ bá lọ patí náà fẹ̀ kan náà tẹ́lẹ̀ ẹ mú tíkẹ́ẹ̀tì dání tíkẹ́ẹ̀tì ń lẹ́fin àwọn bá ń sàbẹ̀ bá ti fẹ́ wọlé wọn ó lu létí bẹ́ẹ̀ bá tún ti fẹ́ jẹ wọn ó lu létí ó túmọ̀ sí pé ẹ ti jẹ ọnu.
1: Oyi. Hola.
0: Ẹyọ. O kàn ń bẹ̀rẹ̀ sí ń pè é.
1: Fáṣí wọ́n yìí sùsù láti omi yalẹ̀ ẹ kú ètò.
0: Yes.
1: Àtẹ̀rí ẹ wá lágbàdo ntẹ́ àgbàdo rẹ̀ rọ̀
0: dáadáa.
1: Ẹ wá bá ń bu ẹ wá bá ń fi ẹja kíká. Ẹja kíká kẹ wá bá ń fi sí omi lè mú wá kẹ ọ sọ́yọ̀ ọmọ ọmọ mi.
0: Mọ̀mọ́.
1: Ilẹ̀ rí ẹ fi pọ̀mọ́ náà sí ẹ fi pọ̀mọ́ náà sí kí wá máa jẹ́ máa mú mi sí.
0: Kí lẹ fẹ́ mu lé lórí.
1: Omi ni kí máa mú mi sí omi omi ni kéèyàn máa mú mi.
0: Ẹ dẹ́ ti ojú.
1: Èmi ò jẹ́lẹ̀ èmi ò jẹ́lẹ̀ fún ìjẹ́lẹ̀ fún omi ni o.

0: ¡Uy!
1: ¡Hola!
0: ¿Orúkọ yín Blessing pé?
1: Láti Soka, Mr. Sunday ni.
0: Orúkọ yín láti Soka, Mr. Sunday.
1: Orúkọ yín láti Jọ́sẹ̀ tí gbóúnjẹ wá síbi ìnáwó yìí, gbóúnjẹ gidi wá o. Ewu yán ni mò ń fẹ́ o, àtẹ̀gbogbo.
2: Iyán?
1: Ewu yán.
2: Ewu yán.
0: Owú yán iyán àná táwà.
1: Ewu yán, ewu yán.
2: Ẹ ṣàlàyé ẹ̀ fún wa.
0: Iyán àná.
1: Iyán ọjọ́ kejì. Kọ́ wà wúlé náà.
2: Ó wà nlẹ̀.
0: Ńbẹ́ńlẹ̀ ìwú yẹn ńbẹ́ńlẹ̀ àbáyín wú ní ìsìn ní ìsìn yẹn àtàná.
1: Pẹ̀lú ẹ̀gbogbo àtẹ́já.
0: Ọmọ Kwara ni yín ni.
1: Igbóna ni.
0: Igbóna. Mr. Sunday gbé mi débẹ̀ lọ́wọ́ kan.
2: Kùsáyé
0: náà kọ́kọ́ sáwọn gbà wọ́n kọ́kọ́ wọlé. Oyi.
3: Ola.
0: Owó kan ibi lẹ́sìn pè.
3: Onígbàdé Akíngbàdé.
0: Láti bọ̀.
3: Ọlọ́run ṣògo.
0: Láti Ọlọ́run ṣògo.
2: Kí lẹ fẹ́ jẹ?
3: Owó fried àti fried rice.
2: Ṣé turkey ni àbí chicken? Turkey tó tóbi dáadáa ibi tán yẹn àbí? Kí wá lẹ fẹ́ múlé lórí?
3: Ẹlẹ́rìndòdò
2: dẹ̀ máa dòdò sọ́dọ̀ yín náà ṣe gbọ́. Ẹ máa retí
4: ẹ̀. Ṣéun o.
0: (0912370876) láti ilẹ̀ òkèrè +234814249106. Oi! Ẹ o já tintin. Oi! Oi! Oi! Owó kan ibi lẹ́sìn pé o.
5: Mo ká ìjọ náà láti ìdó.
2: Láti ìdó? Kí lẹ fẹ́ jẹ́ kí n kábàá yín gbé wá dò ó? Kí lẹ. Ojú òpó yín ò dáa.
0: Ojú òpó yín ò dáa. Ẹ tún wa pè bẹ́ẹ̀ bá tún wa pè àgbẹ̀. Oi!
1: Wúlà.
0: Owó kan ibi lẹ́sìn pé.
1: Ọlájẹ́ Jìgó láti lọ́ra.
2: Láti lọ́ra. Kí lẹ fẹ́ jẹ sà?
1: Àmàlà ni o, àmàlà láfún.
2: Láfún pẹ̀lú ọbẹ̀ àbùlà.
1: Pẹ̀lú ọbẹ̀ ewédú.
2: Ọbẹ̀ ewédú nìkan. Ok, kí lẹ ran irú ẹran wo lẹ fẹ́ kó wà lórí ẹ̀?
1: Ẹ tún mi lẹ́jà kíká sí.
2: Ẹja kíká nìkan. Só ti dáa báwọn.
1: Ó ti dáa báwọn.
2: Ẹyá kí lẹ fẹ́ múlé lórí ẹlẹ́rùfú wà, ẹlẹ́rìndòdò wà, ẹmú wà, omi wà.
1: Ẹlẹ́rìndòdò
2: lẹfẹ́. Ẹ mú tajú ti yín. Àwọn èdèdì ẹ
1: gbé ẹ sí.
2: Ẹ ṣe o.
6: Kẹ̀kẹ́
0: ni
6: mango.
2: Oi! Ola
6: la la la.
2: Ele tun
6: la. Ka le ni lati foko.
2: Tori onje igbada kayode. Ola la la la la. Ki le fe je?
6: Ewa.
2: To jina dada.
6: Ready.
2: Munuku. Eyo munuku na npe be. Yo kan yin la. Ki le fe mu le lori boda Kehinde?
6: Ewu e gbagbe lori gbogbo eyun.
2: E fe mu kankan.
6: Ewa pelu eja e ma ko la sinu re.
2: O ti je mi. E wa papo mo. Ko si wahala. O ti lo mo mo ru e.
6: Onisun na so wa sa so yen ni
2: o. O ti je mi ko si wahala. Yo dodo yin. E ma reti e. Oya e seun boda Kehinde. E se o.
3: I'm going to go to the house. Bẹ́ẹ̀ni.
2: Mo ṣe ń sọ yẹn ọ̀ fún yín dá tòlótòló. Mo ní mo ṣe ń sọ yẹn ọ̀ fún yín wá ń dá tòlótòló.
3: Bẹ́ẹ̀ni o, kọ́ mi èépa rẹ̀ lọ́pọ̀ kí n jẹ yín sọ kí n wá wo èépa rẹ̀ kí n jẹ
2: èépa. Àǹtí yìí wá Ọlọ́run bá ń ṣàánú yín, kí lẹ fẹ́ múlé lórí?
3: Omi lásán ni mo fẹ́ mu, omi tí ò tún
2: fẹ́. Ọkọ̀ fẹ́ gbádùn ara wọn ni.
0: Ẹyẹ dẹ̀ sí ojú ẹ̀ wà bí
2: 11/7.
0: Wọ́n ní ká
1: mọ̀ mọ̀ lọ́pàá sí.
0: Oi!
1: Kódà!
0: Owó
2: Yes, sir. Kí lorúkọ yín bo le tin pe sir?
4: Ọgbẹni Ade Adesina ni o lati ko lapata.
2: Lati ko la ikaabo sir. Kí le fe je?
4: Yes, sir. Ewa alagbado.
2: Ewa ilimo gbe kan wa o.
4: Agbado yen.
2: Eyin o.
4: Sikiti ni agbado sikiti atana le tin ma bere si sele.
2: Ye lo tun
4: so. Ewa ewa awa fo. E wa de wa si. Latori ina e ba mi fi jari ro latori ina.
7: O de ma ndun. E gbadun.
4: Aha. E ba ti ba mi fi jari ro latori ina.
2: Eyo.
4: So e wa ba mi wa omi ibule.
2: Omi ibule.
4: Ati yoyo bidas.
2: E ba ni ko si lede. E se a ma ba yin fe leru fun si. Se get e. A ba fe leru fun si. E se o. E se o. Awon won bon pa e won tun salaye e le.

0: Hello. Hola.
1: Oh, it's late. Ah.

Lamba. Gbọ́yẹ̀gà lọ́wọ́ lórúkọ mi, yan burú afájà lọ àti bàbá ojoojú kan tó lọ ọ̀sán àgbẹ̀sẹ̀ àgbẹ̀ kan ní báwọn sọ̀gùn bí alárìnàká. Mo ń mórí wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́.

0: ẹnu ṣẹ́ tèmi lèmi wà yìí.
1: lálẹ́ ìgbé gbẹ́ ṣe kọ̀ọ̀kan tó bá mú ṣe jẹ láyé kò lè mú ṣe jẹ.
0: sọ ma pé àlejò ńlá kan tí màá tún gbà lé ni.
1: sùkẹ́nu wú ó jẹ́ dìde.
0: alààyè àlejò.
1: gbẹgbẹ́ rẹ̀ pátá.
0: alààyè àlejò.

0: one the first. Gẹ́gẹ́ bí ṣe mi lórí ètò.
1: Irú jọ́wọ́ làwọn òjò rí Akunde Abasi.
2: Àìmọye bí ìsísí ológe. Síbẹ̀ síbẹ̀ aroma styling kò máa lọ.
0: Ǹjẹ́ o mọ Abasi Akande ò bẹ́sẹ̀ rẹ̀?
1: Ń gbádùn ẹ̀.
0: Ìgbà àkọ́kọ́ ibo lẹ ti pàdé.
1: Irú jọ́wọ́ làwọn

0: orí stage ló ti wo ni àbíwọ̀ gangan fúnra ẹ ló pé. Ìbéèrè ńlá leléyìí.
1: Aromaroma. Ìgbé òde egun, àmẹ́ni kó bá jẹ́.
0: Bàbá rẹ ló pé òbẹ́sẹ̀rẹ́ ni àbíwọ̀ gan ló fún ara rẹ pé.
2: Ọ̀ṣẹ́ mi.
0: Abbas Akande Obesere.
1: Ẹgbàgbé ìgbẹ́ òde egun, àmẹ́ni kó bá jẹ́.
0: Wọ́n gbé ọlọ́rẹ̀ wòran rẹ ni àbíwọ̀ lọ fẹsẹ̀ ara rẹ ni débẹ̀.
2: Ìdọ́dọ́ ni kó ọ̀ṣẹ́ mi.
0: So dún wájú rẹ̀ náwó rí. Lójú agbo rẹ̀ báwo làwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn olówó ṣe náwó fún lójú agbo.
1: Ẹṣà káṣà
2: ó ti ṣọ́jú.
0: Tó bá ṣe kọ́nsáàtì kíní máa wù ọ́ lára òbẹ́sẹ̀rẹ́.
2: Dábà sí nílé ó ní ẹ má má dábà àmọ́ tẹ bá ti rí wa ẹ má gbọ́ lórí ṣìṣì.
1: Aṣọ.
0: Ọ̀jẹ́ pómi ní ọ̀sẹ̀ tí bá ń ṣeré lọ a máa wù ọ́ bí kọ́ fẹ́. Wọ́n jẹ́ pọ́kùnrin ní ọ́sẹ́ máa da ọlọ́run bí àkàrà àkọ́dín.
1: Ṣùpẹ́ láṣàkà.
0: Ah!
2: Ó ti ṣọ́jú. Máa lọ bọ̀ yìí.
0: Abbas Akande Obesere mo ní wọ́n máa mú àwọn eléréyìí ní kọ̀ọ̀kan ìjèjì.
2: Ó máa dẹ́bà àmọ́ tẹ bá ti rí wa ẹ máa gbọ́ lórí sí.
0: Àwọn agbó ńlá ńlá tí ti ń ṣeré ibo ló ti pàdé ẹ̀.
1: Ọmọ jọjọjọ.
0: Kí lorúkọ àwọn jó tí máa sọ lórúkọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nú orin ẹ̀.
1: Ẹ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ wa o. Inú ilé ọmọ Yorùbá. Ẹlẹ́jẹ̀ra yín. Ẹ̀ńdarí jiyàn.
0: Ẹtí bá ń kọrin lọ́wọ́ sótútù máa mú ọni àbọ̀ ọmọ sùn lọ lórí stage ń tiẹ̀.
1: Inú ilé.
0: Lọ́mọ jẹ́ àṣà ìsàn àyà.
1: Bẹ́ẹ̀rẹ̀ ọmọ pupa.
0: Obìnrin bá ń kọrin lọ́wọ́ ó sùn kẹ̀.
1: Fọ́tù.
0: Abẹ́ẹ̀ wá gbà rẹ̀ ó sùn.

0: níbo lo ti pàdé ẹ Nàìjíríà ní àbí London.
1: Ẹni mọ́ lẹ́gẹ̀.
0: Níbo lo ti pàdé His Excellency.
1: Ẹ̀rọ gẹ̀ sójú.
0: Òbẹ́sẹ̀rẹ́ mi níbo lo ti pàdé ẹ rí.
1: Láti rà mọ́.
0: London ni àbí Canada àbí Germany.
1: Mo lè ní. Mo lè ní.
0: So like ẹ̀ sá.
1: Ẹ̀yin kọ́ dẹ̀ re. Ẹ̀yin tún dájú.
0: Má lórin ẹ̀dẹ́ àyè tó lápẹrẹ màá wá pè yín
1: sórí ètò. Àlejò yàn.
0: Wọ́n ti ń bá wá pè yẹn.
1: Ìgẹyàn ju ẹ̀.
0: Àbí tó bá pè wọlé yẹn.
1: Mo lè ní.
0: Wọ́n máa sọ àtọ ọkọ sí bó ru orin tí ń kọ so pé rí bó ṣe náwó fún rí báwọn náà ṣe ń jójú ẹ̀ àwọn sẹ̀rẹ̀rẹ̀ àwọn lámbà tí máa jù sọ́ tó bá olóṣèlú.
1: Àwọn jọjọ jọ.
0: Okay.

0: ti o gbo orin tan ta soro npe tan to so bo se ma ati gbogbo ato oko so be sele
1: ole baba lo si be lo
0: ma wa ju number kan jade gba
1: nkorin pe la lujo
0: eni akoko to ba koko pe ba meji ni o tabi koko text message lori number yen
1: kugari
0: ye
1: kugari anu ala omo
0: owo nla kan duro de o Onto so sori text message lele yi o. O besere mo gbadun orin e gangan. Gbo mi dada orin kan, an ti an feran owo buku buku won ti gbe phone.
1: Araja ko ba.
0: O ti ma number tin pe ni.
1: Nitori pe ilu wa o lona.
0: O besere.
1: Afrika sha ti la lo.
0: Mo ma gbadun orin e gangan. O wa ko akole orin re mefa.
1: Ati gbo consolidation.
0: 20,000 ni o. Ah, be ola wo lo ma pa e. Mo nbo e je npe lowo oja, nifty fi Olorun le papa to sibe. Onda, owo mi go.
2: Olagini FM 96.7.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Scratch FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
10: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000 0807-112-4000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: faralẹ ka kọle ti wa dirọrun gba fun gbogbo ẹni to n fẹlẹ fọkan balẹ lati mu ki ala wa si imuṣẹ anfani ẹ ti wa ṣuyọ bayi ni Dream Gardens phase 1 to wa nijaye moniya nbadan to fi mọ irede city ido ibadan ẹdinwo rẹpẹtẹ lori awọn ilẹ wa 250 square meter 1.8 million naira lẹmara lati gbe tan lẹẹkan to ba dẹ jẹ 500 square meter 3.5 million naira niyẹn o iyẹn ni Dream Gardens phase 1 ijaye moniya amọ ni irede city 1.7 million naira ni plot kan bayi ẹsẹ ra odidi eka kan ni 6 million naira gbogbo document lo ti wa nle kẹri kẹra ni o abẹ ẹgbọ ẹdinwo yi nlọ lọwọlọwọ bayi ni ile iṣẹ Footy Homes ẹ ma fakoko ṣofo ẹ tete wa jamfani ẹ visit us today at Footy Homes top floor base 1 plaza iyanu adeoyo ring road ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 moniya ibadan and irede city ido ibadan your dream will come true
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí ká ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashboard àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashboard níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashboard nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage ní bọ̀dù ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkan ní lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
3: Ẹ bá àwọn bọ́ńdò yìí gbẹ.
4: Jàǹgbàrà jùbùrì jùbùrì jùbù jàǹgbàrà.
2: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
5: Lágbàláyà àgbà
2: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yìí.

0: mo lo ti padi e se wo lo pe sere America ni abi London. Hello.
1: Hello.
0: Nde baba. Mhm. So it's okay ngba ti
1: mo
0: sun lo sa gan.
1: Mo ba ri se padi ni
0: ẹyin agbagba le ibadan to pere eja mo leko labekuta ni abuja kakakiri. Hello.
2: Hello sa baba e ka so
0: e mo le ta ni ba mi soro yi
2: oluwa se no soro lati lora
0: ilora my god seyin le pe ri ni abi baba yin lo pe sere abi e lo wo ni bi kan bi concert
2: se boya bi around 2006 a se rally fun senator ayo ade ade seun akori ni lora ngba yin ah iropo
0: olodumare
2: inu me dun gan jo yen si mo ri won a se fajita se re gan tan na wo won tun fanwo
0: o tun fanwo sawon ero o tun fanwo fawon ero
2: bẹẹni
0: ọdún yẹn
2: ẹni
0: tó bá rántí dáadáa ṣùgbọ́n ẹ lápá ládórí stage kẹ́ẹ̀náwó fóun ṣe máa rí nù ẹ fẹ́ràn ẹlòmíì báyìí ẹ máa wo ẹ nílé ẹ nílé súnmọ́ òkìkíni òkìkíni kò ní bàjẹ́ lágbára ọlọ́run. Mo sì mú wúbọ̀ ní kí n ewu tán. Hello.
3: Hello sir.
0: Oh, yóò dá fún ẹ káàbọ̀.
3: Ẹ pé dédé àsìkò yìí rà.
0: Àwa ni ẹ.
3: Orúkọ mi ni Mr. Cousin láti Ikere.
0: Láti bọ̀ ni ẹ.
3: Ikere, Ikere.
0: Ikere, all right.
3: Àkọ́kọ́ ọgbà tí mo kọ́kọ́ máa bá Alhaji Abbas Akande pè nígbà tí wọ́n wá ṣe rally fún Lérè Akọ́gun, Sẹ́nitọ́ Lérè Akọ́gun Nikere. Mo bá wọn pàdé ń bẹ ẹlẹ́ẹ̀kejì ìgbà tá a lọ sí pàtì àṣkárí a tún bá wọn pàdé ń bẹ.
0: Láìpẹ́ yìí nìyẹn o.
3: Ìràwọ̀ yẹn pọ̀ gan.
0: Láìpẹ́ yìí nìyẹn o. Láìpẹ́ yìí kò tí ì tọ́sẹ̀ méjì o.
3: Mo pàdé bàbá wa Agbóyega Lawal.
0: Lọ́dọ̀ Mr. B.
3: Bẹ́ẹ̀ni ni mo jẹ́ nìkan tó kó fàdúrà fún bàbá Agbóyega Lawal ní Lápàpọ̀ ní kó sàdúrà lọ́jọ́
0: yẹn. Èrò kọ́ ló wà mẹ́ èèyàn. Pẹ̀lú owó ńláńlá
3: kàṣà
0: kàṣà.
3: Ọjọ́ yẹn lójọ́jọ́ àkọ́kọ́ tí màá kọ́ rí bàbá wa Agbóyega Lawal. Bàbá yẹn da púpọ̀.
0: Olúwa mọ̀ ṣe.
3: Ọjà ni wà ọjà ní ṣe sí wọ́n da lẹ́kọ̀ọ́.
0: Alhamdulilah.
3: Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa o.
0: Àmì. Ṣé ẹ náwó fò bẹ́sẹ̀ lè yan yẹn.
3: Èmi ni àfà tó ṣàdúrà fún yín lọ́jọ́ yẹn.
0: Àfà náà lè náwó bàbá fún bẹ́sẹ̀ rè pé òbẹ́sẹ̀ rè mo gbádùn orin ẹ o tó lẹ bọ́ǹdù mọ gbéra. Ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yẹn.

0: àlejò mi ó wọlé láago mẹ́ta àbọ̀ àmì láago mẹ́ta gẹ́gẹ́. Bímọ́láde Labú. Ń bọ̀. Ta ló wà ń bẹ̀?
1: Hello. Ẹ káàsán sá.
0: Ẹ káàsán bọ̀ ẹ ti ń pè mí. Kí ló kọ yín? Mo ń gbọ́ yín sá. Hello.

0: Excellency.
1: Hello.
0: Hello, mommy.
1: Hello, yes, me, Mary, Lati, Donio.
0: Aha.
1: You know, I'm about an enemy.
0: Àmọ́
1: tí mo bá ti gbọ́ orin òbẹ̀ṣẹ́ rẹ̀ báyìí mo máa ń ṣàdúrà fún ni pé ọlọ́run ọba kọ́ mọ́ jẹ́ kó jábọ́ kó jẹ́ kẹ́mi rẹ̀ ogún.
0: Àmì.
1: Ẹyin náà ti kú sẹ́ni ní iléeṣẹ́ yìí o.
0: Ọ̀gá.
1: Iléeṣẹ́ yìí ọmọ lọ sókè ni pé ẹ̀ ní ń relé ẹ̀ ní wálẹ̀ lórúkọ Jésù.
0: Àmì. Ẹ ṣe ìyá mi.
1: Ìyá àti Mary láti dò.
0: Ẹ ní rogun àdó mọ́ o.
2: Kúrẹ́ kọ́tà àpò wọn fi
0: fẹ́ wọn. Ẹ ní rogun àdó mọ́ nídò. Ta ló wà mẹ́ẹ̀. Hello. Màá gbà pé méjì sí. Obìnrin tó bá sọ nọ́mbà tí ẹni àkọ́kọ́ tó bá kọ́ sọ pé Abbas Àkàndé ò bẹ́sẹ̀rẹ̀ mò ń gbádùn orin yín gan-gan-gan. Ó wà sọ rẹ́kọ̀ mẹ́fà tó ṣe. 20K. Hello. Hello. Látọ̀yọ́.
3: Ìjọ tí mi kọ́kọ́ pàdé rẹ̀ ó wá kọrin fún aláàfíà méjì láyé ìgbà náà ni mo fojú kan gbogbo oníwọ̀kùn o
0: mo
3: máa tẹ̀síwájú àtẹ̀yìn tẹ̀ ń ṣètò náà o.
0: Àmì ẹ ṣeun.
2: Tún dà mí lọ́rùn ó mọ lọ́lọ́ lẹ́wà bí òyìnbó ọmọ dára bí ẹ pé.
0: Hello.
4: Hello.
0: Hello, ẹ̀yin lẹ́pẹ̀ káàdì, yes.
4: Mr. Akíyayé, Akíyayé láti oní irin ni. Olùfẹ́rẹ̀ èyí ẹni o èyí ẹni ọlọ́run ni wọ́n lọ́la o.
0: Àmì.
4: Èmi ti bá wọn pàdé lájà kódà èyí gidi ni wọ́n.
0: Tẹ́ ẹ pẹ́lí.
4: Gbogbo tí n bá ronú gbogbo kẹ́sẹ̀ tí wọ́n ti bá ti ń gbọ́ nítorí máa ń dùn mí ní gbogbo ìgbà.
0: Kódà
4: kẹ́sẹ̀ tí wọ́n ṣe tí mo ṣe wà yìí. Network èmi ni mo lè sọ 30%. Ọgbọ̀n
0: tó lè
4: sọ ọgbọ̀n.
0: Ẹ nọmba tẹ sọ sí dá fún yín tẹ fi jẹ fún tẹ fẹ jẹ. Ẹ ṣe mo dúpẹ́.
4: Yes, sir.
0: Ok, ó kò í sọ mí kí n nu olórin.

0: ọ̀rọ̀ ta bá ń pè yàn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ mo gbà lálejò lónìí kì í sọ̀rọ̀ gi ìrókò èèyàn ni.
1: Omi ń bẹ́ kóbo, omi ń bẹ́ rájà, omi ń bẹ́ mbàràmùsì, omi ń bẹ́ diògùn.
0: Bàbá sọ̀rọ̀ èdè, èdè tó kọjá èdè, èdè àjogúnmọ́lá dọ̀dọ̀ Ọlọ́run ọba mi Olódùmarè Adémọ́lá Adélábútọ́ Lápọ́njá.
1: Ládàá obìnrin ni.

ọ̀rọ̀ mi ká fẹ́ sọ lónìí ọ̀rọ̀ lórí èdè ni ta ni Adémọ́lá Adélábù ta ni Ọ̀jọ̀gbọ́n Pèdé Akéwì mo gbọ́njú báwọn àgbààgbà Akéwì nílẹ̀ Yorùbá túbọ̀ sun ọládàpọ̀ láríwájú Adé pọ̀ jù bẹ́ẹ̀ ni bàbá wa Alàbí Ògúndépò kọ́lọ́ba mi kọ́ bá ń fọ̀run kẹ́ àwọn àgbààgbà Akéwì Abíádémọ́lá Adéyọ̀ àgbààgbà Akéwì Lákinládé Ìbò àgbààgbà Akéwì Adébáyọ̀ Àrẹ̀mú àgbààgbà Akéwì bàbá wa Gòkè Akinlábí bẹ́ẹ̀ ni wọ́n kéwì náà àgbààgbà Akéwì Ọlátúndé ọmọ Ọ̀pádọ̀tun àgbẹ̀ tí roko ti dákòkò sí bàbá Bèláwù àwọn àgbààgbà òpèdè bàbá mi Ọdẹ Àdàbà Adébáyọ̀ Fálétí àwọn àgbààgbà Akéwì ti ń bẹ lágbàáyé wọ́n pọ̀ lọ́bẹ̀ ẹ̀ṣọ́ àgàdà tí mo gbọ́njú bá ọ̀kan gbòógì pàtàkì ilẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi kárí ayé yìí o gbórin òkè okay.

0: sọ̀rọ̀. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa láti ìpilẹ̀ṣẹ̀ àṣẹ lórí ojú dúdú lẹ̀kọ́ ọ̀hún dálé ohun tí dé kádàrá òjọ ohun tí wọ́n fi kọ́ wa.
1: Yimi oke die, yimi oke die oju oni to ayo ni yin ole. That's all right.
2: Bi mo se bere lati 1966 mo bere wi ke o.
1: 1966.
2: Be ni sugbon nigba odi 75 mo ori radio.
1: Eh ewa eni kada ke e fe soro kan o pe eh Yoruba won e fe ara won tenan kan ma fe tayo.
2: Ni e se ori oro Yoruba
1: ka ma peso o.
2: Ka fi enu adake akara ya asikeli. Bi omo Yoruba ba wa po Olorun o tun le Yoruba se
1: ase
2: bi omo Yoruba ba jo nse po taarin won ba gun awon oni mo pe awon kan oni fe arin won to gun ere ki arin won o daru ni won ma se kini ni won ma sa tori ai mo se ofa ka mo se ijagbo igbe aba ma gbe na la ma se ti won ba wa ki sara awon aka moye be baba wa wo lowo pelu Akintola ife to wa laarin won bi ife oko ati yawo ni won ya won ti baba kan be mo ja pitan loni
1: e so tan baba ori eto lawo e so tan e ja gbon
2: baba kan be egbon Akintola ni o wa pe Akintola pe Akintola me ni teyan ba ma so eyan fojo ja le ni Akintola wa lo so fa lowo won bi baba n pe kini to kan lu gugu nkan ta won si mi ta won nkan gbẹ ìgbẹ iná nkọ sísọ tá a sọ Akintola àtàwọn olówọnà ló ń jẹ Yorùbá ń yàdùn ní gbọ wá yá ìjàjẹ dáàrin bí wọn ṣe súnmọra àwọn tó láyé
1: bẹẹni bí a ṣe fẹ́ràn ara àwọn tó láyé lè jáṣepọ̀
2: àwọn ará bí wá dé àwọn ọ̀dálẹ̀ dálé àwọn ìka èèyàn àwọn tí wọn ìfẹ́ ń tó dáa. Bí o ṣe fẹ́ràn mi tó tí mo fẹ́ràn rẹ tó bí ẹ bá sọ fún mi pé gbóyèga o ṣe nǹkan báyìí èmi ò ní kàkún gbà tí mo ti mọ̀ ọ́ kò yé Yorùbá débẹ̀ ńgbà náà Adédúgbò àrí ibi.
1: Kẹ́tọ́ ni kí ló tún fẹ́ sọ báyìí
2: olóòṣà màlẹ́tẹ́
1: kí ló tún fẹ́ sọ
2: bí ẹ̀yìn ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n pè lẹ́yìn kan ṣoṣo ọmọ ìyá olóbì lọ́jọ́ ọba bẹ́ẹ̀ lẹ́nìkan dọ́dọ̀ ìyàwó ẹnìkan débi owó yóò ní gbọ́ kí ni wọ́n ṣe lọ kí ni kí ẹdún ẹtí ẹdún náà bó ṣe árí ẹgẹ̀gẹ́ kí lóun kí lóun kí lóun nǹkan tó ń wá inú wọ́n yẹ ń gbúrò rẹ bẹ́ẹ̀ mọ́ o àtọwọ́ àtọbi kì í díjà wájú ẹ̀ àwọn yẹn ti lo sáà tó dá ilé ayé kọjá.
1: Wọ́n ní wọ́n bẹ́yìn lórí tán díẹ̀ lókù bàbá ẹ dákun ẹ bá ti sọ ẹ jẹ́ kí àpọ̀já sókè lọ́nà mọ̀ ń bọ̀ wọ́n ní wọ́n bẹ́yìn lórí tán díẹ̀ lókù mọ̀ ń bọ̀.
3: Lagili FM 96.7
4: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé onígbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp kilometer 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìfọ́nṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run mi ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
3: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Fenile, Ibadan. Telephone 0807 112 40.

0: has thought.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
4: Ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹngbẹrẹ mú. Torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lù ṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tán kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a gbàṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ Sina Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlesọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wa lòṣèlú. Ojú òpó bára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní Lágelú FM 96.7 òkè gajòkè. Ẹ ti máa gbọ́.
5: Ìlera lọ́rọ̀.
6: Karaoke jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bí i àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlèégbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó máa mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó máa lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹ̀dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashie.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọ̀yọ́ State Journey Board ló fò tẹ̀lú káàṣìẹ̀. Káàṣìẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀. Káàṣìẹ̀.
8: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́,

0: iwa wa si gbadi adua ijanu re nduro di onbe o
1: Lagilu FM 96.7
2: Orike Olodumare Pelanti Olodumare lo se koko bi gbogbo aye ba ranti Oluwa ko ni buru faye ohun to mule aye dagun lasoko oni bo ti deni bibi airanti Olodumare ma gbogbo aye lo ti rabi ogede
3: ah ibi aroko se lafa bo si ori ani apekun si ero adelabu ori ani apekun si ke ero demola adelabu agba oje ninu akewe nle odua
4: iwo lo wi be o
3: ah gbogbo aye lo be eh baba be gan lori in time kan ki le se be ran baba to
4: eh ba mo feran baba so ori pe o mo pe eh aruna ni bo ni ba n tabi ele pe alaye oro o ma gbe tele awon o mo kan gba mi ta ba so sa gba mi atun so sa mo se feran baba to ni mo ba ja si pe ni baba ni won ti n se le iwe awon janduku
3: ah bo le je kewe ni lodun na lakun e kan be line mejo na ebi to ti koja ni
4: won ni baba mi ni alaje adedubu bo ti je pe ile yin ni le iwe awon janduku ni lu badan yi eja fi suru se nitori ojo la baba e ma si medan ke se pele pele nitori ojo oluwa nbo leyin baba ni iru a ma wo lo so ru eyin
3: ah nbadan yi
4: oku re abaye
3: e gbe wa ba bo le ta lo bo le tete
4: emi o tete gbo le nikan ba ni e n gba won play record se so ba ti baba ni won gbe wa
3: ah ke la jale
4: na ni e wa ba mi to wa ba bi odun sadaki won ma ni won gbe oku agba aye demo la wa mo to n ba lo ba delu o ke gbe mi
3: lapirin o ta pirin nbadan
4: ara won to si gbaja oselo ni to si feran mi ni omo owo to baba si ni mo ni excuse sir baba bere o ni ti lo tele
3: won gbe wa o
4: lo sele pẹ̀lú mo lè délé adélu lago mẹ́sàn kí n kó lago kan o ni àjọ bí igi bá rí igi máa bá igi sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀
3: gbégi bá
4: igi á bá igi sọ̀rọ̀ ni adélu ni ṣé kò jù bá ń lọ ẹ máa lọ wọn lọ yóò ya gbọ́ wọn yẹn ju gbogbo ẹ ẹ mọ̀ pé ọwọ́ ọmọ ara ẹsẹ̀ ọmọ ara mo ṣe rí nu.
3: Njọ́ tí a fojú kan bàbá lẹ́yìn ìgbà náà nkọ́.
4: Ee baba se da koda awo ti mo se fun baba awon kan lo dile e ni o je o jade ke to ku wallahi ngba awon yen jade tan baba ba mi loju orun o nde mo la o seru eleyi fun mi tan o ni gbogbo ona lo fi raanu o ya mora o si gbe mi la to kedele o lo kan lo bale nitori ehun ti mo fi kewi ni pe adedubu ku e lo sika lo ku ta le yan re
3: adedubu ku
4: e lo sika
3: ni ta le yan re
4: adedubu to ja ke ti yan ba gbe apo owo meji dele e won gbe kan goke gbogbo eni o ba foju rowo ni opin nbe enikan mi ni mo mi won je
3: je pe emi o mo keyan be ba ba fe mu rowo ro e da ko ni
4: o ni ta ba sire olowo nle yoruba to ba je 80 98% won lo gbese adedubu koja tori gbogbo awon ti obi ni ma pe ni ba mi ni language mi an to ran school ko ṣùgbọ́n torí pé àwọn èèyàn ó kọ búkú ni wọ́n ń pè tí wọ́n jáwọ́ súnmọ́ àwọn sì ń jàǹfààní
3: kí làwọn ọba ṣe fi yín tẹ́ẹ̀ fi lè mọ́ kí àlàyé yín náà wọ́n fẹ́ jẹ́ pé gbogbo ọba alẹ́ yóò ba alẹ́ tí fẹ́ẹ́ kìtàn.
4: Àtìbà tó tẹ́lẹ̀ ọ̀yọ́ adéwìnbí oromajogbo ọmọ ìyá òkè àṣà bíi aládélẹ́yẹ èkó kópa tẹ́rẹ́ ọkọ̀ sọba ni wọ́n máa jàgbọ́mògún létí adéwìnbí àjọta mu mi nígbà tó kú ó kọ ló mú lọ kò má láàfin lọ.
3: Ẹ sọ ẹ máa sọ ẹ má dúró.
4: Adéyẹmí àtàdá lálàáfíà tò ní lálàáfíà tàná ṣákátá ṣìkìtì ṣìkìtì ṣákátá ó gbóná gírírírí bí ẹlẹ́gùn ṣàpàná ṣàpàná ògbóná ẹlẹ́gùn rẹ̀ lọ́gbóná agbada ògbóná àgbàdo ìta àtàdá olóògbòbó abatókúnú àgàmàmàlú káàkan ọta káàkan ẹ̀tù káàkan ẹ̀bá káàkan àgbà ó tún ní káàkan àkàdé sí bánàbánàbá bá òfò lójú ọ̀run bọ̀m̀bọ̀m táyé ṣe mọ́jà yóò fọ́ọ̀rún mọ́lẹ̀ tí gbénú àfin àgò panijẹ ọ̀rọ̀ tó mọ́lẹ́sẹ̀ bí oṣù mọ́ni yígbìrì yígbìrì abòkú yígbìrì lájà apẹ́ èkúté olóòka ọ̀sà ibi yíyí kiri ló mọ́ àádòyì kátàdá ipá ọ̀ká tàdá wọ́n wá lọ ibẹ̀ ṣàgó lọ́wọ́ sí ṣàgó ní bàbá ọmọ ìbọn máa jẹ́ olérè bàbá wọn máa bọ́ máa ṣe adéyẹmí àní kó o mọ̀ sóògùn mọ́ adéyẹmí tún ṣe bí odó ó tún ṣe bí ọlọ ó ṣe kárìgìdì tó ń jíbọ lákòókò ọ̀ṣáájú

0: anu asise yan ta ba bere pe mami wa oko yin ko a bere pe alagba iyawo nko ta ba wa wule wule oro a ri pe baby mama ti poju ni gboro emi o ma boya sandadi la pe won ni o won a fe le iyawo le rara ṣugbọn won furuko re ke baba re won furuko ti e pe iya e pe iya alamarin oruko ti eniyan se won a ni furuko omo kaka pe o baba si fe yawo a le bimo mo wa wo pe n to fani ai lafarada awon obirin nigboro atawon okunrin naa boya isise pupo n lo ta ba ronu pe nitori ko sise n lo nla ba n so pe o ke a ni fe yawo tara mi mo ro debe ope ki n to fe yawo ti ma fẹran obirin ni isin tẹnikan ba n so sokuso oye ka ba lohun tan mo pe po ta ni wu comment mo pe po n to fe yawo lo obirin lowo yawo mi wa n dun mi Olorun ni wo ma were bi asa mo mi lo fe bi sugbọn eru n ba awon eyan lati fe bi tori pe ehana obirin ti poju bẹẹ lẹhana ọkùnrin pọ ṣùgbọn àwọn kan wà níbẹ o tí wọn máa fúnra ní mọ̀nà tó tutù ara wa ni àjọ ń ṣètò iná ni a nílé iṣẹ́ yìí ká má rí ẹnìkan tí yóò máa fọ́ lẹ́rán tàbí máa gbàgbọ́dọ̀ dání bí ọlá mẹlódì.
1: Ẹ ká sọ̀rọ̀ gbogbo èèyàn mi nílé lọ́kọ̀lódò lẹ́yìn òdì Abiola Melody náà ni ó máa gáìdìn tó ń ṣe kíni tó ń gáìdìn lórí ìgbéyàwó àti lọ́kọ̀ yín pé àníṣẹ́ àpọ́nlé ò sí fọba tí ò lò lórí bápọ́nlé ò ṣe sí fọba tí ò lò lórí bẹ́ẹ̀ náà àpọ́nlé ò sí fóbìnrin tí ò láde orí torí pọ́kùnrin kan ti wá disappoint mi àbí nǹkan tọ́kùnrin kan ṣe ẹlòmíì àti ẹ̀sọ́ pé torí pé òun rí bí ọkọ ọ̀rẹ́ òun ṣe treat ọ̀rẹ́ òun tìtorí ẹ̀ ni ò sì ẹ̀ jẹ́ kó wu òun láti sọ pé òun fẹ́ láde orí àbí òun fẹ́ ni ọkọ kí ló dé sórí kan náà ni ìwà àtọkọ rẹ ìwà àtọ̀rẹ́ ẹ jọ mú wáyé ni tí wọn ò bá fẹ́ ìyá titi ẹ kí wọ́n bí ìwọ bó ò ní wọ́n ṣe fẹ́ dá ronú láti sọ pé kinní àní má gbàgbé o ń pé àsìkò tọmọ kékeré bá tó lọ́kọ́ tí ò bá lọ́kọ́ tó bá padà lọ́kọ́ yẹn á ti lé ìtìmọ̀ lọ́wọ́ torí n tó yẹ kó o fò ní ṣe tó bá fè ní ṣe o lè fọlá ṣe nǹkan tó yẹ kó o ṣe lọ́la ló máa ṣe tó bá wá sọ pé n tó yẹ kó o fò ní ṣe ló fọ́fẹ̀ lọ́la ṣe that means pé èyí tó yẹ kó o tún fọ̀la ṣe yẹn náà wà á tún sun síwájú dọjọ́ míì wà á wá máa late láti ṣe àwọn nǹkan kan torí pé wà á máa ṣe nǹkan kan fún nǹkan kan ni lèmi ṣe máa ń sọ fún yín pé bóyá ọkọ ni wọ́n fẹ́ àbí ìyàwó ọkùnrin mi ò tiẹ̀ mọ bó ṣe lè toast obìnrin ni ọkùnrin mi àtẹni pé nígbà tó bìnrin ìyá first toaster mi nígbà tó ti ṣe nǹkan tó ti ṣe yẹn kò sí ìṣorí àtọkùnrin àtobìnrin gbogbo wa lájọ ní lọ́wọ́ tá a tún dì sẹ́rù bọ́ sórí jẹ́ kí n sọ fún ẹ pé nínú òfin ọlọ́run nínú tí inú ọlọ́run máa ń dùn sí ní gbogbo ìgbà ó ní kí ọkùnrin tó ti tó ní ìyàwó ńlé kó gbéyàwó sílé ó ní kí obìnrin tó ti tó láde orí kó láde orí nítorí pé tó bá láde orí tó kàn rò pé o ṣì ń fàì sórí tó bá tó time kan wá jókòó wá wo rẹ nígbà tó bá di pé rẹ ni toast mọ tó bá di pé ó ti dìrọ̀lẹ́
0: kí lẹni fún wa.
1: So tó rẹ̀ lèmi ṣe ń sọ fún yín pé ọkọ ni wọ́n fẹ́ tàbí ìyàwó ìyàwó ni wọ́n wà ní tàbí ọkọ
0: olè kéèmí wọ́n fẹ́ ìyàwó kékeré àwa mọ̀
1: kò sí wàhálà kódà bàbá 90 wà lọ́dọ̀ mi tán tá a bá wọn rí ìyàwó kò sí wàhálà bí o jíjẹ mú máa ṣàwà bó ti jẹ́ pé títí bí ò ní í ṣe gbogbo ìgbà.
0: Bíọ́lá
1: sá
0: so ọdún náà ẹsẹ̀ mi fọlọ́kọ.
1: Bẹ́ẹ̀ni
0: ẹni tí ń wá
1: bẹẹni
0: ẹ fi nọmba yín síta
1: kan pè mí sórí 08056010241
0: ẹni tẹ ǹkan gbóná ni.
1: Ó dá o ọkọ ni wọ́n fẹ́ tàbí ìyàwó ìyàwó ni wọ́n fẹ́ tàbí ọkọ àbígbéyàwó tiẹ̀ ló ń ṣe ṣégeṣège tí wò tiẹ̀ mọ bó ṣe fẹ́ to inú ilé rẹ ó lè pè mí sórí 08056010241.
0: Àrìnwẹ̀yìn.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ore ọ̀fẹ́ àtànfàní tó fún wa. Adéwálé Bangbọ́lá yín náà ni ọmọ bàtò sí òde òyà bí òde ní ìṣà aláṣọ tuntun bàbá Làbùn Ṣógóyè. Arinwọ̀ ẹ̀yìn Tòní ẹ̀yìn ọkùnrin ni màá dojú ẹ̀kọ́ tó jẹ́ pé púpọ̀ lọ́dọ̀ àwọn alágbó ilẹ̀ máa ń wá káàkiri. Àní ẹ mọ́ màá gbo ìbílẹ̀ o mi púpọ̀. Ní ìkọ́ndẹ̀mù àgbo tí wọ́n ń ta o àwọn ẹ̀yà wa lọ́jà abode àwọn ẹ̀yà wa ní Nitel àwọn bàbá wa mi ìkọ́ndẹ̀mù ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé tán bá ti gbégbá ń rọ̀lẹ́ báyìí ẹ bá ń púpọ̀ ni gbogbo ẹ̀ àmúmọ́ra wọn.
1: Iṣẹ́ wọn púpọ̀ sí àwọn.
0: Ẹ wo ó ń bara jẹ ni ṣùgbọ́n in tí wọ́n mú fún in ni wípé kàró lè gbà yágiyági kí wọ́n lè ṣe bí ọkùnrin kí wọ́n lè takútú dáadáa ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe nínú àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ ló ti bẹ̀dọ̀ jẹ́ ló ti ba kíndìnrín jẹ́ ló ti ba àwọn nǹkan tó wà nínú àgọ́ ara jẹ́. Ẹ̀yin èèyàn wa agbótẹ́ ẹ̀ bá mọ̀ dájúdájú pé àwọn alágbó eléyìí wọ́n kọ́ṣẹ́ lákọ̀yanjú wọ́n sì yege wọ́n sì ní license àti certificate lọ́dọ̀ ọ̀gá wọn tán fi ń tà á ẹ mọ̀ jẹ́ àmú àgbo púpọ̀ wípé ẹ sábà ń bù ú kinní kan ẹ púpọ̀ ó ń bàgọ́ ara jẹ ni ẹ jẹ́ arárìn wẹ̀yìn nítorí pé tọ́ bá ṣẹlẹ̀ tán agbára wo ní ká mọ́ o kọ́ mọ̀ di pé n tá mọ̀ náwó sí kọ́ mọ̀ di tí ó sọ wá da láàbò ara kọ́ mọ̀ sí tí ó dá wa gúnlẹ̀ àlàáfíà ni pípé ìlèyàn fi ń gbélé ayé ló fi ń lólé ayé ló fi ń ṣe déédéé o ìdógún ìdọ́gbọ̀n èèyàn lálàáfíà ni ó lè lọ iwájú ó lè lo ẹ̀yìn ó lè sálámbá ni ẹ ṣọ́ra fún púpọ̀ o ẹ ṣọ́ra fún ó ti bọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láyé jẹ́ kò ní jù bá ń lọ lórí àrìnwẹ̀yìn fún tèmi Adéwálé Bangbọ́lá yín náà ni ọmọ bàtò sí òde òyà bí òde ní ìṣà aláṣọ tó bàbá Làbùn Ṣógóyè ló ń sọ pé ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀ o.
1: Ibi tí a rí tòní dẹ́nu. Mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa lénìí látàárọ̀ ẹ rí nǹkan kan dìmú ńbẹ. Àwa ń bẹ lọ́hùn ọba kó lo amọ́kọ àtúnrí wa o. Adégbòyega làwọn àlórúkọ mi títí ọjọ́ mẹ́jọ ọ̀hún tá a tún wọn pàdé lórí ètò ìmúgbàládùúrà ni pé àìsàn oníṣẹ́ wa o yóò fún wa ní owó yóò fún wa ní àlàáfíà a sì fún wa lẹ́mìí gígùn. Bọ̀bọ̀ wa ní kankan bí mi tàbọ̀ fẹ́ polówó ọjà correct tí gbogbo ọjọ́ ọmọ àtàgbà tàbí kéde kan ni o iṣẹ́ aran wa ni o pè mí live on direct I will take your phone 0802321601 0802321601

Ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti kéde ìpapòdà màmá wa, Olórí Abigail Monilọ́lá Balógun, aya Olúmewúro of Ìmewúro, Ìjẹ̀bú North Local Government, Ìjẹ̀bú Òde, Ogun State. Ìyá wa dolóògbé lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹjọ ọdún yìí, ọdún 2026, lẹ́ni ọmọ ọdún 78 years, 1948 to 2026. A ó máa kéde ètò ìsìnkú lẹ́sẹsẹ láìpẹ́. Ọkọ ọmọ ọmọ ọmọ ló ń ṣèdárò lẹ́yìn yín sunre o. Olùkéde àwọn ọmọ.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ ìmọ̀ gbìyànjú láti gbẹ̀mí ara ẹni kúrò lára àwọn ìwò ọ̀daràn lẹ́yìn ìbuwọ́lu ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ yìí sí èròǹgbà iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò ìlera àti ìgbáyégbádùn ọmọnìyàn. Nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe alákòóso kejì fọ́rọ̀ ètò ìlera àti ìgbáyégbádùn nílẹ̀ yìí dókítà Isaac Sàlàkọ́ ló ṣàpèjúwe ìyípadà náà gẹ́gẹ́ bí eléyìí tó ní agbọ̀n òfin àti ìlera aráàlú nínú. Ó fi léwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn èèyàn eléyìí tí wọ́n máa ní ìpèníjà nínú ìlera ọpọlọ wọn ó náà ni wọ́n nílò ìrànwọ́ láti ọwọ́ ìlú dípò ìfìyàjẹni. Alákòóso ọ̀hún tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé mímọ yọ èròǹgbà náà kúrò nínú ìwà ọ̀daràn nìkan kò tó láti pinwọ́ ìmọ̀ gbẹ̀mí ara ẹni lórílẹ̀‐èdè Nàìjíríà bí kò ṣe wípé ìjọba ó tún máa tẹ̀síwájú láti mọ ṣe gbogbo tó bá tó àti tó yẹ kí àwọn èèyàn kan lè mọ ní ìlera ọpọlọ eléyìí tó kójú òṣùwọ̀n. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ó túnbọ̀ tẹ́ pẹlẹ mọ ìmọ̀ tètè kẹ́fì àwọn èèyàn tí wọ́n bá ní

àjọ ilé ètò oríṣi pinre láàrin nílẹ̀ yìí ìyẹn federal character commission ló ti sọ àsọtúnsọ èròǹgbà rẹ̀ wípé kò ní sí àǹfààní fún àjọ lájọ ìjọba kankan láti mọ yan àwọn ìpínlẹ̀ kan lẹ́pọ̀sìn kó sì mọ́ fún àwọn ìpínlẹ̀ kan láǹfààní àti jẹ òṣìṣẹ́ ọba nínú iṣẹ́ ìjọba àpapọ̀ ilé ètò ńbẹ lóde ẹni tí í ṣe alága àjọ náà abilékọ ayọ omidiran ló fi ọ̀rọ̀ dánilójú hànde ní ìpínlẹ̀ enugu lásìkò ilé ètò ń ṣe ìfarakínra pẹ̀lú omilengbe àwọn ọ̀dọ́ jákèjádò ìpínlẹ̀ náà omidiran ló tún tọ́ sókè fojúgbà wípé àjọ tó rí ṣe pinre láàrin nílẹ̀ yìí lábẹ́ ìdarí òun ó náà ni ò ní lajúlẹ̀ o kí wọ́n mọ yan ìpínlẹ̀ kankan nípọ̀sìn látọwọ́ àjọ ìjọba kankan nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kò sí ìdí kankan ilé tí wọ́n fi gbọ́dọ̀ kó àǹfààní àti èrè jẹ ìpínlẹ̀ kankan lọ fún ìpínlẹ̀ míì. àjọ olómìnira ti ń ṣe ètò ìdìbò nílẹ̀ yìí inec ló ti kéde ọjọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n mọ̀ ṣe ètò ìdìbò alátúndì ní àwọn ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn ìpínlẹ̀ ọ̀hún láti rí ìpínlẹ̀ gombe ìpínlẹ̀ kano bauchi tó fi mọ ìpínlẹ̀ delta àjọ ọ̀hún tẹ̀síwájú ní ọ̀rọ̀ wípé ètò ìdìbò náà ní ó wáyé láwọn ibùdó ètò ìdìbò eléyìí ti ń bẹ láwọn agbègbè eléyìí tí ọ̀rọ̀ mú kàn àjọ inec tó wá tẹ pẹlẹmọ ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ìdìbò náà ní ó bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ tí yóò sì parí bọ́bá di aago méjì àbọ̀ lọ́sàn-án. gómìnà ìpínlẹ̀ ondo lọ́kì ayédàtiwà òun náà ló ti bẹ̀rẹ̀ ètò nínú ọ̀sánwó eléyìí tó tó bílíọ̀nù mẹ́rin ó dídí ẹ̀ náírà gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì lẹ́nuṣẹ́ fún àwọn òṣìṣẹ́fẹ̀yìntì níjọba ìbílẹ̀ àti àwọn olùkọ́fẹ̀yìntì láwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ti fẹ̀yìntì láti ọdún 2016 eléyìí tí wọ́n tó bí òjì lé ní ẹgbẹ̀rún kan ó dín méjì ìyẹn 1038 gómìnà ayédàtiwà òun náà ló ti bẹ̀rẹ̀ ètò ọ̀hún ní inú gbọ̀ngàn kòkó conference hall eléyìí ti ń bẹ nílé ìjọba nílùú àkúrẹ́ tí ṣolú ìpínlẹ̀ ondo ìròyìn iná ni ẹni tí í ṣe adarí fún ọ̀rọ̀ ròyìn nínú iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ ọ̀hún fàmàkínwá àbolúwà ó fi léde fún àwọn oníròyìn gómìnà tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò mímọ san owó náà ó náà ni kì í ṣe oore fún àwọn èèyàn tí wọ́n mọ̀ tẹ́wọ́ bò náà àti pé kò ní ọ̀rọ̀ òṣèlú nínú pẹ̀lú ibi tí wulẹ̀ ọmọ ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé owó náà ni wọ́n mọ̀ san dára sòsé sínú àpò àsùnwọ̀n àwọn èèyàn tọ́rọ̀ kàn ní tìbútòrò ìpínlẹ̀ náà gómìnà ọ̀hún wá tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́fẹ̀yìntì eléyìí tí kinní ọ̀hún ọ̀bá kan náà ni kí wọ́n mọ̀ sí káyà sókè rárá bíi ti wulẹ̀ ọmọ nítorí pé ìjọba ọ̀hún náà ni ó fowókọ wọn sí ìṣímì tí ó sì rí dájú wípé ìjọba ọ̀hún ni ò jẹ́ ẹnì kankan lówó àjẹmọ́nú rẹ̀. bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ láti kàn ní lágìlì 96.7 FM. ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè òkèrè tán èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló ti gbẹ́mímì tí àwọn èèyàn tó tó 77 sì ti farapa yánnayànna nínú ìkọlù orí afẹ́fẹ́ eléyìí tí ilẹ̀ russia ṣe sí ibùdó ìtajà àgbàlódé eléyìí tí ń bẹ ní agbègbè pavlorad nílùú dnipropetrovsk eléyìí tí ń bẹ ní orílẹ̀-èdè ukraine àwọn ibùdó ìtajà tó fi mọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun náà ni wọ́n bàjẹ́ kọjá ìlà nínú ìkọlù náà lásìkò tí àwọn èèyàn ṣe ìdúnadúrà ní ibùdó ìtajà ọ̀hún
ìjọba orílẹ̀-èdè Russia náà ló fi ọ̀rọ̀ léde wípé ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn tí ilẹ̀ Ukraine ṣe ìkọlù alágbára sí ìlú Sochi níbi tí èèyàn 32 ti farapa yánnayànna tí èèyàn 3 sì ti gbẹ́mìí nínú ìkọlù.

lákòótán nínú ìròyìn eré ìdárayá àwọn eléré mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ti ṣetán o láti lọ rí sójú ilẹ̀ yìí nínú ìdíje àkọ́kọ́ rẹ̀ eléyìí tí wọ́n pè ní World Athletics Ultimate Championship eléyìí tí yóò wáyé nílùú Budapest ní orílẹ̀-èdè Hungary bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án tí ó sì parí lọ́jọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ìyẹn tó bi àmúsàn-án òun náà ni wọ́n ti kéde wípé yóò mọ iléwájú ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ síbi ìdíje náà ẹni tí yóò sì mọ kópa nínú àwọn eléré sísá ẹlẹ́sẹ̀ bíi ẹ̀tù òbíye tí wọ́n sì mọ fo àwọn tí bá ń bẹ lójú ọ̀nà òní mẹ́ta lọ́nà ọgọ́rùn-ún ẹ̀wẹ̀ wọn ti wá kéde ẹ̀ sóde wípé ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà tó ń ti àwọn yòókù rẹ̀ náà ni wọ́n mọ kojú àwọn ojúgbà wọn láti orílẹ̀-èdè Hungary ilẹ̀ Spain Netherlands Canada Jamaica àti ilẹ̀ Great Britain tó fi mọ ilẹ̀ North Ireland ilẹ̀ Germany àti ilẹ̀ America. ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ ọlọ ẹgbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ètò láti yọ ìgbìyànjú gbẹ̀mí ara ẹni kúrò lára àwọn ìwà ọ̀daràn nílẹ̀ yìí. gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédátiwa náà ló ti sísọ lójú èròngbà láti mọ san owó tó tó bílíọ̀nù mẹ́rin ó dín díẹ̀ náírà gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láwọn ìjọba ìbílẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ náà eléyìí tí wọ́n tó òjì lé ní 1,000 nínú ìròyìn ilẹ̀ òkèrè láti kà á fún yín wípé ó kéré tán èèyàn márùn-ún náà ló ti gbẹ́ mímì tí èèyàn mẹ́tàdínláàádọ́rin sì ti fara pa yánnayànna nínú ìkọlù alágbára ilé tí ilẹ̀ russia ṣẹṣẹ́ ibùdó ìtajà kan nílẹ̀ ukraine. nínú ìròyìn eré ìdárayá láti kà á fún yín wípé ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà ní ẹ̀tù òbíjẹ́ ẹlẹ́sìn ọwọ́ tó bi àmúsàn-án ó náà ní òmò iléwájú àwọn ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà yòókù lọ sí ibi ìdíje World Athletics Ultimate Championship eléyìí tí ó wáyé nílẹ̀ Hungary. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wọ́ wájú sí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó x pẹ̀lú lagilufm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó facebook wa pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwù olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill abidemi akande lóníròyìn yẹn ṣeun tẹ́ǹgbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò mbẹ̀ ètò miliki special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí ní ìwọ̀nba lè sórí agbágbé a kú ìmúra òpin ọ̀sẹ̀.

ẹ̀rin mọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: saving period to pay.
1: Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
0: Yes, so whether they support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you're not going to like miss. For more information, make a quick call 0707 407 2099 or 0707 470 2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this ogbonge offer.
2: Gbogbo ọ̀nà nílé tí ti fi ń fa ni múra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kò ojúmọ́.
3: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: Ó dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú ilé títì, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Ilé títì, ó wà fún ìṣọ̀kan.
5: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ̀kọ̀ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ.

0: check, cash check. Star 347 star 100 star 2 hash.
1: Hey.
0: Star 347 star 100 star 2 hash.
1: Ẹ ti pọ̀tó.
0: Ẹ lọ ta cash yẹ, bá ṣe ń sọ̀rọ̀ yìí.
1: Bọ́kọ ẹ bá ní kó o máa ṣe ìwọ̀jẹ kó yẹ pé àwọn ọmọ ti fẹ́ wọlé
0: sùúrù. Ṣé rí tìrọ̀lẹ́ yìí, ó máa make sense torí pé lára owó ilé ìwé sùúrù ọjọ́ Monday, orí cash lẹ́tì rírán lẹ̀.
1: Gbogbo school bag, gbogbo ìwé,
0: gbogbo lunch bag, lunch box kankan.
1: Tọkọ san díẹ̀ nu owó yẹn gan-an.
0: Àfàìmọ̀ ta ní ìrọ̀lẹ́ yìí. Àfàìmọ̀ jẹ owó tó make sense.
1: Ẹ bá ní ọmọ ta ayé ṣe ni o.
0: Nìṣó bẹ́ẹ̀.
1: Wọ́n sì ṣe ṣèṣe aláṣeyọrí o.
0: Ọgbẹ́ni Gọláyíwọ́ ló yàtọ̀ lólóòtú ètò yìí. DJ Spider ló ń tẹ̀ lápá bí.
1: Mo lóríire.
0: Ọ̀gá wa Túnde Láwíwo lọ̀gá pálápátá at the top.
1: Bàbá àgbà.
0: Olóòtú àgbà. K Boogie ara àwọn ọ̀gá tí a tó ta lẹ́nu nìyẹn. Brown Sugar.
1: Irun gbà sẹ́sẹ́rẹ́ yẹn ní fi ń wú
0: ọkọ̀. Sẹ́sẹ́rẹ́ kọ́ yẹn o.
1: Sẹ́sẹ́rẹ́ làgbà máa
0: ń bẹ̀. Irun yẹn pọ̀ o.
1: Ebi kẹ́ ẹ̀ di funfun.
0: Bàbá irun gbà yẹn o máa ń shine.
1: O ní brush.
0: O máa ń ní brush. O máa ń treat ẹ̀. Àkámọ́ pàrọ̀ fúnra wa K Boogie ń shine.
1: Ẹ fi irun gbà tọrọ. Ẹ wá dàbí kẹ̀nẹ̀ tí ń wá kí gbúrú.
0: O máa ń lójú ẹni tó máa ń fit. O fit K Boogie kò lè fit èmi.
1: Lọ́nà wo?
0: Bá a ṣe dá ìmì rè.
1: Ìdáta wa dá ọ̀ tí wọn bá rán ọ sí yẹn ò ní jíṣẹ o.
0: Lọ́nà wo?
1: Orohoro ló ń wò bí ẹjọ́ bọ́ lọ́wọ́ fìgìláńtẹ́.
0: Kò
1: sí ìwọ́wọ́ ẹni olóko tí a.
0: Àlẹ́ òní láàka yìí wà lẹ́.
1: Tọ́ ọ bá ṣe
0: sí lọ. Ẹ má rẹ́rìn sọ̀rọ̀ bọ́ bẹ́ẹ̀. Tọ́ ẹ bá rẹ́rìn sọ̀rọ̀ rẹ̀ ó léwu.
1: Ìbéèrè rúgbà.
0: O ò ní láàyè.
1: Ẹ bèrè rúgbà.
0: Now
1: kò tó àlọ́
0: fẹ́ ṣíkà. Nísìnyí
1: báyìí
0: sì. Wà ní mò ń rí ẹfín.
1: Èmi ò sọ́rí o.
0: Wà ní mò ń bu ẹ.
1: Àtàní mi
0: o. Now ṣó o tanná wá èébú.
1: Dr. Sikiru Aide.
0: Tó rí pé àgbà rẹ ò tó lé.
1: Mò ń pín ọba ni.
0: O ò ní láàká yìí.
1: Àyè bí wọ̀ ọba pọ́n lé. Àtọ́lọ́ fi tì mí ní
0: ìṣèwọ́sà
1: pọ́n lé.
0: Àbí bẹ́yẹ ẹrún kàlú fẹ́ sọ.
1: Dídí
0: bẹ́yẹ ẹrún kàlú fẹ́ sọ. Gbogbo èèyàn náà ń wá lamẹ́ríkà kì í ṣe irú wọ. Wàláì.
1: Èmi tó jẹ́ pé wọ́n ń chẹ́ǹjì gbogbo rẹ̀.
0: Tó o bá lọ Amẹ́ríkà lẹ́nu, máa bínú wá bẹ lọ́la.
1: Ẹ mo lọ gbà.
0: Àjíà.
1: Ẹ á ṣèjọ bẹ dáa. Bí ọkọ̀ ojú omi ó ti máa
0: wọ
1: kí bí ẹja mi.
2: Ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ àgbà tí o bá ṣẹlẹ̀
0: ṣe àwọn onírònú ń bí o.
1: ètò tó nítumọ̀ ni kò gbà ká ẹ fọ́ lẹ́rán.
0: lórí owó entertainment làwọn wà làwọn ti ń gbé yín débẹ̀ láti ń rẹ yín sí láti ń fa sí fún yín láti ń mú sí bẹ̀ fún yín kẹ́yìn lè láǹfààní àti máa rẹ́rìn ni.
1: ṣàmọ́rò ìlàkọjá rẹ tàbí gbogbo tó ní torí dé mara kí n pa ọ lórúkọ àìsàn.
0: yes now
1: tùmí lára kó o múnú mi dùn kí n sọ tí ń ṣe mí kí n bọ́ lọ́wọ́ ẹ.
0: yes now
1: o rí ẹ̀rín ìdùnnú àlàáfíà àti ayọ̀ bẹ́ẹ̀
0: náà
1: bí ọba ti ń rẹ́rìn bí irú báwa ṣe ń ṣe yìí àwọn ìrònú kọ̀ǹdíṣàn tá a fi lé
0: sí ìrònú kẹ
1: rẹ ẹ bẹ
0: rẹ sí
1: rọ ọ bẹ
0: fa sí bẹ
1: fa sí bẹ
0: fa bẹ
1: jù bẹ
0: fi sínú ẹ fi ha sínú ẹ
1: láti ẹka
0: náà kó kúrò nú ẹ
1: sí àwọn yẹn sí ibú
0: yẹ
1: sí
0: yáyá
1: kì í
0: kókó
1: alikeke
0: tubaraka alalapayeko
1: fìkan sẹ́nu
0: fìkan rọrí
1: gbé kan lọ
0: fìkan sí orúkọ
1: fìkan sí
0: ẹ máa fìkan sí orí ẹ̀tẹ̀ ń tẹ́rẹ́ máa fọ́ ọ̀rọ̀
1: rọ́bọ̀rọ̀bọ̀ kí lọ́jọ́
0: rọ́bọ̀rọ̀bọ̀
1: ọjọ́ ago tá a máa lù kí sábìsì tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmú lórí ó sì ju gbàngàn
0: wàhámà
1: má jàbọ́ lórí
0: àgbà
1: o toro ti fabrẹ́tì o
0: kì í ṣe pé èèyàn máa fún ọ
1: àjà ẹ máa pè wá
0: wàá máa fọwọ́ ṣe rúbúrúbú ní
1: òní fún pọ.
2: ṣàyìnde dìde olórí ọba.
0: ṣàyìnde lóde ní àbúrẹ́ mi àti rẹ̀ mi lóde
1: jàjọ ológun tí a fi mọ̀
0: wá ṣe kájọ ni
1: jàjọ
0: ọyá dìde nde.

0: ọmọ ìfàmì òróyọ̀. Prọfẹ̀tì Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìbẹ̀ máa já ọ̀nà máa là nípasẹ̀ ìfẹ́. Pásítọ̀ Dr. David Adébọ̀wálé. Pásítọ̀ Dr. Peter Madu. Àwọn olórin àmì bàbá tún iṣẹ́. Máyọ̀ wá ọ̀nà bájọ́. Olú ìbídóyè. Okùnlọ́lá Kẹ́mi. Táíwò Òbí. Òkìkí Dayo Emma. Ọ̀páyàmí Praise. Prọfẹ̀tì Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu ó máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látago méjì òwúrọ̀ 7 a.m. CAC Monthly Public Ministry. NTC Branch. Ó wà ní ìyájọ́ Police Road. NTC Compound làwọn ti pàdé Ìbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Orí agbára Jésù wà síbẹ̀.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn sáàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
1: Kò ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000 08071124000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọ́jẹ. Nìkànnì Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láìyá àgbà. Ẹ
7: bá ń gbọ́dọ̀ yí gbẹ.
8: Jàǹgbára jùgúrí jùgúrí jùgbó jàǹgbára.
6: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó ti máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbó kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
9: Lágbà láìyá àgbà
6: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
10: My pen has stopped.
11: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
10: Oh, your favorite pen?
11: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
10: Wow, it flows smoothly.
11: And writes up to 3 kilometers. That's why I trust it.
10: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
12: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa? September 30 ni special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash Splash FM *347 *1004 *1#. Lórí Ladilu FM *347 *1004 *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cash.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ stadium ibod ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
7: Javis PR iCare Foundation ló ń lọ́gun tátátán wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tábẹ̀bẹ̀. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀. Ànísẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánúgbà láìsí ìnira owó. Kí ló tún dúró ṣe orí ìran gara? Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanú shopping complex, ìwòrò òde Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
13: 0701-022-55.
7: Ojúlọ bára kò ní dín dúró mọ́ wa lágbárí.
14: Ladilu FM 96.7.

0: ní tẹ̀mí ọ̀.
1: Ọ̀rẹ́ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí tá a fẹ́ ṣojú òpó lẹ̀ DJ Spada yóò máa lọ bẹ́ẹ̀.
2: Bọ́yá lè mọ̀ pé Kọ́yin Fúnmilọ́mà ló tó ń kọrin yìí o.
1: Ó ní ṣe pẹ̀lú ti Fúnmilọ́mà ń kọ
2: yìí. Ẹni tó gbé jáde yìí abẹ́ fi rú lójú ni bọ́yá máa wò pé ń kọ́ òní.
1: Àbọ̀ òní, àbọ̀ òní o. Ẹja ṣojú òpó ilẹ̀, ó máa dàbí eré dàbí àwàdà. A lè sọ pé a fẹ́ fi ẹjẹ́ ká sọ pé àjọ fẹ́ fi entertain ara wa at the same time.
2: A fẹ́ tọgbọ́n kún ọgbọ́n, a fẹ́ fi ìmọ̀kún ìmọ̀.
1: Nínú ẹ̀fẹ̀, nínú eré, nínú entertainment náà, ẹjẹ́ ká tún láǹfààní àti ṣíra wa níyè, ṣíra wa létí, láǹfààní àti gbara wa nímọ̀ràn. Ẹ gbọ́ lójú ìwòye tí yín lérò tẹ̀yìn.
2: Nínú èrò ọkàn yín.
1: Ẹni tí mo fẹ́, tí mo love ló yẹ fẹ́ ni abẹ́ni tó love mi.
2: Abẹ́ni ó nífẹ̀ẹ́ mi. Torí lọ́pọ̀ gbàgbà mi rẹ̀ mi Adésínà.
1: Ìjà sójú òpó lẹ́rẹ̀ mi.
2: Nǹkan méjì ń gbà mí a máa jọra wọn lóko ṣùgbọ́n kọ́ jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Hello.
2: Ni bí ó ṣe wá.
3: Hello.
1: Ẹ kúrọ̀ lẹ́ ká sí ẹ kálẹ̀ o.
3: Ẹ kúrọ̀ lẹ́ o.
2: Ẹ kúrọ̀ lẹ́ bá o.
3: Ẹ tà ẹ pé tó.
2: Ìbàdàn lẹ́wà ní Àbẹ́kọ̀.
3: Ìbàdàn níta.
1: Ọlẹ́ bá wàá dáṣẹ́ tó.
3: Àgbàdo yẹ ní ọgbọ́n ti tèmi. Gẹ́gẹ́ bí obìnrin ẹni tó nífẹ̀ mi dọ́kàn ni mo máa yàn láàyò ju ẹni tí mo nífẹ̀ẹ́ lọ.
1: Kì í ṣe ẹni tẹ́yìn nífẹ̀ẹ́.
2: Ẹ jọ máa ẹ ti ní jakulẹ̀ rí lórí gbogbo onífẹ́ òṣèfẹ́ yìí ṣé ẹ ti ṣubú rí.
3: Mi ò rí ìjákulẹ̀ rí o, ṣùgbọ́n pẹ̀lú àmì rà, ṣùgbọ́n pẹ̀lú àwọn kan tá à ń gbọ́.
1: Ẹ̀ẹ̀ni ní bó
3: mi sì àìsí.
2: Ṣé ilé ọkọ mi wà àbí single ni?
1: Ilé ìyàwó náà wà.
3: Ilé ọkọ mi wà
2: o.
1: Àmì o.
3: Àmì rà.
2: Ó ní bá ti pẹ́
1: fún mi ní ìjákulẹ̀ bẹ́lẹ̀ ṣe ní. Àgbà ọ̀rọ̀.
3: Àmì
2: ọ̀rọ̀. Ẹ sọ́ọ̀ ṣe tó ní ṣe ń là. Ó ṣe jàre ọmọ ìyá mi.
1: Ìwọ́n máa lọ́ọ̀tì ẹ jàre.
2: Ọmọ ìyá lọ́ràn yín àmọ́
3: dé ọwọ́.
1: Ẹ̀yin náà
2: rí agbó.
1: Ẹ̀yin náà tẹ̀rẹ̀ dì.
2: Kí ló lé sí.
1: Nígbà táwọn náà dé wà rẹ́rìn. Wọ́n rẹ́rìn sí ẹ. Kí ló tán rẹ́rìn sí ẹ.
2: Nígbà ọ̀jẹ́ pọ́ dà mọ̀ bí wòlíì wọn.
1: Wòlíì èké.
2: Iṣẹ́ ìránṣẹ́ tí mò ń jẹ́.
1: Ẹ ṣé wòlíì gidi àbí wòlíì èké.
2: No, ìwọ lọmọ ètò ọ̀fẹ́ o.
1: 09123708675 Miliki special ètò ìnáwó lọ́wọ́ Abala kí ló ń ṣẹlẹ̀ láwà pẹ̀lú pẹpẹ ọ̀rọ̀ alẹ́ méjì òjì papọ̀.
2: Èwo lójú ọ̀nà.
1: Ká sọ pé tẹ̀ fẹ́ advice ọmọ yín tó fẹ́ gbéyàwó tó fẹ́ gbọ́kọ.
2: Pé ìyàn jókòó ń jó bàbá.
1: Ẹni tó lọ́ọ̀fù yín dé
4: kọ́. Ẹni àti rẹ̀ ni.
1: Abẹ́ni tẹ́ lọ. Hello.
4: Kò ní gbọ́jẹ fún yín.
2: Ẹlẹ́.
4: Bọ̀dá mo kí yín
2: o. O ẹ̀mí rẹ̀ ogun o.
4: Ọ̀rọ̀ yóò lè dárú.
1: Àlàbà lójú olómi.
2: Àkóyè.
4: Big man.
1: O ṣe
4: gbà ti wa. Èkó ni ṣé kò ní sẹ́yìn ẹgbẹ́ rèjò.
1: Àmì àti wọlé.
4: Abómilẹ̀ rí. Orúkọ mi ni Àlàbàbà Abéjì láti ojú olómi Akẹ́dẹ̀mí. Ẹ̀sẹ̀rẹ̀ tó bá lọ́ọ̀fù èèyàn ló yẹ kéèyàn bá lọ. Gẹ́gẹ́ bí ibi ọ̀dá mi ti sọ, ọ̀pọ̀lọ wọn mọ dárú.
2: Àmì.
4: Ìtọ́wọ̀ gbà ni. Rẹ̀mi ó wá sọ̀rọ̀ kan oní kò fẹ́ tó lè pọ́nbọ́dà lé mọ́ lẹ́yìn ìwọ nìkan. Bígbà mẹ́nu ẹnu àwa bá lè pọ́nbọ́dà lé pọ́. Látòrí olórí ẹbí àtàkẹ́kẹ́ àwa bá lè pọ́n wọn lé pọ́ o. Máa bó ṣe máa sọ sí bọ̀dà wa o.
2: Ẹ má bínú sí ọ, ẹ dákun o.
4: Kò mọ̀ ọ́ ṣe tán. Tá a bá bínú tán. Bígbà tá a bá bínú.
2: Ẹ ń tẹ́ ọ̀nà pàpà. Ẹ ń tẹ́ dàmí sí lẹ́
1: ṣé o fẹ́ dá sétò ni àbí kí ló fẹ́ ṣe.
4: Mo ti dá sétò
1: mo fẹ́ bọ́ lórí
4: ẹbí wa sọ̀rọ̀
1: àfẹ́ náà. Kí ni pẹ̀lú ẹ̀mú títí ẹ gangan

0: ẹni tẹ love àbẹni tó love yín ẹlú ẹ kúrọ̀lẹ́
1: ìwò lẹ fẹ́ sọ ẹ mà kúrọ̀lẹ́ má mi wà
2: bàárẹ̀ mi ẹ kúrọ̀lẹ́ o
1: ẹ mà ṣe má mi ẹ̀mí yóò gùn
2: àmì bígí
0: bígí o sọ yẹ dásọ́là mi
2: o ní bàjẹ́ àdúrà rẹ ọgbà
0: mi ní gbọ́kú ẹ
2: ẹ rí ọrọ̀rùn kọ pé láti pé ẹni ọba nífi òun
1: ọfẹ
2: ẹni ọba wu obìnrin tóbìnrin nífẹ̀ẹ́ lóbìnrin ọfẹ o
1: wọn lówó lẹ fẹ́ gé èèyàn lọ
2: èmi gẹ́gẹ́ bí ẹnìkan o ẹni tó bá wù mí tí mo nífẹ̀ẹ́ ni wọ́n fẹ́ ẹ má nífẹ̀ẹ́ mi tí ọba wù mí wọn fẹ́ o
0: ẹ ń bá nífẹ̀ẹ́ yín tí ò bá wù yín o ò ní fẹ́ dásọ́lá
1: ẹ tí ẹ wá fẹ́ mọ̀ bó lẹ́ ṣe mọ̀.
2: ṣebí owó tí mo kọ́ nífẹ̀ẹ́ mi yóò máa ṣe pẹ́pẹ́ fúrú ibẹ̀ ni ẹ̀ bá sì nífẹ̀ẹ́ rẹ̀ ó ń yégbà rẹ̀ ń yégbà ni o.
1: ẹrù dòdò ẹrù dàsódò
0: ó ń yégbà rẹ̀ ń yégbà ọ̀dà dásọ́lá mi
1: àìmọyọkọ ni ó ti dá lára ẹ̀ torí ìyá
0: ẹ̀.
3: Ẹlú àti rẹ̀ mi.
1: Ẹ káàbọ̀.
3: Àríwá àríwá mẹ́ra jíjẹ.
1: Àtúrí.
0: Mi ní gbọ́kú ẹ.
3: Ẹ ó wà lára ẹ̀yìn méjèèjì. Ẹ wá múra ẹ kankan. Ẹ fífi ẹ jílẹ̀ ẹ mú lórí ẹ wá múra ẹ kankan.
1: Ẹ
3: náà bí ẹ bí ẹ bí ẹ
1: bí ẹ
3: bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ bí ẹ
1: bí ọpàdé
3: ọmọ alára yín láàlú ọjà ẹgbẹ
0: ọdún tí ẹgbẹ ọdá inú tí ẹgbẹ ọdá sí
1: èrò
0: ọkàn tí ẹgbẹ ọdá
3: ẹ pé
1: kílọkẹ ẹ
3: àdìgbọ yẹn ẹgbẹ ẹgbẹ ìṣòro pé bí yá wà lára yóò yín ní ẹ pé pè kẹrí ẹnúbẹ gbọ yìí
0: àgbọ ẹ máa sọrọ ẹ lọ
3: ẹ ohun alára yín ẹbí bí mú
1: fásí
3: ẹ àná wà lára yín. Ẹ máa lè ra gbogbo oko.
0: Ṣo dàṣẹ́ tò ní àbí kí ló fẹ́ ṣe ìwọ ọmọ yìí?
1: Àbí kẹ́ nù.
3: Obì ya ẹ̀jẹ̀ kì í dá.
0: Ẹ kàn sọ́wọ́ ni.
1: Àbá ọmọ yìí rẹ̀.
3: Mú bí fífí ẹ wá mú ra gbogbo dá a máa rojú ẹ̀rí lójú. Ó wà lára yín.
1: Káàrò parọ́ ọmọ mọ̀ọ́mọ́ gbẹ́kẹ̀lé tí ọmọ bá ṣe ìrànṣẹ́ lọ.
3: Ẹ wá mú ra gbogbo oko. Jíjí lẹ̀ mú gbẹ́jẹ́ ẹ wá mú ra gbogbo ẹ̀rí lójú.
1: Wọ́lọ́pọ̀
3: ojú ìjọ ojú ẹ bá bọ̀ bọ̀
0: ìwọ náà ń tẹ́tí.
3: Àlọ́ àgbẹ̀lá jíjẹ yìí.
0: Ẹ pọ̀ ìrònú rẹ̀ ni ò da
1: ìrọ̀pẹ̀rẹ̀
0: ò da ọkọ̀ tí ẹjọ́ dọ̀tí.
1: Ó ṣe ajẹ́ gbogbo bẹ̀ lọ wá rí gbọ́ látàárọ̀.
0: Látàárọ̀ nígbà gbogbo nǹkan tá a sọ látàárọ̀
1: ẹ̀
0: tá a ti bèrè ètò.
1: Gbé kẹ́nu fi kan
0: lọ wá rí lọ wá rí ìrànú mọ́.
1: Bọ́ọ̀lọ́
0: Jesus Christ.
3: Hello. Bẹ́ẹ̀ni máa fọ́ o.
0: Ẹ máa ń di ẹni
3: sọ́lọ́ọ̀
0: tí ó lọ́ọ̀fù yín.
3: Ẹ ọkùnrin ètò ẹ̀ náà pè yàn. Ọlá láìpè yàn ni.
1: Ṣélé ẹni ẹ
3: fẹ́. Ọlá láìpè yàn ni.
1: Màmá.
3: Kí ló ní.
1: Ó ní ṣélé ẹni ẹ fẹ́ wà báyìí.
3: Ìjọ́mọ̀
0: rẹ̀. Yóò dàfin.
1: Ẹ bàrà jọ.
0: Ẹja lọ polówó ọjà, à ń bọ̀. Tọ́ba ti dé ààyè Koto Cashe *347*1004*2# ẹ lọ ta mẹ́ta o.
1: Má dáútẹ̀.
0: Ẹ má sọ pé ràn láì. Nàtúrù lélẹ̀ ìṣe.
1: Kò ní di wàásù
0: mọ́. Afa ìta làfà ìjẹ. *347*1004*2# Ẹ lọ tá báyìí. Kẹ́ẹ̀dẹ̀ láǹfààní àti gbẹnu sí kẹ́ẹ̀jẹ. Àmọ́ ẹja pẹ̀lú ọjà.
4: Lágínúwá FM 96.7.
5: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọpẹ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: ìyá lẹ́kàn bí òní ṣáájú wá lónìí.
1: Bọ̀dá Ṣọlá tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn ọmọ jẹ láàárọ̀ làbáyé.
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó gbọ́pọ̀lọ́wọ́ Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìyìntà búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tára ti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
2: Country people, the Ember Motor them don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a light one.

0: yi da olorire ida olorire ida fe ma lo le
1: olohun
0: beko re ogo beko ogo ma sun
1: ogo ma togbe
0: ogo ma fo le ran
1: ogo ma mama
0: ogo ma da fo le bi ope ti na mu na
1: ogo ma mama fo tenti ogo
0: ogo ma da wonu
1: ogo gbenu ko bi ogbenu
0: ogo ti wole ogo ti gbe hello hello hello ogo how are you
1: ogo iso
0: ogo soro soke ogo
1: so
0: ah ogun lele gboro je
2: emi mi ma ran si ni o ke sogun ran si ni o
0: jesus
2: jesus
0: o bere number lori re yen bere pelu 081
2: 081
0: o de pari pelu 7619 so pe 7619
2: kilo wi
0: say after me 7619
2: mama lo go ni say after me you are stupid to talking to me like
0: I'm that. Very stupid man
2: I'm talking you are
1: go and lead down there and carry the 90s block
0: go and sit down
2: yes
0: oh go hello go oruko yin
2: o ko
0: ati adugbo te wa ka se lo npe yin o te ba fe soro ogo
2: tore ma be ai
3: me go
0: ka se lo npe yin se ma n ta kaasi e se ta kaasi e ri
1: ni lagelu
3: bẹẹni
0: ohun rẹ ti ṣe ogo ogo ma ni e na o
2: ba ti ni ọmọ ma
0: se e ti ta kaasi e leni
2: o ti ta
0: ogo se e ti ta kaasi e leni
3: bẹẹni bẹẹni
0: ki lorukọ yin e sọrọ papapa ki lorukọ yin adigbo le ti n pe la ti n pe yin
3: oluwa seun adigbo leni
2: lati
0: adugbo ole wa
3: lati olohun sogo
0: se ti je ka se ri
2: e ti deri
3: rara o rara o mi deri o
0: igba ole ti nta se ti ta leni igba ole ti nta bo
2: e ku orire o
0: congratulations
4: congratulations
2: o gbe ibo ti n fọ ni o ni credit to kun be ola manager ni ibo ti n fọ
0: ni o
2: alailọlewe
0: so gbe ibo ni
2: gba ye ra slate njọ si mo ni ọmọ ra black kọra itọje o ni hand slate yẹn ni pe lokun to ọmọ gbe kọ o ni jẹ awọn onipaali bọ sọ with you
0: edere mayi eja fele itun fari conclude kọ mi
1: congratulations my brother oku orire
0: ko si n jẹ
2: oku orire
1: ṣẹ́gun tèmi ní yànnà laravik lọ́jọ́ ojú òní tí ọmọ adédọkùn òyìnbó gbogbo bí ti ń lọ àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run kò ní
0: kí wọ́n sílẹ̀ ẹja ká sáré conclude ilé o
1: ẹja yẹ̀wò
0: ẹ̀yin tá n pé wá yẹ̀wò
1: àrí bẹ́ẹ̀ ṣe ń fún wa ní àtẹ̀jíṣẹ́ jàre bàbá mi alájà alájà títí lọ pẹ́ gbogbo tí ń dóyìnbó olóyin gbági
0: ẹ̀mí ogun
1: bàbá
0: torí pé ibi tá a ti fẹ́ sọ iye tó jẹ yẹn ni kìíní yẹn ti ọjọ́ dẹ̀ ti lọ.
1: Alhaji Anbali Ṣàlàkọ́ ọkọ̀ títí lọ́pẹ́ ẹ̀mí ogun òkè òkè lẹ́ máa lọ.
0: Pápápá ọjọ́ ti lọ.
2: Nẹ́tíwọ́ọ̀kì yẹn ga
0: ojú ti lọ
2: ga ojú yẹn ni. Wọ́n gbọ́nú ara ń jáde síbẹ̀.
1: Akíkí màmá wa ẹ́sítérì màmá Abiola Adébáyọ̀ bákan náà Adébísí Adéríbigbé ìyàwó láti ìlú Ọ̀yọ́ Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kọ́yún Adébáyọ̀ Akíọ̀ Dóyin Mohammed Akíọ̀ Aisat màmá Sainal Akíọ̀.
2: Ẹ ṣe nẹ́tíwọ́ọ̀kì yẹn lágbára
0: ẹni yẹn ti jẹ 50,000
1: ó ti jẹ o
0: ẹja ká máa lọ
1: o kò rire o lágbára lọ bọ́ bá ti kẹ́wọ́n ó gbé ọ
0: hello ṣẹ́yìn gbọ́ wa ṣẹ́yìn lápè láìpẹ́ àbí ẹ ti jẹ 50,000
1: àwọn
0: kọ́sọ́mà kì í máa pè yín
1: wọ́n máa pè yín o má jẹ̀ ní ó kú lórí aago rẹ o
0: ọ̀rọ̀ ìyẹn ti lọ ìyẹn lọ bẹ́ẹ̀
1: ọpẹ́ ní fọlọ́run
0: ẹ̀yẹ ká fi ìkú lẹ̀ ẹja fi òkú lẹ ẹja mọ lọbẹ yẹn
1: orí yẹn ọrọ ma
0: oníyanṣẹ lọbẹ ṣe o àtàjọ jẹ akwa ìbínú rẹmi ẹni tó nífẹ èèyàn abẹ tí a nífẹẹ
2: ẹni ó nífẹ èèyàn ní kókó
0: a jẹ pé tó bá kọ wájú sí ẹ
2: ta
0: tó bá kẹyìn sí ẹ
2: tọ
0: tó bá kù wọ nìkan
2: takaka
0: ó dàrọ
2: wọn sunrun ẹlẹgbẹ.

0: ẹ̀dá ṣùgbọ́n olórun máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹ̀dá rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí ká ṣe tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò rí pé ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1# lórí ládìlú fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state journey board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: Ọlọ́run kan tó fẹ́ dábìrà nínú ayé onígbojúgbò. Irú ni tèmi tó pẹ́kẹ́ Jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation. Ìyípadà là kò rí ìtọ́nú yìí o. Gbogbo ènìyàn tún ẹyẹ máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ Papa filling station. Tó wà lórí Bridge Wo Road lájojúkọ Jájọ Nkú. Ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgùn mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọjá lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí kò ní ìmúpọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni Lare Kariba Torise, Yenga Alvin, Prophet Zuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back to school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.

0: Alárìmọdéyí Apọ̀lọ́rí ọmọ Sàlámì Lágìlú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Báyé bá ti ń ge ká máa báwọ̀
2: yí. Ìbàdàn kí ni so?
3: So so àní.
2: Kí lẹ fi jókòó?
3: Mo sì fi ẹ̀ ní.
4: Mo sì fi ẹ̀ ní.
2: Lágìlú 96.7.

0: ni eni all right eyin eyan wa mo kin yin o adupe lowo yin pe eyin wa nbe a de dupe lowo Eledumare Oba Ajiki pe awalawa atutide ba se nde adupe lowo Eledumare Oba Ajiki Dr. Mrs. Tutide won tun ti gbori wole la leyin eyin na mo ko to ba ti wa Nigeria ba la ma ngbadun won lori radio to ma wa but ti won ba ti wa outside the country iwe ni lie research ni is research ni won ma kilan pe research ni Yoruba na won ma ma mi ti gbagbe I want my research here. Remember, you are not a good rat. Eh, sekure. Walai, eh, sekure. Wa ma research. Wa ma fi mo kun imo lati ri bi Olorun se ma lo fun eyin eyan. Adupe lowo won gan ni. Won tun ti won wa Nigeria bayi, won tun se wa ni bi bayi laleyin. E ma gbo won. Nkan to de mu wa fun yin, gbogbo e le ma gbo ni aleyin. E se te gbo wa. Eyin eyan mi, Dr. Mrs. lati se microphone fun.
1: Ope loye baba Ope loye baba
0: Benio
1: Oba to da wa si doni o Afori bale o Ope loye baba Oba to pe yin ogun atolaye fun Awon na na fo pe la fiyan to go fun ni ale yi ni aro yi ni osan yi ati bo te tin bo ni akoko ti eyin wa adupe lowo Olorun oba to wa pelu wa ti o fi wa sile ti o kan wa sile o lo je ki eyin le gbo mi kemi ke le ma weekends ki o si le ma gbo ati awon ewi to wi ati egbo ti o ngba to si nse bi ase nso to si ri ise oyanu Olorun alaye afogo fun Olorun to pe ki se mimo se wa agbara wa ko anu ni arigba anu lo nsogo lori ite ki se agbara wa rara Dr. Mrs. Omobolanle Ajibade CEO TSBJ Aduke Rizaba Global Services aka Inola Yewa ti mi ke je ka ma tojo na lo wa pe ejodo bi e ku dede wo yi o
0: oga mi e kaabo se dada le de gbogbo ibi te lo na gbogbo ibi te lo na olorun ama tele yin a de ma da gbogbo yin ki le mu wa fu wa lale
1: ope na la tun ma wa mu wa sheri mi le la fe ka mi la fe so
2: Meloni maro ninu ore ti baba se Meloni ma so ninu ore ti baba se
1: ore
2: ma po
1: oje yin ko lo
2: Melola oro asaka sama dupe ye
1: ore yin ma po
2: egbe
1: oje yin ko lo Melola oro yin
2: asaka sama dupe
1: e tun gbo iriri ide ope wa kan bayi e je gbo
3: e pele mummy wa
4: yes ma
3: madam pe so pe wa si bi nijo wo le so pe wa
4: wa bi ji o lo sato bi je jerinla
3: be wa so kini nkan to se yin te fi wa
4: nkan to se mi to se mi po mo ni osa
3: tekini
4: mi o ti so
3: ekeji
4: dem mo ki se many tests lori oyin ti mi one
3: okay.
4: Is cancer.
3: Okay.
4: So, but that one is different. Many places in the world, one is kissing cancer. Cancer is not to me. Because we don't have one more million. We don't have one more million. We don't have one more million. We don't have one more So, we also have many. We have one more risk global.
3: Okay.
4: We have one bi le ti mo o trace mo wa bi ba ni
3: okay
4: ba lo bi ba da bo ko lo ti mo sa ni kin ra items meta o ni ti mo fi ya to mo ki so mi o le je o ni mo ni o sa o ni ko mi le je o bi mo ba mo ni agbo bi ko tin ti mo le je nkan ko ti o ni le je mo ba ni ki le ta bi mi o ti e ti ilo le 1 quarter but
1: So, kini
3: ẹgbẹ̀lẹ̀ mọ ni wa
1: e kini a fe ma wi ju pe ka ma dupe na ni se Aro mama yen gun fun ogo olorun mama yi won lo yen yen da bi ogun so ni o ti pada de o ye kin je ke gbo bi kan na e ma binu tori na na na na na lie
3: ọwọ́ ẹ̀rọ máa ń ṣe yín àtẹ́sẹ̀yẹ náà ẹsẹ̀ ẹ máa stiff ọwọ́ yẹn máa stiff so kò stiff mọ́ báyìí ẹ̀jẹ̀ tí lè gùn ìgbọ́sẹ̀ mẹ́ta o jẹrin lálẹ́ sọ wípé wá ògo ni fún mi jùmọ̀ hallelujah ẹ̀pẹ̀lẹ́ so ẹ̀ ló ní support ìṣẹ́sẹ̀yẹ mọ́ ọwọ́ yẹn náà dẹ̀ gan mọ́
4: ọwọ́ yẹn tó jẹ́ pé wá lé
3: ogun ni fọlọ́dù má rè ogun tó ti ṣá kò ní gbé ló mọ lórúkọ jésù ẹ̀pẹ̀lẹ́ má àmì jésù àmì jésù àmì jésù àmì jésù ẹ̀pẹ̀lẹ́ má ìsìmá.
1: So báwo la ṣe ní máa dúpẹ́ báwo la ṣe ní máa fògo fọlọ́dù má rè ọwọ́ tó ti gan ẹsẹ̀ tó ti gan tí wọ́n ti ń lo ní pain tí wọ́n ti ń lo ní bẹ̀tì fún wọn ló ní bẹ̀tì mọ́
0: hallelujah
1: ẹsẹ̀ tó gan ti ó ti dúró re ọwọ́ tó gan tó ti kákò ó ti dúró re in fact mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ṣe ń sọ wípé yìnyìnyìn kẹ́ni lè ṣe mí pé federal government wa ti ń sọ fún wa wípé tewé tegbò ló lè ṣe mo ń sọ fún wa wípé òyìnbó ti fi bírèdì kó a lómi ọbẹ̀ you think say na àwàdà bí no be àwàdà o no be joko ẹ jẹ́ ká padà sí iṣẹ́ àwọn baba ńlá wa mo máa sọ pé àìsàn áfíríkà ogun áfíríkà ni a ó fi wò ó ọyàn màmá yẹn ti ń rùn èmi kọ́ ni mo sọ pé kí wọ́n máa rọ bitter zeris bitter sílẹ̀ ọyẹ o mọ̀mọ́ lọ́kàn sí dókítà ara rẹ̀ ọlọ́run dẹ̀ ru ìgbàgbọ́ ẹ̀ ẹ rí i pé mo sọ náà pé mo ní màmá kan náà tí wọ́n ní uterus cancer wọ́n dẹ̀ ní breast cancer risk bitter sí àtàwọn ogun wa ọlọ́run fi mú màmá yẹn ní ara dá lọ́nà tó gbà kọjú òye wa ìwọ́dẹ̀ wa ń rò wípé nàláì nàláì bó sọ fún wa pé risk bitter iṣẹ́ tó ń ṣe ọkọjá òye ènìyàn ọlọ́run ló mọ̀ lò ó pé kásá máa sà báyìí sà báyìí sà báyìí kó sì máa jẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí tá a bá wá ní ká má dúpẹ́ ṣe mọ̀páyà àbára mu ò lè jẹ bẹ́ yẹn irú ẹ̀sán wo ló wá ń ṣe ẹ̀yin ẹ̀yin ní ìfúnpá gíga àyà yín máa ń já ọkàn yẹn máa ń fà yín ṣe mọ̀ pé ọkàn wa ń bi ọyàn àlàáfíà wa báyìí ni ọkàn wa wà tó àsìkò ti ń ro wá mọ́ èjìká ẹ̀ rí i pé iṣu ti wọlé ẹ̀ rí i pé màmá yẹn sọ wípé ẹ̀sẹ̀ àwọn kò ṣe gbé kò ṣe rìn níṣẹ́ fúnra wọn náà rìn lẹ́yẹ̀ pé wọ́n tẹ̀ pàdé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lóògùn yẹn níjọ́ kẹrìnlá fógo ọlọ́run ni kí n ṣe fógo mi o mi ò mọ ẹni tí ọlọ́run nìkan ló mọ gbogbo ẹ kò àrí ẹ wá rí sí báyìí pé gbogbo èèyàn tó bá ti kọjá 40-50 years báyìí ìbàdí ni kálukú wá ń pariwo kí ló dé mọ́mí dáàdì kí ló ń ṣẹlẹ̀ arthritis all everywhere báyìí orúnkún ríro pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ elé ìbádé ẹsẹ̀ ń ta mí tọ́ǹbádé ẹsẹ̀ mi ń gbóná and side effect àwọn kan tá a ti lò ó ti ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ tá a bá dẹ̀ lọ tá a bá bọ̀ wọn lọ wọ ayé ni whereas n ta kó sọ́fun ni
0: ọfà ni
1: wà ló tẹ̀ nǹkan mọ́lẹ̀ ni whereas n ti kálukú fẹnu jẹ ni kọ́lọ̀ kó gbọ́ gbogbo ẹ̀bùn sísọ yẹn náà so mo sọ fún wa wípé a ní risk bitter REEZ ẹ mọ̀ jẹ́ kí wọ́n fojú pòjọ́ kí wọ́n mọ̀ fojú pòjọ́ risk bitter REEZ risk bitter pẹ̀lú sáré wọlé bita siwa ise ta awon ogun mejeji nse ko se fenu so ko se fenu ka awon kan mi wa ni je o ni jeta jo tuesday jerin o se di jerin be ni friday ya awon kan mu sare wale yan kile to mo gba si won na won mo po te pe awon mo gba ti le mo ati je pe won lo se ti le fi ma mo ati kini ati keje ati keta ati keri won na sun bi baby ni bi ma to je ore mi to ko wa ni onti ni fini pe ki body ko fuye beyen ni ara hun
0: o ti pe
1: mu ani I don't take so gba ta tun wa lo risbit anko won ni ah nbo leyin wa wa lati jo ta gburo yin mo ni tasiko ba to lati pe kenikan mo nkan e le mama tasiko nkan ba ti to en to ye ko mo ni o mo en to tun wa mo ko tun wa gba se mo pe another story tun ni yen so wo to ba wa gbo to lo gba fun oni ara emi ti fun ni gbala yi mo ti fi han na fun oni ara oja ti atun se ti o wa won to wa se se ewosan to koja ni million to popolopo to pa won ti na kakiri mo so fun pe je ka lo si Crown Pharmacy ni challenge e ma ri nibe e je ka lo si odo chikito block e sub 7 scout camp ni challenge bakan na Nasirulai ni agbeni ologede la won fi kale si ko si bi te ti bere Nasirulai ninu oja agbeni ologede ti won ninu kabe si yin e je ka lo si Kunle Ara lati ra risbita lati ra sare wole wa awa mi emi wa ni ile keta
0: Sipolaris
1: Bank ni oye diji iyana church anglican ile akoko yen gangan ibe ni office wa fi kale si e ti ri sam post wa ni iyana yen o face oye diji complex katodele epo oye diji yen bi tan tin bi oko iwo gangan yen ibi office wa to fi kale si niyan gbogbo aisan to le ma se wa e je ka yoju si wa Thursdays Fridays I'm always there mo de so yi pe igba tojo ba nro e mo je ka gbe mi ojo nro bayi o mo falafe are dollar awon kan ma kan awon to mu oja yen so pe ah nta wa lo si Sokoto
0: aso
1: wa ni apo Sokoto won won to fe je networker our risk global product is now out to be one of our distributors you can join us to make money lati je keyin na ri in to wa ninu asiri egun ti je jinne
0: ben
1: ni ego lati ma tan rere alafia fun awon eyan kakire e le pe mi si ero ibanisoro mi 080 21 91 20 40 00 21 91 2040 e fi oruko si o mama TSBJ inu laye wa e ko si
0: iya inu laye wa be se ma ko niyan ko nse pe e ma ma pe number chikito e ma so pe se iya se mommy la fe ba soro yen ki ma la ma ke tan ni mommy
1: e ma so pe se chikito la fe
0: le lo soro kan ko ni se chikito lo fe e ma ma gbe sira won e da ko
1: e ti ba fe pe e pe si ori ero lagelu for now
0: ka be e te ma me pe ti lo risbita si wari abi awon gbogbo product to njade lati ile ise inu laye wa to ye pe o ti se iwosan fun yin be se fe si e le pe ta ba ni ka ma ko awon ile ni a le ku
1: eyin te wa nilu to jina e ma so pe e ti ri wa a so pe fun ra yin ni ke pe pe eni ijoja wa we cannot be everywhere
0: then e mo fe ma koko ibe gbogbo wa eyin te ba fe ja lagbata te fe ja lagbata awon oja e de ran ti pe mo so ni ori program wa ko pe a ki n ta ese oja wa lese titi taba ni ko di eyi ton ta lese titi o ma foka si gbogbo everywhere ni ko ye yin so eyin te ba fe je alagbata te fe je alagbata boya eyin te wa ni te ba eyin te ba wa ni side mona tan eyin ro eyin te ba wa ni side ido lanlate
1: apata
0: apata awon apata
1: saki seyin
0: everywhere e se kini e pe
1: number eyin te wa lo ye lo si good dog pharmacy
0: e pe number wa e wa je alagbata keyin na wa je hello
5: Ekale ma.
0: Ekale, straight to the point.
5: Yes,
0: ma'am.
1: Good dog pharmacy.
0: Let it read that.
1: Ogbomoso, ko sibi te di na pharmacy Ogbomoso te ti ni sare wole ati risbita.
0: ẹyin tó yọ but ní ọyọ gbogbo yín tẹ wà lọyọ ẹ máa lọ good hall pharmacy kò yẹ yín ó wà mẹ ni ó pọ mẹ ẹ lọ máa rà mẹ ó ń ṣiṣẹ ọlọrun ń lò ẹ ṣe mọ pé ọpọlọpọ àìsàn tó ń ṣe àwọn èèyàn náà ìgbà tí gbogbo inú bá dọtí gbogbo iṣan tó wà nínú ara tí gbogbo ẹ dọtí tẹ bá lo respiters tẹ bá lo respiters respiters máa fọ gbogbo gẹdẹgẹdẹ ara ó máa clean sí gbogbo inú ara èmi ni colon gbogbo àwọn kini ara dẹ ṣe kini tara bá dẹ mọ àìsàn á ṣe kini á jìnà sí èèyàn ẹyin tẹ bá ní ìbéèrè ẹ lè pè wá ẹyin tẹ wà ní ìjẹ̀bù tẹ fẹ́ máa ta respiters abẹ́ wà ní ogun state gbogbo west yìí torí àwọn kan ti wá láti north láti wá gbé ṣùgbọ́n a sì ń bá wọn discuss lọ́wọ́ hello.
5: sẹlẹ
1: ẹ kalẹ
5: ẹ
0: sá
5: wọn náà wọn àyè lọ́dún yìí mẹ́rẹ́
0: ìyọ́dì mọ̀ ìmẹ́ náà pọ̀ olè
5: adìmọ̀ mọ̀ nílẹ̀
0: ngwà pàápàá bí wọ́n sọ yẹ́ time.
5: Ogogo mọ̀ ogogo mọ̀ ọgbẹ́ àwọn ẹ̀wọ̀n nsọ pé ọ̀sá máa fọ́ òun wà another one mma náà wọ́n wù sí.
0: ẹ wáyé
5: ọ̀rọ̀ nke nna m.
0: afọ ọ na-asaghị bụ na ọ fụrụ dọtị n'ime arụ gị dọtị a ọ fụrụ n'ime arụ ka ọ na-ebupụ si
5: ịghọta ụwa nsọ bakara m afọ ụwa nsọ bakara m afọ
0: ok very good ngwa ngwa nke ndị nwike bịa jie na shop echi ka achọ ọlụ gị ọzọ o ka ị wee mixie ya
5: mgbe dịtị na ịma oke mụwa na-aga ya kịta asị ụtụ dịtị mmegbu na asị ụtụ na ụkwa ha na-ekuru ihu ọtọ aka nke ụtụ na-eme mgbagọ
0: eme bịa na shop o nna
5: ebe chọọpụ
0: ụdị anyị akpọ ya kịta maka taịm adịghọ
5: ok nne thank you
0: all right thank you sir let's call her mo ní kọ́ wá sí ṣọ́ọ̀bù gbogbo ìbéèrè tó ń béèrè yẹn pé kọ́ wá béèrè ẹ̀ ní ṣọ́ọ̀bù tó bá ti wá sí ṣọ́ọ̀bù wọn láwọn ọmọ respiters pé ó jẹ́ káwọn lọ tọ́ílẹ̀tì wọn lọ tọ́ílẹ̀tì ní wọ́rọ́wọ́ mo ní bó ṣe dáná nìyẹn pé gbogbo ìdọ̀tí tó rí nínú ara
1: òun
0: ló kó síta
1: tinubu ti dọ̀tí gbogbo àìsàn ti dé
0: wọn ní sọ́tún ní nǹkan míì táwọn lè rà láti máa mú pẹ̀lú ẹ̀ mo ní tó bá ti wá sí ṣọ́ọ̀bù
1: lọ́la ògùn tó wà tó jẹ́ láti lè ṣe tsbj ó lé lógún ó lé ní 30 ó lé ní 40 in capsules in powders fún ọ̀tọ́lọ́gbẹ́ inú oríṣiríṣi.
5: ẹ̀lẹ́ o ṣùgbọ́n láti lè rí ra ní sẹ́yìn.
1: a ti sọ ń sìn pé kẹ́yìn ara sẹ́yìn
0: a ti ní kẹ́yìn ará ìsẹ́yìn tá a bá rí alágbàtà ní ìsẹ́yìn kó pè wá tó bá ti pè wá a máa mọ bó ṣe máa lọ ṣe gbọ́ ni tó rẹ̀ mo ṣe ní ìjẹ̀bú o
1: abẹ́òkúta
0: ogun o
1: ogun state
0: ẹ pè wá tẹ bá ti pè wá a máa ṣe kíni a máa sọ bó ṣe máa lọ fún yín ẹyin tẹ bá dẹ̀ fẹ́ di alágbàtà ẹ lè pè wá náà ẹrọ kìtìkẹ̀tìkẹ̀tì ẹ wá sí ọ̀dọ̀ ọ̀gá mi ní mọ́nà tán.
1: ilé kẹta sí polaris
5: bank. hello madam kisito.
0: àbí kí ẹ wá sọ́dọ̀ mi ní challenge.
5: ẹ kalẹ̀.
0: ẹ kalẹ̀ o.
5: àwọn ọ̀gá wà ní challenge i'm sorry tá a wà ní academy. Ìdúró akademi olómi-ìbò ni a ti lè rí
0: ra. Ẹ wá ẹ wá ẹ lápàtà ok ẹ lè lọ sóye díjì lọ́dọ̀ ọ̀gá mi àbí tẹ bá rá lágbàtà tó máa ta ní akademi ńbẹ̀ yẹn because nǹkan tá a fẹ́ ṣe
5: ló sì ń
0: pé kó wà ní gbogbo area so that àwọn èèyàn ní wọn máa ná owó mọ́tò tó pọ̀ báwọn fẹ́ lọ rà ń tà kò yé yín sọ ẹyin tẹ bá fẹ́ ṣe lágbàtà ẹ pè wá lẹ́yìn ètò ṣe gbọ́.
5: àwọn tí ẹ fẹ́ ra ìta máa lò ní.
0: ẹ kò sí problem.
1: ẹlẹsọyẹdìjì
0: yẹn ló súnmọ yín òjìnà sábẹ bíríjì world ọdọ tèmi náà sẹ sí academy yẹn. hello.
1: ẹ pè sórí rédíò lórí rédíò sí pẹ̀sínú studio tá a bá ṣe tán kẹ́ máa
0: pè é. ẹ tọ́wọ́ ẹ pa àwọn ọ̀dọ́ ẹ lè gbé àbí ká ṣe bílẹ̀ ń bíbọ jọ ẹ ok.
1: 0
0: nọmba ọ̀gá mi nìyẹn.
1: 2191-2040
0: bimbo tó bá ti gbélé kó bá wa play.
5: ẹkálẹ́ ma
1: ẹkálẹ́
0: ẹkálẹ́ o
5: ẹjọ ẹni tó bá ní ẹ́sà tó lè lò ó ti gbádùn
1: o
0: tó ti gbádùn ẹ ó lè lò kó fi clean sí gbogbo ara ni.
5: ok ọba
0: ẹ ṣe ọya bimbo bá wa gbé kíní ọ̀gá.
6: ó ti gbìyànjú o. ilé ẹ̀kọ́ girama united christian secondary school omi adio ibadan ti ṣètò láti ṣe ètò ayẹyẹ àádọ́ta ọdún ìdásílẹ̀ iléèwé náà láti fi ṣe ìrántí iye ọdún tó ti ẹ̀kọ́ tó yanrantí ti ń wáyé ní ilé ẹ̀kọ́ ọ̀hún àti ipa tó ti kó sáwọn gbòòrò ètò ẹ̀kọ́ tó ń ti ìdàgbàsókè àwùjọ. ayẹyẹ ọ̀hún tí yóò máa wáyé fún ìdí ọ̀sẹ̀ kan gbáko ni yóò bẹ̀rẹ̀ látọjọ ajé ti ṣe ọjọ́ kẹrìnlá sí ọjọ́ àìkú ogúnjọ oṣù kẹsàn-án ọdún 2026 àwọn tí wọ́n retí níbi ayẹyẹ náà ni àwọn akẹ́kọ̀ọ́ jáde àwọn olùkọ́ òbí àtàwọn ẹ̀ka àwùjọ míì láti ìjọ kórapọ̀ ti ìrántí ayé àádọ́ta ọdún ìdásílẹ̀ iléèwé girama united christian school ibùdó ayẹyẹ ni gbọ̀ngànlá ilé ẹ̀kọ́ ọ̀hún títún yóò sì máa bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ilé ẹ̀kọ́ united christian secondary school tí wọ́n dá sílẹ̀ lọ́dún 1976 ló ti kópa pàtàkì sí ìdàgbàsókè àwùjọ tó ìsirapare nínú ayé àwọn akẹ́kọ̀ọ́ jáde tẹ́tí ẹ̀kọ́ tó yẹ kóró kò sì dáwọ́ dúró ni wọ́n fi ké sí gbogbo àwọn tọ́rọ̀ kàn láti wá bá wọn ṣe ayé àádọ́ta ọdún ìdásílẹ̀ fàṣeyọrí aláìlẹ́gbẹ́.
0: Kódà èèyàn wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i, wọ́n ní àìsàn Áfíríkà, ogun Áfíríkà la fi ń wò ó. Oríṣiríṣi ogun ló ń jáde láti iléeṣẹ́ TSBJ tọ́lọ́run dẹ̀ ń lò láti fi ṣe ìwòsàn fáwọn èèyàn. Ibikíbi tẹ́ bá wà, ẹtúyàyẹtúyà kẹjáde wá bá wa ra ọjà wa lọ́la lágbára Ọlọ́run àwa ń scout
5: car. Àdìsíbìdò
0: mẹ́wàá. Hello.
5: Àdìsíbìdò.
0: Mo ń gbọ́ yín.
5: Ẹ
0: kú ọ̀lẹ̀ sà.
5: Ẹ̀sìn àti ìgbọ́lá ń pẹ́ ìgbọ́lá mo ní pẹ́sẹ̀tì mo kó.
0: Ẹ pé tàbá ti kúrò lórí rédíò kékeré nìyẹn Ọlọ́run ń ṣe ìyanu. Tàbá ti kúrò lórí rédíò kẹpè Ọlọ́run ń ṣe ìyanu kékeré nìyẹn gbogbo ẹ̀yin tó bá
1: pé. Ìjọba wa federal government wá ti ní ká máa lo tẹwé tẹ gbò.
0: Wọ́n ti fọwọ́ sí, wọ́n ti bọ̀ǹtẹ̀lú. Inú wa dẹ̀ dùn.
1: Ẹ jẹ́ kí bá ṣe ń jẹ ewédú tá à ń jẹ láti òyọ wa lẹ́nu Ọlọ́run jẹ́ kí iṣẹ́ tiwa náà kó yẹ ẹnikẹ́ni lẹ́nu àfògòfó lọ́run.
0: Hello.
5: Ọ̀pẹ̀lú
0: ìrìn ìrìn ìta. Kí lẹ wí?
5: Ìrìn ìta ti máa mú kò yẹn kú.
1: Tí wọ́n ṣe kí ni?
5: Ṣé wọ́n máa mú kò yẹn kú?
0: Ẹni tí baba lẹ́kẹ̀tẹ̀ bá ti relé, ẹni tí olóògbòjò baba egun wò yìí ẹ bá ti travel tó ti relé dè, ẹ máa bọ̀ wá lọ́la, gbogbo nǹkan tẹ́ máa lò láti fi jẹ́ kó tún gbé rí, ó máa ṣe kí ni, ó máa ṣẹlẹ̀. Wọ́n ní ṣé hospital sì máa ń jẹ́ kí baba balẹ̀ ilé pé kó
1: dìde. Àwọn àpẹtọ ọkùnrin bá ti ní prostate sídọ̀ títí wà nínú kidney tó ti lọ sọ̀dọ̀ ti sínú prostate gland. Kò ní lè gbé ẹ̀jẹ̀ lọ síbi kòkòrò bàbá so ló máa jẹ́ kí kòkòrò kó gbẹnu wálẹ̀ bí ẹ̀fọ́ jẹ́fà.
0: Àbí tí testosterone tó bá wà lára ọkùnrin bá ti ń lò gan ó máa jẹ́ kí alákẹ̀ bàbá lákẹ̀tẹ̀ kó máa ṣe kí ni kó máa ṣe gbọ̀ntìyà nínú yàrá bí ìgbà tí pọ̀nmọ́ bàjẹ́ pọ̀nmọ́ ẹ̀jẹ̀ bú bàjẹ́ ẹ bọ́ síta ẹ̀ wá tọ́jú ara yín gbogbo ẹ̀yin tó yẹ pé bàbá lákẹ̀tẹ̀ yín ti relédè yín gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀yin tó bá fẹ́ ṣe alágbàtà ẹ bọ́ síta. Ẹ̀yin obìnrin má ṣera ẹ mọ́lé má jòkóó sílé máa bèrè gbọ́ owó dìgbà tí bàbá bá dé kí kòkó tó gbóná ayé tẹ́lẹ̀ ni a ti kúrò ní lẹ́vù yẹn bọ́ síta wá gra rí
5: zọ́ọ́ hello. Madam Titito tí yín gan pọ̀ jù akẹ́tẹ̀ akẹ́tẹ̀ ìwò náà.
0: O tọrọ
1: ni inú
0: yín dùn sí.
5: Ẹ̀lọ́wọ̀ àwọn náà máa lọ rà á lò.
0: Ẹ lọ ra ẹtúyà ẹ lọ ra this bitter ṣe fi tọ́jú ara yín ìtọ́jú ara
5: yín. Àwọn alọ́ra
0: ẹ ṣe ẹkú fẹ́ ta ló tún wà ń bẹ̀ yẹn owó sáré ajá ń sáré owó ń jóná bímbọ̀ o ti ń rọ́ọ̀lì ọwọ́ láì ṣe security. Ẹ lo ó kè ṣe pé ká máa lọ ilé ni ó da ẹyin èèyàn wa lágbára Ọlọ́run lọ́la ọ̀gá mi máa wà ní Oyèdìjì láti aago mẹ́sàn-án títí lọ wo aago márùn-ún ìrọ̀lẹ́ ẹ lọ bá wọn níbẹ̀ ẹgbẹ́ tó bá fẹ́ ra ọjà jẹ́ni èmi dẹ̀rẹ́ màá wà ní scout camp ọjà Jimobi tó wà ń bí ibẹ̀ lọ́dọ̀ mi nọ́mbà tèmi Chiquito 08081218145 08081218145 ẹ̀yin tó bá fẹ́ pè mí láti wá síbẹ̀ ẹ wá síbẹ̀ lọ́la inú láyé wà èyí èèyàn mi ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ bí n bọ́ ti ní ká máa lọ well there is God ṣe bá bẹ́ẹ̀ bíríjì mọ̀lẹ́ tó ló máa gbà lọ́lé lálẹ́ ok a máa ríra wọ́n á ṣí náà sá ẹ̀.
6: Ó ti gbìyànjú o. Ilé ẹ̀kọ́ girama united christian secondary school Ọmí Àdíò Ìbàdàn ti ṣètò láti ṣe ètò ayẹyẹ àádọ́ta ọdún ìdásílẹ̀ iléèwé náà láti fi ṣe ìrántí iye ọdún títí ẹ̀kọ́ tó yanrantí ti ń wáyé ní ilé ẹ̀kọ́ ọ̀hún àti ipa tó ti kó sáwọn gbòòrò ètò ẹ̀kọ́ tó ń ti ìdàgbàsókè àwùjọ. Ayẹyẹ ọ̀hún tí yóò máa wáyé fún ìdí ọ̀sẹ̀ kan gbáko ni yóò bẹ̀rẹ̀ látọjọ́ ajé tí ń ṣe ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Àìkú ogúnjọ oṣù kẹsàn-án ọdún 2026. Àwọn tí wọ́n retí níbi ayẹyẹ náà ni àwọn akẹ́kọ̀ọ́ jáde àwọn olùkọ́ òbí àtàwọn ẹ̀ka àwùjọ míì láti jọ kórapọ̀ ṣe ìrántí ayé àádọ́ta ọdún ìdásílẹ̀ iléèwé girama united christian school ibùdó ayẹyẹ ni gbọ̀ngànlá ilé ẹ̀kọ́ ọ̀hún títún yóò sì máa bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ilé ẹ̀kọ́ united christian secondary school ti won da sile lodun 1976 lo ti ko papataki si idagbasoke awujo to isirapare ninu aye awon akeko jade ti ti oko to ye poro ko si dawo duro ni won fi ke si gugu awon toro kan lati wa ba won se aye adoso odun idasile fa se yori alailegbe.

0: wonderful way of connecting us. One cup, one half far at a time.
1: You won't believe what happened yesterday.
2: Seriously. And good morning to you too.
1: Sorry, I forgot. Tea before tea.
2: All right then, spill.
0: With Lipton tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton tea is for togetherness.
3: Alone on the road is turning things around.
4: Ìjọba àwara wa kì í ṣe tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tiwa lòṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a gbaṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlesọ́fà lórí ètò Tiwa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò Tiwa lòṣèlú. Ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tiwa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè gajòkè. Ẹ ti máa gbọ́.
5: Olórí Nàìjíríà.
6: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers,

0: ọlọ́run máa ń ràn lọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Ká ṣe ẹ̀mí dáná sí wàhálà kòkó yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Ká ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibod ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination. Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńdì NCE, HND, A-level, tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akron Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, Dots ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
3: Ìjọba àwara wa kìí ṣohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú. Torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè.
4: Tí wàá lò ṣèlú.
3: Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọbi tí a báṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. Ojú òpó ìbáraẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tí à ń gbé yẹ̀wò. Tiwa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè gajòkè.

0: ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkan ní lágbèlú fm90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
1: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
2: Jàǹgbàrà jìbúrí jìbúrí jìbú jàǹgbàrà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgò kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
2: Lágbàlá ìyá àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
3: Ẹnìjà Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
3: Tún ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ọ̀dẹ́kúnlé the great sass lórí kẹ́ ẹ máa gbọ́ lágẹ̀rú 96.7 fm torí pé ó ṣe dáadáa gan. Adémọlá tẹ́lẹ̀.

Convention is

0: Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naga, the celebrated independent, make you too join body and take celebrate. As you play Golden Gold Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm all and if it stake multiple times, because the more waves stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play reach 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dilemma, with any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue, make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still dragger for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions they will be.
1: 72 hours with God. Ẹgbẹ́rún ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ẹ̀rà. Èmi ò ṣe ohun tuntun, Ẹ̀sà 43:19 la kórí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026, lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Bá a dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n.
3: Fóònù pa ni.
4: Wo ọ̀rẹ́ mi, kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ní gbà wálé.
2: Tó gbọ́n pa Grace Feed ni.
4: Níbo ló wà?
2: Jẹ̀ǹjà ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fáwọn ọmọ wọn.

0: ilé ìwé grace feed bẹ́ẹ̀ lówó ilé ìwé ò fani lápò yàrá ilé ìwé grace feed ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kò kàrí ìdánwò àṣẹ wọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec grace feed wà ní number 9 sọfúnmadé close ladapo avenue off idi mango soka ìlú ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 grace feed private school àti grace feed college ọ̀gánikan láwùjọ òkúta.
1: Ìlera lọ́rọ̀.
2: Tara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápí ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà

0: ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a walk. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àrẹ bá bá túnú ṣe. Máyọ̀ wá ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọ́lá kẹ́mi. Taiwo Obi. Òkìkí Ayọ̀ Emma. Ọ̀páyàmí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súra lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méjì òwúrọ̀ 7 a.m. CAC Monday Public Ministry. NTC Bra. Tó wà ní ìyájọ́ Kunis Road. NTC Gunman Láti Pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Bóyá agbára Jésù wà síbẹ̀.
1: Ó balẹ̀ bàgẹ́. Ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Waves Limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni +3 Light and Craft Building Gbàsọ̀run Ìbàdàn while our head office is at Ọ̀jájá Mall Abraham Adesanya Ajá Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters

0: inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi wípé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa. Olúwa, Olúwa wa, orúkọ rẹ ti níyìn tó ní gbogbo ayé. Èmi máa ń tẹnu mọ́ Big Man Presenter, mo lémi àgbójú mi sórí òkè wọn ni. Ẹbí mi lè rìnà pé bo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Èmi á dẹ̀ dáyé náà pé ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá. Léyìí tí mo dẹ̀gbà wípé ìrànlọ́wọ́ tẹ̀yìn náà máa tọwọ́ Olúwa wá. Tó bá ti wá rí bẹ́ẹ̀, a jẹ́ pé kájọ panupọ̀, kájọ sọ pé ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Àní ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó ṣe bẹ́ẹ̀ kó wọnú kú lè gbóhùn sáfẹ́fẹ́ ìwá ní aṣálẹ̀ yìí. Ẹ káalẹ́ o, ẹ kú ilé o, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta o, ṣe dáadáa lè wà. Ṣàlàáfíà lábá yín, ṣáà fojú yín sọ́nà púpọ̀. Odidi ọ̀sẹ̀ méjì gbáko. Two solid weeks ago. A mọ wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àfi kẹ́ ẹ̀yà máa ìbínú sí wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè, fẹ́ǹtì àtẹ̀jíṣẹ́ Big Man Presenter ṣé kò sí. Bàbá Enoch Fọlọ́run ṣọ́n wà mọ́ ni kí ló ń ṣẹlẹ̀ gangan. Kí ni nǹkan tó hápù gangan? Ẹ máa ìbínú. Kí gbogbo ẹ̀ bá lè dáná ni. A ti padà dé nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, a máa wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ máa ìbínú. Èmi mọ̀ pé nífẹ̀ẹ́ ètò ìdáadáa ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́. Afẹ́fẹ́ lágelo 96.7 FM. Pásítọ̀ Enoch Fọlọ́run ṣọ́nà dẹ̀lé léyìí, àwọn náà fẹ́ràn yín gba dáadáa. Wọ́n fẹ́ràn yín dáadáa. Ẹ máa ìbínú. A ti dé padà náà nìyẹn ni ò bá ń lẹ́jọ́ nú o. Ẹ kú ilé o, ilé ìwòsàn àyànmọ́ ti dé o. Ilé iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run ọba mi mọ̀ọ́mọ́ gbé sórí àpáta, tí ò lè bìwò, tí ò lè dàwó láéláé. Enoch Fọlọ́run ṣọ́lọ́ Ọlọ́run dẹ̀ ń lò nínú ìjọsìn yẹn. Ẹni lè jọsìn wo ni? Lord City Gospel Grace Ministry. Lord City Gospel Grace Ministry. Ilé tó wà ní Meridian Bus Stop. Àpáta nílùú Ìbàdàn ni wọ́n fìdí kalẹ̀ sí. Ẹ̀ka ilé ìjọsìn Lord City wà nílùú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ló wà nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ lẹ̀ka ìjọ ìdẹ̀tún wà ní àdúgbò Ọmí nílùú Ìbàdàn bí bákan náà. Mo mọ̀ pé ẹ tún ti ṣetán. Torí èmi mọ̀ wípé Ọlọ́run ti ṣetán láti lo bàbá àti àwọn ikọ̀ wọn fún wa ní aṣálẹ̀ yìí. Kò dẹ̀ ní sí àbámọ̀ ńbẹ. Ajínrere Káyọ̀dé Oyèbọ̀dé ojú Olúwa. Àwọn gangan lólòótú ètò yìí. Abimbola Sadiq ló ń tẹ̀ lápá bí. Kò dẹ̀ ní ṣìtẹ̀ lágbára ọlọ́run. Àkọ́dùn ní mú ẹ lọ́wọ́ yẹn o. Orí àkọ́kè lágbára ọlọ́run. Olúwa rẹ̀mí lẹ́kún Adésínà lórúkọ tèmi o. Big Man Presenter yín náà. Bí ó ṣe, ẹjẹ́ adókè lọ́hùn-ún wéré. A gbọ́ àwọn iṣẹ́ kan, ká jẹ́ àwọn iṣẹ́ kan lọ́tún lọ́sẹ̀ back to back. Lẹ́yìn yẹn, àwa padà sórí ètò gan lẹ́kùnrẹ́rẹ́. Ẹǹlẹ́ mẹ́ kù kalẹ̀, mò ń bọ̀ ná. Ẹ má kúrò ńbẹ̀. Ẹ gbé rédíò yẹn sókè lálálá. Ẹ sọ fún nílé kejì. Ẹ sọ fún nílé kẹta. Ilé ìwòsàn ìmọ̀ ti dé o. Láti inú ìjọ Lord City Gospel Grace Ministry tó wà ní Meridian Bus Stop Àpáta nílùú Ìbàdàn. A ti dé o. Pastor Enoch Fọlọ́run ṣọ́ ti dé o. Ètò yìí ti gbinà yá o. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì, ẹ máa ìbínú kó lè dáná ni. Ẹ já dókè lọ́hùn. Abimbola, jẹ́ ká jẹ́ àwọn iṣẹ́ yẹn lọ́kọ̀ọ̀kan ìjèjì. À ń padà bọ̀. Ẹ má gbé kúrò ńbẹ̀. God bless you.
1: mi ro ya gbara lori iranse pastor ina fọlọ so yo mo si fere si aro sile ko iya nu ibugun amalere jade fun gbogbo eyan e ko ri papa yin ti reti ti ju lo yara re jesus fa jade si ami ya nu ni pastor ibe pastor lawa leader yen pastor gbigan fara iro prophet sabo lowe re awon lori abi ade yin ka la se yari pastor ifelu odogiyan evangelist apore taiwo pelu mi mr lodun morayo pastor ina fọlọ so yo ma so ra se lato ja mo ni se bi fa le le september lagun me jo wura ti panu role lojo saturday Ari lago me wa wura ti mi jaso ile gbe ofe nba pelu jo ofe fun gbogbo eyan convention Thanksgiving lojo sunday 13 september latago me wa wura gbogbo eni mi jaso lo city gospel grace ministry I'm a alilea of a gift street meridian

0: ede.
1: Gbogbo ẹni tó ń forí adé sìrù.
0: Torí nínú ìpàdé àdúrà alágbára oní wákàtí méjì tó bá ń kún fún testimony. Ìwọ náà darapọ̀. Pé gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí. Láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́. Tí Pásítọ̀ Ìnẹ̀fọ̀ Lọ́ṣà wọ́n sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Nínú ìjọ The Lord City Gospel Grace Ministry. Tó wà ní MAA Lilea of Akere First Street. Meridian Bus Stop Àpáta Ìbàdàn. Bẹ́ẹ̀lẹ̀ tó lè máa rí wa wò. Lórí àwọn social media handles. Lórí Facebook àti YouTube. The Lord City TV. Lọ́jọ́ Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí. Jésù máa ṣàtúnṣe gbogbo ẹ̀yàn bọ́ wà.

0: pé Ọlọ́run pé ẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí akọrin ẹ̀mí. Gẹ́gẹ́ bí aṣọ́nà tàbí òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run. Ó fi ṣàánú ẹ̀mí àti ẹni o. Ó yá máa dúpẹ́ ni torí rò pọ̀ nílẹ̀ tó lè pè é. Tó dẹ̀ lè lò. Ṣé ẹ ti gbọ́ nípa convention tó ń lọ lọ́wọ́ nínú ìjọ Lost City Gospel Grace Ministry? Jingle wọn ti ń lalẹ̀ wò lórí ìkànnì láti bí ọ̀sẹ̀ bíi méjì kan yẹn. Ọjọ́ Monday tó lọ yìí, ọ̀sẹ̀ tá a wà nínú ẹni convention bẹ̀rẹ̀. Ìpàgọ́ ọlọ́dọọdún nínú ìjọ Lost City Gospel Grace Ministry. Ó dá mi lójú mo mọ̀ bẹ́ẹ̀ pé iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀ látọjọ́ Monday. Títí di àná. Ó ń kọ̀ntínú lálẹ́ ìní. Ó ń kọ̀ntínú lọ́la o. A máa wá ṣe àṣekágbá ẹ̀ lọ́jọ́ Sunday ọ̀túnla. Ìyẹn ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án. Bàmí Adébáyọ̀ láti Sókà, God bless you, bàbá. Àwọn ilé wọn ń tẹ̀lé Big Man kiri ni. Wọ́n bá ti gbó ohun rẹ̀ báyìí, wọ́n ti yí síbẹ̀.
1: Ẹ̀bùn tó fi dé mi ládé.
0: Àánú ni mo rí gbà. Ṣé pé mo máa ń ṣe mélòó lára mi gbà oná bákàrà mi dákàrà mi bímọ. Àánú lẹ̀yìn náà rí gbà. Tẹ́ fi wà láyé dèní. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, convention ti bẹ̀rẹ̀ látọjọ́ Monday ọ̀sẹ̀ yìí. Àwọn olórin ẹ̀mí lọ́lọ́kọ̀ òjọ̀kan ló ń wà nínú convention yìí o. Látọjọ́ Monday. Bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí náà lọ́lọ́kọ̀ òjọ̀kan náà ń láǹfààní àti wà ń bẹ̀.

0: àwọn ikọ̀ àti ìrèjì Elédùmarè ti wà ń bí. Pápọ̀ ìyá sásì tàbí aṣọ. Ẹ má ìbínú pọ̀ ṣapá kọjá mẹ́gbọ́n tí ń sọ́bọ̀ náà. A dẹ̀ ti ń gbọ́ pé convention ti bẹ̀rẹ̀ látọjọ́ Monday. Tèmi lọ́tọ̀ọ̀tọ̀ lọ pẹ́. Àwọn tó wà ń bí gan mo gbà bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé wọ́n máa sáré japa jẹ́ ìrèdè yẹn. A nígbà tèmi tó. Kúrò nínú program ni. Wọ́n á sáré wá sórí program. Báwo ló wà? Rọ́ṣọ̀ rọ́ṣọ̀, sọ̀rọ̀ sọ̀rọ̀, kọrin kọrin, bèrè lóhùn fún. Convention lọ. Ó ti bẹ̀rẹ̀ látọjọ́ Monday. Big Man Presenter máa wà ń bẹ̀ live and direct lọ́la. Tó rọwọ́ kún díẹ̀. Alẹ́ ìlú yẹn wà ń bẹ̀ ṣùgbọ́n ń bà. Ó yẹn wà ń bẹ̀ Sunday ń bà. Wọ́n á débẹ̀ lọ́la. Lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe báyìí. Bàbí ẹ kalẹ̀ sàn.
1: Ẹ kalẹ̀ tọkùn.
0: Ṣàlàfíà rẹ wa.
1: Àlàáfíà ni.
0: Inú mi dùn láti gbìn yín, láti gbóhùn yín. Dádì wa ń kọ́ sà.
1: Wọ́n wà ní àlàáfíà.
0: Olùwàṣùn. Ẹ jẹ́ kí á nìṣó níbẹ̀. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó ń gbọ́ àfúgbà àkọ́kọ́ àti orúkọ ilé ìjọsìn. Kọ́ tẹ̀jẹ̀ gbọ́dọ̀ orúkọ church náà dákọ̀ tọ̀ orúkọ church tẹ̀síwá.
1: Ògo ni fún Ọlọ́run lókè.
0: Hallelujah.
2: God in highest.
1: Àwọn láti ilé ìjọsìn the Lord City Gospel Grace Ministry.
2: Come from the Lord City Gospel Grace.
1: Tó wà ní Meridian bus stop ní Àpáta ní ìlú Ìbàdàn. Lábẹ́ ìránṣẹ́ Ọlọ́run Olùṣọ́ Àgùntàn Àgbà.
2: Under the ministry of our senior pastor.
1: Pastor Enoch Gbenga Fọlọ́runṣọ́.
2: Pastor Enoch Gbenga Fọlọ́runṣọ́.
1: A ní àṣálẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run.
2: Tonight by the grace of God.
1: Orúkọ èmi tí ẹ̀ ń gbóhùn ẹ̀yìn ni Olúwa Jìmí, Olúwa Ṣẹ́gun fún mi. Mo orin tó ń ṣe ògbìfọ̀ fún mi ni Olùṣọ́ Àgùntàn David Anímáṣàhùn. Nínú bíi a tún ní Olùṣọ́ Àgùntàn Tolúlọpẹ́ Jayé Ọba. A pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ẹni tó ń darí tó wà nídìí ẹ̀rọ wa
0: fún ayélujára.
1: Àṣálẹ̀ yìí ni arákùnrin wa Dayo. Àwọn náà wà ní ìdí ẹ̀ lálẹ́ yìí. Ògo ni fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé a tún lè gbóhùn ara wa lẹ́ẹ̀kan sí.
0: Yes, ó di bí ìjẹ́ mélòó kan ọdún ọ̀sẹ̀ mélòó kan tí a ti gbóhùn ara wa last. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ mo mọ̀ pé ẹ ní iṣẹ́ ìrànṣẹ́ tẹ fẹ́ deliver bọ́tẹ́. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti convention torí kí n tó ṣe yín sílẹ̀ gan fúlẹ̀. Convention bẹ̀rẹ̀ láti Monday ṣe mú òótọ́ ni sà.
1: Agbára Ọlọ́run bẹ́ẹ̀ ni.
0: Ẹ jẹ́ ká wò báyìí. Kí ni àwọn nǹkan tí ẹ lè sọ nípa convention tó ti bẹ̀rẹ̀ látọjọ́ Monday? Ǹjẹ́ àwọn èèyàn wà ńbẹ̀? Báwo lọ́lọ́run ṣe rìn sí? Kí ni nǹkan tó lè fi tó wa létí? Àti pé nígbọ̀n bọ́jọ́ tó ṣẹ́kù sí tó fi máa di Sunday, kí làwọn àlàkalẹ̀ ètò tó tún máa tún ṣẹlẹ̀?
1: A fi ògo fún Ọlọ́run.
2: Give glory to God.
1: Torí kó tó di ọjọ́ Monday gan la ti ń rí ọwọ́ Ọlọ́run.
2: For Monday we see the hand of God.
1: Ṣùgbọ́n nígbà tí àjọ̀dún yẹn bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday.
2: The convention started on Monday.
1: Àwọn agán mọ̀ pé Ọlọ́run náà ló lè ṣe.
2: Truly we know it is God that can do it.
1: Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún ọdún kẹsàn-án ti ìjọ
2: wa. This convention is the 90th one.
1: Ti ìjọ wa.
2: Of our church.
1: Àwa ní ọjọ́ Monday yẹn.
2: That Monday.
1: Àwa wò pé àwọn ọmọ jọjọ́ àkọ́kọ́.
2: You're looking at it, it's going to be the first
1: day. Nígbà tí Ọlọ́run àgbọ̀n gbẹ máa bẹ̀rẹ̀.
2: When inaccessible God will be.
1: Àti àjọ kankan ni overflow ti bẹ̀rẹ̀.
2: So the first day we had expand overflow.
1: A tún wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó tún di ọjọ́ kejì.
2: We look and look when it was second day.
1: Nígbà tí agbàlejò ìránṣẹ́ Ọlọ́run láti ìlú Èkó.
2: We see our guests from Lagos.
1: Pastor Lawande Daniel.
2: Pastor Lawande Daniel.
1: Ìyanu Ọlọ́run pọ̀ púpọ̀.
2: The miracle of God was so much.
1: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi di ọjọ́ kẹta. Ìkẹrin tí Olùṣọ́àgùntàn Gbenga Fada Ero náà wà nbẹ̀.
2: Pastor Fala Ero.
1: Ní àṣà láì tó jẹ́ ìṣó òru báyìí.
2: Tonight when it was tonight.
1: Olùṣọ́àgùntàn Wòlíì Sam Ọlọ́wẹ̀rẹ́. Alẹ́ nọ́bọ̀ wọ́n máa wà nbẹ̀ ní àṣà lẹ́yìn.
0: Elédùmarè.
1: Ní àṣà lẹ́yìn bákan náà.
0: Wow.
1: A máa gba àlejò Taiwo Fafore.
2: Sọ́ba gẹ́sà Taiwo Fafore.
1: Lálẹ́ ìkan náà Pastor Ife Odogi yẹn máa wà nbẹ̀.
2: Wow.
1: Tó bá di ọjọ́ Sunday yín ká aláṣeyọrí máa darapọ̀
0: mọ́. Sunday aláṣeyọrí ń bọ̀.
1: Lágbọ́rọ̀ Ọlọ́run.
0: Ṣúgà ti já.
1: Bó láti aago mẹ́jọ àárọ̀ yìí làwọn èèyàn tá a ti pa látàgùn mẹ́wàá tá a ti parí ìsìn àárọ̀ yìí làwọn èèyàn
2: lọ.
1: Mo sọ fún àwọn tá a jọ ń bọ̀ nínú mọ́tò pé mẹ́wàá pẹ̀lú bójú ọjọ́ rọ̀ yìí
3: Lita po to ba ka to ri moto gbe jade
2: be si vehicle to come out
3: ohun ti mo wi na ni pe
2: is this
3: any kan wa ti ko le tan
2: someone that it cannot end
3: to ba ro po se nkan fun e lana
2: think he did something for yesterday
3: e to be se lo laju e to ti ri lo
2: to do tomorrow is more than what
3: abi olorun lo abi olorun logo
2: you keep God glory
3: gbo awon to wo laye ale jara lori facebook account wa
2: on facebook account
3: lo city tv to ba ti ka pe o wo pe ki na wi iwo na
2: you just pray.
3: Oh, what's it Monday?
0: Call us here.
3: Oh, what's it Tuesday? Be alone with you. Ni Wednesday, Thursday.
2: Wow.
3: Ah. Olorun na ni Olorun
0: ninu jingle ti an gbo losan laaro loru lori ile ise wa o fe ma si pe freda bi pa fe riru eri pe ki ala a sele bayi atosan atoru jigbi san lo awon gbo nkan kan be bi ile igbe ofe onje ofe si yan na sele sa
3: won je lowo la
0: bo se ke se pe a kan gbo lu bi
3: won je lowo la nbo won je lowo le lola re
2: lowo la nbo
0: kabiyesi lodun ma
3: won je lowo la nbo ko si pe ke e wo ninu nkan ti an wi
0: yes sir
2: what you are saying
3: olorun ni
2: it's god
3: eni to fi isura karawe we me marun ateja we me meji to fi bu awon eniyan
2: people
3: e gbon to le oni melo melo le mi
0: yes sir
3: melo melo
2: oni
3: eye orun gan o pe bi ko
2: gbe so heaven did not sound
3: to ba le se wa fun awon yen melo wa la wa yen ti o le bo wa olorun olupese ni olorun agbon gbe ki so ko ma se awe eyan emi mo le so we big man presenter not is all like won lo ye ke wa nbe but mba eyan niyan eyan niyan sugbon olorun e se mba
2: god is not like that
3: o le jo bi en pope
2: it have be that
3: sugbon ma du o ma po o de ma pe
0: esa ti aba wa bi ninu convention yi esa ina wo ipo se ti billboard ni se ti poster ni se ti jingle ni se ti gba ni bawo lo se wa work
2: Olorun
3: lo se. This is God that
0: programs awon program in Lost City. Mo ti attend dada.
3: Iwe Philip Oyori.
0: Ko se bi tan ti so pe e ma mu bo 100,000 bo. E ma mu bo e fura
3: wi. Iwe Philip Oyori kerin
0: ese. O sawon special offering kankan yen be.
3: Mi yo pese fun eni. Olorun Olorun mi yo pese fun eni mi gege bi oro re. Olorun yen po ni oro te o le lo tan. Esa to ba ti Olorun yen ba fun eyin ni oro. Ko diku to ba fun yawo yi. To ba fun omo yin yen o diku. Iyan oni ko ni fe lo mi tori ko eyin ti bu omi linu okunri te ri pa agbon agbon tan ni olorun lo se ki se niyan olorun ni olorun ni
0: olorun lo se
3: olorun ni
0: kini akori todun confession tori sir
3: ni ede yibo
2: in English
0: yes all about you ba na
3: inexhaustible God
2: olorun agbon gbe
3: awa pe ni olorun agbon gbe
0: kilo bi title sir
3: e mo gbe ni ni ijo wa nipa ore ofe olorun won ki fi agbari mu akori
2: not by sense
3: iye pe ah e da lo lodun e
2: pa
3: dramatica te ka lo ba
0: se ka tun change e ka da tun mo ba
3: ohun ti olorun ba ti fe
0: ki sogbon ori
3: ki sogbon ori o
2: not by sense
3: a le ma kon ni lo kankan ba ran se olorun soro pe ninu orin te nkan yen
2: ohun
3: akori odun to nbo re o
2: team of next year is this
3: so ki je pe boye nikan kan joko tabi committee kan wa nchaje pe awa committee o awa la desire pe akori te fe ohun ti olorun fe ka pe ohun
2: which is what god want
3: ni olorun agbon gbe a de ti ri lati ojo monday pe looto looto agbon gbe
2: ni is inaccessible
0: e ma je ka pa lo funra wa o se se kin pada yi gbogbo e pada kin pada de be gan lale mi si mi ti a ba wa binisa won ni ko ti tun sibe o dabi nko eto ore mi kan wale arutu esa ni le to seku yi
2: be ni
0: lale ni
2: be
0: ola
2: be
0: atotun la e je ka mo ni kokan ago melo de tale ni sa
3: nipa ore ofe olorun to ba tin de ago mesan gere gere
0: lale yi
3: adua ni o kokko bere ni on ba tin de ago mewa a wa bere sansan
2: we not start really
0: ke la bere sansan yen
3: ah iso oru ni
0: mo ni bere na ni
3: iso oru ni igba to ba ma bi ago mewa yen orin yin lo ma wole nigba ti orin yen ba wole wa ga mo pe ni oru yi olorun to ti tu awon eyan sile laaro ana oru ana to tu won sile lo oru lo aro yi o tu se ta ti se ju be lo loru dori na emi o mo bi to wa mi mo
0: so ti dago marun daji ola sa
3: a fe gbadun olorun ni teyan ba wa waju olorun ke kanju
2: yọ̀nà hinna ọrí.
3: kì í ṣe pé orí bàbá ńlá bàbá ẹnikẹ́ni.
0: tá a bá wá fà á báyìí yẹn tọ́lọ́run rìn kọjá láàrin wa dilẹ̀ mọ́ láàárọ̀ la ṣé program tún máa tún wà lọ́la sà.
3: báyọ̀ tó bá ti dago méjì ọ̀sán ìyìn la máa yìn dago mẹ́fà rọ̀lẹ́.
0: o tiẹ̀ ti pín in báyẹn wọn ìyẹn pè ní.
3: ìyìn la máa yìn.
0: ṣáwọn olórí ẹ̀mí sì lè wà lọ́la náà sà.
3: gbogbo wa àjọ wà ń bẹ̀ ni àti mi dáadáa. ẹ bá ṣe sọ ọdún mo ráyọ àwọn gan àjọ wà papọ̀
0: ní. sẹ́mínà lè ráyè kọrin lọ́la sà. èmi náà fẹ́ kọrin lọ́la torí mò ń bọ̀ ẹ mọ́ tó ṣẹlẹ̀.
3: mi ò tí ì fẹ́ dáhùn yẹn.
0: ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ látàgọ́ méjì ok ó túbọ̀ sí pé tá a bá ti mọ́ tó ma ti rìn kọjá
3: láàrin wa dàárọ̀ la tá a bá ti parí iṣẹ́ òru
0: ara faralélẹ̀ díẹ̀ láàárọ̀ la
3: irú ẹ̀ ní sin lẹ́yìn ìgbà tá a parí
0: láàárọ̀
3: ohun tá a ṣe ní gbogbo ọ̀sán ni pé àyẹ̀wò ìlera àtọkùnrin àtobìnrin lọ́fẹ̀ẹ́
0: àyẹ̀wò ìlera ọ̀fẹ́
3: fún gbogbo èèyàn tó wà
0: ńbẹ̀ wọ́n sanwó fún rárá
3: wọ́n sanwó fún wọ́n sanwó àwọn ènìyàn oríṣiríṣi tó o bá dẹ̀ tiẹ̀ ti débẹ̀ wà á kọ́kọ́ àwọn security wà á kọ́kọ́ kàn wọ́n á ṣe àyẹ̀wò kí ló ń gbé bọ̀ eléyìí torí ẹ mọ̀ pé bá a ṣe ní àwọn ẹ̀ṣọ́ ti ẹ̀mí la níta ara náà ẹ̀yin yẹn wọ́n á ṣe registration pé mo wà ńbẹ̀ wọ́n kọ́rúkọ fún ẹ tó o bá ti wọlé mo fi ọwọ́ sọ̀yà pẹ̀lú ọlọ́run pé o ò lè padà bákan náà.
0: a lè padà bákan
3: náà o lè padà bákan náà.
0: yẹ́sà aago méjì ọ̀sán ọ̀la yẹn láwa àfàdàgù bíi mẹ́fà.
3: àfàdàgù mẹ́fà iyì pọ̀ ń bẹ́lẹ̀.
0: ṣẹ́ṣọ̀rù máa wà lálẹ́ sátọ̀dẹ̀ jùmọ̀ sọ́ndẹ̀.
3: kò sí ìṣòro.
0: ok amòdìrọ̀ lẹ́ni. ok lọ́ba wa di sọ́ndẹ̀.
3: bẹ́ẹ̀ni.
0: tí ó jẹ́jú àṣekágbá. kí ló máa ṣẹlẹ̀.
3: aago mẹ́wàá àárọ̀ la ma bẹ̀.
2: we start by 10 p.m.
3: aago mẹ́wàá lọ́jọ́ sọ́ndẹ̀. mẹ́wàá àárọ̀.
0: ìyá fẹ́ wọ bí aago mẹ́rin márùn ún rọ̀lẹ́ o.
3: tẹni tó bá ti mọ ìjọ the lost city gospel great
0: place
3: wọn mọ̀ pé a kì í àwa ò fẹ́ a kì í ṣe ìsìn fàágbọ́rọ̀.
0: àbí fàágùn
2: long service.
3: ẹ̀yin náà ti wá rí.
0: mo ti bá dáadáa.
3: ẹ ti dá lábàá.
0: adéyìnká aláṣeyọrí ń bọ̀ sunday.
3: lágbọ́rọ̀ ọlọ́run. àwọn tó wà bẹ́ẹ̀ ni
0: ọdún
3: tó kọjá wọ́n mọ̀ pé àwọn àdéyìnká aláṣeyọrí ìjọ ṣe náà.
0: mo rí ẹjọ́ wọn àti wọn àti dáàdì wọn tún máa dáadáa ọmọ bàbá dáadáa ni. ok ẹ jẹ́ kí a ṣe báyìí lálẹ́ ìní àwọn èèyàn lè darapọ̀ ní ìṣòro alágbára.
3: bẹ́ẹ̀ni o níbikíbi tó o bá ti ń bọ̀.
0: bá a ṣe sọ̀rọ̀ wọ́n lè máa lúmọ̀ àti máa lọ báyìí wọ́n lè máa múra báyìí.
3: bí o bá pẹ́ ju ìta ló máa jókòó sí ayé wà fún fàfúrò 1234.
0: jésù mi o.
3: nítorí bá a tó kú òun bí gan gbọ̀ngàn ti kú.
0: kẹ́ ẹ tó dé orí ètò lálẹ́
3: yìí. gbọ̀ngàn ti kú.
0: jésù ok tí àwọn èèyàn bá ń bọ̀ lálẹ́ yìí.
3: bẹ́ẹ̀ni o.
0: ọ̀sán ọ̀la àti sunday ọjọ́ àṣekágbá yẹn kí ni ká mọ̀ mú dání bọ̀.
3: mú ìgbàgbọ́ ẹ dání. gbé bíbélì ẹ dání. fóònù ẹ ṣe bíbélì ẹ o. ìgbàgbọ́ ẹ àti bíbélì ẹ kò dẹ̀ ní lọ́kàn pé mo ń lọ bọ́ ọlọ́run àgbọ̀n gbẹ pàdé. mi ò kò ṣe àwa tá à ń sọ̀rọ̀ lórí ayé gbàgbẹ́gbẹ́ yìí tá a bá dán ọkọ̀ ẹnìkan òrojú ẹnìkan gbogbo èèyàn ló fẹ́ bọ́ ọlọ́run pàdé. kò dẹ̀ sí prayer contractor. bó ṣe ń gba tiẹ̀ lèmi náà ń gba tèmi. torí lákòókò ó tún lọ́dún tó ń bọ̀.
0: yẹn gbọ́dọ̀ mú lọ́kòókò dùn.
3: òbúdọ̀
0: lọ́dún tó ń bọ̀ jìnnà
3: o.
0: kátó ní sẹ̀tẹ̀mbà tó
3: tó kọ́ sí jí o. òbúdọ̀ gba kankan tí wọ́n ayé àfihàn pé ó ti bọ́ ọlọ́run pàdé.
0: irúfẹ́ èèyàn wo ló lè darapọ̀ lálẹ́ ìrọ̀lẹ́ ọ̀la àti sunday.
3: gbogbo ènìyàn.
0: ṣé ọmọ ìjọ cns àwọn ọmọ kérubù ṣé kò sẹlẹ́yà mi àbẹ́lẹ́sìn.
3: gbogbo ènìyàn tí ọlọ́run dá ọkùnrin ni obìnrin ni ọmọdé ni
0: àgbàlagbà
3: kò ní bí ṣe pẹ̀lú ẹ̀yà
0: tí
3: ẹ̀ àwọn kan tí ẹ̀ wá gbà tá à ń ṣe sẹ́mínà látọ̀ mọ̀ pé àwọn ibo kankan kúnnu láti pé èmi ò gbọ́ yorùbá I'm from kinnikan ó dá o jésù lolúwa so gbogbo ènìyàn ni ìpàdé ní àjọ̀dún yìí wà fún.
0: gbogbo ènìyàn kákàmọ̀bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ wa
3: nìkan wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ fi ọkàn sí pé owó agbára ọlọ́run máa kan ayé ẹ
0: jíjẹ múmu náà tún máa wà ń sán ni ẹ̀sà
3: lágbára ọlọ́run kò dúró
0: kábíyèsí
3: kò dúró láàárọ̀ àwọn èèyàn jẹ ká tó kúrò yìí wọ́n tún jẹ lọ́wọ́
0: wàá tún jẹ lọ́la
3: bẹ́ẹ̀ náà ni
0: àárọ̀ ọ̀la
3: bẹ́ẹ̀ náà ni alẹ́ ọ̀la bẹ́ẹ̀ náà ni ní sunday yẹn àṣekágbá
2: grand finale on sunday
3: àṣekágbá.
0: mo rí àwọn àtàtì tó ti ṣẹlẹ̀ látọjọ́ monday mo lọ wò lórí ẹ̀rọ ayélujára ti lost tv àwọn iṣẹ́ àná àti iṣẹ́ àná àtàwọn testimonies yẹn
3: bẹ́ẹ̀ni
0: láàrin àyàn àti yín àwọn ará ilé ògbọ ẹjẹ apá máìkì báyìí ọgbọ́n wo ni dádì ń lò fáwọn iṣẹ́ àná àti iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ lọ́sìtì.
1: oni awon to duro de oluwa
2: those that wait upon the lord
1: a tun agbara won se to ba ti duro de oluwa
2: once you wait on the lord orun
1: a jade tan lati nu e
2: god will come out from you
1: baba ti duro de oluwa
2: father has wait on the lord
1: olorun wa jade tan lati ara won ati gugu awon ti olorun lo ninu ete ti eniyan ba wa nbe yen ni ale ana irole ana aro yi a mo pe olorun kan wa
2: you know there's one god
1: ti o la fi we
2: that is in
1: daddy mommy tori nti o se to o se ti ri olorun ni pe
2: o
1: won abayo fun re
2: swear for yourself
1: o ni plan b
2: you have a plan b for yourself
1: sugbon to ba duro de oluwa nikan
2: wait on the lord and lord
1: pari olorun
2: you will see god
1: baba wa pelu olorun ewon eni won lati wa pelu olorun
4: o
1: ti olorun ba fe se a se nipa se re
4: asiri ibele ti so fun mi ti amoyan fi ni testimony ni church yin ni oluwa wa pelu baba wa pelu oluwa o ti yin mo ti yo esa awon ranse olorun wo olorun si lo awon lo to seku to mo
1: a nipa ore ofe olorun
2: a
1: pastor lawande daniel ti wa pastor benga father ero ti wa lale woli sam olowere
4: olowere omo baba olowere gogo
1: beni beni
4: kabiyesi
1: latori ni ati si esi oke agbara omo wa nbe lady evangelist odun morayo ti wa ati gbadun olorun ninu aye won
4: yes sir
1: lale yi taiwo fafore
4: wow
2: fafore
1: pastor ife odogiyan
4: wow
1: ko si enikan kan to wa lori poster yen ti o ni fese te ibe yen ki je pe tori kan ba le pe won pe run o oni kaluku won lo ma wa nbe tori e la je so pe oke to ba fe o kan wo pe won ti elomi ani enu won ti duju yo na npa iwo kan lo si Lost City TV
2: just go to Lost City TV
1: wa ri lati ojo Monday wa tun ma ri igbara Dubai bye bye bye
2: for the next one
4: awon to ti wa awon to tun bo
1: ni
4: okay ti aba wa bi ni lojo lale ni ola ati Sunday papa lale oni bawo lo reto abo ninu program lale sa
1: gege bi mo ti so lati ojo to ti bere pa ni eto abo ti wa ni bo ti ye ko wa nitori pe nitori ba ni
4: po
1: ore ofe olorun to ba se n so kale ni meri ni ambo stop ni wa ti ma ri awon agbofiro yen ti wa bi ya wole wa to ri bi kan to se fun awon agbofiro ki je pe won fi enu je agbofiro to ba ti ri won ati mo pe eleyi awon agbofiro lele ninu ijo gangan awon alami wa ti won woso
4: ta tun woso to dara po to ma dabi omo ijo
1: dabi omo dabi omo ijo tori owo agbara olorun se tan lati jade bi ti gban
4: sa awon eyan bo lale inu soro awon kan fe make your la awon kan ni Sunday ni awon kan de ma wale ni ale ni ola ati Sunday ibo gan la so pe program ti ma waye gan ejuwe ba yan se ma dibe
1: meridian bus stop ni apata ibi gibi to ba tin bo mokola ni dugbe ni bere ni o oke ado ni bi gibi to ba tin bo ri daju pe owo moto to nlo si apata
2: you enter if you going to apata
1: to ba ti wa di apata
2: once get to apata
1: wo ma ru tabi okada ko nlo meridian bus stop to ba ti de meridian bus stop
4: meridian bus stop yes sir before NPC but after NPC
1: to ba ti koja NPC wa ile epo kan wa won pe ni total apo tun ba
4: okay
1: to ba ti koja kekere ko ate ti de le epo total to gboju soke wa ti risa modun la yen iwo ra so kale phone na o ti ma ri ogo awon ero ti won lo sinu ile ijosin iwo na tele won pe aje lo si ti le lo lan tele won o ba ti yisi bayi wa ti ri ile ijosin yen ni nla nbe to ba le ja abekuta ni won ti nbo to ba ti won moto abekuta yen to nbo nbana so fun won pe meridian bus stop lo ti fe so kale o iwaju ibe na ti jele o nilo lati funu ati ni awon eyan lati abekuta oyo abuja o mi gbogbo be ti kun
4: eko
1: gbogbo be lo ti kun
4: okay aja ki a se bayi ko to di pe mo fe ka doke lohun ka gbo nipa ikede convention yen number wo lawon eyan ma ma pese mo fe ka kokoko pe number yen sin na sir a gbo nipa convention to lo lowo awon na fe darapo lale an bo lola an bo Sunday ka kan te ma pe sile ko to di pe an bo lona
1: boya ke ja lo soke lohun na ta ba wa de ka ma pe number
4: ti fe pe number bayi
1: ti fe pe number
4: oda Abimola Sadiq ba mi gbe jingu yen soke ka gbo se la soke won ti fe ki li ko yen ma se bi en disturb ni yen okay e je ka lo soke lohun mo nbo
5: Ministry night annual convention. A lot of my list, I'm in Runyan Bayanuri Rosh. Pastor Ibrahim revolution yóò mú sí fèrè sí ọrùn sílẹ̀ tún ìyanu ìbùkún amẹrẹrẹ jáde fún gbogbo èèyàn ẹgbẹ oríkà máa ti retí ìtìjú ló yọrọ rẹ jésù fẹ jáde sí ọdún ìyanu nípasẹ̀ ìdè pásítọ̀ lọ́wọ́ nínú ayẹ pásítọ̀ gbẹngàn fara ìró

0: ayẹ.
1: Ojúlówó ọlọ́run tó bẹ́ ṣẹ́kù padà wálé o. Bẹ́ẹ̀ ni Abdul máa ń fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nínú àdúrà. Láti balẹ̀ ewu àti tuntun bẹ lọ́sẹ̀ kankan mọ́. Kásì gbárí àti ìbùkún tó bẹ nínú ẹ̀. Nípasẹ̀ ìjọ́lú lórí àwọn ìránṣẹ́. Pastor Mrs. Enoch Olonsha. Lọ́jọ́ Sunday látago mẹ́jọ àbọ̀ sí mọ́kànlá. Gbogbo ẹni ní ìjọ ti lọ City Gospel Grace Ministry tó wà ní MA Alilẹ́ A of Akinfo Street, Meridian Bus Stop, Àpáta Ìbàdàn. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí

0: ẹ káàbọ̀ padà. Ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́ ìkànnì ti lágẹ̀lú 96.7 FM. O lè tuntun lọ lọ́wọ́. Odidi wákàtí kan ni wọ́n sanwó fún ètò yìí lọ́jọ́ mẹ́jọ. Ọjọ́ mẹ́jọ mẹ́jọ ló máa ń wáyé. Ní gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀. Odidi wákàtí kan gbáko. Lost City Gospel Grace Ministry. Wọ́n ní ìjọ Ọlọ́run àlàyé tọ́lọ́run ń lò láti gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó sílẹ̀ fún ètò yìí. Kí èmi àti ìjọ máa ní ìbápàdé pẹ̀lú Kristi. À ń gbàdúrà lórí ètò yìí, àdúrà dẹ̀ ń gba àwọn èèyàn ní ẹ̀rí. À ń gbọ̀rọ̀ Ọlọ́run ilé tó ṣe bẹ́ẹ̀ tó yẹ kórókó. Ṣùgbọ́n láṣálẹ̀ yìí, ọ̀rọ̀ convention yẹn jẹ mí lógún gan. Òun là ń mú gbọ́ lórí ètò lálẹ́ yìí. Ẹ wo bí ẹ láǹfààní àti máa wà ketekete o. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ kàn tẹ́ sójú ẹ̀gbìnrà Lost City TV. Àdúrà ló ń gbà agbára kọ́ o. Èmi máa ń tẹnu mọ́ pé ohun tó dára ń fi àdúrà kó má bàa bàjẹ́. Ohun tí ò dára ń fi àdúrà kó bàa lè dà. Ẹni tí ò bá ti lè gbàdúrà àbí parapọ̀ darapọ̀ mọ́bi tán ti ń gbàdúrà tádúrà ti ń gbà ní nǹkan ṣe o. Bẹ́ẹ̀ ni o, mo rárí kàlúńbélì náà pé ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Wá ní rísìtẹ́ ṣe ní gbàdúrà tàbí darapọ̀ má àdúrà wọ́n àwọn àdúrà ìpéjọpọ̀ àdúrà níbi tán ti ń gbàdúrà tádúrà ti ń gbà. Ẹ jẹ́ ká ṣe báyìí. Aṣọ lórí convention yẹn, Pastor Oluwajimi Oluwasegun fún mi, wọ́n ṣì wà nínú kúlò pẹ̀lú mi. Ẹ kú ìjókòó sá. Kó tó di pé ẹ fi ojú òpó sílẹ̀ phone numbers tí àwọn èèyàn máa pè. Mo ní ìbéèrè kékeré ni o láti béèrè. Àwọn èèyàn ti ń darapọ̀ mọ́ convention yìí láti ọjọ́ Monday. Àwọn programs lóríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní Lost City. Tí èmi gan dẹ̀ mọ̀ wípé tẹnukọ́ o pé àwọn èèyàn ní testimony wọn ní ẹ̀rí. Ẹ sà kí ló lè fa kéèyàn darapọ̀ mọ́ ìpàdé àdúrà irú eléyìí, irú àṣálẹ̀ yìí, ọ̀la àtọ̀túnla? Kí ló lè fa kéèyàn wà ń bẹ̀ kéèyàn gbàdúrà ṣùgbọ́n kéèyàn má rí sí àdúrà?
1: Ọgọ́ ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Glory be to God in highest.
1: Ohun tó lè fa pọ̀.
2: Tó
1: bá ní Jésù yẹn láyé ẹ̀.
2: You don't have Jesus in your life.
1: O lè rí tọwọ́ ẹ̀ gbà.
2: You can't receive what is inside.
1: Ìyẹn ni pé kọ́kọ́ fi gbo tó ẹni tí ò ṣe tán láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀.
2: Ìwé ẹ̀rọ sọ́rẹ́ tó fọ́ sí.
1: Torí bí Ọlọ́run tó fẹ́ wá pè mí mọ́ ni ojú rẹ kò sí lè wú ẹ̀ṣẹ̀. Ohun àkọ́kọ́ tí àkọ́kọ́ ní lọ́kàn ni pé Ọlọ́run, mo gbà pé ẹlẹ́ṣẹ̀ ni mí.
2: Wà
1: á jẹ́wọ́ wà á kọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀. Nígbà yẹn ni ẹni tó fẹ́ pàdé tó jẹ́ mímọ́ yẹn á tó bẹ́ẹ̀ pàdé.
2: Ìgbà
1: yẹn ni kókó àdúà ẹ tó di ìtẹ́wọ́gbà.
2: Ìgbà
1: yẹn ni àdúà ò ní jẹ́ ariwo
2: lásán.
1: Àkọ́kọ́
2: nìyẹn.
1: Ẹ̀kejì ni wípé wà á fi ọkàn rẹ sí.
2: Ọ̀pọ̀lọpọ̀
1: ló ń gbàdúrà tí ọkàn wọn ò
2: tọ́.
1: Bó o bá ti ń gbàdúrà tí ọkàn rẹ ò bá ti tọ́,
2: if your mind is not right,
1: o lè sí ìdáhùn
2: àdúrà. There can be answered prayer.
1: Ṣùgbọ́n tó o bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà
2: rẹ, Jesus as your Lord and personal Savior,
1: tí ẹ̀jẹ̀ Jésù ti sọ ọ́ di ọmọ,
2: and the blood of Jesus are making
1: you his son, tí ọkàn rẹ sì ti tọ́,
2: and your heart is right,
1: àánú àti orí ọ̀fẹ́ ń ṣògo.
2: Mercy and grace will prevail.
0: Àánú àti orí ọ̀fẹ́ ń ṣògo. Ẹ jẹ́ kí n wá mú báyìí. Èèyàn dẹ̀ wàhálà àǹfààní àti darapọ̀ mọ́rú convention yìí. Ó rí èsì àdúrà, ó ní testimony. Ǹjẹ́ kankan wà láàrin 2-3 minutes? Mo fẹ́ kí n bá mi mú eléyìí sí 5 minutes. Kí ló a lè ṣe? Kí lènìyàn lè ṣe? Tẹni tó wá pàdé àdúrà tó rí àdúrà gbà, tó rí sí àdúrà, tó ní testimony, kí làwọn nǹkan tó lè ṣe tí àdúrà yẹn, èrè àdúrà tó jẹ, tí òfin ní padà bọ́mọ lọ́wọ́?
1: Ògòrífọ́ Ọlọ́run lókè ọ̀run.
2: Glory be to God in highest.
1: Ẹ jẹ́ àmú láti ibi tẹ́ẹ̀ ti ẹ ṣe àwọn àtẹnumọ́ ọ̀rọ̀ kan.
2: Make reputation of what?
1: Èrè àdúà.
2: Reward of prayer.
1: Ibi àdúà. Òrè tó rí gbà. Níbi àdúà.
2: receiving place of prayer.
1: Adua lo fi gba.
2: He received by prayer.
1: Adua ni o fi toju e.
2: He was sustained by prayer.
0: Mm. Adua lo fi gba.
1: Adua lo ma fi toju e.
2: He was sustained by prayer.
0: Lona wo sa.
1: E se ohun to ba nse.
2: What you are doing.
1: To nje.
2: And it's you have seen reward.
1: Eleyin ba ni you don't change the winning team.
2: O nipa ora nkan to nse o.
1: Adua ni o gba ti Olorun fi down.
2: It is prayer you prayed that God answered.
1: Se o ye ki Olorun to nba soro to da Olorun yen so wa ye ki bi ba soro ye ko wa pada so e tori bo ti da
2: of God will call and he answered you
1: tori agbo ati je ko ye wa pe adura ni bi ba Olorun soro iyen ni pe iba pade laarin orun ati aye
2: encounter with heaven and hell
1: nibi to tin tu okan re jade si oluwa Olorun olugbala re eni to da osaye nibi ti o tin ni afani lati so ohun to fe fun to na tin ni afani lati so pe o ya se bayi to ngba ito ni ti woni inoku bo Olorun ni ko sisi mo iba pa se yen po gan iba se po yen po gan de bi pe inoku gan o ngba ton lo awon gan ni daddy oro wa e sweet ju ka keni kan ya wa lo o wa gba idahun adua ori esi o wa joko
2: and you sit down
1: ma gbagbe pe ogun laye o awon kan wa ti won duro de ko te olowo kan gba sugbon tori pe ori adua gba fun o adua na ni wa fi ma maintain
2: it with prayer
0: adura gba adura la fi maintain it
1: yes
0: sir mo ni awon riri kan
1: beni sir
0: mo fe sojo bule fa mi
1: yes sir
0: awon eyan gbadura won lo bi adura
1: beni
0: won mo pa won gbadura won ri si adura elomi o ni dere ko ni ti de ile adura yen ti bole tori elomi ori okada inu mi kra e to jowo moto ibe ni o se bo so mi o
1: en tori pe isu ni are kereke to
2: ko devil is at his own
0: o ka le je pe e su so e je ki njoko lasi
1: o ti binu awon angeli to si ntele lo won fe binu o lo mi se pe o ni e ma sora ki e si ma gbadura iwo nigbati o ti ye ko mo pe to ba kuro niru awon adua be yen satani a fe gbare owo edanu in fact o le ma ja won te jo wo moto o le jo mo e to ma pade eni
2: even your child am come
1: ah he go dey be money of abo nje lataro ipo sugbon awon to ni ifiyesi ati ito ni olorun won mo pe o ko si ohun to kere ju lati gbadura le lori
2: it's nothing too small to pray on
0: aye fele kun sa ka to sojo pole e ma binu awon kan ma dasha kan mo wa fe beere won ni to ba kuro ni bi adura ton lo si pade adura tabi kuro church won ni awon gbodo koko de ile pe gbe ori ofe gbe bukun yen dele pe awon o le kuro n bi adura ka mo wa jade lo bomi e bo se abi abi so pass season as won ko ni tun
1: ah sir emi ti mo ma yin soro yi ni o le ko bi adura ke wa ni mo ya kiri awon ase kan wa ti mo ti fori ko
0: e n gboro de ile
1: o budo land si bi ti mo n gbe
2: land where you are living
1: awon budo land si be
0: so o normal lo to
1: o normal o ah awon ase ati afefe to berin won o gba ito ni to ba je pe emi mi mo ni ko ya nbi kan o to gba ito ni o
0: taboya tabi lati jo olorun bo si jo olorun mi o
1: iyen yato sugbon mo wa eyin ki wa ko nbi adura ni si ke wa ni enikan bere yin won ni te ba se nde ni ke ko kori awon
0: e wa gba be lo
1: kokon du o
0: be kuro ri soru e o wa je saturday e wa fi saturday e lo bi o wa nbe
1: yo kokon du lo
2: has to wait
0: okay eje ka sojo pe isile mi mo boya awon eyan kan ti di nkan ka bi keji mu oro convention la mu gbo o and at the same time awon ninu awon beere ati nta jo jiroro ina mo ni gba pupa o sese ke ti ri nkan meji din 0912370865 se ni beere kan tabi keji lori awon beere ti mo bi lowo oluṣaguntun abi lori convention yi le fe beere kan tabi keji abi ni beere kan to tin tawo tase ninu eyin te fe bi irin se olorun 0912370865 loju opo to wonu kulumbi elo e kale o
3: e kale ta
0: oruko ya ti te tin pe wa
3: mama ti lati weman
0: mama ti lati weman god bless you
3: mo kiri o baba wa e ko ojo meta o
1: ojo kan pelu
3: mi olorun o ti bo ma gara po mo yin o
1: amen jesu
3: mo de ki na atoku wa eyin na e ko ojo meta
0: yes ma
3: eyin tenu gbo bi owo
0: amen ma
3: baba ise ronse yin o ni to ti ja ko yin
1: amen jesu
3: ibere ti mo fe bere ni pe inu confession ten se lowo yi
1: bene
3: ma weman bi le mi wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló wà lọ́nà gbíngbìn. Ǹjẹ́ pòfíṣàn wà fún mọ́tò láti fi mọ gbá àwọn èèyàn bóyá láti wọ road àbí láti ibì kan sí ibì kan?
1: Láti ọjọ́ Monday ni a ti bẹ̀rẹ̀ sí bí àwọn ènìyàn. Ohun tí a ṣe ni pé àwọn tó fẹ́ wá ẹlòmíì ń pè ẹlòmíì máa send message ibí ni mo wà o a ti ṣe ètò yẹ gbogbo àwọn tó wà lọ mí ọyọ mọ́tò ti lọ gbé wọn tí ẹ̀yin náà bá fẹ́ wá tẹ wò pé mo fẹ́ kọ́ wá gbé mi ni o ẹ pè ta bá a máa pe àwọn nọ́mbà kan ẹ pe nọ́mbà yẹn ẹ sọ ibi tẹ ti ń bọ̀ ibi tẹ máa dúró sí a máa sọ bẹ́ẹ̀ ṣe máa rìn.
0: Oh, thank you. Ẹ ṣe. Okay, mo like ìbéèrè àti ìdáhùn yẹn. Ṣé ẹ ti gbọ́ ọ, Mama T, God bless you. Zero, but ẹni tí wọ́n á gbé ní we are very close to àdúgbò ẹ̀ gbọ́dọ̀ ti kọ́kọ́
1: pé kó jáde síta
0: káti pè náà láti jẹ́ ká mọ̀ pé
1: ibi báyìí mo máa dúró sí.
0: Wá o, mò ń gbé ládùúgbò báyìí bóyá mo lè dúró sí ìbílẹ̀ ti ilé ràn mí lọ́wọ́ láti gbé mi o. Okay, ẹ jẹ́ ká tún wojú ọ̀pọ̀ ẹ̀ ètò wa ń bẹ̀ ẹ̀ ló ẹ̀ káàlẹ́ o. Ẹ káàlẹ́ sá o.
4: Àmì
0: Jésù, ṣàlàfíà lẹ wà.
4: Àlàáfíà ni o.
0: Orúkọ yín sà.
4: Ọ̀kẹ́ ìlú Apọ̀nké náírà bí ṣe Àpáta
0: Ìbàdàn.
4: Lágbára ọlọ́run bí n bá tí bẹ̀rẹ̀ alẹ́ òní gán bọ̀ ń bẹ̀ lọ́la.
0: Ẹ̀yin náà ń bọ̀ lọ́la.
4: Ìkéjì ni àdúgbò náà ni wọ́n wà. Ọlọ́run máa wà pẹ̀lú ní ọ̀rọ̀ àgbàdo ní o. Orúkọ Jésù gbogbo nǹkan tá à ń fẹ́ pátápátá ta bá ti wábẹ̀ àárín ìgbà lágbára ọlọ́run. Àní ṣe lásán Jésù wà pẹ̀lú wa. Ẹ kú iṣẹ́ bàbá.
0: Olúwa kọ̀ǹté inú mi á dùn láti rí ẹ kí n tẹ fojú kẹ ìgbìmọ̀ àjọ ìjọ ríra wa lọ́la yẹn. Èmi náà ń bọ̀ lọ́la. Mo ti fẹ́ rojú ẹ tó máa ń pè wọlé 247 fẹ́ rí olúwa kọ̀ǹté bó ti ẹ̀ ṣeré gbogbo alájọ láǹfààní àti pàdé bẹ́ẹ̀ lọ́la. Àwọn èèyàn láǹfààní àti pàdé bẹ́ẹ̀ lálẹ́ yìí o ẹ má gbàgbé o alẹ́ yìí ọ̀la àti sunday tó jọjọ́ àṣekágbá 0912307086 75 àdúrà ló ń gbà agbára kọ́ o ta ní pé èmi ni ẹ̀yin mà ń gbìyànjú débẹ̀ lálẹ́ ẹgbẹ́ ẹ̀rì débẹ̀ lọ́la ẹ̀dùgbẹ̀ ẹ̀dùkẹ́ débẹ̀ sunday torí bá méjì kọ́ kẹ́mi àti ibi lalábùkún fún ká dẹ̀ lè ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ló ń dojú kan tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó pọ̀ ń dojú kan tó jẹ́ wípé ibi àdúrà ti ń gbà bẹ̀ náà ló yá múrilé 0912307086 75 0912307086 75 bóyá ìní ìbéèrè kan tàbí ìkejì láti bẹ̀rẹ̀ lọ́wọ́ ìránṣẹ́ lọ́wọ́ ìkútó pé àná lọ. Ẹ jẹ́ ká ṣe báyìí fóònù nọ́mbà tó máa pè yín sí kó tó di pé ó di alẹ́ ìníkàwọn èèyàn tó dé àbáwọn tó fẹ́ wá tí wọ́n nílò pé kẹ gbá wọn nítòsí ibì kan àbí kan èfi nọ́mbà yìí síta báyìí.
1: 090-45-51-2251 090-45-51-2251 tàbí 070-51-23-9161 070-51-23-9161 olùfẹ́ tó bá ń bọ̀ kó àwọn ẹ̀bẹ̀ àdúrà sí inú ìwé pélébé kọ́ sínú ìwé pélébé láti ọjọ́
2: Monday
1: ni àdúrà ti ń lọ láì dáwọ́ dúró. Inú yàrá àdúà yẹn ni wọ́n lé ẹ̀bẹ̀ àdúà yẹn ń lọ. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí bí àdúà yẹn ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday àwọn tó ń gba àdúà yẹn ò ní dánu dúró tá a fi máa ṣe tán ní ọjọ́ Sunday. Ìyẹn ò dí bí àdúà yẹn ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni àjọ̀dún ṣe ń lọ. Mo fi dá ọ lójú lánàá iṣẹ́ ìyanu kan ṣẹlẹ̀ tí gbogbo ènìyàn ń rọ́ gidigidi kí ló ṣẹlẹ̀ màmá kan wà ń bẹ̀ ó ní pènijà ojú wọ́n tó ta ọmọ ní ọmọ tó tún mú ìyá ìkiri wọ́n tó ta ní ọfà wárápá méjèèjì ni ọlọ́run àyànmọ́ yanjú lánàá lọ wo lọ sí títí tv kó rí mbẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó ṣe lánàá yẹn ó ṣetán láti tún ṣe lóru yìí má sọ pé wo ó di sunday kémi tó lọ ìwọ kán ló máa sọ ìgbà tí ọlọ́run máa bẹ́ ẹ pàdé ọlọ́run ló mọ ìgbà tóun fẹ́ bẹ́ ẹ pàdé ọlọ́run ló mọ ètò tó fẹ́ lò tó fẹ́ fi bẹ́ ẹ pàdé ọlọ́run ló mọ ìṣẹ́jú tóun ti fẹ́ bẹ́ ẹ pàdé bóyá òun bọ̀ ní àjálẹ̀ mú ọkàn rẹ le pé àṣálẹ̀ ni àṣálẹ̀ ti ẹ̀ náà pé o ò ní mú bọ́ má wàá wo ènìyàn wàá wo ọlọ́run alágbára tó ń tinú bàbá wa iná fọlọ́run ṣọ́ṣiṣẹ́ tó o bá ti ń bọ̀ má gbàgbé kọ ẹ̀bẹ̀ àdúrà ẹ o kọ sínú ìwé fúnra are not loving in no basket. To ba ti ko yen tan.
2: Once you write your one.
1: Bi o kan e si waju Olorun.
2: Praise your heart before God.
1: Bi Olorun ba se ti awon kan lana. Bi be pin pe ni okan na lana. Okan na loni. Okan na titi aye raye. To ba le fi okan re si. Bibeli ninu we Isaiah ori ogoji.
2: Isaiah chapter 40.
1: Efe keji din le logbon.
2: Verse 28.
1: Oni Olorun wa yi.
2: It is our God.
1: Ki stu ki be ni ki sa re.
2: It's not tired of.
1: Bi Olorun to da ki ba sare ki bo ni are ti wole sara re bi eni to ba da o ti ki ba sun ti ki to gbe ki wa lo de ti won so de akurete o se mura ni asale

Pastor, I want to live here. Pastor, I'm going to find a hero.

0: bí ọkùnrin gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited, SLR Kakiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nadaki Tolote.
1: Omo Nigeria. Omo Nigeria. Nibo la nlo.
2: Ìjọba àwara wa kì í so tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lù ṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a gbàṣẹ́ ìlú dé ó yá ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògùn èdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò títí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó ìbáraẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sì wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nìà tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nìà wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí ìlàdínú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Uni Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Ìyá ilé kan bí òní ṣáájú wá lónìí.
2: Bọ̀dá Ṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ntí ìtàn kankan kí wá làwọn ọmọ ó jẹ láàárọ̀ làbáyé.
1: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ńtẹ̀ lélẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902 542 7551 lẹ́ẹ̀kan sí 0902 542 7551.

0: Ville bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ Lagelu FM 96.7 àgbàlagbì tó jàgbà lágbà lọ.
1: Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, Ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà sí gbogbo ènìyàn mọ̀ dáadáa, Bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí Ọba Iṣan Ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú, opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n ń rọ́ kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
2: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùnrin ti wí, Bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní Ọba Iṣan Ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o, ọdún ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní Bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdí lé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
1: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
2: Ẹ ṣe atọ́kùn, béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn náà, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn, àti gbogbo ohun tó jẹ mọ́ ní táà fi lálàáfíà láyé táwọn wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
1: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
2: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn. Tí àwọn sàn ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé, ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbé bí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bó bọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bó wọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ń tó òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fúrasì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán. Ẹ̀kọ́ mi ò ṣe déédéé, ẹ̀kọ́ mi ò ṣe déédéé. Ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa. Àwọn bàbá wa ò lo oko, wọn ò lo odò, wọn ó sì ṣojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ, táwọn ìyá náà ò sì máa wò tá nítorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ abibi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si tin gbon be afi ka moju to tori pe bomi mara ki npa eloruko ta npe ais tumi le ki nfi ele nloruko ta npe awon iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni mole teni badan ibe la wa ta nfa wo oyinbo njeun ku fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni wo roju loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni kawon ba won mero wa si malete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran yan kankan se o awon ti an si re seru se be towo to bi meji okunrin meji nu won towo to afi mu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati du ati wa na la wa telephone wa na telephone wa aso ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke won ati gboke yin awon ru awon mo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin le baba adedibu ni molete ni badan telephone wa o si yato te fi npe wa lati jo yi ona la nlo tawon eyan fi npe wa 08033881008 egbon yun le kan si 08033881008 tabi 07018211 07018211 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni bela wa boro badan la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyan mo ga aboro oju abeti olorun mo ti arogun ropa rose abaro mo legun abawoka awon to wado wa ti mo awa ti an wa ba na si mo awon ti n wa sodo wa bi won na ba de loni iwo na ori wi pe ero ogbalode la akoko fi sayewo fun on to jero ogbalode eleibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olo ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po takutu nle ogbodo takutu ni won mo ki o pe baba ti bere si takutu ti an ba ni baba o ni gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanu gu bi elubo
1: baba iru awon eyan wo gan ni kun won mo wa sodo yin
2: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won le so jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun ologun won tara won o si ya e ma bo leyin ile baba adedibu ibi kibi te ba ti de badan eleyin lo molete awon eyan wa lati ilu oyinbo eleyin re molete be ba de molete e bere ile baba adedibu ni adojuko people's girls grammar school la wa 08033881008 tabi 07018211 07018211 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni relede yin ami ni kan ko o kende nle fuya ke wa jade soro ara yin elewi are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan aile se dere lodo bere ba si foju kan wa yo mere sa ni o 08033881008 tabi 07018211111 07018211 11 11 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: kú olóṣèlẹ̀ ewé bẹ́ẹ̀ ló sì ṣẹ̀dá egbò fún ìwòsàn mẹ́ dáadáa mọ̀ nígbà ìṣòro bínú bá dígẹ́gá tó dígàgá òyà níyanjú rẹ̀ ṣé bí sòmí ọba ṣèdégbò olúgabela ké sí lára àwọn aṣọ owó elédùmarè oníyá ìṣẹ́ ìyàn ọmọ oro tó morúkọ tí ewé òun egbò jẹ́ fún ìtọ́nisọ́nà àbí ó wà ní ìgòrìtà kò yí ọmọ mọ́ fi àkókò ṣòfò gbéra ńlẹ̀ máa lọ sí ọ̀dọ̀ ìyá ìṣẹ́ ìyàn ọmọ oro traditional healing center fún ìmọ̀ràn nípa ọ̀rọ̀ ayé rẹ̀ 07 ayégbàmí ìdíòsì lẹ́yìn ilé ẹ̀kọ́ mọ́ńbàyí lójú ọ̀nà àkọ́rọ́ ní ìlú Ìbàdàn ni wọ́n wà o.
1: Àìdákẹ́kú àìwòsàn dáràn àwòrà rẹ̀ níran ìyá ìṣẹ́ ìyàn ọmọ oro ń retí rẹ̀
0: fún ìtọ́nisọ́nà.
2: 08078607892 àti 08025106561

0: Kìmíún lólólàájú Lágelú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Ó balẹ̀ gbàgẹ̀ ọwọ́ lẹ pẹ̀lú sí gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun ayọ̀ kó fún bébí ẹtọ́ níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 webs limited ẹ̀sìn lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni 3 light and crown

0: Meetings ìlànà sàdíẹ díẹ wà ó pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-3950-6 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Fifty Homes ló lè ṣe.
1: Bá a dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n. Fóònù pa ni.
2: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odó ní gbà wálé.
1: Ṣé ògbọ́n pa Grace Feed ni?
2: Níbo ló wà?
1: Jẹ́ ìjà ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn.

0: ilé-ìwé grace feed bẹ́ẹ̀ lówó ilé-ìwé òfani lápòyà rárá ilé-ìwé grace feed ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec grace feed wà ní number 9 sọfúnmadé close lẹ́dẹ̀pọ̀ avenue of idi mango soka ìlú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 grace feed private school àti grace feed college ọ̀gánikan láwùjọ òkúta.
1: Ìlera lọ́rọ̀.
2: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápí ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó máa mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápí ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọléegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápí ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápí ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: New West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbádo Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù ló máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: sọ̀kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà la kò ní ìtọ́nú yìí o. Ó gbè ní ẹjú ẹyà máa bọ̀. Iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lé Bupa Park filling station. Tó wà lórí Bridge War Road lálójú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgọ́ mẹ́jọ ẹlẹ́ni iṣẹ́ òru ó ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì. 2000 yẹn tó bá kọ́dé lówó ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látorí òkè lọ́fẹ̀. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní. Láre Tẹ́líba Tóríṣe. Yínká Avin. Prophet Zuma. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù ló máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí tọdún yìí o ó gbè ní ẹjú ẹyà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ pop-up filling station tó wà lórí bridge world lálójú kọjá jọǹkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ́ rẹ̀.